88.9 FM. Awolu Solu.

Thank God for another brand new day. Today, Tuesday, 14th July 2026. On behalf of staff and management of Adaba 88.9 FM, so thank you so much for taking your time to join us this beautiful Tuesday. It's another day to try again and push forward on your dreams, believing you will achieve and get to your destination someday, sooner than you expect. Welcome to a world where we promise to make your day worth the while. All you need to do is to keep your dialogue on this frequency at Daba 88.9 FM. Here are some we're bringing you with today. Join us at the top of the hour of 6 for Daba News at Dawn, followed immediately by Yoruba Translation. Our first commercial outing today is at Upper 6. And join us again at half past 8 for your personal paid announcement. We'll bring you news beats at noon. So one after another from now until we say goodnight again at 12. You're welcome to Adaba 88.9 FM. My name is Olajumoke on Motor Show. Good morning. Ọpẹ́ni fún Alárabí fún orí ọ̀fẹ́ láti rí ẹni tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnlá nínú oṣù keje ọdún 2026 lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ àdàbà 88.9 FM ní àkíyè kábọ̀ sórí ètò ògbóhùnsáfẹ́fẹ́ fún ọjọ́ òní níbi tí wọ́n ti làwọn ètò ọlọ́kan ọ̀jọ̀ kan kalẹ̀ fún ìgbádùn yìí ó ń tẹ́ nílò láti ṣe ni wípé kẹ́ má rí iye kúrò iléeṣẹ́ àdàbà 88.9 FM. Díẹ̀ lára àwọn ètò tí a máa láǹfààní láti gbọ́ láti lè ṣe rédíò àdàbà kété tí a parí ìròyìn aago mẹ́fà lédè gẹ̀ẹ́sì láwọn mú ìròyìn kò tán àìwá sí ètí ìgbóyín abala àkọ́kọ́ àwọn ìkéde àti ìpolówó ọjà yìí tí ẹ ti sanwó fún ní ọjọ́ òní yóò máa gorí afẹ́ tó bá di ní aago mẹ́fà àbọ̀ ètò ojúmọ́ ayọ̀ yóò máa gorí afẹ́ tó bá di ní aago méje sí aago mẹ́jọ tó bá di ní aago mẹ́jọ máa mú ètò olórí ọ̀dọ̀ wá sí ètí ìgbóyín tó bá di ní aago mẹ́jọ àbọ̀ ẹ ó ti wà láǹfààní láti tẹ́tí sí àwọn ìkéde àti ìpolówó ọjà tó bá ti ní aago mọ́kànlá àbọ̀ àmú ètò àpérò wá sí ètí ìgbóyín àwọn ètò ọlọ́lọ́kan ọ̀jọ̀ kan ní iṣẹ́ sẹ̀ǹtẹ̀lé láwọn aláǹfààní láti jẹ̀gbádùn ẹ̀ láti ṣe rédíò àdàbà ohun tẹ́ nílò láti ṣe ni pé kí má yìí kúrò ní ibẹ̀ orúkọ tèmi ni Olajumoke Omotosho Ikaro.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Hallelujah.
1: Hallelujah.
0: Ẹyin Jésù logo. Ọba ńlá lórí ayé.
1: Make God over the whole earth.
0: Ajagun bá ni ṣẹ́ gbogbo nìga.
1: God gives victory to all.
0: Ọpẹ́ ńlá fún ọ lónìí o.
1: We give great glory to you today.
0: Òní ọjọ́ Tuesday.
1: Today being Tuesday.
0: Òní.
1: Today.
0: Ọjọ́ ìtúsílẹ̀.
1: Being the day of deliverance.
0: Òní ọjọ́ ìṣẹ́gun.
1: Today being the day of victory.
0: Orí rẹ̀ ò mọ̀ ní gbàbọ̀dé.
1: Your destiny shall not be bewitched.
0: Ìṣẹ̀dá rẹ̀ ò ní
1: gbàbọ̀dé. Your destiny shall not be bewitched.
0: Eléyìí tó join mi lénìí.
1: The one you have joined me for today.
0: Gbogbo ogun òkùnkùn.
1: Every battle of darkness.
0: Àti májẹ̀mú àtijọ́.
1: And ancient covenant.
0: Ó gbiná lára
1: rẹ̀. Cash fire.
0: Ọlọ́run wa.
1: Our God.
0: Ajẹ́ ogunrun ni.
1: Is one that consumes every battle.
0: Agbógun mi
1: máa gbin. He swallows all battles.
0: Ẹni tó ní gbogbo ipá.
1: He that owns all power.
0: Ọlọ́run wa.
1: Our God.
0: Ajá fún ni máa wẹ̀yìn.
1: That fight for you without any
0: support. Ẹni ó bá dúró tì.
1: Anyone who stands by.
0: Ayé àdé kí gbangba.
1: They will be so confident and
0: bold. Oh, alábùrúkú tó máa ń láyé.
1: That terrible nightmare you have.
0: Olórin reduce n tó fẹ́ jẹ́.
1: What is reducing what you came to be?
0: Wọ́n ti rán mi láti dàgbó.
1: But I have been sent to stop it.
0: Kóluwa dàgbó.
1: Yes, the Lord stop it.
0: Bàbá mi wípé.
1: My father says.
0: Wòlíì o.
1: Prophet.
0: Lọ bá ọmọbìnrin yẹn.
1: Go and meet that lady.
0: Tí wọ́n náà ti lé ọmọ ẹ̀ pa.
1: That lady have locked her womb.
0: Lọ bá ọmọkùnrin.
1: Go and meet that young man.
0: Tí ò lọ́mọ kankan láyé.
1: You have no child in life.
0: Specially ni kò gbàdúrà fún.
1: Pray specially for them.
0: Gbogbo má jẹ mú òfo.
1: Every covenant of emptiness.
0: Tó ń bá ayé yín jagun.
1: Finding your life.
0: Kò lá náà
1: ta fire.
0: Ẹni ò ní a ní.
1: Those that don't have we have.
0: Ẹni lọlẹ̀ agogo.
1: Those that have got love we
0: need. Ẹni ayé gbàgbé wọn rántí ẹ.
1: God will be remembered.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ohun tí mo sọ fún ẹni pé.
1: What I'm telling you is this.
0: Atúnisílẹ̀ ni Jésù.
1: Jesus is the deliverer.
0: Màlẹ́gà va la marabi alẹ́ sada. Olúwa wípé.
1: The last days.
0: Òun fẹ́ tú àwọn èèyàn òun sílẹ̀.
1: He wants to deliver some people.
0: Lọ́wọ́ tán pè ní promise and fail.
1: From failed promises.
0: O rí pé mo ń tẹnumọ́.
1: You see, I keep hammering on it.
0: Mo ń tẹnumọ́.
1: I've been hammering
0: on it. Oníjọ́jọ́ tí mo pè ní ọjọ́.
1: Today is the day I
0: tag. Making declaration.
1: Ọjọ́ pípàṣẹ. Hallelujah.
0: Lay an emphasis.
1: Ọjọ́ tí tẹnumọ́.
0: On a particular thing.
1: Lórí òǹkọ pàdé.
0: Lord.
1: Olúwa.
0: I don't want to fail again.
1: Mi ò fẹ́ kú lọ mọ́.
0: Lord.
1: Olúwa.
0: I don't want to be delayed again.
1: Mi ò fẹ́ jáde. Mi ò fẹ́ jáde.
0: Sori gbogbo èyí tí ó ti ń rẹ̀ yẹn.
1: You that are getting weary.
0: Ohun kan tó kù fún ẹ báyìí.
1: All you need to do now.
0: Jídìde nínú àdúrà.
1: Awake in prayer.
0: Tó o bá ti lè jí nínú àdúrà.
1: Once you awake in prayer.
0: Nǹkan dẹ̀ máa yí padà.
1: Things will change for better.
0: Oh, láti òní lọ.
1: From today.
0: Agbára Ọlọ́run.
1: Power of God.
0: Kó gbé ọ dìde.
1: Amen.
0: In the name of
1: Jesus.
0: A máa kí aleluya méje. Ogo méje.
1: Glory to God.
0: Ṣé àwọn ará Èkó ṣe tán
1: lẹ́yìn rẹ̀? I hope Lagos is ready.
0: Ẹyà Màdàbàlà. Gbogbo òru ẹni.
1: Throughout tonight.
0: Ọjọ́ Tuesday.
1: Big Tuesday.
0: Ìjẹ̀bú òde lónìí.
1: Ìjẹ̀bú òde òbí
0: ọ̀sùn. Orí òkè ògo níjẹ̀bú òde.
1: The mantle of glory láti ìjẹ̀bú òde.
0: Ní ìjàrí.
1: Yes sir.
0: Thousands of people.
1: Ẹgbẹ̀gbẹ̀rẹ̀ wọn.
0: Lájọ pàdé mẹ́lẹ̀.
1: We are meeting with them.
0: Oh my God.
1: Ẹgbẹ́ òṣè.
0: Màládàdà Bàdàbàdà. Orí ògo rẹ̀
1: ni. May God change your glory.
0: Wà á dìde.
1: You be lifted.
0: Wà á dìde.
1: You be lifted.
0: Wà á dìde.
1: You be lifted.
0: Ẹja lọ kálẹ̀ lóyè
1: méje.
0: Ògo méje.
1: Glory to God.
0: Àti Osana.
1: Osana.
0: Àwa wọnú àdúrà
1: lọ. They enter to prayers.
0: Méje.
1: Seven hallelujah.
0: Oyo oyo oyo.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Hallelujah. Ẹ kọjú sí ọ̀nà kejì.
1: Turn to the next place.
0: Ògo méje.
1: Ògo. Ògo. Ògo. Ògo. Ògo. Ògo. Ògo.
0: Ẹ kọjú sí ọ̀nà kẹta. Osana méje.
1: Osana. Osana. Osana.
0: Osana.
1: Osana.
0: Osana.
1: Osana.
0: Ọ̀nà kẹrin iye.
1: Iye. Iye. Iye. Iye.
0: Iye.
1: Iye. Iye.
2: Pray the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Nígbà tí mo wá sórí òkè, mo ń bá wọn gbàdúrà. Ọjọ́ tí mo wá last, wọ́n ní ká kánlẹ̀ ká béèrè gbogbo nǹkan tá a bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti ń lọ USA, ṣùgbọ́n mo wá sọ pé ìgbà tí mo lọ last, ìyàwó ọmọ mi ọkùnrin ló ń bí, ó lóun fẹ́ obìnrin. Ó ní mọ́mì kí mi bá ń gbàdúrà kó òun náà róbìnrin. Mo ní kò sí wàhálà. Mo lémi kọ́ ló ń sọ ọmọ mi ní Ọlọ́run ni. Mo ní tí mo bá bẹ̀rẹ̀ gbàdúrà kéwọ̀ náà máa gbà. Mo ní máa gbàdúrà ní ṣọ́ọ̀ṣì bàbá mi Authority. olówó dẹ̀ máa gbà tí mo bá dé Nàìjíríà ó ní kò burú bí mo ṣe wá síbí nìyẹn ìgbà tán ní kán béèrè nǹkan tí èèyàn fẹ́ mo béèrè mo kánlẹ̀ mo ní ọmọ yẹ ó gbẹ́kẹ̀lé ọlọ́run ó dẹ̀ gbẹ́kẹ̀lé mi ọlọ́run má dojú tì mí kó jẹ́ kí ọmọ yìí bí obìnrin mo lóhun ṣe dáadáa pẹ̀lú mi so bí mo ti kúrò ń bí bẹ́ẹ̀ ni ọmọ mi àbígbẹ̀yìn pè mí ó ní mọ́mí máa múra USA mo ní USA lọ́wọ́ tí mo wà yìí mo nígbà tí mo lọ yẹ mo ní ibi tí mo jókòó sí mi ò fẹ́ o mo ní lẹ́tẹ̀ mi wú mi ò rí bí násẹ̀ mo ní tẹ́ ẹ bá lè gbé mi sí fourth class mo ní màá wá ó ní ó ní nǹkan tí mo bá béèrè náà náà máa ṣe fún mi mo ní sókè wọ́n dẹ̀ ra tíkẹ́ẹ̀tì ìgbà tó ra tíkẹ́ẹ̀tì tí mo dé nù plane mo ń lọ sí second class àti kínní ibẹ̀ lóyìnbó ti wá mú mi ó ní kí n máa bọ̀ kí n máa bọ̀ níbo kí n máa bọ̀ níwájú wọ́n dẹ̀ mú mi lọ síwájú ọmọ kan tí mo pàdé ó ní mọ́mì ẹ soríire kí mi gbàdúrà fóun kóun náà soríire mo ní ọmọ wa soríire o wọ́n dẹ̀ mú mi lọ síbẹ̀ yẹ mo jókòó mo fẹ̀ mo nọ́sẹ̀ mo jẹun tó da.
3: First class ni mo máa ń wọ̀dà America gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀ ṣe bó ṣe wù yìí. Ṣé mi ò máa sọ lẹ́ẹ̀kan?
2: Ìgbà tí mo jẹ ìdọ́hun mo wá ń wo ọmọ mi ní yàrá tó mú mi sí tẹlifíṣàn wà bẹ́ẹ̀ mo ní ẹ̀ bá mi gbé bàbá authority sí mo lóhùn ni mo fẹ́ máa wò wọ́n dẹ̀ gbé bàbá authority sí so nígbà yẹn mo wá ń wò wọ́n ọjọ́ tó ń ṣe bá ti dé mo rí wọn kéréje báyìí lórí òkè.
3: Lẹ̀ ń wò mí kedere.
2: Mo ní ha mo ní bá dẹ̀ wà ń lé nígbà tí bàbá yìí ṣe bá ti dé o mo wá pe ọmọ mi yẹn tí mo wà lọ́dọ̀ ẹ̀ mo ní bàbá tí mo gbàdúrà lọ́dọ̀ ẹ̀ fún yín mo ló ń ṣe bá ti dé ó ní tí mo bá dé Nàìjíríà ó ní màá lọ kí wọn mo ní fún mi lówó mi ò lè lọ kí wọn lọ́wọ́ fìfo náà wá fún mi ní $100 yẹn so ọmọ mi tí ó sọ pé òun ò bí obìnrin yẹn ìgbà tí mo dọ́hun ó wá ṣẹ́ẹ̀dì fọ́tò ẹ̀ ó ní kí mi wò ó mo ní oyún nìyí ó ní ẹ mo ní rán ọkọ ẹ̀ wá kó wá gbòòrò authority so wọ́n fún ni mo fún wọn ní òróró authority mo ní kó lò ó kó la ó fi panú ẹ̀ mo lọ́bìnrin ló máa bí ó dẹ̀ lọ ó lọ bímọ ó bí obìnrin.
3: Stand up and shout hallelujah. Èmi gòkè ọgọ́ta ọláyé mi nítumọ̀ ọlọ́run.
0: Àánú dọ́dọ̀ rẹ̀. Lórúkọ Jésù àdúrà rẹ̀ gbà. Lórúkọ Jésù òṣèré rẹ̀. Ìyá Fàlẹ́ Nàbàrà Àìlẹ̀ Mùsùlùmíàdà. Mo gbàdúrà. Àdúrà iná làǹgbà. Yóò gbà fún ọ. Tí àdúrà bá ti ní ọ̀rọ̀ Ọlọ́run nínú. Tó dẹ̀ ní ìwà mímọ́. Tí wòlíì tọ́lọ̀ fún láṣẹ dẹ̀ ń gbà fún
4: ẹ.
0: O ò lè má lẹ́rì. Ayayayayayayi ó yà gba ẹ̀rí irú àárọ̀ ìbáyìí
4: like this morning
0: láti aago méje
4: from 7 a.m.
0: títí di aago kan ọ̀sán
4: till 1 p.m.
0: 12 gan ni máa parí
4: by 12 àbí láti
0: gbọ́ gbogbo ta bá máa ṣe tó kù
4: everything was that thing was
0: la máa ṣe tó fi máa dibi 12:30
4: later by 12:30
0: a lè kọjá aago
4: kan we are not going beyond one
0: we have changed the time of the program
4: àbí yẹ àkókò
0: ẹ wọnú àdúrà
4: end time to pray
0: ohun tí ayé fi ṣe
4: mi whatever it is abi
0: jáde lára
4: mi
0: oh disappointment marriage
4: Bible disappointed the marriage.
0: Ma fi ṣe ẹlòmí.
4: Is their own affliction.
0: Ọfà náà gbé sára ẹlòmí.
4: Bible is arrows.
0: Oyún ò lè dúró lára
4: ẹ. Bible pregnancy cannot stay there.
0: Èkó máa gbóná lára
4: ẹ.
0: Káìlì Mùhàmù Àlíyà. Rí àìlì Musa ìjà.
4: Ẹ̀mí mímọ́ o.
0: Torí bó bá ti gòkè.
4: Once you are living.
0: Inú mi á dẹ̀dùn.
4: I'll be happy.
0: Ọ̀gá. O tó fi ṣe mí.
4: What did you affect me?
0: Jáde.
4: Go.
0: Lọ́ọ̀t lọ́ọ̀sì.
4: Go to book the
0: letter. Tí ayé fi ṣe mí.
4: What did you
0: want to affect me? Iná gbé jáde.
4: I'm by fire.
0: Oh yeah.

0: Daddy, top is your long.
1: Receive as many to serve.
0: See no real freedom.
1: I'll be glad.
0: Daddy,
1: Daddy,
0: Daddy,
1: you
0: know what I do.
1: You'll be glad.
0: I already have
1: come. You'll be joyful.
0: You know what I do.
1: You'll be glad.
0: I already have
1: come. You'll be joyful.
0: Oh, go ahead.
1: Don't go this go.
0: Honorella.
1: I wish you.
0: Share it
1: out. Sam Raspa.
0: New week.
1: Yes, week.
0: Motto to soft.
1: I said again.
0: What did they?
1: You'll be lifted.
0: New week.
1: Yes, week.
0: Motto to soft.
1: I said again.
0: What goki?
1: You'll get to
0: the top. In the name of Jesus.
1: Amen.
2: Look how many fried you. Tele ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel agbára ọlọ́run níbí báyìí wọ́n á baptize mi níbí báyìí.
3: O fẹ́ kí n baptize yẹ
2: ẹ
3: bomi wa.
2: Wọ́n máa baptize wọ́n máa.
3: Ká tiẹ̀ tó gbé ẹ lódò ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fún mi ànúbà akàn bẹ́ẹ̀ tá a máa baptize lénìí náà bẹ́ẹ̀ yẹ kíákíá. Ó yà kọjú síbi kí lorúkọ yín tẹ́lẹ̀.
2: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀.
3: Tẹ́lẹ̀ orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
2: Emmanuel tí ó sọ mi ní church ibi tí mo ń lọ tẹ́lẹ̀ ní tó wá síbi
3: ni. O ti ń jẹ́ Emmanuel báyìí. Níwọ̀n báyìí gbà tó ti gbà láti di ti Kristi tí ó dẹ̀ ti parọ́ orúkọ ẹ láti Suraju sí Emmanuel. A baptize rẹ lónìí ní orúkọ ti bàbá.
2: Amen.
3: Àti ti ọmọ.
2: Amen.
3: Àti ti.
2: Ẹ̀mí mímọ́.
3: Láti òní lọ wà á máa jẹ́
2: Emmanuel.
3: Ọyá máa sọ ẹ̀rí ẹ̀.
2: Ẹ̀rí mi ò pọ̀. Ẹ̀rí mi ò pọ̀.
3: Eléyìí tó ṣe odidi ẹ̀rí lánàá.
2: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mí. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lékọ́lé, mi ò rí kọ́. Mo ní mọ́tò, kò sí mọ́tò mọ́. Nígbà tó wá tó stage, mo wá ń gbọ́. Ipe baba lori radio mo n gbọ ijọ kan ni masa lọ ri baba isa ijọ kan oju nkan bi osu mẹrin sigba yi lọ ti mo wa sori oke ijọ yẹn le ba kọkọ ba mi sọrọ ti mo ni mo ma n ṣaagun mo ma n ṣe gba
3: nigba yẹn ẹlẹ ma n ṣoogun
2: mo ni mo ma n ṣoogun ogun yoo jesi ko si sẹ fun mi ko si nkankan so mo sa n tẹra mo n wa si ori oke lẹẹkọọkan igba ni isin. Ọtí yẹn tí wọn bá mú lẹgbẹ mi ganan bí ìgbà kí n máa bì ni.
3: Ẹ pàtẹ́wọ́ fún Jésù yẹn.
2: Bí kí n máa bì lọtí yẹn ṣe rí. Gbogbo àwọn nǹkan tí mo wá ti ń fà láti bí nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sógún ọdún sẹ́yìn mo wá ń fà báyìí. Ó wá ń ṣe ń fà fún mi. Mo wá bí ìgbà tó jẹ́ pé kí n máa lọ báyìí kí n sọ pé máa rówó kí n má ṣiṣẹ́ máa rówó. Èmi gan da mo ń wo ara mi báyìí inú mi ń dádùn láyé ọ̀tọ̀ láti ìgbà tí mo ti ń wá sórí òkè ni mo fi sọ wípé yà kọ́lọ̀ ẹlẹ́dàá kó fi ọkàn mi balẹ̀ láti rí pé orí òkè àti ibi tí wọ́n máa ń lọ ní Èkó ní Fágbà kọ́lọ̀ wọ́n fọkàn mi balẹ̀ láti máa lọ ní gbogbo ìgbà láti máa lọ nítorí mi ò ní bómi tí mo fẹ́ lọ ibi tọ́lọ̀ ti sọ wípé yà ògo mi ti máa jáde ló ti jáde. Mo ti bẹ̀rẹ̀.
3: Irọ́ ni o, ilé tẹ̀ lè parí láti ọdún yìí.
2: Mọ́kàn mo tiẹ̀ fi lẹ̀ tẹ́lẹ̀ tí n ti ẹ̀ràn tí ẹ̀ mọ̀.
3: Láti bí ọdún.
2: Láti oṣù kẹrin tí mo ti wá bí yẹn. Bí gbà ni bí o lè ni mo ṣe ń rówó. Bí o lè.
3: Nàwó ẹ̀ sókè. Eyeyeyeye o. Àná ti wà. Ó yá lọ dún lọ́wọ́.
2: Ẹ wá
3: ń rọ̀ sí owó yẹn síbi ilé yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Kó tó di.
2: Mo máa ń tọrọ jẹ tẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ni wo.
3: Ẹ máa ń tọrọ jẹ tẹ́lẹ̀.
2: Ní kí n máa fún yàn báyìí. Kí n máa fún yàn.
3: Ẹ fún yàn báyìí.
2: Kí n máa fún yàn ni. Mo ẹgbàá lọ́tún ẹgbà lọ sí i ní ìsìn.
3: Àwọn èèyàn ti gbẹnu sí lọ́dọ̀ tí náà. Ayayayayi. Ẹ mọ̀ pé àgbàna lọ́lọ́kọ́kọ́ mú kó láyé. If you're a drunker, you can't have savings. Wà tó mọ̀ sojú àánú tí ò yẹ kó ṣe wà dẹ̀ máa lùsì àwọn èèyàn gidi. Níwòye ọ̀la.
2: Ní orúkọ Jésù.
3: Irú ìbùkún tó ti rírí. Sami Abamilẹ́kan Ayọ̀ǹda ẹ̀fọ́ ẹ̀.
2: Amen.
3: Baba congrats. Mr. Emmanuel. Ekpe oruko Jesu.
4: What the name of Jesus is?
3: Agbara to n ba erogba rere je ninu aye.
4: Power scattering on my good plans.
3: Agbara to n ba erogba rere je.
4: Power scattering on my good plans.
3: O ya ma baje.
4: Be destroyed.
3: Eyin agbara e wole.
4: Be buried.
3: E baje.
4: Be destroyed.
3: E wole.
4: Be buried.
3: Oko Jesu. Oko Jesu. Emi ma agbara to n ba erogba rere je ninu aye. E ma wole. Oh my good thoughts and my good plans must come to pass in the name of Jesus. Yes, I am so tired. Yes, Oluwawa. Egbadura keji.
4: Pray about you.
3: Oluwa ba mi se ogun idile to fe so mi da lai mo si.
4: Now conquer that household battle to make me competent.
3: Ogun ati egun idile.
4: Household battle and spare.
3: To fe so mi di alai mo
4: si. Now to make me competent.
3: To fe so mi di ope.
4: Now to make me like the others.
3: Ogun da bi mo se da.
4: Now to make me like the others.
3: Ninu iran mi.
4: Imagination.
3: E ba se wole.
4: Conquer completely.
3: Ariwo re ko lo. Bapo me mi. Aya ga ba le ba. Oh, good, you let the best of it alive, monsieur.

0: olùfẹ́ ẹ wá pàdé o, ẹ wá pàdé Jésù Olùgbàlà ní ọjọ́ wo nìyẹn? Ní Wednesday ọ̀la ní Oníjòkúta Hall, aago márùn-ún ìrọ̀lẹ́, aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mélòó sí aago mẹ́jọ alẹ́, ẹ wá pàdé Jésù Oníṣẹ́ Ìyanu ńbẹ̀. Nínú ìsọjí ó máa ní agbára. Dẹ̀ tó bá di on the 26th, ìpàdé àdúrà wà ní Ògìjo Open Air Crusade nìyẹn, ìsọjí ìta gbangba. Níbo ni? Ní Ògìjo, òun náà ni St John Anglican Nursery and Primary School, ní on the 26th ló máa bẹ̀rẹ̀. So a bẹ̀rẹ̀ ní aago márùn-ún ìrọ̀lẹ́ sí aago mẹ́jọ alẹ́, lórúkọ Jésù. Yóò dára fún yín. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706717000079. God bless you. It is well with you.
1: More music on trendybeats.com.

0: more music.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: VigoCap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ó ń gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo VigoCap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. VigoCap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858. VigoCap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùn.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn aláṣẹ ilé-ìwòsàn ẹ̀kọ́ni tó jẹ́ ti fútà ló ti ṣe láláì pé yí àwọn òṣìṣẹ́ padà ló jẹ́ ìgbésẹ̀ eléyìí tó yà lárọ̀ọ̀tọ̀. Ọ̀gá àgbà lẹ́ka ètò ìlera nílé ìwòsàn ìkọ́ni ọ̀hún Ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Òjó ló fi ojú ọ̀rọ̀ nílẹ̀ níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé nílùú Àkúrẹ́. Ọ̀jọ̀gbọ́n Òjó ṣe lálàyé pé ìjọba àpapọ̀ ló ti fọwọ́ sí àwọn òṣìṣẹ́ tó ń lọ bí 1,100 báyìí. Ó fi kún pé orúkọ àwọn òṣìṣẹ́ tọ́rọ̀ kan ni wọ́n ti fi ṣọwọ́ sí ọ́fíìsì olórí òṣìṣẹ́ ìjọba ilẹ̀ yìí lójú náà ti lè jẹ́ kí wọ́n fi ṣọwọ́ sí ẹ̀ka tó ń rí sí àlàkalẹ̀ sísun owó tó ń ti eléyìí tó ń rí sí àkọọ́lẹ̀ àwọn èèyàn tọ́rọ̀ kan. Ọ̀jọ̀gbọ́n Òjó wá ṣe lálàyé pé bí wọ́n ti fi àwọn dókítà àtàwọn nọ́ọ̀sì tó rí wọn pé ṣọwọ́ sí ilé ìwòsàn náà láti àwọn ilé ìwòsàn ẹ̀kọ́ni mìíràn ló túnbọ̀ jẹ́ àgbéǹde fún ẹ̀ka ètò ìlera nílé ìwòsàn náà. Wáyé o, fún ọ̀pọ̀ ọdún ìpele ètò ẹ̀kọ́ oníwèé gíga olóhùn ti wà papọ̀ ní ìpele méjì láti bí 40 ọdún sẹ́yìn, eléyìí tí a mọ̀ sí ìpele girama àkọ́kọ́ àti girama ẹlẹ́ẹ̀kejì. Eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lójú náà ti lè jẹ́ kí wọ́n pèsè agbègbè tó dúróore tó ń ti ìkẹ́kọ̀ọ́ tó mọyẹ́ lórí fún àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ yìí. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí wọ́n ti ṣe àlàkalẹ̀ ètò ọ̀hún, ìbéèrè tó ń tayọ nípa ǹjẹ́ lálẹ́jà ètò ọ̀hún tó ń ti àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n ń sọ èso rẹ̀ báyìí. Síbẹ̀síbẹ̀, àwọn ìjíròrò tó ń lọ lọ́wọ́ nípa fífagilé ìyàtọ̀ tó wà láàrin ìpele girama àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì ló wá mú kí àríyànjiyàn túbọ̀ peléke sí báyìí láàrin àwọn olùkópa lẹ́ka ètò ẹ̀kọ́. Ọ̀pọ̀ gbàgbọ́ pé bí wọ́n bá ṣàkópọ̀ ìpele girama àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì sí ojú kan, àbá ètò ilé ẹ̀kọ́ gíga ọ̀hún yóò mú kí ó rọrùn fún ìṣàkóso tó ń ti tẹ̀síwájú ẹ̀kọ́, tí yóò sì jẹ́ kí àdínkù bá bí àwọn akẹ́kọ̀ọ́ tí ṣe máa ń fi iléèwé sílẹ̀ kí wọ́n tó parí ẹ̀kọ́ wọn. Akọ̀ròyìn iléeṣẹ́ rédíò Àdàbà FM Abimbola Ògúnbádéníyì, ẹni tó be gẹ̀gẹ́ lọ́wọ́ ẹ̀, jẹ́ kó yé ni wípé ọ̀pọ̀ àwọn lámì ètò tọ́rọ̀ kan òun ló sọ ìyà eléyìí tó kọ sí wọn. Wọ́n ṣe lálàyé pé àtúntò eléyìí tí wọ́n ń béèrè fún òun ló jẹ́ eléyìí tó dúró re, ṣùgbọ́n tó jẹ́ wípé àgbéǹde tọ́lọ́rin gbọ́dọ̀ wà ṣáájú àtúntò náà. Nínú ọ̀rọ̀ tiẹ̀, olùmọ̀ye nípa ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ìyẹn gbayí ṣe mọ́re ló ṣe lálàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúntò eléyìí tí wọ́n ń béèrè fún òun ló jẹ́ eléyìí tí ó jẹ́ kí ètò ẹ̀kọ́ kó dúró re, ṣùgbọ́n tó yẹ kí wọ́n kọ́kọ́ ṣe gbogbo àwọn àtúntò eléyìí tó lónà. Nínú ọ̀rọ̀ ti Fẹ́mi Ọmọ́ṣúà, òun náà ṣe lálàyé pé àwọn ìpèníjà eléyìí tó ń kojú ìpele ìwé girama àkọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì ọ̀hún kò ṣe yín àwọn kùdẹ̀kudẹ eléyìí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Wáyé o, ẹgbẹ́ àwọn olùkọ́ni lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti ké sí ìjọba àpapọ̀ lójú náà ti lè jẹ́ kí wọ́n gbọ́n wọ́n ṣàwọ̀ ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ láwọn ilé ẹ̀kọ́ ní tìbútòrò orílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn bí wọ́n ti ṣe dóòlà àwọn olùkọ́ni tó ń ti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí. Ààrẹ ẹgbẹ́ ọ̀hún Titus Amba ló pe ìpè ọ̀hún níbi ìpàdé àwọn oníròyìn eléyìí tó wáyé nílùú Àbújá tó ṣe lálàyé pé àwọn ilé ẹ̀kọ́ ní tìbútòrò orílẹ̀‐èdè Nàìjíríà òun ló jẹ́ pípé kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó mọyì lórí eléyìí tó fà á kí àwọn agbébọn máa ṣe àkọlù sí wọn tó ń ti ìwà ọ̀daràn mìíràn ó wá gbóríyìn fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ aláàbò tó ń ti àwọn aládarí tọrọ kan látàrí bí wọ́n ti ṣe rí dájú wípé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ ọ̀yọ́ lórí ìtúsílẹ̀ wọn gbà à ń bà ṣe lálàyé pé mímọ̀ ṣe àkọlù síwájú sí sáwọn iléèwé ẹ̀kọ́ gbogbo ló ṣeé ṣe kó mú àdínkù bá ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti àwọn olùkọ́ni láwọn iléèwé náà lásìkò tá a wà yìí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn eléyìí tó fìkàlẹ̀ sí ìlú àbújá ló ti dúró báyìí lórí ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ eléyìí tó kàwọ́ àjọ elétò ìdìbò láti má ṣẹṣẹ ìdámọ̀ ìpàdé gbogbogbò ẹgbẹ́ òṣèlú adc eléyìí tí àwọn ìgbìmọ̀ tó dìyàn lábẹ́ ìṣàkóso david mark ṣàgbékalẹ̀ rẹ̀ nínú ìdájọ́ rẹ̀ eléyìí tó gbékalẹ̀ ló ti ṣe lálàyé pé kò sí ìpinnu kankan láti fagilé tàbí kí ó yẹ̀bá lórí ìdájọ́ náà eléyìí tí ilé-ẹjọ́ gíga àpapọ̀ ti kọ́kọ́ gbé kalẹ̀ lọ́jọ́ 29 oṣù kẹrin ọdún tá a wà nínú ẹ̀ ilé-ẹjọ́ ló tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣẹ ọ̀hún ló tún káwọ́ àwọn tọrọ kan lábẹ́ ìṣàkóso david mark kò báyìí láti má ṣe dá sí ojúṣe àwọn ọmọ ìgbìmọ̀ tó jẹ́ ti ìpínlẹ̀ eléyìí tí wọ́n dìbò yàn sípò ó fi kún pé ojúṣe ṣíṣe àgbékalẹ̀ ìpàdé gbogbogbò tó jẹ́ ti ìpínlẹ̀ ọ̀hún ló rọ́gbọ̀n kú pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tó jẹ́ ti ìpínlẹ̀ tí wọ́n fi ìbò gbé wọlé tí kì í ṣiṣẹ́ ojúṣe gbogbogbò àwọn aládarí nínú ẹgbẹ́ òṣèlú náà adájọ́ àǹbà mohammed wá ṣe lálàyé pé ọ̀rọ̀ ń lo jẹ́ eléyìí tó yẹ kí wọ́n fi eegun òtòlòtò nínú ẹgbẹ́ dípò pé kí wọ́n mọ̀ gbé wá sí ilé-ẹjọ́ lọ wàyí olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú adc atiku abubakar ló ti ṣe lálàyé pé ẹgbẹ́ ọ̀hún ni yóò gbé àwọn amòfin rẹ̀ ni yóò gba ilé-ẹjọ́ tó ga jùlọ báyìí látàrí ìdájọ́ eléyìí tí ilé-ẹjọ́ gíga ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn gbé kalẹ̀ láìpẹ́ yìí àtiku wá rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú adc àti àwọn alátìlẹyìn rẹ̀ láti farabalẹ̀ kí wọ́n tó sì tẹnumọ́ wípé èròǹgbà rẹ̀ láti díje fún ipò ààrẹ lọ́dún 2027 lọ́nà rẹ̀ sì sílẹ̀ báyìí tó ń ti ìpinnu rẹ̀ ó fi kún wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ni kò fagilé ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ ọ̀hún eléyìí tó pèsè olùdíje fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027 àtiku ni ìpinnu ilé-ẹjọ́ ọ̀hún ló dá lérí àwọn ètò ìpàdé gbogbogbò tó jẹ́ ti àwọn ìpínlẹ̀ àti àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ ọ̀hún tó sì ní ó yàtọ̀ sí bí wọ́n ti ṣe mú ọmọ òye eléyìí tí ó díje fún ètò ìdìbò ọdún 2027 nínú ẹgbẹ́ náà ó wá rọ àwọn alátìlẹyìn rẹ̀ àti àwọn tọrọ kan láti dúró wamuwamu tó ṣe lálàìpẹ́ ń ṣe ni òun ti dúró gbé báyìí láti díje takàngbọ̀n nínú ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ààrẹ bọ́lá tinubu ló ti pàṣẹ fún ẹ̀ka eléyìí tó ń rí sí àkọọ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí láti lè rí dájú wípé gbogbo àwọn ọmọ ilẹ̀ yìí ló wà nínú àkọọ́lẹ̀ tó ń ti àlàkalẹ̀ kó tó di ìparí ọdún 2026 ọ̀gá àgbà àjọ ọ̀hún abisoye kuka odusote ló ṣe lálàyé pé ètò ọ̀hún ló wà lójú náà ti lè jẹ́ kí àgbéǹde kó tó bá ìṣèjọba tó ń ti àwọn àlàkalẹ̀ eléyìí tó wà láka àti láti lè jẹ́ wípé kí iṣẹ́ ọ̀hún kó kẹsẹ̀ járe ó ṣe lálàyé pé àjọ ọ̀hún ló ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn tọrọ kan lábẹ́ ìṣàkóso àtìlẹyìn báńkì àgbáyé eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ṣíṣe ìdámọ̀ àti ìdàgbàsókè sí ọ̀hún láti lè jẹ́ kó ya kankan ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà ó ṣe lálàyé pé gbogbo àwọn tọrọ kan òun ni wọn ó ṣiṣẹ́ lórí ìgbésẹ̀ náà lójú náà ti lè jẹ́ kó ya kankan láti lè jẹ́ kí wọ́n ṣe àkọọ́lẹ̀ gbogbo àwọn tọrọ kan nílẹ̀ nàìjíríà ǹjẹ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní láti lè ṣe rédíò àdàbà ẹ̀fẹ̀ 88.9 àkùrẹ́ tá à ń fìkàlẹ̀ sílùú laramọ̀kẹ́ tá a ti ń gbóhùn sátẹ́gùn ọ̀làsúkànmí olùjọba lólóòtú ìròyìn fọlájìn oyetayo ló mú wá sí ti ìgbọ̀nyìn akó àjọ òdìṣẹ́ wa ò ní dìṣẹ́.
2: bá ẹgbà mi ẹrà mi kalẹ ọrọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
3: Abba ayo ko ti igboni nipa 24/7 Abba Make Sure korojo gbogun bile tawon okunrin bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 Abba Make Sure ko lo ti nu rara o kagu ẹyìn dídùn ara ríro afọgẹdẹgẹdẹ ìdọ̀tí ara dànù lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà.

kí n sọ fún ọ gbogbo ìwọ olùgbọ́ mi tẹni tẹni o àkísà ni tààtà bí ọmọ aráyé bá ń tàn pé má bàlágbájá ṣe mọ́ àbùkù ni wọ́n ń fẹ́ kí olúwa rẹ̀ kó kò níbẹ̀ ọmọ ẹni ò ní ṣèjì bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn láàrin àwọn baba ńlá wa nígbà tí wọ́n jọ wà tí wọ́n ń gbé o ni wọ́n fi ń kọ́ lé kọjú sí mi ilé kọjú sí mi yìí sì rọ̀ wọ́n lọ́rùn ju gbogbo ohun tí wọ́n ń kọ́ lọ ìgbà táwọn òyìnbó gòkè wá ni wọ́n múlé aládàgbé ni wọ́n fi hàn wá síbẹ̀síbẹ̀ bí ilé aládàgbé sì ṣe wà tí kì í bá ṣe nínú àwọn ọmọ bàbá wa tí wọ́n bá kàwé tí wọ́n gboyè rẹpẹtẹ àwọn ni wọ́n ń lọ dágbé bẹ́ẹ̀ wọ́n sì máa ń sọ pé kí ló ṣe tá a lè jọ máa gbé àpépọ̀ torí tẹnitẹni àkísà ni takìtàn ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì nígbà tí lágbájá bá ń gbé nísàlẹ̀ ọjà tí súnkànmí ń gbé ní òkè odò ń bí ojú kan náà ni wọ́n wà tí wọ́n sì ti na òpera wọn wọ́n jọ máa ń bára wọn ṣàárò ni wọ́n jọ ń bẹra wọn lọ́wẹ̀ tí wọ́n jọ ń roko ni bí ìyàwó súnkànmí bá dáná oúnjẹ alẹ́ tán yóò gbé wá sọ́dọ̀ bàbá àgbà lọ́ọ̀dẹ̀ gbogbo wọn ó sì jọ padà wọn ó jọ fọwọ́ bà wọn ó jọ jẹ́ bẹ́ẹ̀ mu ni wọ́n bá rí wọn ó jọ mu ṣùgbọ́n ayé ti da ayé òyìnbó tí gbogbo wa ń fojú ẹsẹ̀ gbolẹ̀ bẹ́nìkan bá dìde láàrin agboolé tó fẹ́ soríire àwọn kan ó ti wá fowó dí wọn lẹ́nu wọn mọ̀ pé ẹ mọ́ tẹ̀lé lágbájá àbáṣe àbámọ̀ kí náà wo ijọ́ wo la tó fẹ́ gbọ́n ijọ́ wo lọmọ kóòtù òjíire tó fẹ́ kúrò nínú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kun ohun ìjàm̀bá ká jinni lẹ́yìn ẹsẹ̀ ká fi okùn ọ̀gẹ̀dẹ̀ pọn ni ká taari ẹni síwájú kó déwájú tán kó wá dogun dọdẹ eléyìí kò bójú mu tẹ́ni tàkísà ni tààtàn ẹ jẹ́ ká gbẹ́ni tiwa náà lárugẹ báwo ni nàkí ti ṣe sorí tọ̀bọ̀ ò ṣe àbí wọn ò tí ì rólókìtì ọ̀bọ̀ ẹ mọ̀ pé àwọn nǹkan kan wà tá a lè gbà lọ́wọ́ àwọn kàbá yìí tó sì jẹ́ pé tẹ́yìn ò bá gbọ́nú gbọ́n lẹ́yìn kò lè gbà lọ́wọ́ wọn aṣíwájú gbọ́nú gbọ́n lẹ́yìn ó sì mọ nǹkan tó ń ṣe gbogbo bó ti dákẹ́ tó ń wò ti ibi omi odò tí ò lè sọ̀rọ̀ yìí ibi tó ń lọ yé e ṣe bíbẹ̀ náà láti ráwọn kan tí wọ́n ti ń lérí léka tí wọ́n ń lẹ́sẹ̀ pé a lè padà láti ìlú àròbájọ sílùú àkété ni a lè padà ni tí wọ́n sínú sókè bí ẹṣin títọ́ ń fọn lẹ́nu wọn nínú àwọn ọmọ káàárọ̀ òjíire làwa náà sì tún lẹ́pẹ̀tì mọ́ wọn là ń sọ̀kò sínú ilé wa inú ilé wa ò dá àgbà ṣèbó náà nìyẹn èmi ló kàn tẹ́nítẹ́ní ẹ jẹ́ ká pawọ́pọ̀ igbẹ́ kẹ́ni káwọ́ tilé igba láàmù ní fọwọ́ tògiri bá a bá kọ ẹni tini sílẹ̀ tá a bá gbé lẹ́yìn nígbà tó bá wá kúrò ojú wo la fẹ́ fi tó padà wura wa bẹ́yìn ṣe ń bẹ níwájú jẹ́ àwọn tẹ̀yìn náà ń bọ̀ wọ́n ń bọ̀ wá báyìí jẹ́ ìjọ tẹ́ kẹsẹ̀ bọ́ tàkútì eléso ìjọ náà ẹnìkan ò ní mọ̀

0: Frank Communications tún gbọ́nà ara yọ. Odú ni wọ́n kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀m̀pútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀m̀pútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀m̀pútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀m̀pútà láptọ̀pù bag, digital mouse, kọ̀m̀pútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀m̀pútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀m̀pútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀m̀pútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀m̀pútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀m̀pútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ̀ wọn ló ti ríra.
1: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: Ètò ìgbéyàwó láyé.
2: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà re.
3: Kí ló ṣẹlẹ̀?
2: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: Ní tòótọ́.
2: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
0: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
3: Èmo ló tún jẹ́ CDK báyìí?
0: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
0: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
2: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
4: Ẹ pè CDK sórí 0707-454-3005.
3: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí Gia 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Ah.
8: Why not come?
9: I mean, kilo shele na afa.

0: ìgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dà tọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Mixture kò lọ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
2: Adeba FM, adding value to broadcasting.

0: three in one. Oh, mini kaloku coffee kun. Kivo. Dairy
1: mix. Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

kò jùmọ́. Bó ṣe ń tọ̀ mí lára já ló ń tọ ẹ̀yìn náà lára já àbí bẹ́ẹ̀ kọ́. Bàbá ni a fi ké wà ńlẹ̀, a ní bétò láàárọ̀ yìí. Ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ re ni o. Ojúmọ́ tó mọ́ wa lónìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àlàáfíà. Ṣé ẹ gbàgbé páwọn àgbà kan sọ wọ́n bùlá? Wọ́n ní adé fún Jésù jàsọ̀ tí ń sawóró di ẹ̀gbá. Kọ́lọ́dùmọ̀rè mọ̀ já tẹ̀lẹ̀ lòdì lónìí. Àtọmọdé àtàgbà wa, àtonílé bí àtàlejò ọ̀hún. Ọkùnrin ni àbóbìnrin wa o. Bá a ti ń jáde lọ lóde tòní, kọ́lọ́run bá já padà wálé wa láyọ̀ àtàlàáfíà. Wọ́n ní ṣẹ́kẹ̀rẹ̀ ìròdí ìbànújẹ́ gángan ìròdí àrèmọ bàbí bẹ́ẹ̀ kọ́ jùmọ̀kẹ́. Àti bàbálájẹ́ àti ìyálọ́jà bá ti ń lọ láàárọ̀ yìí. Kọ́lọ́dùmọ̀rè já bòde pàdé. Àwọn òṣìṣẹ́ ìjọba, ọkọ ọba àdá ọba kọ́mọ̀sẹ́nì kọ̀ọ̀kan wà lẹ́sẹ̀. Àwọn òṣìṣẹ́ aládàáni náà kà mọ́ pàdé alákòóbá kà mọ́ kò bá yàn. Pàtàkì àdúrà ni ẹ ṣàmì yín.

0: Ojú máa yọ ńlá pètò yìí. Ojú máa láfíà.
1: Nítorí eré ni mo.
0: Ẹni tí ò bá rí tòtán lánàá. Orí ọ̀fẹ́ kejì leléyìí láti tuntun tò láàárọ̀ yìí. Ibi tá a bá dé lánàá náà láti padà mú láàárọ̀ yìí. Èèyàn tó wò pé lánàá mo gbọ́dọ̀ jẹrú èrè báyìí. Tẹ́rẹ̀ yẹn ò sì wọlé tó. Láàárọ̀ yìí bó bá tún wò pé èrè tí mi ò rí lánàá yìí Olódùmọ̀rẹ̀ dákun jẹ́ kó wọlé tọ̀mí wá lónìí o. Gbèsè kan mọ́ ń bẹ tọ́jú àná mọ́ ń jẹ èèyàn. Àdúrà wa ni pé kí ọjọ́ òní kó san kó sì fi wá lọ́kàn balẹ̀ ká mọ́ rí wàhálà. Pàtàkì àdúrà náà nù ni. Bọ̀dá ọlọ́kọ̀ ẹ mọ́ torí fàájì tẹ́rọra fi ń gba ládàbà yìí kẹ́ ẹ wá torí bẹ́ẹ̀ kẹ́ ẹ wàwà jù. Ẹ dákun ẹ calm down díẹ̀díẹ̀. Ẹ̀mí àwọn èrò ń bẹ nínú ọkọ̀ yín. Mo mọ̀ pé ẹ̀ ń gbádùn mèmí náà gbádùn yín. Ẹ tẹ̀ ẹ́ díẹ̀díẹ̀ ẹ tẹ̀ ẹ́ díẹ̀díẹ̀. Ẹ mọ́ jẹ́ ó pọ̀ jù ẹ mọ́ jẹ́ ó pọ̀ jù. Ẹ ṣeun. Bọ̀dọ́lọ́kadà tẹ́yin náà lẹ fóònù mi tí. Ẹ mọ́ sáré lọ́pọ̀ jù ẹ mọ́ sì bá àwọn èrò wọ̀yá àjà o. Ẹ jọ sọ̀rọ̀ séńjì yín kẹ tó bọ́ sọ́nà. Ẹ pàtàkì ibẹ̀ náà nù ni. Alright, Adégbòye Gàlà ni lóko tèmi ń jẹ́. Àdàbà náà ń pe bí o. Ojú máa yọ̀ gangan náà ń lètò. Ojú máa làáfíà. Ó níbi tá à ń lọ láàárọ̀ yìí.
1: Irú ọwà ìjọ ni ó bá mi jó.
0: Ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tíjọba fi léde
1: yìí.
0: Mo sì gbàgbé pé nípínlẹ̀ Ondo ó lọ́nà tó rìn lénìí olónìí ibi tá à ń bọ̀rọ̀ bọ̀ rèé. Ṣùgbọ́n kó tó di wípé a máa tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ gan lẹ̀ ó ṣe pàtàkì fún mi ẹjẹ́ ń dojú ọjà bí n bá lọ bí n bá dé. A wà á tún kẹ̀kẹ́ ọ̀rọ̀ gan lẹ̀ ní rẹ̀gẹ̀jẹ̀ fín. Ẹ káàárọ̀ sàmà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́.
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements and fees from the university's website www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.

0: káàbọ̀ padà ẹ já kọ́kọ́ wo ní òwe ìròyìn láàárọ̀ yìí nípa ohun tó bá ọ̀rọ̀ ìdè wọ́n ní ìjọba àpapọ̀ ti ṣe àgbékalẹ̀ nọ́mbà ìdánimọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn learners identification number LIN fún àwọn ọ̀gọ́ wẹrẹ bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ pàyàmọ́rí ìyẹn ilé ẹ̀kọ́ girama títí tí yóò fi dé ilé ẹ̀kọ́ lókè lọ́hùn láti lè mọ tọpinpin nípa ìtẹ̀síwájú ètò ẹ̀kọ́ wọn àti láti lè mọ wo bí ìrìn àjò ẹ̀kọ́ wọn gangan náà bó ti ṣe rí láti lè ní ohun kà iye àwọn akẹ́kọ̀ọ́ tètè ẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà gan eléyìí ni yóò mú kí ìjọba le ní ìlànà ni yóò jẹ́ kán lè mọ ọ̀nà tí wọn yóò gbà láti lè mọ ìlànà tí wọn fi jẹ́ kí ètò ẹ̀kọ́ lẹ̀ yìí kó túbọ̀ rọgbọ sí kí àwọn mùlá ètò ẹ̀kọ́ kó sì lè kárí oko láàrin àwọn akẹ́kọ̀ọ́ yìí ètò yìí ni ó jẹ́ ọ̀kan lára ìgbìyànjú iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń bójútó ètò ẹ̀kọ́ láti lè rí wípé a gbin ètò ẹ̀kọ́ dúró dáadáa sí yóò sì lè forí ọ̀fẹ́ sílẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ láti lè parí ètò ẹ̀kọ́ wọn láyọ̀ àtàlàáfíà míwìlì ẹ jẹ́ kí n jẹ́ kó di mímọ̀ fún yín wípé bí ròyìn ti ṣe kà á kò ní sí wípé à ń ṣe ìdánwò àṣẹ lọ sí ilé ẹ̀kọ́ girama àgbà láti ilé ẹ̀kọ́ girama kékeré mọ́ ìyẹn SSS class láti GSS class kò ní sí pé à ń ṣe ìwọ ni junior wike ètò yìí yóò jẹ́ kí ọmọ lè ka ètò ẹ̀kọ́ ẹ̀ nísàn-án mínísítà tó ń rí sọ́rọ̀ ètò ẹ̀kọ́ tún jí aláùsàlẹ̀ fọ̀rọ̀ náà léde lákòókò ìfọ̀rọ̀jẹ̀wọ̀ pẹ̀lú àwọn oníròyìn nípínlẹ̀ èkó ó jẹ́ kó di mímọ̀ wípé bẹ́ẹ̀ bá wo orílẹ̀-èdè nàìjíríà dáadáa kò dín ní ilé ẹ̀kọ́ pàyàmọ́rí ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000 ló wà lórílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé ó yẹ àwọn akẹ́kọ̀ọ́ ti bẹ lórílẹ̀-èdè nàìjíríà kò dín ní 1,23,000,000 àwọn akẹ́kọ̀ọ́ ẹwẹ̀ àkọọ́lẹ̀ eléyìí tó wà pẹ̀lú ìjọba ló kàn fi hàn wípé 3,000,000 péré làwọn akẹ́kọ̀ọ́ ti ń bẹ nílé ẹ̀kọ́ girama kékèké ìyẹn junior secondary school láwọn ilé ẹ̀kọ́ ìjọba yìí ìbéèrè wa ni wípé àwọn 20,000,000 tó kù ibo gangan náà ná wà ibo gangan 20,000,000 àwọn akẹ́kọ̀ọ́ tó kù ibo ná wà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bí eléyìí olóṣokùnfà ìdí tíjọba fi ní ètò yìí ó ṣe pàtàkì láti gbé e kalẹ̀ ẹ wá já wonú ẹ̀ gan dáadáa nísàn pẹ̀lú àwọn àǹfààní míì tíjọba sọ wípé ètò yìí yóò mú bá àwọn akẹ́kọ̀ọ́ lára ẹ̀ òun ni wípé bàbá ní àkọọ́lẹ̀ tó nítumọ̀ ó dàbí ọ̀rọ̀ mọ̀lẹ́bí ni tí bàbá ò mọyì ọmọ tó bí bó bá lọ sóko irú oúnjẹ mélòó ló mọ̀ tóun ò mú bọ̀ padà wálé láti lè fi bọ́ àtìyá àtàwọn ọmọ tóun bí báyìí gangan náà lọ̀rọ̀ ìjọba àpapọ̀ ló ṣe rí lórílẹ̀‐èdè yìí ẹ mọ̀ gbogbo ìgbà ni ìjọba orílẹ̀‐èdè nàìjíríà ń pariwo pé káwọn ọmọ àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n lọ ṣe nọ́mbà ìdánimọ̀ oníkálukú wọn eléyìí ó lè jẹ́ kí ìjọba ó mọ iye àwọn èèyàn tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà gan nísàn-án iye àwọn tó jẹ́ ọkùnrin iye àwọn tó jẹ́ obìnrin iye àwọn ọmọ kéékèèké iye àwọn àgbààgbà tí ń bẹ lórílẹ̀‐èdè yìí wọn ò lè mọ̀ bí ò bá sírò nǹkan bí eléyìí ìjọba ò ní mọ ọ̀nà tí wọn ó gbà láti lè tọ́jú àwọn ọmọ orílẹ̀-èdè yìí dáadáa bá a bá fẹ́ bá a bá kọ̀ bí bàbá sọmọ òun ni ìjọba jẹ́ sáwà èèyàn tí ń bẹ lórílẹ̀-èdè ó sì pọn dandan kí bàbá kó gbọ́ bùkátà àwọn ọmọ ẹ̀ bí ò bá wá mọyì àwọn ọmọ tó bí yìí ìṣòro ńlá ni láti lè gbọ́ bùkátà wọn ọ̀rọ̀ yìí náà ló dé wá fún àwọn akẹ́kọ̀ọ́ yìí gẹ́gẹ́ bí mínísítà tó rí sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọmọwé túnjí bí wọ́n ti sọ bàbá ní lórílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí kò dín ní 50,000 àwọn ilé ẹ̀kọ́ girama òun la ní àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn tí àwọn kan mọ̀ ń pè ní ilé ẹ̀kọ́ pàyàmọ́rí ìyẹn primary school òun ló ń bẹ lórílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé bá a bá fojú sùnùkùn wò ó kò dín ní ẹgbẹ̀rún 23,000 àwọn akẹ́kọ̀ọ́ níbẹ̀ láwọn ilé ẹ̀kọ́ primary school wọ̀nyí ṣùgbọ́n àkọọ́lẹ̀ tí ń bẹ lọ́wọ́ ìjọba àkọọ́lẹ̀ tó wà ńlẹ̀ ó fi hàn wípé 3,000,000 àwọn ọmọ òun ni wọ́n wà ní ilé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè yìí ìbéèrè tí wọ́n bẹ ń bẹ̀ ni wípé 20,000,000 àwọn ọmọ tó wá kù ibo gangan náà wà ẹ mọ́ gbàgbé o àfojúká lasan ni onka yi ijoba n wo pe ba ba tun le ni akole to gumo o se se ki won tu ju ogun million lo iyen ti won o si nile eko lowo lowo bayi tabi ko je pe onka gbogbo won gangan lapapo yo ju million metalelogun lo niye ijoba wa wo pe gbogbo awon akeko tin be lorilede Nigeria patapata nile eko primary yi iyen le eko alakobere gbogbo won patapata na bodo ni number idanimo iyen learners identification number eleyi o je ki ijoba le mo bi won ti mo pinu ato ti o je ki anfani lanla ko le sun awon akeko won ibo akoko niyan elekeji ijoba wo pe gege bi ijoba se so ijoba ni yo mu adeku ba oye awon akeko ti won o si ni ile eko mo tori ba lo sapa oke oya a ri wi pe lapa be awon akeko opolopo won ni won ti ku o ni ile eko boya latari iberu bojo oro to nkoju eto abo ni o awon mi won fo mo se ise oko laseju a bibili ati bebe lo orisirisi nkan oni o fa opo awon eyan to ti gbe loke oya ti won pada wa sodo wa nbi won le jeri opolopo oro yi opolopo awon mo ni o lo ile eko nbe to je pon ti fi gba kan wa ri ile eko ijoba o le mo iye awon akeko ti o si ile eko mo won le to pinpin ki lo to sokun fa e bo wa mo nkan to sokun fa e yi ni won to wa mo ona ta to lati le je ki oran yi korokun gbagbe o je ona keji ton fi wo pe number idanimo awon akeko eja ni tori number yi na lona keta yo le je kan mo to pinpin itesi waju to n ba eto eko omo kokan won mo wi pe okay omo bayi o bo ba de GSS 3 o ye ko se idanwo abi niye lati bo si SS sugbon ko ni si idanwo yi mo number yi ni o je anfani number yi ni o dabi awako ti o kan wa won so si lo si SS 1 iyen lati GSS 3 gbogbo awon nkan wonyi o ni ijoba n ko papo ton wo pe o da eja rin lona bayi eja rin lona bayi eja rin lona bayi eja wa si ipinle ondo wa lapa abita wa yi ijoba ipinle ondo n lo ti wa pon dandan e wi pe ijoba ti n pariwo e lati bi osu keta osu kerin osu karun wi pe ka won akeko ki won lo bere si ni fi oruko won sowo soju opo lati le se number idanimo won learners identification number sugbon awon eyan o se ki lo nti ijoba ipinle ondo wa so ege ntoju oja mo n pada bo
1: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds on Saturday, the 4th of July, 2026 at Achievers University, Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bomi 0815-110-5052, Achievers University, knowledge, integrity, and leadership.
0: Eka bo pada lapa bi oro ta nba bo na ni oro nipa number idanimo awon akeko ti joba apapo ni o ti pon dandan fun awon akeko lati ni e mo gbagbe pe opolopo awon akeko iboya awon to ti e ti wa ni SS1 SS2 abi 3 awon mi gan to ti e wa ni GSS1 GSS2 GSS3 olo je wi pe won ti ni number idanimo orile iyan awon to je pe ojo ori won o ti to lati gba nothing ni number idanimo orilede yi iyen NIN ijoba ni ko si soro kankan nipa pe boyo ti ni NIN o wa ni NIN gege bi akeko orilede yi iyen akeko ile eko alakobere ni o abi ti grammar ni o abi ti igba kan osogojero waja iyen o so wi pe gege bi akeko ko mo ni number idanimo awon akeko ijoba ti pese ona to je pe won le so number idanimo awon akeko yi won so papo mo number idanimo omo orilede yi mejeje o ni le faragbara mejeje o ni le faragbara afojusun ti joba ni fun number idanimo idi abajo gangan o ni won o fe polu lo e won o fe polu lo e lati le topinpin mo onka awon akeko tin be lorilede yi mo ona tin wo gba lati le je ki ojo waju won ko sanmona mo ona tin wo gba lati le je ki eto eko won ko rorun mo nkan to je wipe awon akeko yo nilo pelu number idade mo yi gan omo to ba wu wa papa lagi kia kia ni won tete damo omo bayi ni o number bayi ni number re o atoke ni won ti topinpin ti won si se nkan to ba to lori iru omo be bi igbese ti joba ipele ondo gbe lenu jo meta yi awon akeko kokan bi 37 ninu won lati oye mekun ni o lati aquinas ni o lati csc ni o ti won ne kin wi won lo re rokunle tori awon iwa eleyi ti won wu laarin awon akegbe won yo rorun fun awon fun joba lati le tokun pe ona mo nboro obo pe ijoba ipele ondo moro kan lade lori oro number idanimo e ijoba ipele ondo so pe gbogbo awon akeko ni ipele ondo ati ile eko ti joba ni o ati ti ile eko alada tore lomi o ni ile eko alada ni lomo mi kuku nlo ki se ti joba ara nkan ta n so re ijoba fe mo onka gbogbo awon akeko ti nbe ati ni ile eko alada ni o ati ti joba ni o e lo re se number idanimo eni ni o si tenugbodo gege bi joba ipele ondo bi won ti se fi lede boya yin o ti e gbo boya omo ti yin o mu royin wa le wa fun yin pe hey mommy ni odo wa o ni ile eko ti wa o won ni number idanimo won mu form kan fun wa o ke ba fe boya yin o ti e gbo e gba ile eko omo yin lo loni oni gangan ni o tenugbodo ni ipele ondo gege bi ijoba ti so commissioner to nri si oro eto eko ni ipele ondo ojogbon amos igbekele ajibefun won ti foro ilede baba si je ko di mimo wi pe loni ti o tenugbodo yi awon omo o boya won sun siwaju abi won ni sun siwaju o ko soro kankan lori isun siwaju yi sugbon loni oloni gangan oni o tenugbodo ni ipele ondo number idanimo pe e foruko awon omo yin sowo sojo pa elujara ta ti pe ile yi eyin oludasile ile eko eyin principal eyin admin ni ile eko kokan e fi oruko awon omo yin sowo sojo opo yi e se akojopo oruko won ka le ba pese number idanimo oni kaloku won se ti se abeyin o ti se ijoba ipele ondo fe ni akole lekun rere nipa oye awon akeko ti nbe ni ipele ondo gangan nisan fa awon lejoba apapo lowo awon na o le samulo e boya afeko kilasi ni o awon omo melo ni nbe kilasi bo ni kilasi na o se sanra to afeko ile eko tutun ni o afe se gba kan ni o afe sawo kan ni o mo le ranti ni ipinle kan to sumo wa nbi ni odun bi melo kan seyin ti won pese eto kan ti won pe ni omil omil yi won fi sele lowo fa awon ti won o rowo hori awon mi won o je oninu ile won o gbonje lo ile eko baba tun dele gan won mo nkan ti won o je ijoba ipinle ti mo so iwa ni eja lo fun won lonje eja fun won lonje eja ki gbogbo omo ki won mo mu fuji won wa ele to ba le mu kula ko fuji la mo pe gba bi o boya awon mo si n pe fuji ke san pe fuji mo loni abi lunch box lunch box la won mo n pe loni eja ko ni kaluku won mo gbe wa o baba ti dele eko a fun won lonje a fun won leyin a fun won leran a fun won ni ti onikaluku won o le wa dada bi o ba si akole to gunmo ko ni siru ori ofe yi opolopo awon eyan si ni won ja anfani to je pe won gbadura fun joba ipinle ti mo so yi bi joba o ba ni akole to gunmo lati le mo topinpin iye awa keko ko ni si bi won o ti se mo gbo bukata won idi abajo re ni ipinle ondo oni oloni ni o si tenubodo bo ni lodo yin oro re nipa number idanimo awon akeko ati awon anfani to tele ko to di pe ma tesiwaju e je ndojo oja mo n pada bo e ku kale
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
5: Oh boy, you don't talk. How bad? You know they tire.
4: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
5: Brotherly, involve me now. Make myself the follow ya like you. Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 naira. Load down.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ó tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wa sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: tẹnubodò. Ìkan kẹ́kọ̀ọ́ ń sọ kó máa tẹnubodò.
1: Ó máa parí, wọ́n á fòpin sí ètò fífi orúkọ sílẹ̀.
0: Ok, sọ ọjọ́ tó láta.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ bá sọ Yorùbá tó general.
1: Ó ti dáa. Ẹ mọ̀ ọ̀rọ̀ míì pọ̀ tó jẹ́ pé bàbá jẹ́ ká mọ̀ ọ̀rọ̀ yìí pọ̀. Àkànlò èdè náà là á fi gé e kúrú. Tẹnubodò sì rèé, àkànlò èdè tó jẹ́ pé ó kọ́mọ̀ ni. Ó wọ́pọ̀ gan táwọn èèyàn mọ̀ ń sọ dáadáa. Tá a bá ní nǹkan tẹnubodò, ó túmọ̀ sí pé yóò dópin. Hello, ẹ kojúmọ́.
2: Hello.
1: Ẹ ṣé o.
2: Ẹ káàárọ̀.
1: Ẹ ṣé o.
2: John ló sọ̀rọ̀ láti òkè fúnfa.
1: Ẹ ń sunlẹ̀.
2: Ìkan tí ìjọba sọ yẹn ó dùn. Ìkan tí mo wá rí bẹ̀ kọ́ tó fà á táwọn ń tọ́ fi sọ pé iye ọmọ tó drop school wọn ò sọ̀rọ̀ nípa cost of education ní Nàìjíríà. Ìyẹn náà pẹ̀lú táwọn ọmọ fi drop school ìjọba wà kan ṣe sí.
1: Ṣé ìbọ bá wà lọ́rùn wà ní ọdún títí dálẹ́ ìbá mi. 0816251-9991. Hello, somebody ẹ̀kaarọ̀.
3: Hello.
1: Ẹ ṣe orúkọ yín láti bò.
3: Olúbá àgbẹ̀ àbò láti kárà.
1: Mo bá yín bọ̀.
3: Ọ̀rọ̀ tí ìjọba sọ ọ̀rọ̀ dáadáa ni. Àti pé àsìkò tí ẹ fún wọn yẹn ó ti kéré jù kí wọ́n fún wọn láyè kí ó yẹ kó ràn náà ṣe ká a bọ́ tẹ́lẹ̀.
1: Ìjọba ti ń fọn rere ẹ̀, ó ti tó bí ọjọ́ mélòó kan. Tó bá jẹ́ eléyìí tí ìjọba àpapọ̀ fi léde wípé báyìí o, ẹ lọ ṣe ìforúkọsílẹ̀ o, ẹ̀yin ilé ẹ̀kọ́ o, ẹ ṣe ìforúkọsílẹ̀ àwọn ọmọ yín o, yóò ti tó bí oṣù mẹ́ta báyìí sí mẹ́rin tí ìjọba àpapọ̀ ti ń pariwo ẹ̀. Ṣùgbọ́n ìdí abájọ tí ìjọba ìpínlẹ̀ Ondo fi wá fi gbèdéke ọjọ́ tí ìforúkọsílẹ̀ náà tí yóò dópin nípínlẹ̀ Ondo sí òní ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù keje, òun ni wípé gẹ́gẹ́ bí kọmíṣánná ọ̀jọ̀gbọ́n ìgbẹ́kẹ̀lé Agbẹ́fun bí bàbá ṣe sọ, bàbá ní àwọn ilé ẹ̀kọ́ nípínlẹ̀ Ondo wọn ò ṣe ìforúkọsílẹ̀ yìí, ó sì jẹ́ nǹkan tí ń kọni lóminú. Yóò ti tó bí ọjọ́ mélòó kan báyìí tí ìjọba ìpínlẹ̀ Ondo náà ti fi léde pé lónìí ti ṣe ọjọ́ kẹrìnlá ò ní yóò tẹnubodò. Ìjọba pariwo, ó ṣeéṣe kó jẹ́ pé ẹ̀yin lẹ gbọ́ àti pé àwọn ilé ẹ̀kọ́ táwọn ọmọ yẹn ń lọ wọn gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Hello, somebody ẹ kojúmọ́ o.
4: Ẹ káàárọ̀, ẹ kojúmọ́.
1: Ẹ ṣe gan.
4: Adéníyè látàkùrẹ́.
1: À ń bá yín bọ̀ sà.
4: Ohun tí kò kan òbí, ẹgbẹ́ káwọn òbí tó ń pìlẹ̀ kan gbọ́ pé kì í ṣe iṣẹ́ wọn láti forúkọ lẹ̀. Tó lápọ̀lọpọ̀ tí ń bẹ̀rù, òun sá lọ sukú báyìí, òun ṣe kínní kan náà. Àwọn ilé ẹ̀kọ́ yẹn ló kàn. Tó ilé ẹ̀kọ́ yẹn ni gbogbo àwọn ilé ẹ̀kọ́ ni wọ́n sọ fún ọ wípé ẹ forúkọ ọmọ yín tó wà ní primary 1, primary 2 sílẹ̀. Tó àwọn ti ọmọ yẹn tó wà ní sukú lórúkọ, ọmọ class tó wà. Tó kí àwọn òbí má kàn tí kọ́kàn sókè yẹ kán fà kó kò sí irọ́, kò sí ilé ẹ̀kọ́ tí ò gbọ́. Tó gbogbo wọn ló ti gbọ́, kò sí pé ọmọ wa wá ń sọ fún wa lé wọn ní kán rán ọmọ sí wa ń lé ìjọba ò sọ bẹ́ẹ̀. Tó kọ́kàn bá ilé ẹ̀kọ́, ìwọ tó sọ pé ó kólé ẹ̀kọ́ jọ, ó yẹ kó ti mọ iye ọmọ tó wà ń bẹ̀. Gbé lọ sí kọ́tà pé àwa tá wà ń bí ni 5 o, ni 6 o, kò sí ìjọba ń bè lọ. Gbogbo wọn ló dẹ̀ ti gbọ́, ẹni tí ò bá dẹ̀ ti ṣe wọn ti skúl àbí kán fọ fèè. Tó kì í ṣe pé wọ́n fẹ́ wá fèèsì àwa òbí. Gbé òṣèré ni ẹ kẹ ṣàlàyé fáwọn èèyàn lórí, ó máa dára fún wa lórúkọ Jésù. Ẹ kú iṣẹ́ o.
1: Ó dà, àwọn ilé ẹ̀kọ́ kan ń bẹ tó jẹ́ pé àwọn information kan wà.

Bẹ́ẹ̀ni lágbára ọlọ́run adìrú adìgbà mọ yín lọ́wọ́ ẹ̀yin òbí wa. Nínú ohun tí a ṣe tá a rí dìmú nínú ìwádìí, àwọn ilé ẹ̀kọ́ kan wà tó jẹ́ wípé link òun làwọn ń send sí WhatsApp group àwọn òbí. Ẹ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ ló jẹ́ pé wọ́n ní WhatsApp group tí wọ́n fi máa ń bá àwọn òbí sọ̀rọ̀. WhatsApp group yẹn ó ṣàkóónú àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ àti àwọn olùkọ́, àwọn òbí, kò sáwọn akẹ́kọ̀ọ́ ńbẹ̀, àwọn òbí. Tí information kan bá wà tán fẹ́ jẹ́ káwọn èèyàn gbọ́ nípa ẹ̀,

0: tete fi sowo soju opo WhatsApp yi ki wa se gbogbo awon eyan lo wa loju opo WhatsApp idi abajo re to fi sese kawon elomi ma mo awon le eko mi ti le je ko di memo fa awon obi to wa loju opo WhatsApp sugbon tori pa awon mi o si loju opo WhatsApp yi idi abajo re te fi gbodo joko sile pe pa pa ju lo bile eko omo yin ba je le eko kan to tobi awon le eko o tobi ni ko tobi ni won ti e ti ni WhatsApp group bayi to fi n ba awon obi soro eyin obi o nkan bayi ni o eyan melo na nko iwe le omo e lowo pe owo school ti da nkan bayi mo oju opo WhatsApp na tin fi iroyin sowo sawon obi teyin o ba wa gbo o sese ko je wi pe iroyin lo fo yin ru e lo le eko o e lo ri ibere bo se je 0816251 9991 Hello, Eko Jumo.
1: Hello, Ekaro.
0: Eshe, I'm buying bo.
1: Adilati, Boko Dani.
0: I'm buying bo.
1: In fact, alaye ti makon eshe wa se lekwen, o zeko clear. Because, ni Boko Dani wa ambi ba e. NIN la wa mo lonche. So, awon yon mo pe, pia ojo po kon wa, abi pe, school ko register awon omo to ma fi ni number
0: idanimo
1: so awon eyan mo NIN la awon mo lo nse so iyan je iko iteji ni pe iru awon number bayi ko ye ko close man close ko ye ki ijoba kon file ko awon ti o ti se kon le raye kon ton fi ma se ke se pe kon ni pe o ti tenubodo leni to eyin egbo ba eyan se pe wole pe won o gbo se o ma close mo gbogbo awon ti o ti ya e abi baba yen pe wole yen fun awon ijoba wa yi ni advice now
0: ijoba n gbo ijoba n gbo
1: o gbodo close
0: ijoba n gbo ijoba n gbo ijoba n gbo 0816251 9991 Hello, Eko Jumo.
2: Hello, Ekaro.
0: Se ba ku ndi radio yin abi ki n ku ni apa bi.
2: Hello, Ekaro sir.
0: An ba yin bo.
2: Ajagun Segun ni Latakure.
0: En so nle sir.
2: E jo kini ibo ni office ni e wa te tin se Latakure mi bayi.
0: Se kini e?
2: Te tin register number omo yin.
0: E lo si ile eko awon omo yin.
2: Omo ti o ba si ni Akure nko ti se o le se ile eko won na.
0: E be e pe omo yin e beere. Bo ni ile eko won so ti fun won ni form bye bye abi ilana won na ngba lati se number idanimo ile eko ni o se akojopo kini ni won fi sowo si joba
2: alright
0: e se gan ni o e se 0816251 9991 hello eko jumo
3: hello lotu eko jumo
0: e se o
3: agbere kini tope lo soro lati lewon
0: an ba yin bo
3: yes seri nkan te mi kan ri si oro yen ni pe ijoba na se nkan to da o sa n ba ni kon fun awon obi ni gbedeke tori tin se gbogbo awon eyan lo ma gbo gbogbo oro fe so ra re si ari ko
0: da 0816251 9991 hello eko jumo
4: hello
0: ese o
4: hello
0: a n gbo yin
4: e ka ro
0: e gbe ba ko ndi radio yin
4: a si ndi radio
0: ah oda e mo boro bo
4: e ka ro e bi nso so lati kare
0: oda
4: o ya ki eto yi o ya ki joba ba fi kun so di inu osi kan so ta omo tutu ma wole eko se n gbo mi sa
0: a n gbo yin
4: o ya ko ba si di inu osi kan so because awon omo tutu ta wole fun inu eko
0: oda oda ijoba na gbo ba ijoba n gbo ba 0816251 9991 hello eko jumo
5: hello
0: ese o
5: ina kaaro
0: ese o
5: oro ti a n so lori radio yi ti ero pe wahala kan wa nbe ko si problem kan nbe the issue is this with the school school ma provide all necessary information nipa oro yi ko need pe oro obi kan n kora e si wahala pe mo fe ma saga kiri pe mo fe lo ba give information better information has been provided in the school they fill the form and submit to the appropriate authority and they will take it over ko need the wahala rara ko ti ejo kankan ni nipa e je ti awon obi kon fa kan ara won balẹ wọ́n máa sọ pé
0: ẹ̀sùn wọ́n sílẹ̀ tí ó bá ní skul tó ní ìdí ẹ̀ tó bá ní ọmọ tí ní òbí ẹ̀ ní ìdí àbí tí ọmọ bá kàn pé ní òbí wọn nílé ẹ̀sùn wọ́n ti ṣe kí ní ó ti ní sẹ́ńtà kọ̀ọ̀kan tó ti ń rẹ́jísà ọmọ kò jẹjẹ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ àṣà àgbàgbà ẹ̀sùn bóyá à ń tẹ́ bá lè mú pé ẹ̀sùn wọ́n ní fọ́ọ̀mù tó ti fi ẹ̀sùn gan ẹ̀ka rosa.
6: ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn
0: 0816 251 9991
7: Hello, ẹ káàárọ̀. ẹ̀sùn
0: ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn
7: Kọmrẹ Délé Àkárìgbò ni láti ìlú Òǹdó.
0: Ẹ̀sùn lẹ̀ bàbá.
7: Ìgbésẹ̀ tí ìjọba gbé yẹn ní ìwòye tèmi. Ìgbésẹ̀ tó dáa ni. Ó kàn jẹ́ wípé àwọn èèyàn wa kan wọn ò kì í tètè máa ń ka nǹkan sí. Tó ìdí èyí ni màá fi pàrọ̀ wá sí gbogbo ẹ̀yìn àwa òbí ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba dẹ̀ káwọn ọ̀gá iléèwé náà kán jẹ́ kí ètò yẹn kó kẹsẹ̀ járí. Nípa make sure wípé wọ́n sọ fún àwọn ọmọ lóòrèkóòrè wípé ìgbésẹ̀ tí ìjọba gbé ni a mọ̀ pé òní ló máa wá sópin ṣùgbọ́n àwọn òbí they can still go ahead láti ṣe nǹkan tí ó bá yẹ kan ṣe but àkòrí ẹ̀ ni pé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba gbé lóòrèkóòrè kó lè kẹsẹ̀ járí. Ẹ ṣe púpọ̀ ẹ kú ètò.
0: Eléyìí náà ni ibi náà láti mọ gbalẹ̀ lọ díẹ̀díẹ̀ ní òní yìí àtòrí àti gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa dá sí ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín ìyókù tún da ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run lórí ètò etí yín mélòó ẹ mọ́ gbàgbé àti gbàdúrà fàlàáfíà jerusalem àwọn tó fẹ́ yóò ṣe rere o. Adégbòye gàlà ni lóòkọ tèmi ń jẹ́ mo fi yín sílẹ̀ sápá bí láyọ̀ náà sì ni màá bá yín o títí dìgbà míì àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ẹ káàárọ̀ o.
8: ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ ṣé bí yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nọsẹ̀ síta àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀ ṣàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ́ ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn ẹ sì mọ̀ wípé yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀ kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Herbal Mixture la fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé à ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ awon baba nla wa ti won ba je nkan dedun olawon egbogi ti won fi mo koju e awon egbogi na la wa po papo sinu 24/7 aba mixture lati mo je iwulo fun gbogbo awon eyan o wulo fokunrin o wulo fobirin o wulo fomode be lo wulo fun agbalagba e si wa mo wo egbogi ta nsoro re yi ko lo tinu rara omi ponbele na fi se ajo nafda ki ti fontelu iwo na lo ra loni tori pe ijawa ija osi always guide ni won ni ko guide ara re e je nkoko doke lo na mo si npada abo e ku kale
6: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti sumi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo opo mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
9: Aba, ajo ko ti gbo ni, nipa 24/7 aba make sure. Korojo gungun bile ta won okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure. Ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, apo gedegede do ti ara danu. Logo lomo kuri abaduro to ti o si ba sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nafda ki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me
8: Bene, ijawa ija osi always guide na ni se wa ri gbogbo eyin ti e ba fe je alagbata fun le ise to nse gbogi 24/7 aba mixture yi number yi o na ni ke mo pe 091 60 62 62 53 e je npe le kan si 091 60 62 62 53 to o tun igba mi na ta tun mo pade ire o

0: ọlányà yétáyọ̀ àákú ti máa pé ojúmọ́ òní mọ́ kẹsẹ̀ má gbàná ojúmọ́ òní mọ́ kọ́yì ó mọ́là adíá fún ọ̀yẹ́ láti sáwọ ojúmọ́ ojúmọ́ rẹ ló mọ́ mi lónìí àmì ojúmọ́ rẹ ló mọ́ mi lónìí àmì àti àmì. òní ni ọjọ́ Tuesday ọjọ́ ọ̀ṣẹ́gun ni o àtẹ̀mí àtẹ̀yìn àtẹ̀yìn gbogbo wa àjọ ṣẹ́gun ọ̀tá ààrẹ yín òdì ṣẹ́gun wà jẹ́tẹ̀ nìkọ̀ọ̀kan wa. orúkọ gbogbo ẹ̀yìn tẹ̀mí gbòòrò ayé mo tún ti gbé ń tẹ́ ẹ mọ́ jẹ́dẹ́ nìyẹn lórí ọ̀dọ̀ ìròyìn eré ìdárayá àdàbànà ń pẹ́ bí o Fọlájì Oyetayo orúkọ mi ló ń jẹ́ bẹ́ẹ̀ Mr. Allrounder agbára gbogbo lẹ́ka àfàsàmọ́là kátígórí yẹ́yìn èyí ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà mi ló ń tukọ̀ dáwùlà níwọ̀n àgbà tó sì ń tukọ̀ dáwùlà mi màá máa lò síwájú àti síwájú sí ni. àtẹ̀yìn tèmi náà ń gbòòrò ayé o nǹkan ò ní í ṣẹyìn kò ní í ṣẹ̀mí gbogbo wa àájọ fa ẹ̀kú báwọn dẹ́gbẹ̀ra ni ẹ sàmí ẹ pọ̀ ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ sáyẹ látilẹ̀ gẹ́gẹ́ bí ṣemi nìyẹn ẹ kú jẹ́rìí ẹ ń tẹ́ ni àbínibí yàtọ̀ sábílítì. lórí ọwọ́ tá a wà ibẹ̀ ń dáwọ́ láti wá wà ọlọ́ọ̀bà mi ó sì já lù pẹ́pẹ́pẹ́ àtàwọn tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tá a bá lẹ́nu ẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ lọ kó sẹ́yẹ wá o. láti inú àṣekágbá ìdíje ti Wimbledon Open eléyìí tó wáyé lágbọnrin tàwọn ọkùnrin àti lágbọnrin tàwọn obìnrin men and women single lọ́dún tá a wà yìí náà tún ti lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ àwọn tèmi lágbọnrin tibẹ̀ wọ́n fẹ́ mọ gbogbo bí nǹkan tún ṣe lọ òkú ṣe pẹ́ẹ́ tí mọ gbogbo bí nǹkan tún ṣe lọ́mẹ̀ ìgbẹ́ tún fẹ́ gbọ́ tẹnu Fọlájì Oyetayo lórí pẹ́ lọ́tún lọ́tún ni nílùú àgídìgbò. àwa náà sì kọ́ ọlọ́ọ̀bà mi ló ní orí bẹ́ẹ̀ lágbọnrin ti mẹ́sìngù Yannick Sinner ó farabalẹ̀ bínú tán o ó fìyà jẹ Alexander Zverev pẹ̀lú mẹ́fà sí méje méje sí mẹ́fà méje sí méjì mẹ́fà sí mẹ́ta àti mẹ́fà sí mẹ́rin 6-7-7-6-7-2-6-3-6-4 òun gangan ni Yannick Sinner òun ló fi bínú tán gbòòrò ayé lágbẹ́rin ti mẹ́sìngù nìyẹn lágbẹ́rin ti mẹ́sìngù kọ́ lágbẹ́rin tàwọn obìnrin Linda Noskova òun náà bínú tán o kò kẹ́ni tí ó tù ú ó farabalẹ̀ fìyà jẹ́ta ni Karolina Muchova pẹ̀lú 6-2-5-7-6-3 mẹ́fà sí méjì márùn sí méje àti mẹ́fà sí mẹ́ta àjẹ́ pé Linda Noskova òun gangan ló gbé iye ife ẹ̀yẹ ní Wimbledon Open lágbẹ́rin tàwọn obìnrin fún mẹ́sìngù òun gangan ló gbé lọ́dún tá a wà yìí gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn ó lè mí náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹ jẹ́ kó mẹ́. àjọ national sports commission wọ́n gbóríyìn gidigidi fún ni àwọn junior the tigers láà ṣe ní senior láà ní junior torí ibà méjì kọ́ àwọn náà ti pegede o lágbẹ́rin thunder 18 tiwọn náà wọ́n ti pegede kódà wọ́n lọ kópa nínú ìdíje ti FIBA 2026 under 18 afro championship wọ́n lọ kópa ńbẹ gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn ẹ mọ́ sí gbàgbé àwọn ẹ̀gbọ́n wọn náà di tigers tó jẹ́ àgbà ọ̀jẹ̀ ìpele àkọ́kọ́ lára qualification round wọn àwọn náà ti yanjọ́ wọn ti bọ́ sí ìpele kejì second qualifier second round qualification round gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn òun lèmi náà tún gbẹ̀yìn débẹ̀ tán finally ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ Anthony Joshua gbóǹtarìgì àgbà abẹ̀sẹ́kù bí òjò ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà àti ilẹ̀ bìrìtìkò ó jẹ́ kó yé wa ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn làlórí tó ń ti ìpèníjà eléyìí tó ń ti bá pàdé ó ní kò domi tútù sóun lọ́kàn bó ti wulẹ̀ kó mọ ipò bẹ́ẹ̀ ó mọ òun kó máa le kokoko bí eyín afọ ọgbọ́n ni ó ní kò sí irúfẹ́ ipò tó lè wà àyèkáyè tó bá wà ó ní ìpèníjà kan tàbí ẹlẹ́ẹ̀kejì o ṣùgbọ́n tó o bá ti jẹ́ kí ìpèníjà yìí tó wé ẹ dàn wọ́n gangan ló borí ẹ o gẹ́gẹ́ bí Anthony Joshua gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ ó lè mí náà tó farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹ jẹ́ kó ń bẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gẹ́dẹ́gbẹ́ nìyẹn àgádágídí ó máa gbagbá agbọ̀nbìrì ó máa gbàjàkadì ẹ kú ti mọ̀ pé ìdíje ife ẹ̀yà àgbà ńlá ayé débi kòńkòdú báyìí Oun de bi tologo tin gbe sa. Awon merin to ga yeta kakiri agbanla aye. Opo won ti sun. Opo won ti sun wa ipele semi final. Ninu awon 48 countries. Awon 44 ti lo le won. Eku ti mo pe ife eye nikan na ni o gba fi eye wale. Si wahala. Ti da le oni alare o mo farabalẹ ju agba so n gbo mi o tun ba lare falana gbogbo olu owo baba mi daada agbara gunners niyan o baje ti ago mejo ale oni ikoko ni gbo mi ko gbeyin ko tun wa gba soso nu e life abadamala orile de france o mo furu olulu o o mo fi woluwo gbagbagba pelu orile de spain france ati spain la le oni la ago mejo awon temi to gbe gogo ise ya o ago mejo ale oni to ba da ago mejo ale ola Orile de England o mo kojo orile de ti Argentina. Ago mejo ale ola niyan. Na ni o wo final. Na ni o gba top place. Ye gangan la ti mo. So n gbo mi ba mi Adewale mo sa gbogbo olu ajo e. Awon gunners ni alase KS abi to kari aye gbogbo kari akoko. Mi o ni wa yin ti. Gege bi nkan se wa si niyan. O le mi na farabalẹ je kayin ti wa mo. Mi nkan tun se lo lori DJ Feya gba nla aye niyan. Oto ni o ati ri gbosun ba wa sori eto lana ajo fifa abala senanda o won la won gba lero dem mo pe 48 countries lo kopa ninu ile je fe agba nla aye todun yi won la won gba lero lati le je kun o fe loju si daada awon orilede ti o tun po si daada lowo ta wa yi bo ma kopa ninu ile je fe agba nla aye ero owo oju wo leyin fi wo Zero pe ajo FIFA abẹ sakoso Gianni Infantino apo won ni won ja fun lowo ta wa yi e ja wa mo won to ma sele number 2 extend di awon orilede ti o mo kopa nbe a je pe yo tun le je ka awon orilede ti o mo kopa lati gbogbo continent kokan o tun fu oke daada si niyan awon temi ni igbese to to na ni si wahala ba mi daada ogun 19 gbogbo lara mo kimi o ni wa eti up gunner e ja tun mo ta latari atare o dibo niyan Ise royin mo. Adi ani gbogun mo mo ko egbe agbabolu Chelsea. O ti dera pa mo iko ti Manchester United o. Andre Santos ni. Gbogbo Chelsea. O ma yi ti fin le lowo ta wa £50 million. Chelsea to mo business ise ise ye won tan. Won ti ka sat lori Andre Santos. A je pe omokunrin yi e ba to ri aso igbabolu tutun miran ninu. Lọrun re ni sa ta fe mu losu to nbo yi. Aso gba bọọlu pe gbe agbọọlu Manchester United. O ngangan ni Andre Santos yo mo gbe wo sorun. Awon Manchester United lo kaabo. Agbọn la e. Abo le wa alekun ni o mo le. Agbọn le wa alekun ni o mo le o. Orin tawon ko egbe agbọọlu Manchester United atawon ololufe won ko lowo ta wa niyan. Awon bi honorable Oluwa Toyin Victor Jafe. Gunde ran kola wole oba si oni. Up Manchester United. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí yìí, mo farabalẹ̀ tún débẹ̀ kan lọ́wọ́ kan làgásíkálẹ̀. Ikọ̀ ti AS Roma, wọ́n láwọn máa extend contract Paulo Dybala. Yóò di oṣù kẹfà ọdún 2027 káde ìrìn tó tán o. Ẹ̀jẹ̀ ju ilé mọ́kin tó kó onukọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal tán pátápátá. Leandro Trossard, àní-àní kankan ò sí ń bẹ̀. Inú kọ ti bẹ Sixers lórílẹ̀-èdè Turkey ni ó ti lo dáúlà ní sáà tó ń bọ̀ lọ́nà o. Ẹ̀yin gọ́nà, gẹ́gẹ́ bí àjẹ́ àbálẹ̀ ìròyìn tó ń kàn mí lọ́wọ́ nínú kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù yìí. Mo já yín tẹ́kanlẹ̀ kanlẹ̀ kẹ́ ẹ má lẹ̀ gbọ́. Láti bẹ̀, inú kọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea náà mo sì wá o. Tóun gbọ́ mi Michael Dasofo tó gbogbo lára mọ̀ kí àwọn Chelsea nìyẹn. Ó ń tẹ́tí ilẹ̀ pọ̀. Sabi Alonso bẹ́ẹ̀ bá gbàgbé nínú lórí ètò mi mo jẹ́ kó yẹ yín pé Sabi Alonso ti wá dé sínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea o. Òun ni ó sì máa múra ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀. Láti lọ kópa nínú ìdíje ti pre-season tournament eléyìí tí ó gbéra sọ. Sabi Alonso ti wá fojú ọ̀rọ̀ léde. Àwọn Chelsea ní kíni tó sọ. Ó ti ní dídé tí mo dé sínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Reece James. Balógun kọ Chelsea náà ni. Òun náà ni ó máa sokùn mápá gẹ́gẹ́ bí ipa lógún o. Abẹ́ ìṣàkóso èmi Sabi Alonso. Ó ní gbogbo tó bá sì gbà. Gbogbo ọ̀rọ̀ tó yẹ bá lè bá ọmọlúàbí èèyàn sọ. Òun ni màá bá Enzo Fernandez sọ. Láti lè jẹ́ kó tẹ kọ́ńtró pí sínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. A nílò ọmọkùnrin yìí ní sáà tó ń bọ̀. Mẹ́ẹ̀bá sì gbàgbé. Àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan níbi tí a ti rí ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid. Mọ́mí dáadáa Adégbòye Gala ni Alá Madrid ni. Ikọ̀ Real Madrid àtọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù. Òun náà ti fe fun oke raja bayi lati le je kun o gbe enso fanande bonu ko egbe agbabolu Chelsea sabi alonso o ni e lo fokan male saa to nbo lona inu ko egbe agbabolu Chelsea enso fanande o ti lo dawla awon Chelsea ni ba wa de mole o awa de mole ati e fe ko lo lowo ta wa yi gege bi royin to tun kan mi ku lati inu ko egbe agbabolu Chelsea o le mena farabalẹ je keyin ti wo mo won ti je ko ye wa pe atokun fe samose mo rile de America oni oduwo laarin gbogbon lola o nigba to rile de England ma nkoju ori ede Argentina enu idije ti second semi final eleyi to ma waye e je nje ka mo pe rile de wo niyan orile de de Croatia won ti kede akoni mo gba lowo ta wa yi akoni mo gba tutun ni aja abale won ti kede e nbi mi pe ki loruko re e je ndoju oja kin lo polowo na ifin si suspense to gaya ta bi mba de gbogbo nte nilo lati mo gba siwaju ati siwaju si ma gbe yin debe e ku ti mo pe se tutun na so ni se tuntun se mi e ni se mi se tuntun ohun ya gaga niyan e je doju oja kin lo polowo mo npada bo ah o to ni iroyin ti je ka mo e ma sin gbiwu bi o ba tun lo daula ni sa to nbo inu ko ti fana bachelor orilede turkey ni o ti lo daula a je pe yo ko ninu ko ti olympic magazine orilede france gege bi nkan se wa si niyan mo tun gbeyin ti wa debe mo n lo wa mo nbo wa gbogbo ara mo fi npada bo mo kiyin o eku kale
1: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ̀ ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: mọ gba tuntun forilede Croatia lori iba meji ko ari ajo efe lorilede Croatia Marijan Kostic ohun atawọn abesi kawo re won lawon ti gbeyewo daada o ti abajo to fi wa kede tani Adi wa keje Slavin Bilic omo odun meta dini ogota 57 years gege bi akoni mo gba tutun nene for ilede Croatia gba ojo lowo ta wa ibe ba si gbagbe leyin igba ti won ja kuro ninu DJ fe agba laye todun yi o gaga ni Slatko Dalic o lo fi se re sile lu ko egbe agba bo ilede Croatia a ja pe Slavin Bilic o ni o ma ko won je lowo ta wa yi gege bi royin to n gbode kan bayi Egbe agbọbọla gba ojo orilede ti Croatia o le mi na to farabalẹ je keyi ti wa mo eja tuku nbe papapa ibo ni nbalẹ si eje nbalẹ sinu ko egbe agbọbọlo ti bayamo ni ah won ni gbogbo n to gbogbo la won fi de Michael Olise mole mole o lori ba meji ko awon ko egbe agbọbọlo n gori wode lokan ojo kan lara awon la tun ti ri ko egbe agbọbọlo Barcelona awon Barcelona won ni baba radan afo bese bo Yellow kini, bagbagbe Julian Navarez. Won tin le omokunrin yi lati nuko Atletico Madrid. Atletico Madrid o si setan lati yonda omokunrin yi. Won wa ni baba ri Julian Navarez gbe lati nuko Atletico Madrid. A kan si Michael Olise lati nuko Bayern Munich. E gbo so ma lu abi oni lo. Ye gangan lati mo. E ku je de te ni gbogbo update to ye ke mo nipa gbogbo bi nkan se lo. Ye nipa transfer window. A je keyin ti wa mo. E ja tuku nbe pele nbe yen lo be. Wọ́n ti jẹ́ kó yẹ wá update láti sinú kọ ẹgbẹ́ agbọ́wọ̀ lórílẹ̀-èdè àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè ti England nìyẹn tó ń gbọ́ mi Fẹ́mi fi lẹ́gbẹ́ Chelsea wọ́n ti ní ó máa fit o láti kópa nínú ìdíje ti semi final orílẹ̀-èdè ti England ó ń sọ nípa Declan Rice ni ẹ̀yin chẹ́ ẹ̀yin Arsenal agbábọ́ọ̀lù yín wọn ló ti dúró kakaraka lọ́wọ́ tá a wà yìí yóò fa bọ́ọ̀lù dání nígbàtí orílẹ̀-èdè England bá ń kojú orílẹ̀-èdè ti Argentina gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn àtúnbàdàgbà ẹjá kó ń bẹ̀ á dí ẹ̀yìn mọ́ orílẹ̀-èdè France wọ́n sọ nípa Kóndé ó ní wàláì kò gbọ́dọ̀ gbàwájú àádọ́rùn ṣẹ́jú lọ 90 minutes láàfi lé orílẹ̀-èdè Spain dànù kúrò nínú díje fẹ́ yàgbá ńlá ayé o lórí ibá méjì kọ́ tábà sọ nípa orílẹ̀-èdè Spain náà wọ́n lé kokoko bí eyín afọ́ ogun ni o ẹ sì mọ̀ pé eyín tí ó bá fọ́ egun ẹran wọ́n gbọ́dọ̀ mú tí ó sùn lé kokoko dáadáa ni ó ní gbogbo tó bá gbà báyìí àwọn gbọ́dọ̀ dúró kokoko bí eyín afọ́ ogun ni orí bá méjì kọ́ orílẹ̀-èdè Spain gan òkèrè nù díje fẹ́ yàgbá ńlá ayé o ó ní ṣùgbọ́n gbogbo tó bá gbà láàfin fún láti má jẹ́ kó gbà wájú àádọ́rùn ṣẹ́jú lọ 90 minutes láti lè jẹ́ ká fẹ́yìn lé wọn dànù fọwọ́ ọ̀tún lé wọn dànù kúrò nù díje fẹ́ yàgbá ńlá ayé tọdún yìí àní àfojúsùn wa ó ní pé a fẹ́ wá gba ìdíje fẹ́ yàgbá ńlá ayé tọdún ta wà yìí ni gẹ́gẹ́ bí Kóndé gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ wọ́n lè mí náà tún farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ àti ń wúgbọ́ o pé Alejandro Garnacho yóò kó onú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea darapọ̀ mẹ́kọ tí ẹ sọ mọ̀ ṣùgbọ́n gbogbo bí nǹkan bá tún ṣe ń lọ lórí ọmọkùnrin yìí á jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn ẹ jẹ́ ń sáré lọ sí abala bóyá lè mọ̀ pàápàá kú ti jẹ́rìí ẹ̀ńtẹ́ ní orí òní balẹ̀ kó má yí nǹkan èyí tí ó yí gangan láti wàá mọ̀ abala bóyá lẹ́mọ tààrọ̀ yìí tí ọ̀rọ̀ sí tí ọ̀rọ̀ ìyànjú ni tí ó ń gbọ́ mi Michael dáṣọ fọ̀tò gbogbo làrámọ̀kì Mr. Rotimi àwọn Chelsea nìyẹn gbogbo làrámọ̀kì abala bóyá lẹ́mọ tèmi láàárọ̀ tòní tí ó gbàgbé àwọn tèmi rán mi létí lálẹ́ àná wọ́n ní Fakaospo mo fẹ́ sọ ìtàn ránpẹ́ nípa ta ni Tyson Fury ó ní mi ò gbàgbé mo tọ́ ni mo ṣèlérí bẹ́ẹ̀ ṣùgbọ́n lálẹ́ àná ìgbà mo tún wo abala bóyá lẹ́mọ̀ tí mo fi jẹ́ kẹ́yìn tí wọ́n mọ ẹ̀yìn tèmi ó mọ̀ láàárọ̀ tòní ibẹ̀ gangan mo tún lọ rí ìtàn ránpẹ́ nígbà akọ́nìmọ̀gbà gbà òjò orílẹ̀-èdè ti England lọ́wọ́ ta wà yìí tó jẹ́ akọ́nìmọ̀gbà Chelsea tẹ́lẹ̀ ìyẹn Thomas Tuchel kíni ìtàn ránpẹ́ tó rọ̀ mọ́ ìtàn ìgbésí ayé ọmọkùnrin yìí jẹ́ mọ̀ at the age of 25 years ó ní ìfaraṣẹ̀ṣe tó burúkú jù ó ló dé sí Thomas Tuchel lágọ̀ọ́ ara o eléyìí tí wọ́n fi gbà níyànjú pé ọmọkùnrin yìí ìyẹn Thomas Tuchel tó bá lẹ́mí ara rẹ̀ lò ẹni tí ń jọ mẹ́rẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá káàkiri àgbà ńlá ayé lọ rìtáyà wọ́n tún wáá fẹ́ ṣiṣẹ́ abẹ fún lọ́jọ́ kìíní àná wọ́n tún jẹ́ kí n mọ̀ pé ìṣọ́ránṣì ò kọ́fà iṣẹ́ abẹ o gbogbo owó tó sàní lápò ìyẹn Thomas Tuchel ó gbálé ó gbàtà ọlọ́run sábà ṣe ó ṣe sọ́jú rìí wọn ni o gbọdọ fẹsẹ kan bọọlu mọ ẹ wa ni kini tọmọkùnrin yin se o gba orilẹede germany lọ ni yẹn ninu kostugard ẹnu mi ago o gba orilẹede germany lọ o lọ n se kọọsi kan ta mọ si business administration o se n se kọọsi yii to tun sisẹ nile iṣẹ ba yẹn ni ba ibẹ gangan. O ni akọnimọgba rẹ to ti fi gba kan ko je ninu ko egbe agbabọlu fi e FB Stugard oje wewe yen ra fragment ibe lo ti ba pade o ah to ma su kan kini to nse ni ba o ni ewo ifurase si o le je ngbabọlu mo wa ni kin ma fi mo kun mo kin se business admin lo je ma sise ni ba yo kemi na tun le ma rowo ti benu nigba ti o sowo mo ra fragment wa ran ti pe ah igba mo fi n ko jọ ma so Thomas to ko je ọmọkùnrin yìí ó nífẹ̀ẹ́ láti mọ gbogbo bí nǹkan sínú tá à ń bá sọ nípa iṣẹ́ akọ́nimọ̀gbá nígbà yìí gan Thomas Sukẹ́ ọmọ bí mi léèrè pé ara Fragni bó lẹ ṣe ń ṣe léyìí bó lẹ ṣe ń ṣe tọ̀hún tó fi mú yẹ̀sì fún yín yín tí ra Fragni kí wá ròde pé ìgbà tí faransé sí òní jó gbábọ́ọ̀lù mọ́ ó wá lọ fọwọ́ ẹ̀ sọ̀yà ó lọ dúró fún nínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti FC Stugard under 19 pé Thomas Tuchel ẹgbà akọ́nimọ̀gbá ni yóò ṣiṣẹ́ yóò deliver jẹ́ jẹ́mọ̀ pé láti bẹ̀ gangan ní Thomas Tuchel òun ló ti bẹ̀rẹ̀ o ọlọ́run sì bá ṣe mọ̀ wá lọ ni wípé àwọn àfojúsùn rẹ̀ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù pé yóò gbé ọ̀pọ̀lọpọ̀ fi ẹ̀yẹ injúrì òjò lè gbà á ẹ wá rí bí ọlọ́run gbà yọ sí i tá a bá ń sọ nípa àwọn fi ẹ̀yẹ káàkiri àgbà ńlá ayé báyìí ẹ gbọ́ Thomas Tuchel sì ó máa gba fi ẹ̀yẹ ni ó gba FIFA Club World Cup ó gba ikọ̀ ìfifi ẹ̀yẹ ti UEFA Champions League onírúurú fi ẹ̀yẹ tí ó gbà gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù òun ló ti gbà gẹ́gẹ́ bí akọ́nimọ̀gbá o a jẹ́ pé ríro ń tèèyàn síse ń tọ́lọ́run bá òsì kú ìsí òtán láyè gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ fàkáọ́sọ̀ o mo farabalẹ̀ bá dọ́gba ẹ jẹ́ a máa lọ léláàárọ̀ tòní yóò tún di ọjọ́ Thursday àtọjọ́ Friday láàtú gbéra wa débẹ̀ tán finally títí ọjọ́ Thursday àti Friday ẹ jẹ́ a máa gbìyànjú ká máa ṣeré ìdárayá mo kí yín o ẹ kú kalẹ̀.
1: Àwọn máa tẹ ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
2: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064 60 6419 07064 60 6419 Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀ràn lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wo ra wa nìran ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ibanisoro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo 100 odun won lo 100 odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se wa pe ni kaka oni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi babo oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alafi arawo ni bifi abia ojuba
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
5: Aje ki ama ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala ofe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori joye la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
6: eku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo aba
5: okay.
6: Ti amasi CDK CD CARE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
5: gas
6: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati wa ma fun awon onibara wa ni daniju wi pe ki won lo si ju oja ti won lo wo pe elo ni won ta
5: kini yo ko ma se pe fe gbe won mara o
6: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati osse meji titi di 40 weeks
5: ogoji ose
6: lati mo sanwo
5: mo be bi nke se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo so yoku die bawo won se
6: e seun olotu seri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fun lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa niyan sa
5: kini idi ti e fi se ba n pe kawon yen kokko san owo múlẹ̀ díẹ̀ kí tó di pé ẹ gbé ọjà fún.
6: Ẹ ṣeun olóòtú. Ṣé ẹ rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
5: eléyìí
6: yóò lè mọ sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ. A sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
5: Ẹ ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ẹ̀ rà fún wọn.
6: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílàpẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ orú mọ́tò tán bá fẹ́ kọ́lọ̀ tán bá fẹ́ iye tán bá ń tà kán sọ fún àwa àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípé rà fún mi kò da nǹkan kan kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ́ ẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá rárá.
5: Níbo ni ọ́fíìsì yín?
7: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State.
6: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogo Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ni olóòtú.
8: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 070-7454-2995 lẹ́ẹ̀kan sí 070-7454-2995.
6: Ẹ ṣeun olóòtú.
5: Ọ̀rọ̀ lẹ́tígbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okola tẹ́jẹ́ aṣojú CDCare. Ìwọ náà mọ́gọ́rẹ́ lónìí kó lè bàdẹ́ tí ó ní dúkìá.
9: Ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
10: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dáná wa ní ń jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
9: Ara ń tà wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
10: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
9: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
10: Irọ́ ni o.
9: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti rà wọ́n kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
10: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
9: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jáyé CDCare ní wẹ̀lẹ̀mù ràn tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
11: CDCare making life easier.
12: The Registry, Federal University of Technology, Akure Futa, invites members of the academic community, friends of the university, and the general public to the 15th Registry Annual Lecture with the theme, Quality or Quantity, Rethinking Higher Education Administration in 21st Century Nigeria. Guest lecturer is Professor Ope Egaga, former Commissioner for Higher Education, Delta State, and Professor of English Literature and Literary Analysis, University of Lagos. Date is Thursday, 16th July 2026, and the venue is Obafemi Awolowo Auditorium, Futa, at 10 a.m. Chairman and Chief Host is the Vice Chancellor of Futa, Professor Adenike Temidayo Oladiji, FAS, while the host is Mr. Charles Olusegun Adeleye, FNIM, Registrar, Futa. Mr. Adefafila, Chairman Annual Registry Lecture Committee, announced.

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀ jínsán ṣínú pantan yoga wrist watches awoka senator dressing resource control ní yíṣu. Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹda síbi gbẹrẹgẹda ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Ọjà ìlúkọ lókè òkun ni military and paramilitary accessory àwọn officers boot ní ti civil defence soldiers police peace corps àtàmọ̀tẹ́kùn àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní number 85 Ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kókó ká.
1: Olóyè Adéwọlé Atọ́ndé yìí.
2: Bá mi lọ mọ lóyún ọkọ tẹrẹkẹ dínà.
1: Ètò ìsìnkú àbáre a Tuesday, ijọ́ kẹrìnlá oṣù keje, láàṣẹ òsìn àyè sí àti orin kíkọ láago mẹ́rin ìrọ̀lẹ́ ní Housing Corporation Hall, Ìjàpọ̀ Àkúrẹ́, aago méjìlá ọ̀sán Wednesday, ijọ́ kẹ́ẹ̀ẹ́dógún oṣù keje, la gbé wọn lọ sóyè mẹ́kun grammar school Àkúrẹ́ fún àyè sí aago méjì ọ̀sán Wednesday. Òun la gbé pa Atọ́ndé yìí lọ sí oríkò ilé ìyàn akọ̀ròyìn fún àyè sí aago mọ́kànlá òwúrọ̀ Thursday, ijọ́ kẹrìndínlógún oṣù keje, la tẹ wọn sórí tẹ́ lulẹ̀ rìnrìn ní number 34 Ìkálẹ̀ Street, Ìjàpọ̀ Àkúrẹ́. Àìsàn alẹ́ olè gbàgbọ́ ó daago mẹ́rin ìrọ̀lẹ́ ní St Thomas Event Center lọ́nà Ondo Lákúrẹ́. Ètò òsìnkú ó daago mọ́kànlá òwúrọ̀ Friday, ijọ́ kẹtàdínlógún oṣù keje ní St Thomas Anglican Church, Ìsìnkú Àkúrẹ́. Líkété lẹ́yìn ìsìn la sìn síbòjìyàn òkú kúkú nínú Olúwa Dome àti St Thomas Event Center lọ́nà Ondo Lákúrẹ́. La ti a ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ ayẹ ní ọmọ́sìn aago mẹ́wàá òwúrọ̀ Sunday, ijọ́ kọkàndínlógún oṣù keje la ṣe òsìn jáde òkú ní St Thomas Anglican Church, Ìsìnkú Àkúrẹ́. Ọkọ Ayẹyẹ akíkanjú ọkùnrin Kari Obami ọmọ afọlúwa kó àṣekére ẹnjìnà Babájídé Atọ́ndé yìí lè kéde lórúkọ kété ọmọ àti ẹbí pátákó.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ẹgbẹ́ awakọ̀ tẹ̀ka tí òye mẹ́kọ̀ bra tí ó ń bẹ ní àdó garage sọ fún gbogbo àwọn èrò tí ó ń bá fẹ́ wọkọ̀ tó ń lọ ságbègbè kẹ̀rẹ́ àdó àti ìpínlẹ̀ Èkìtì láti máa wá sí àdó garage láti wá wọkọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníjàmbá ni wọ́n ti fọkọ̀ sọ́lẹ̀ tí wọ́n ti fi ń kónira báwọn èèyàn torí ìdí èyí làwọn ògbìmọ̀ NURTW tí òye mẹ́kọ̀ branch láti lè bọ́ nínú ewu àti ìjàmbá àti ń bẹ ní kéèyàn máa wọ sọ́lẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn awakọ̀ yìí ni wọ́n ti dẹ́mi ọ̀pọ̀lọpọ̀ légbodò àti ẹ̀sùn ìfipábánilòpọ̀ jíjanilólè àti ìjínigbé àyẹlú rẹ̀ ni òní símọ́ láàrin Àkúrẹ́ sí Adó awakọ̀ àdáni tọwọ́ bá tẹ̀ tí ń bá ń jérò gbé ni wọ́n fi mú rẹ̀ dánrin pẹ̀lú àjọṣepọ̀ àjọ agbófinró orílẹ̀-èdè gbogbo èrò tó bá fẹ́ wọkọ̀ lọ sí ìpínlẹ̀ Èkìtì àní kó sọ́wọ́ ajínigbé tí ń pa ni títún gba dúkìá ẹni fún gbogbo ẹni tí bá ń lọ sí ìpínlẹ̀ Èkìtì ẹ máa bọ̀ ní Adó garage kí ewu awakọ̀ yín bẹ̀ àwọn olùkéde ni àwọn akọ̀wé tẹ̀ka tí òye mẹ́kọ̀ bra tí ó ń bẹ ní Adó garage comrade Nasiru Amuda àti comrade Isaac Bello lórúkọ àwọn alága wa comrade orí adé ayẹni àti comrade Tọ́pẹ́ Mákindé wọ́n ní àrìnyè lámọ̀rin operational progress.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè ló rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Mixure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixure. Gbogbo ìgbà ìjàwá ìjà òsì. Always guide me.
3: Olúwadé rohun líṣi jọ òbí mi mẹ́mẹ́ yọ ṣàrìdé bí ayọ̀.
4: Àbáríyà Prọfẹ́sọ̀ William Olúṣọlá Olúwadé rohun bọ́gọ́rin ọdún. Àbáríyà ń tò bọ̀ pẹ́ láyé kẹ́ mọ́ párú
5: kẹ́ mẹ́rìkì jóbi.
4: Kàn ti yàṣà jọjọ ìjọ òbí ń rè yí o.
5: Ẹjọ́ Sátidé on the 18th
4: oṣù keje ọdún yẹn láàró dẹ́dẹ̀ẹ̀dẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì Anglican Cathedral kẹ́ lójọ́ mu lúlu Àkúrẹ́ láago mẹ́wàá òwúrọ̀ rẹ̀ gérege ibẹ̀ la ti a ṣìsìn.

0: Krima.
1: Ijo Christ is mine.
2: Covenant Church of All Nations.
1: Ti a tumo si Jesu to fun mi.
2: Ti fe ti fe pe gbogbo eniyan si ajodun odun karun.
1: Ti ododo Oluwa lori aye wa.
2: Akori ajodun ti odun yi
1: ni Ebenezer
2: ni Oluwa ran wa lowode.
1: Samuel kini ori keje ese kejila.
0: Ebenezer wa re odi
2: Ètò àjọ̀dún yóò mọ bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday.
1: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ Friday.
2: Oṣù keje ọdún 2026.
1: Ọjọ́ méjì àkọ́kọ́ wà fún.
2: Ètò ìyìn àti ìrọ̀lẹ́ agbára.
1: Tó bá di ọjọ́ Sunday èyí tí ń ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n.
2: Ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ la ó mọ ṣètò ìdúpẹ́.
1: Àwọn ètò wọ̀nyí yóò mọ wáyé nínú ìjọ wa.
2: Ní number 11 Owode Street off Adegbola Àkúrẹ́ ní ìpínlẹ̀ Ondo.
1: Àwọn olórin wa ni
2: Evangelist Fagite Elizabeth.
1: Evangelist Ilesomi Mayowa.
2: Lady Evangelist Jumoke Omodele àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò lò fún wa lọ́jọ́ náà ni
2: Pastor Dr. Oluwole Ojumo
1: àti Pastor Mrs. Rose Ojumo.
2: Tí ṣe olùgbàlejò ọjọ́ náà.
1: Fún àlàyé tàbí ìbéèrè ẹ pé nọ́mbà yìí
2: 08034720243.
1: Ẹ wá bá wa ṣàjọyọ̀.
2: Jésù lolúwa.
3: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: se di ade toye aka bonus praise ati opo awon lori emi to ma wa nkale lojo na e ma gbagbe Sunday 19th of July 2026 yi ni o lago meji la osan ide aja ogun ase ninu iyin ogun olorun yo fara han nitori oruko oluwa la o gbega
1: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okun rin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ. Iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
5: Ní tòótọ́.
7: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
8: Èmo ló tún jẹ́ CDK báyìí.
5: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
7: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbé ayé ìrọ̀rùn.
11: Láti lọ nílẹ̀ yìí ó di gbére.
12: Ṣiṣẹ́ Rastus Olúdọlápọ̀ Akẹ́jù.
11: Ìlórí ìrìn àjò ńlá o.
12: Tí màmá wa Princess Eunice Ẹ̀bùolúwa Akẹ́jù.
11: Ni arásan yìí tún gbéra ńlẹ̀ tó tẹ̀lé.
12: Kòkòrò wa jẹ́ ká gbádùn obì tó gbó. Ẹni ńlá dara lè ó dìgbà.
13: Mo máa pọ́n mi ò bẹ̀rù tòdò, olóore lọ.
11: Ojú ọ̀tọ̀ ọ̀sẹ̀ sí State of July. Ẹni Line Estate nílé wọn Lákùrẹ́. By 9 AM to 11 AM. Ọjọ́ yìí náà tún ni Wake Up ládùúgbò Odòkó Lókè Àgbè. By 4:30 PM to 6:30 PM. Area Service Council on Friday 17 at St. George's Anglican Church Òkè Àgbè. Lẹ́yìn èyí wá ní Internet. Tí reception sì máa tẹ̀lé ní church premises. Honorable Ayọ̀dẹ̀lẹ̀ Àkàdé. Commissioner for Water Resources. N kí gbogbo tọmọ tẹbí pẹ̀lú ìlú Òkè Àgbè. Wípé a máa kú sẹ̀yìndé bàbá o. Kéke bí èyí náà ṣe mọ̀. Ọ̀nà tó ju méjì mẹ́ta lọ nìjàpá àti ìgbé fi so pọ̀ mọ́ ara wọn. Former commissioner ni bàbá Akẹ́jù. Ṣé honorable Àkàdé sì jẹ́ sitting commissioner. Former chairman ni wọ́n jọ jẹ́ wọ́n sì tún jẹ́ ògidì òkè àgbè. Ṣé wá rí báyìí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá àtọmọ. Ọ̀rọ̀ náà ṣe jẹ́ láti ilé wá. Bàbá wa Ṣifẹ̀ Rastus Akẹ́jù. Ó máa dàárọ̀ o. Honorable Ayọ̀dẹ̀lẹ̀ Àkàdé. Lónìí ká kéde ẹ̀. Good night, our beloved daddy.

0: Street, Lẹ́yìn Democracy Park nílùú Àkúrẹ́ ní Abuja kalẹ̀ sí. Ọ̀nà tó lọ sí Salvation Army Primary School tarata. Ẹ ti rí signboard ní Abuja gàdàgbà níwájú Mechanic Workshop. Telephone 070-390-70-261.
1: Ìyá Abuja ló ní kẹyà kẹwàá ra nǹkan mọ́.
0: Oríire lẹ ṣe sẹ́ẹ̀, bẹ́ẹ̀ ṣe ń bá ìyá Abuja dùn wò pọ̀.

0: 3-in-1. O mini kaloku ko fi kun. Gary Mix.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, ààrẹ kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: adùn.
1: Káyọ̀dé.
0: Ilé ẹjọ́ kò tẹ́milọ́rùn tó gbé àpótí fìkalẹ̀ sílùú Ìlọrin tó jẹ́ olúlu ìpínlẹ̀ Kwara. Òun ló ti ṣe bẹ́ẹ̀ fi òtélé ìdájọ́ ikú léyìí tí wọ́n dá fún ẹnìkan tó pera rẹ̀ ní àfáà Abdulrahman Bello lórí ikú olólùfẹ́ rẹ̀ Afsọ Yetunde Lawa tí ó jẹ́ tó wà lábala ìkẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ ìkọ́ṣẹ́ olùkọ́ni ti ìpínlẹ̀ Kwara tó wà nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Arẹwà lóni tí ẹ̀ bá gbàgbé wípé Làwá yìí òun ni ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó gbẹ̀mí tí wọ́n gbẹ̀mí rẹ̀ ní ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2025 ní agbègbè Olúńládé nílùú Ìlọrin tí ẹjọ́ òun tó sì jẹ́ pé ó fa onírúurú ọ̀rọ̀ nígbà náà tó mú kí gbogbo àwọn èèyàn káàkiri àgbáláyé kí wọ́n máa sọ̀rọ̀ àti dídé ìpínlẹ̀ Kwara. Bello àti àwọn mẹ́rin mìíràn ni wọ́n rámú òótán gbé lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ ìṣekúpani yíyọ ẹ̀yà ara èèyàn lọ́nà kòtọ́ àti bíbá ẹ̀yà ara èèyàn pẹ̀lú ẹ̀jẹ̀ ènìyàn ní ilé rẹ̀ nígbàtí Bello nìkan tó tún jẹ́jọ́ ìfipábánilò léyìí tí wọ́n padà wá yọ kúrò nínú ọ̀rọ̀ rẹ̀ nígbẹ̀ǹgbẹ́ wípé kò jẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún. Pẹ̀lú bí àwọn adájọ́ wọn ṣe pawọ́ pọ̀ tán gbé ìdájọ́ kalẹ̀ ní ọjọ́bọ tí ó kọjá yìí bẹ́ẹ̀ ni ikọ̀ ẹlẹ́ni mẹ́ta tí ó jẹ́ adájọ́ ọ̀hún léyìí tí onídàájọ́ Gabriel Ọmọni Ìkọláwọlé tí ó kó sòdí ní ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn ni ó ṣe bẹ́ẹ̀ tó fa ìwé ẹjọ́ Kòtẹ́milọ́rùn tí Bello pé ló fàya o léyìí tó sì sọ wípé ẹjọ́ ọ̀hún ni àwọn tí ó ni ẹjọ́ náà tí wọ́n ti ṣe ìwádìí rẹ̀ ní ọ̀rìn kíníwín tán sì kó àwọn ẹ̀rí tí ó jẹ́ wípé ó mú wá lóòótọ́ gbangba wípé òun ló ṣekú pa ọmọbìnrin náà àti wípé ìdájọ́ tí ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Kwara tí ó kọ́kọ́ dá ni ilé ẹjọ́ Kòtẹ́milọ́rùn ló fọwọ́ sí tó sì fara mọ́. Ẹ lọ kàyé kúrò nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Ọ̀gá àgbà iléèwé èyí tí wọ́n ti jí àwọn èèyàn àti àwọn olùkọ́ wọn gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ arábìnrin Rachel Alamu ló mọ̀ ti sọ gbogbo nǹkan tí ojú rẹ̀ rí ní Korojú gbu kó tó di pé wọ́n fadéyẹrí o gẹ́gẹ́ bó ṣe sọ. Ó ní sẹ́ rí àwọn olùkọ́ méjì èyí tó jẹ́ pé wọ́n pa sí akóló àwọn ajínigbé ni. Ó ní kì í ṣe pé bóyá wọ́n kúkú ṣe ẹ̀ṣẹ̀ kan o. Ó ní kò sí ẹ̀ṣẹ̀ kankan èyí tí wọ́n ṣe ṣùgbọ́n èrèdí rẹ̀ tí wọ́n fi pa wọ́n kò ju pé wọ́n rò pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa wọ́n yóò ká ìjọba lára gan láti pé kí wọ́n yà tètè bá wọn wá nǹkan gan ṣe sí gbogbo nǹkan èyí tí wọ́n béèrè lọ́wọ́ ìjọba ilẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ó ní ṣé rí ojú wọn rí gan gidi o nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí ló jẹ́ pé nínú òjò nínú oòrùn ibẹ̀ ni wọn yóò wà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n wà ńbẹ̀ ló jẹ́ pé wọ́n di ojú wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n sì fi ẹ̀wọ̀n sí wọn lẹ́sẹ̀ tí wọ́n fi ẹ̀wọ̀n sí wọn lọ́wọ́. Ó ní ojú wọn rí pọ̀npọ́nà yẹn níbi tí wọ́n wà náà. Ó ní ṣùgbọ́n ó ní ìgbàgbọ́ wọn ni wípé àwọn sàmì pé lọ́jọ́ kan Ọlọ́run yóò gbọ́ àdúrà táwọn èèyàn ìlú tí wọ́n gbà fún wọn àti èyí tí àwọn gan fúnra wọn tí wọ́n gbà. Ó ní tẹ́ẹ̀rí ọkọ̀ ohun èyí tó ń kọ́kọ́ béèrè ní gẹ́rẹ́ tí wọ́n yọ̀ọ̀da wọn tán ni. Ó ní ìdí ni pé ó ní òun ò mọ bí ọkọ̀ náà ṣe jẹ́. Ó ní ìgbà tí òun wá rí ọkọ̀ náà ó ní wọ́n ti dáná sun. Ó ní bẹ́ẹ̀ sì rèé kì í ṣe pé bóyá ọ̀nà ibi tí wọ́n gbà gan ni ọkọ̀ náà ló wà níbi tí wọ́n ti dáná sun. Ó ní torí pé ọ̀tọ̀ ní ọ̀nà ibi tí wọ́n gbà ọ̀tọ̀ lọ̀nà ibi tí wọ́n ti rí ọkọ̀ náà. Ó ní dájúdájú wọ́n ti ọkọ̀ ọ̀hún dé ibi tó wà ni. Ó ní fún ìdí èyí ó ní wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wọ́n dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bó ṣe jẹ́ pé Ọlọ́run ọba bá wọn ṣe tí wọ́n fi rí ìdáǹdègbà. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Ní ìbámu pẹ̀lú ìgbésẹ̀ European Union Deforestation Regulation EUDR àti ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo, ọlọ́lá gómìnà wa nípínlẹ̀ Ondo lókè Orímísàn Ayédàtiwa máa wá ṣe àkànṣe iṣẹ́ ìṣíde pínpín ọ̀jẹ̀lẹ̀ igi gbígbìn fáwọn àgbẹ̀ tí wọ́n ti pegedé. Ètò yìí máa wáyé lọ́jọ́ Monday 20 oṣù keje ọdún yìí. Àkúrẹ́ Forest Reserve tó wà lágbègbè Àpọnmu láò ti ṣe wò bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Ètò yìí wà fún àwọn àgbẹ̀ inú igbó ọba tí wọ́n ti ṣe ẹ̀tọ́ wọn lórí gbogbo owó tó yẹ ní sísan títẹ̀lé ìlànà EUDR. Àwọn àgbẹ̀ wọ̀nyí máa fi láǹfààní tó gbòòrò sínú igbó ọba nígbàkigbà. Àgbẹ̀ tí kò bá tí ì ṣe ẹ̀tọ́ tiẹ̀ kó má fi jáfara o kó tètè gbé ìgbésẹ̀ báyìí. Ìjọba sì máa sa gbogbo ipá láti rí wípé iṣẹ́ ọ̀gbìn kankan ò wá ní ṣeéṣe o fún ẹnikẹ́ni tó bá ń ya igbó ọba lòṣọ̀gbìn láì tẹ̀lé ìlànà tó tọ́. Pípín ọ̀jẹ̀lẹ̀ igi fún àwọn àgbẹ̀ ní forest tó wà ní agbègbè Àpọnmu wà fún ìfilọ́lẹ̀ gómìnà nìkan. Ìjọba ìpínlẹ̀ Ondo yóò mọ tẹ̀síwájú láti máa pín èyí tó kù ní tẹ̀lé ìtẹ̀lé káàkiri gbogbo igbó ọba tó wà nípínlẹ̀ Ondo títí tí ó fi kan àwọn àgbẹ̀ tó kù. Ìkéde yìí wá láti ọwọ́ honorable engineer Lẹ́yìn Akínọlá, komisanna fẹ̀tọ́ ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ Ondo.
3: Ẹkún dédé wòye o, ẹyin tèmi.
4: Èmi Fẹ́mi Alágbó ló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park nílùú Àkúrẹ́.
3: A máa bẹ̀rẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
4: Tabari wo obìnrin tó ti wà nílùú ọkọ láti ọjọ́ pípẹ́ tó rọ ọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó tàbí ìwọ tó ń tọ̀ ní ẹ̀mẹ́rin lẹ́ẹ̀márùn-ún tí ilẹ̀ tó mọ́ ni máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó orí eléyìí yóò dá fún àgọ́ ara wa tàbí ìwọ tó jẹ́ pé ara yún ni tàbí inú rẹ̀ ń gbóná láti inú wá ni tàbí ara ń já ọ jẹ ni tàbí ìwọ tí ò lè dìde máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó nípa àṣẹ Olódùmarè Ọlọ́run yóò fún wọn níwòsàn. Nọ́mbà wa rè 070-6532-6843 tàbí ìwọ ọkùnrin tí ó lè gbábọ̀ dáradára lórí pápá pẹ̀lú aya rẹ líle tàbí ìwọ tó jẹ́ pé kò tí ẹ̀ mọ̀kan tó ń ṣe ọ́ lágọ̀ọ́ ara rẹ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rè 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́.
7: Ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
5: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
8: Èmo ló tún jẹ́ CDK báyìí?
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
8: CDK, sọ́rí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
10: Iṣẹ́ bẹ, iṣẹ́ ilé wa, ẹni kò ṣiṣẹ́.
11: Ẹ̀yin àgbẹ̀ran ní ìpínlẹ̀ Ondo, ẹ̀gbọ́n o. Lábẹ́ ètò ó dìrọ̀rùn tí gómìnà Lucky Orímísàn Ayédàtiwa, ètò Helpress pẹ̀lú ìrànlọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé World Bank àti ìjọba àpapọ̀ ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àjẹsára ọ̀fẹ́ fún ẹran ọ̀sìn, màlúù, ewúrẹ́, àgùntàn àti adìyẹ yín yóò gba àjẹsára lòdì sí àrùn tó léwu bíi CBPP, àìsàn Newcastle, ti ẹsẹ̀ àti ti ẹnu. Àfojúsùn wa ni láti dín àrùn kù, dáàbò bo ẹran ọ̀sìn, mú kí wọ́n pọ̀ sí, kí o sì rí èrè tó pọ̀ nínú iṣẹ́ àgbẹ̀ yìí. Ìfinálẹ̀ ètò yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé ọjọ́ kẹtàlá oṣù keje ọdún 2026 ní aago mẹ́wàá òwúrọ̀. Ibi tí ó ti wáyé ni pápá ilé ẹ̀ka ìtọ́jú ẹran ọ̀sìn ọ̀gbìn àti igbó ọba. Lẹ́yìn èyí àjẹsára yóò wá lọ káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo fún ọjọ́ mẹ́wàá. Ẹ má sì jẹ́ kí àǹfààní yìí fún yín ru o. Ọ̀fẹ́ ni Helpress, mímú iṣẹ́ ẹran ọ̀sìn dàgbà, fífi agbára sí i àti mímú èrè rẹ pọ̀ sí i. Olùkéde ni Mr. Olúfẹ́mi Adéogun, alákòóso ètò Helpress ìpínlẹ̀ Ondo.
0: Bí ọdún
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Kogi náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti jí òkú kan gbé láti ọwọ́ àwọn afurasí kọlọ̀nà sí ti ń lage sàré ìdáná. Gẹ́gẹ́ bí ìròyìn tó níròyìn gbájọ nípa òkú náà ni wípé òkú ọ̀hún ló jẹ́ ti ìkan lára òṣìṣẹ́ àjọ léyìí tí ó jẹ́ ẹ̀ṣọ́ ojú pópó náà Federal Road Safety Corps Augustine Ikue, léyìí tí ó já láìsí ní lọ́kọjá tí ó sì jẹ́ pé wọ́n ń gbé òkú rẹ̀ lọ òtùpó ní ìpínlẹ̀ Benue láti lọ fi ilẹ̀ ṣe aṣọ àṣírí fún. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ASP Salisu Oyiza, nígbà tí ó ń fèsì ní bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n jí òkú ọ̀hún gbé o. Ó wá fi kún wípé iléeṣẹ́ ọlọ́pàá ló ti wà lórí ọ̀rọ̀ ní gẹ́gẹ́rẹ́ báyìí tí wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti rí i dájú wípé wọ́n ti gba òkú ọ̀hún tí wọ́n gbé lọ sí ilé ìgbóhùnpamọ́sí, ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n jí gbé pẹ̀lú àwọn òkú ọ̀hún ni wọ́n ṣe wá ọ̀nà láti gbà wọ́n padà o. Gẹ́gẹ́ bó ṣe sọ pé òkú náà ti gbé lọ sí ilé ìgbóhùnpamọ́sí ti Ẹlẹ́mọnà tó wà ní Ejúlẹ̀. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ń fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni ìjínigbé ọ̀hún wáyé lọ́jọ́ kẹsàn-án oṣù kejì ọdún tí a wà yìí ní pópónà márosẹ̀ Ọ̀ṣádàmú Ejúlẹ̀, nígbà tí àwọn jàǹdùkú akóbọ̀nkọ́rùn ṣiṣẹ́ láabi tí wọ́n ṣe àkọlù sí ọkọ̀ bọ́ọ̀sì tó jẹ́ Hummer léyìí tí wọ́n fi gbé òkú ọ̀hún tí wọ́n láti lọ́kọjá tí wọ́n fi ń lọ sí apá ìlà oòrùn léyìí ní orílẹ̀-èdè yìí kó tó di pé wọ́n jí òkú gbé àti gbogbo àwọn tí ó wà nínú ọkọ̀ ọ̀hún tán sì kún wọnú igbó. Bẹ́ẹ̀ ló sọ wípé bẹ́ẹ̀ ló sọ wípé bí wọ́n ṣe ń tẹ́wọ́ gba ìròyìn ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n mọ̀ ti kù gìrì síṣẹ́ pẹ̀lú àwọn ológun àti àjọ fijilantè pẹ̀lú àwọn mìíràn léyìí tí ó jẹ́ ọ̀dẹ gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé o ẹ wo ọ̀rọ̀ mọ̀ pọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́hún kó ṣàánú fún wa ni o ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí kẹ̀ẹ́kà bẹ́ẹ̀.
1: Káyọ̀dé
0: dọ́dún
1: àní lórí àwọn ọmọ èyí tí wọ́n gba ìtúsílẹ̀ láti akóló àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni náà mọ̀mọ̀ sí wa o pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n ti gbà wọ́n padà wá sílé báyìí síbẹ̀síbẹ̀ wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn òbí àwọn ọmọ wọ̀nyí ni wọ́n mọ̀ yarí ò tí wọ́n sọ pé àwọn ọmọ wọn ò lọ iléèwé o nítorí pé ẹ̀rù ń bà wọ́n gan gidi ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí wọ́n jẹ́ òbí àwọn ọmọ náà ni wọ́n sọ pé tákàtẹ̀ sọ pé bóyá wọ́n sì máa padà lọ iléèwé kì í ti ṣe lọ́wọ́ tán sì wà yìí o nítorí pé wọ́n nílò láti pé kí wọ́n ṣe ìtọ́jú wọn dáadáa àti pé kí wọ́n wo ẹnu ilẹ̀ kí wọ́n wo ẹnu ọkọ́ kó tó di pé àwọn ọmọ náà yóò tún padà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn míì ni wọ́n sọ pé táwọn ọmọ wọn bá tiẹ̀ máa padà lọ iléèwé wọ́n gbúdọ̀ rí i dájú pé àtinú àtìta iléèwé náà ló jẹ́ pé ọ̀rọ̀ ààbò ibẹ̀ ó fẹsẹ̀ nílẹ̀ dẹ́ndẹ́n wọ́n ní ṣùgbọ́n bíi bẹ́ẹ̀ kọ́ àwọn ò tíì lè gba àwọn ọmọ wọn láàyè láti pé kó lọ sí iléèwé náà kódà ọ̀gá àgbà iléèwé ọ̀hún èyí tóun náà tún jàjàbọ́ ó sọ̀rọ̀ oníṣẹ́ rí ó ní tóun náà bá sì máa padà sí iléèwé náà gẹ́gẹ́ bí olùkọ́ ó lóun yóò sì tún rò lẹ́ẹ̀mejì ni o nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ náà kì í ṣe nǹkan kékeré rárá àti rárá ni ó ní nítorí pé bóun tiẹ̀ ṣe wàyí gan ó ní ọdún mẹ́rin péré ló kù kóun ó lò lẹ́nu iṣẹ́ ó ní tó bá jẹ́ pé òun kúkú wá fi ọdún mẹ́rin náà sílẹ̀ kí ẹ̀mí òun kó wà láàyè ó ló mọ̀ tẹ́hùn lọ́rùn o ó ní ṣùgbọ́n lọ́wọ́ tóun wà yìí o òun ò tí ì lè sọ pé tọ́ òun máa padà sí iléèwé náà nígbà tí àwọn náà máa wá sọ̀rọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí mọ̀ bẹnu àtẹ́lu nǹkan tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé tó sọ oníṣẹ́ rí Ṣèyí Mákindé ló sọ̀rọ̀ ó ní òun fẹ́ láti pé kí orílẹ̀-èdè parapọ̀ kí wọ́n taná wádìí bí wọ́n ṣe jí àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ náà gbé nítorí pé ìyàlẹ́nu ló jẹ́ fóun pẹ̀lú ogun ìjínigbé èyí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ṣùgbọ́n ṣáńgbà tíjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tó máa gbọ́ láti ẹnu ẹni tí í ṣe olùbánidámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ó ní irú ọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ wo gan ni Mákindé ló sọ jáde lẹ́nu yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú pé àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ó ló tó láti pé kí àwọn èèyàn kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ àti lódodo ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ó ní ṣùgbọ́n kí Mákindé kó sẹ̀ wá máa pè pé kí àwọn kan kí wọ́n wá láti ilẹ̀ òkèèrè láti wá bá wọn dá sí ọ̀rọ̀ náà ó ní kì í ṣe nǹkan tó bójúmu rárá ó sọ̀rọ̀ gan ilẹ̀ mọ̀kún ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
9: Up National Progress. Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọn rírí iṣẹ́ tí ìtónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ̀ wá gbọ́ èyí tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà Garage ní ìlú Àkúrẹ́ ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí Iléṣà Garage kò tán síbẹ̀ o tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí Iléṣà Garage Comrade Ojo Ajayi Aṣeré Èṣù Àjàpadà Branch 1 Comrade Olúwatayọ̀ Samuel Ọmọga Àjàpadà Branch 2 Central Unit Chairman ni Comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́runwà Comrade Oni Fomilayọ̀ Aláwulẹ̀ Comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó Òsọ́rọ̀ Comrade Ṣédù Lámídì fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592. Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọn rírí iṣẹ́ tí ìtónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ẹ̀ wá gbọ́ èyí tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà Garage ní ìlú Àkúrẹ́.
12: Ire dé ire wọ̀lú àkú oríire ní ìpínlẹ̀ Ondo. ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà. Kudi Berries International Loan pagoda gbé ire wọ ìpínlẹ̀ Ondo. Student loan fún Masters program ní UK àti Canada. Bákan náà ni a ní student loan fún undergraduates ní Canada. Ẹ wá gbọ́, guaranteed admission processing, study visa processing assistance kò tán síbẹ̀. Kudi Berries Moringa Manu ranni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀. Tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀ mẹ́jọ nínú ọdún, tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lórí éta kan láàrin ọdún kan kìlò wa ń dúró de. Kudi Berries International Study Loan Pagoda pẹ̀lú Kudi Berry Moringa Man wọ́n wà ní Akure Tech Hall, Futa Southgate ní ìlú Akure, telephone 08020814434 lẹ́ẹ̀kan sí 08020814434 ọ̀rẹ́ wa gbéra.
1: Káyọ̀dé.
0: Bí ọdún.
1: Rògbòdìyàn èyí ti ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ló mọ̀ túbọ̀ náà mí ìyọlánà o. Pẹ̀lú bó ṣe jẹ́ pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó fìkàlẹ̀ sílùú Àbújá tó tún gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ tó sọ pé ṣé ẹ rí ẹjọ́ èyí tí ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó dá tẹ́lẹ̀ tó sọ pé kí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí kó má ṣe rí ìgbìmọ̀ èyí tí David Mann tó ń darí rẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ alábòjútó nínú ẹgbẹ́ òṣèlú náà bí ẹni tí ó jẹ́ nǹkankan. Ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ló mọ̀ ti fòǹtẹ̀ lù báyìí o tó sọ pé ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ náà kò sí ẹjọ́ náà dá o nínú ẹjọ́ èyí tí wọ́n dá lánàá ọ̀hún. Ní àwọn méjì nínú mẹ́ta ni wọ́n ti sọ pé lóòótọ́ àti lódodo bó ṣe yẹ kí ilé ẹjọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ náà kí ó dá ni ó ṣe dá náà ṣe ẹjọ́ ọ̀hún ni wọ́n sọ pé kí wọ́n ká ìgbìmọ̀ èyí tí David Mark tó ń darí nínú ẹgbẹ́ òṣèlú náà lọ́wọ́ kò kí wọ́n mọ̀ sí pera wọn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adarí àti olóyè nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ìgbà tó wá gbé ìdájọ́ náà kalẹ̀ ni ẹni tó jẹ́ olórí àwọn adájọ́ èyí tó ń dá ẹjọ́ ọ̀hún ló sọ pé òun ò rí ìdí pàtàkì tó fi yẹ kí wọ́n sọ pé ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ ò dá ẹjọ́ náà rè ó ní nítorí pé kò sí èrèdí kan tó fi yẹ kó jẹ́ pé ìgbìmọ̀ èyí tó jẹ́ amúlérò ló máa wá sọ pé òun fẹ́ ṣe ètò ìdìbò tàbí òun fẹ́ ṣe ìpàdé kankan. Ó ní àwọn gan tí wọ́n jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú náà àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti pé kí wọ́n ṣe ohunkóhun èyí tí ó bá tọ́ tó bá sì yẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Nítorí ìdí èyí ni ó ṣe wá rí pé tọ́ kò nílò láti pé kí wọ́n ṣẹ̀ máa pajálọ́bọ̀ fúnra wọn o. Nǹkan tí ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ tó ti dá lẹ́jọ́ tẹ́lẹ̀ ni òun náà ni àwọn fara mọ́ o. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹlọ kà á lẹ́kúnrẹ́rẹ́.
0: Bíọ́dún.
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá ní olúlu orílẹ̀-èdè yìí ló ti gbé àwọn ọmọ méjì léyìí tó jẹ́ ti olóògbé Adémíkè Godwin pẹ̀lú àwọn afurasí kan lọ sí iwájú ilé ẹjọ́ gíga ti olúlu orílẹ̀-èdè lórí ẹ̀sùn ìṣekúpani léyìí tí wọ́n ni wọ́n rán arákùnrin Adémíkè Godwin lọ́rùn ọ̀sán gangan ní agbègbè Gùsápé nílùú Àbújá. Àwọn tí ó ń jẹ́jọ́ ọ̀hún Adémíkè Anthony, Adémíkè Stephanie àti Comfort Ajibade iná gbé lọ lórí ẹ̀sùn mẹ́rin ìgbìmọ̀pọ̀ láti hùwà àkòtọ́, ìṣekúpani, ìwà ọ̀daràn àti bí wọ́n tún ṣe jọ ní ẹgbẹ́ kan léyìí tó wà nínú tí wọ́n jọ ń ṣe ìgbéyàwó àkọ́tì àkọlé tó sì lòdì sí òfin orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ bí ó ṣe sún ẹjọ́ ọ̀hún síwájú di 30 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí. Wọ́n ló pa aláṣẹ pé kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń jẹ́jọ́ ọ̀hún kán máa lọ sí àwọn ọmọ ọgbà ẹ̀wọ̀n Súlẹ̀já o títí tí ìgbẹ́jọ́ náà yóò tún fi padà wáyé. Nínú àtẹ̀jáde tó tari síta lánàá ọjọ́ Ajé, ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá olúlu orílẹ̀-èdè Josephine Nade, òun ló kan ọ̀rọ̀ ọ̀hún kẹ́kẹ́ pé olóògbé náà ni wọ́n bá onírúurú ojú àpá gígún ní nǹkan lára rẹ̀ nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n gbọ́ ìpè pàjáwìrì ní 15 oṣù karùn-ún ọdún tí a wà yìí. Ó wá tẹ̀síwájú ó ní ìṣẹ̀lẹ̀ ohun ló ṣẹlẹ̀ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí nígbà tí wọ́n dédé pe àwọn ọlọ́pàá ní ìpè pàjáwìrì ní orin orí tapé iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Gùsápé ọ̀hún. Ó wà ní àwọn mọ̀lẹ́bí olóògbé náà iná fi ọ̀rọ̀ ohun tó àwọn ọlọ́pàá létí pé wọ́n ń pe arákùnrin ọ̀hún títí láti bá a sọ̀rọ̀ ṣùgbọ́n ńṣe ni ògbé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ tí ò dá wọn lóhùn. Gẹ́gẹ́ bó ṣe sọ wọn ní àwọn òfimúfilẹ̀ ni wọ́n lọ síbi ìṣẹ̀lẹ̀ ohun tán sì bá Adémíkè Godwin ní inú ìyẹ̀wù rẹ̀ le ti o ti daku ran gbadan awon olopa awon ni logan ti won ba ni bi to ti daku si ohun ni won ba gbe odigbadigba odile iwosan ijoba apapo to wa ni karu nibe ni won ti fidi re mule wi pe elemi ti gba lowo re to si je pe oniruru oju apa ni won ri lara re nibi ti won ti gun yana yana ade wa siso loju egun oro pe commissioner olopa ti olulu orilede ahmed Mohammed Sanusi on do wa pa lase pe ki won tan na wa de oro de kunkundun o lati mo bi isele on gan bi o sisele kan si fi leyin tan fi ta ko fi gbe awon marun to je afurase e lo ka yuku nu we royin punch iwe royin daily post iwe royin vanguard atan we royin mi to jade loni
1: kayade
0: dadun
1: pelu bi ile ejo kotem lorun bo se dajo yi ti o si gbe egbe oselo ndc yi lo je ki opolopo awon eyan ki won ma so kaakiri o pe to pepepe ti deba eni ti se igbakeje are orilede ngba kiri yin atiku abaka o wi pe koni le dije si ipo are orilede yi ninu eto dibo gbogbogbo yi to ma waye lodun 2027 sugbon sa ngba to ma soro igbakeje are orile yi tele ri ohun atiku abaka o ma so oni oni se le rin pa ohun titi ngba to n ri awon kan ti won yo nitori ejo eyi ti ile ejo kotemi lorun na gbe kale oni o wa fe ki won mo daju wi pe ejo ti won gbe kale hun ko ni nkan kan se pelu eni ga ti se oludije ninu egbe oselu na o oni nkan ti ile ejo n to dale lori koju lasigbo yi to n sele lori eto edibo abele yi eto edibo yi ti o waye ti se eto edibo agbagbo ninu egbe oselu ohun ati asiko gan to ye ki awon ti won je oloye ninu egbe na ki won fi ori alefa sile oni sugbon to ba je pe ni ti eto edibo abele yi ti won se ninu egbe oselu ohun oni gbangba la santani oni koda ajo eleto edibo ile yi nbe bi ti won ti se eto edibo na oni gbogbo awon ti won jo ti won yo nitori idajo ile ejo kotem lorun na oni bi gba ti won ba so pe won kan fi asiko won so fo ni oni idajo ti ile ejo kotem lorun to gbe kale na iyan o ma so pe kawon o mo su kawon o mo ho ti won oni awon tes waju ninu arin ajo won ni awon yo si ri daju pe gbogbo ogbon ati ete eyi ti won da lati pe ki won le pa awon lenu mo tabi ki won ma je ki egbe oselu alatakoko lenu ninu eto idibo odun 2027 lo je pe ile ni gbogbo won yo fìrùn o oni torí náà o ń rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú ndc láti pé kí wọ́n dúró gbẹngbẹng lórí ẹsẹ̀ wọn o oni torí ẹgbẹ́ òṣèlú náà yóò rí dájú pé wọ́n jáwé olúborí níbi ètò ìdìbò èyí tí yóò wáyé o ní ẹgbẹ́ òṣèlú ndc o ti dúró gbẹngbẹng láì sí nǹkan kan tí yóò yẹ ẹ lẹ́sẹ̀ o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
0: gbadun
1: kayode
0: ẹgbẹ ọlọsìn màlúù miyetti ala ní orílẹ̀-èdè yìí iná mọ̀ ti ṣe ò wípé àwọn ò lọ́wọ́ nínú ikú tó pa àwọn 16 tí ó jẹ́ ara ìpínlẹ̀ benue o nígbàtí àwọn ẹgbẹ́ miyetti ala tó jẹ́ ti ọlọ́sìn màlúù ní orílẹ̀-èdè yìí ẹ̀ka ti ìpínlẹ̀ benue ni wọ́n ti yà gédégédé sí àkọlù léyìí tí ó wáyé tán fi gbẹ̀mí àwọn 16 ni òtùpo nóbì níjọba ìbílẹ̀ òtùpo nípínlẹ̀ benue àkọlù náà lè tó wáyé ní kùtù àyọjọ àìkú ọ̀sẹ̀ yìí ni wọ́n sọ pé ó mẹ́mí àwọn 16 lọ o nígbàtí àwọn olùgbé ìlú ọ̀hún tí wọ́n sọ wípé àwọn darandaran gbébọn ni wọ́n ṣe àkọlù náà pẹ̀lú ìbínú lórí ìṣẹ̀lẹ̀ ọ́n ni àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin iná fi ya lọ sí ààfin òṣìdòmà léyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n gbé àwọn òkú tí wọ́n pa náà tí wọ́n gbé lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ wípé nínú àtẹ̀jáde tí wọ́n fi síta lánàá ọjọ́ ajé láti ọwọ́ ẹni tó jẹ́ akọ̀wé magban ibrahim gama léyìí tó sì tẹ oníròyìn lọ́wọ́ ni makodi ni ó sọ wípé ẹgbẹ́ ọ̀hún ń ló bẹnu àtẹ́lu àkọlù tí wọ́n ṣe àti ìṣekúpani náà bẹ́ẹ̀ ló sì rọ aráàlú wípé kí wọ́n yé tètè máa fi orí okò sọ̀ọ́dún lórí ìròyìn àbí lórí ọ̀rọ̀ o nítorí wípé bí wọ́n ṣe ń so àwọn Fulani tó jẹ́ darandaran tí wọ́n so wọ́n pọ̀ mọ́ ìṣekúpani náà ni kò bójúmu ó ní kí kálukú máa ṣe ìwádìí ọ̀rọ̀ dékùnkùndùn pàtí àwọn ẹ̀ṣọ́ aláàbò kó tó di wípé wọ́n mọ fi ẹ̀sùn kan ẹnikẹ́ni nígbà tó sọ wípé kò sí Fulani kan léyìí tó ń gbé ní òtùpo àti ní àwọn agbègbè rẹ̀ láti ọdún tó kọjá gama wá fi ẹ̀sùn kìí pé òtùpo nóbì àti àwọn ìlú alámùlégbè ńlò jẹ́ wípé wọ́n ti ń fa làásìgbò láti ìgbà kan wá tó sì jẹ́ pọ̀ ọ̀rọ̀ náà ni iná rẹ̀ ò tí ì romi débi tí ó fi kú àtẹ̀jáde ọ̀hún wá kà wípé kí ni ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí kẹ kàyókù bẹ́ẹ̀
13: gbọdọ gbogbo ẹ jẹ ba pe to tun le ba sa si gbogbo ẹ tẹsi fun kulo ọjà yẹn wa mo riri yin ẹ ṣeun ṣeun
14: adupẹ o
13: ẹni ti ẹ n ṣe atilẹyin fun eto bo ṣe wọn sa fẹ amọ riri yin o gbara lọwọ ọlọrin le lajọ mọ aribara
14: ami ọlọrun
13: loko ẹnikeji mi
14: aishif commander abiodun ilorin lèmi jẹ alade alẹlẹ lorúkọ tó fi ń gbé mi lárugẹ
13: olukade lorúkọ tèmi akínwéde falẹ gan baba tó bí mi lọmọ ẹrídí èkìtì ngo ní city náà bí mi síbẹ náà mo dàgbà sí bí ọdún yá kárélé
14: kárélé ilé là ń lọ
13: agbẹrẹ
14: kan ò roko roko roko roko kò gbà gbé ilé.
13: ó yà fẹ́ gbé mi abẹ́ ọ̀pẹ àánú yá lẹ́rìndínlẹ̀ èkìtì.

0: bẹ́ẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé ìwé mẹ́rin ní country mẹ́rin ní Europe country mẹ́rin ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àwọn tó bá fẹ́ kópa kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí.
0: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí ilé ìwé wa ní Cedar Sectional Consult ibẹ̀ láti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀já sí. So one step after another bó ṣe wà nìyẹn títí tí ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀sìn or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country mẹ́rẹ̀ẹ̀rin ní Europe tàbí ní UK yìí.
1: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ bèrè ìbéèrè kan tàbí kejì.
0: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 080-333-12794 lẹ́ẹ̀kan sí 080-333-12794.
1: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́.
0: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn

0: ṣẹ́gun Tuesday ọjọ́ kẹrìnlá nínú oṣù keje ẹgbà ọdún ó lé lóko àti mẹ́fà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí pé a tún wà lápá bí ní déédéé àkókò yìí bó o ní nǹkan lẹ́ẹ̀kan sí i sálàáfíà ni o. Lágbára Ọlọ́run ọba àlàáfíà wa nípínlẹ̀ Èkìtì, àlàáfíà wa lórílẹ̀-èdè Nàìjíríà, àlàáfíà wa nílé kọ̀ọ̀kan kò ní padà dá fíàfíà o. A ní rogun àgbéká o lágbára Ọlọ́run ọba, a mọ̀ lọ re, a sì mọ̀ bọ̀ re ní agbára Ọlọ́run ọba. A tún ti dé sí orí ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí, ètò kankanjan tí mo ń bá atẹ́gùn ṣeré fújà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láàrin aago mẹ́wàá sí mọ́kànlá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ rédíò lẹ ti ń gbọ́, ibi tẹ́ ti ń gbọ́ náà a tún ti ń kàn sí yín láti ibẹ̀ báyìí. Ìpínlẹ̀ Ondo ni wọ́n ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí kí n kí wọn ní àdàbà 88.9 FM. Èyí ò iléeṣẹ́ rédíò àdàbà tó wà Lákùrẹ́ tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Ondo akéyín bẹ̀ o. Wá sílùú Ìkẹ́rẹ́ Èkìtì ká kí wọn ní New Cruise 92.7 FM nílùú Ìkẹ́rẹ́, ẹ̀ṣẹ̀wọ̀n adúpẹ́ lọ́wọ́ yín. Wá sí ẹbí ńlá 102.3 FM nílùú Àdó, adúpẹ́ lọ́wọ́ yín o. Bákan náà bẹ́ẹ̀ bá ń wo wàá ketekete báyìí ní ìkànnì tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA Channel 5 nílùú Àdó déédéé náà ló ṣe. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ yín ní iléeṣẹ́ Voice 89.9 FM tẹ́ ẹ darapọ̀ mọ́ wa. Padà wá sí Ayọba 95.1 FM ketekete náà lẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì Ayọba 95.1. Bákan náà ni ẹ̀ ń gbọ́ wa ní ìkànnì People's 104.1 FM nílùú Àdó, èyí tó wà lágbègbè Fájúyì. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. Bẹ́ẹ̀ bá ń gbọ́ wa níléeṣẹ́ rédíò ẹlẹ́rọ amèjìjì Minders Radio 90.5 nílùú Àdó déédéé náà ló ṣe. Iléeṣẹ́ gan tá a ti ń gbóhùnsáfẹ́fẹ́ yìí ní iléeṣẹ́ rédíò ìpínlẹ̀ Èkìtì, Èkìtì State Radio Golden Voice of Èkìtì 91.5 nílùú Àdó. Bákan náà lẹ̀ ń wò wá ní tẹlifíṣàn ìpínlẹ̀ yìí EKTV Channel 41 gbogbo ẹ̀ náà nílùú Àdó. Lọ sí iléeṣẹ́ rédíò onítẹ̀síwájú tìjọba àpapọ̀ Progress FM 100.5 nílùú Àdó. Kúrò nílùú Àdó lọ sílùú Ìdó Èkìtì ká kí wọn ní Adami Mogo 107.7 FM nílùú Ìdó àti gbogbo àwọn ojú òpó tí ó ń gbé ètò iṣẹ́ ti gbọ́ yìí, adúpẹ́ lọ́wọ́ yín. Lónìí kí ni tá a fẹ́ mú sọ ní orí ètò iṣẹ́ ti gbọ́ yìí? Ìgbésẹ̀ ìṣèjọba gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbánjí báwò ní orí ètò ààbò lẹ́sẹ̀kùkú ńlá fẹ́ sọ o. Láwọn ìgbà kan la máa ń gbọ́ àwọn ẹ̀rọ kẹ̀kẹ́ kan àgbọ̀mọ́ báyìí, lágbára Ọlọ́run ọba ire la ó mọ̀ gbọ́ o. Torí ìdí èyí la ṣe gbé alága ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àjọni èyí àjọni SCDA chairman ọmọọba Michael Ògúngbèmí PMO tá a gbé wọn wá sí orí ètò ní òní. Ẹjẹ́ mọ̀ kí ọmọọba Michael Ògúngbèmí ẹ káàbọ̀ sórí ètò iṣẹ́ ti gbọ́ yìí o.
1: Ẹ ṣe gbọ́ olótùú.
0: Adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣe wẹ̀ káàbọ̀. Bóò ni àjọ ni SCDA o?
1: Àlàáfíà làwa o.
0: Ẹ ṣeun, ẹ káàbọ̀ sà. Ó ní ìdí tá a fi pè yín sí orí ètò yìí. Ẹni tó bá sì mojú ogun náà ni mo ń pa bìnírè. Bó bá ti yá a mọ̀ béèrè ìbéèrè lọ́wọ́ yín. Ní orúkọ gbogbo àwọn eléwìrì tí wọn ó mọ fẹ́ná wá láti ilé àárọ̀, gbogbo àwọn tí a jọ ṣètò iṣẹ́ ti gbọ́ lónìí tí ó dùn tí ó sì lárin kinkin, ní orúkọ àwọn amojú ẹ̀rọ tí wọ́n wà ń bí, àwọn ayàwòrán akéde ètò àti gbogbo àwọn tí wọ́n di ògiri mú, tí wọ́n dìgbàrò tí ètò tòní yóò fi dùn, ní orúkọ àjọ tó tẹ́ pẹpẹ ètò iṣẹ́ ti gbọ́ èyí hùn àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà lábẹ́ olùdarí arábìnrin Mary Ọ̀ṣọ́ Mọ́tọ́sọ́ Adébọ̀wálé Adéfàbí ni orúkọ tèmi. Atọ́kùn ètò iṣẹ́ ti gbọ́, mo kí yín pé ẹ kú dédé wòyí láàárọ̀ yìí o. Ẹ jẹ́ á mọ̀ sí láwa wẹ́ ní orí ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí. Bàbá wa ọmọọba Michael Ògúngbèmí, bó o ní ẹgbẹ́ kọ́kọ́ wá láti apá àbí ètò ààbò ní kí n ti kọ́kọ́ mú un? Láwọn ayé ìgbà kan ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àjọni ẹ̀yin lẹ fara tì wọ́n láwọn apá àbí kan bí àwọn àdúgbò òkè àkó ìjọwá ìrèlé ìtápàjì nǹkan kan. Ihun tá a mọ̀ ń gbọ́ níbẹ̀ nígbà náà ni pé ètò ààbò ibẹ̀ ó fẹ́ da gẹ́gẹ́. Ẹ já kọ́kọ́ bójú wẹ̀yìn ká wo ẹ̀yìn wò ká wá wo ibi tá a dé. Nígbà tẹ́ ẹ dé gẹ́gẹ́ bí alága, bó o ní ètò ààbò ibẹ̀, bó o ló ṣe rí o? Nǹkan wo lẹ wá ṣe báyìí tí nǹkan fi yí padà?
1: Ẹ ṣeun gan olóòtú fún àǹfààní tí mo ní láti sọ̀rọ̀ nípa ètò ààbò ní agbègbè mi. Lóòótọ́ gbogbo èkìtì ló mọ̀ pé àjọ ní SCDA nígbà tá a kọ́kọ́ débẹ̀ ètò ààbò mẹ́hẹ̀ẹ́ torí pé lẹ́ni wọ́n jí ni gbé ọ̀la wọ́n jí ni pa àwọn olóko wọn ò lè lọ sóko àwọn tó ń lọ sí iléèwé àwọn olùkọ́ gan wọ́n fara pa nígbà yẹn but ìgbà yẹn ìgbàtadé ajókòó a ní àpérò ìhun ohun tó ń pè ní joint security stakeholders meeting a pé àwọn ọba aláyé wa jókòó a tún wò pé àwọn local security wa gbogbo àwọn ọdẹ àwọn vigilante àpéwọ́ jókòó a wá ṣe nǹkan tí wọ́n ń pè ní security stakeholder assessment a ṣe àgbéyẹ̀wò gbogbo
2: ètò ààbò
1: gbogbo ètò ààbò ọdọ wa kí ló fà á tí lè mẹ́hẹ̀ kí ló fà á tí lè ṣiṣẹ́lẹ̀ a wá rí pé gbogbo àwọn ibodè wa ló ṣẹ́múlẹ̀ a rí pé gbogbo àwọn ojú ìgbò wa kò safe kí là á ṣe fún gbogbo àwọn ètò yìí kí gbogbo ẹ̀kú lè wá sí òpin òun ni a ṣe wò pé ó kéré o àsìkò tó láti mú ètò ààbò wá sí ẹsẹ̀ kúkú a wá gba àwọn ọdẹ wa a gba àwọn vigilante wa sí local security tápé ní operation iborak
2: òun lẹ pé
1: bẹẹni ìgbà yẹn la fi lọ́ọ̀ṣẹ̀ dáadáa operation iborak àwọn èèyàn pè ní operation ebora but lóyìnbó a pè ní iborak to eradicate bandits at the borders of rural adjoining communities pé bí àwọn ibodè wa ojúgbó wa ṣe sílẹ̀ tí àwọn ajínigbé ajínigbá tó fi máa gbàgbé wọlé a ní ó yẹ ká jí gbogbo àwọn ojú ìgbò yìí wọn la ṣe gbé àwọn ètò yìí kalẹ̀ wọn lọ pè ní native intelligence nínú àwọn ètò ààbò abẹ́lé yẹn ni ọgbọ́n àti òye
2: ọgbọ́n ìbílẹ̀
1: bẹ́ẹ̀ ti wà bẹ́ẹ̀ òun la wá lò nígbà yẹn tí wọ́n á kún iṣẹ́ tí àwọn ọlọ́pàá náà ń ṣe torí pé a ní kíkọ́ fún wa ní community policing àwọn ọlọ́pàá abẹ́lé náà nítorí pé gbogbo àwọn gbogbo yẹn gbèríko yẹn àwọn tó ń ṣe ọdẹ ìlú tí wọ́n dẹ̀gbẹ́ tí wọ́n dagbó àwọn ló mọ gbogbo ojúgbó yẹn rìn gbogbo àwọn tó ń ṣe vigilante tí wọ́n bí síbẹ̀ tí wọ́n tó ń ṣokùn àwọn olóko àwọn ló mọ bí gbogbo agbègbè wọn àti gbèríko wọn àti ìletò wọn ṣe rí àwọn àrí pé tábà wo gbogbo ọ̀nà wa tẹ ẹ̀rẹ̀ rìn bíi kìlómítà ọgbọ̀n kìlómítà ogójì kẹtù já sí kwara tẹbà rí láti àjọ nílàyédùn ẹni ẹ lọ sí eruku tí a ṣàlà pẹ̀lú
2: ìpínlẹ̀ kwara
1: eruku is about 40 over 40 kilometers ilẹ̀ bá rí ni
2: tẹ́yìn ó kàn mọ́ lọ sá
1: tí ẹ bá rí inú gbóyè lọ igbó àtijọ́ olókù gbogbo agbègbè wa bẹ̀rẹ̀ tẹbà rí fẹ́ kúrò ní iyemẹ̀rọ ẹ bá rí lọ sí ìlẹ́mẹ̀ṣọ́ irugbó náà ni ẹgbà níbẹ̀
2: èyàn lẹ́kìtì sẹ́kìtì nù
1: bẹ́ẹ̀ náà nìyẹn tí wọ́n bá kúrò ní ìlẹ́mẹ̀ṣọ́ ẹ fà lọ sí odò ọwá àbí ẹ fà lọ sí ògbó gbogbo àwọn ibi tí àjọ ní sda bá ilẹ̀ kwara ṣàlà nìyẹn bẹ́ẹ̀ kúrò ní yemẹ̀rọ ẹni ẹ lọ sí kóró ní kwara bẹ́ẹ̀ náà ni àlàáwá náà ni pẹ̀lú wọn ní kwara ṣe náà nìyẹn gbogbo ẹ ló jìnà ibo suwa ni gbogbo ẹ bẹẹ bọ sí ọ̀nà olúwa ní ìlàkejì tẹ dé ìjọba èkìtì ìjọba yẹn olóṣàlà pẹ̀lú ogbe ní ìpínlẹ̀ kogi state ẹnu ẹ̀rí ìbí ẹni ọgbọ́n máìlì náà lè máa rìn bífọ̀ kẹjọ débẹ̀ igbó sùn àdúgbò bẹ̀ yẹn bẹẹ tó kúrò ní èrèlé tẹlẹ lọ sí pọ́yàn náà ni igbó sùn àdúgbò bẹ̀ yẹn pọ́yàn ni ìlú náà tí a bá ṣàlà pẹ̀lú
2: ìpínlẹ̀ kogi náà
1: so both ìpínlẹ̀ kogi àti ìpínlẹ̀ kwara ni àjọ ní sda bá ṣàlà lẹ́kìtì àwọn aláfẹ́ra pẹ́ wọn a jẹ́ pé gbogbo àwọn ọ̀nà ọbẹ̀ yẹn sẹ́yìn lọ́sọ̀nà kwara lọ sí niger ibẹ̀ ni àwọn ajínigbé ti gbà but wọn ò lẹ́kìtì wọlé dáadáa torí pé gómìnà wa kò fi ṣe ààbò kò fi ṣeré gbogbo ètò yìí tí a dá kalẹ̀ ní àjọ ní sda gómìnà wa àwọn ló ràn wá lọ́wọ́ bá a ṣe ṣe ètò ààbò bá a ṣe kó àwọn army wa bá ti kó àwọn ọlọ́pàá wa bá ti kó àwọn agbóhùnmáṣá wa gbogbo ẹni gómìnà ló sọ́pláì wa ok ìgbà tí a bẹ̀rẹ̀ gómìnà ó bá wa ṣí iléeṣẹ́ àwọn ọlọ́pàá tó ń pè ní military base tàwọn army ó ṣí bí mẹ́rin
2: yóò lágbègbè yín náà
1: bẹ́ẹ̀ ni orúkọ ṣe bẹ́ẹ̀ torí pé kò fẹ́ kí àwọn ajínigbé amájínigbà kan rí èkìtì wọlé láti kwara tàbí láti kogi gómìnà wọ́n bá wa ṣe ìdókòlẹ̀ tó pè ní ìtàpájé military base ọ̀pọ̀ ogunlọ́pọ̀ àwọn army náà kó síbẹ̀ wọ́n dẹ̀ kó irinṣẹ́ fún wọn wọ́n kó motorcycle ó tó bí 100 ọkọ̀ fún wọn àwọn machine ńláńlá tí wọ́n fi ń jagun gbogbo ẹ̀ pàápàá ètò ààbò ìgbà míì gómìnà ṣe bẹ́ẹ̀ gómìnà ogunyanju o fẹ́ra aráàlú o ṣùgbọ́n ètò ààbò a kì í ṣetán lójú afẹ́fẹ́ a ń sọ ètò síta kí pé káwọn ọ̀tá má mọ̀ bí wọ́n ti múra sí fún wọn lẹ́kìtì ṣùgbọ́n ẹ̀kan kan tí a bá mẹ́nuba a lè mọ iṣẹ́ ìgbìyànjú tí gómìnà wa tó ń ṣe lórí àtòkìlú ààbò fẹ́kìtì ṣé àwọn àmì ìtàn kó síbẹ̀ ẹni ọgbọ́n wọn ni àbáwọn àmì ìtàn gbé àwọn ọmọdé fún wọn ni wọn fún wọn ni fúẹ́lì ní tọ́fúnwọ́gbó gbogbo ìgbàdégbà ni wọ́n wọ́gbó olápè ní bush and forest combing a fẹ́ kí àwọn ògbódò yẹn kó sinmi pé àtàwọn ojú gbó wa iṣẹ́ kan ṣe bẹ́ẹ̀ nìyẹn o náà ìgbà tí gómìnà bá wa dá ìtàpájì military base kalẹ̀ wọ́n tún bọ́ sí iye mẹ́rọ wọ́n tún bá fi temporary military base bẹ́ẹ̀ ibi tí àwọn army tí wọ́n wà náà pé ìgbàkigbà tí wọ́n lábàá ṣẹlẹ̀ o àwọn náà wọ́n bá kojú àwọn arábí báyìí wọ́n lé wọn sí ìpínlẹ̀ kogi wọ́n lé wọn sí ìpínlẹ̀ kwara wọn fẹ́ kọ́ wọ ìlú kan wọ́ ọ̀gìtì kọ́ ń dà wà láàmú. Gómìnà kò fẹ́ kí wàhálà dé bá aráàlú òun ló ṣiṣẹ́ àwọn ètò yẹn kalẹ̀ sí gbogbo àwọn ojúgbó àti ibodè wa. Àwọn tó kúrò bẹ́ẹ̀ ẹ lọ sí ibi tí mo tún dára fún yín because ọ̀nà méjì ló wọ ọ̀dọ̀ wa ní kogi àkùrà ibi tí aláwa pẹ̀lú iye mẹ́rọ àti eruku àti kóró àti ògbó àti odò ọwá
2: ẹ̀yìn lè kẹta náà
1: ìgbàkan mú bá owó ogbó ni
2: ẹ̀yìn tẹ̀lé wọn
1: wọ́n wá pèmí pé alága o ma ní àjẹ ara ìgbà yìí náà ni mo wá gbọ́ kí ló tọ́ mi mà ní lóòótọ́ èmi náà mo wá dẹkùn díẹ̀ ṣùgbọ́n à ń
2: tí kò lọ wá àjẹ ara náà
1: rárá no tóbi ó ká mi lára jù bẹ́ẹ̀ pé báwo la ń ṣe tí àwọn àrùn ìgbà yìí wọn fẹ́ ká sí mi níbo de wa òun la ṣe ń ṣe àwọn lè torí ìfẹ́ ta ní sí aráàlú ìfẹ́ tí gómìnà ní sí aráàlú náà ló jẹ́ kí àwọn yẹn sí mi olóṣù kú àwọn oníṣẹ́ àtàwọn yẹn sí ojúbodè báyìí náà ẹ tún wá wo ibi kejì wa tó pè ní ìpawọ òkè àkó ìrìnlẹ ìjọba bí ìlú mẹrin náà yẹn náà ibodè náà níbo àwọn yẹn wà gómìnà ó tún wá kírètì anoda military base temporary wọn tó kírètì sí òkè àkó wọn kó ọlọpàá síbẹ wọn kó oríṣẹ fún wọn wọn kó motorcycle fún wọn kí wọn máa lò láti máa ṣiṣẹ wọn nígbà ní òòrè kóòrè kama gbogbo de ibodè yẹn àtòjúgbó yẹn kí ìsinmi lè bá àwọn ará ìlú pàápàá jùlọ fáwọn tó ń gbé agbègbè ní tọ́súnmọ́ ojú ibodè náà ọ̀gá tó ṣe yẹn tán wọ́n tún lọ sí ìlú ìrẹ̀lẹ̀ wọ́n tún kírètì anoda méjì bẹ́ẹ̀ sí ìlú èkìtì torí pé kọ́ lè fojú tó boni kọ́ lè fojú tó ọ̀nà ògbè àti ọ̀nà pọ́yàn àwọn ìgbésẹ̀ lọ́gà gbé láti jẹ́ pé kí àwọn aráàlú kí ààbò tó péye kó dé bá àwọn aráàlú wa ní ìpínlẹ̀ èkìtì ọ̀gá ò sí mi o ṣùgbọ́n àwa ò lè mọ̀ torí pé gbogbo ẹ̀kọ́ ni
2: àwa
1: sọ́fọ́dé ṣùgbọ́n iṣẹ́ ń bẹ tí ọ̀gá ń ṣe kí ìsinmi ìfọkànbalẹ̀ ìrọ̀rùn lè dé bá èkìtì àti torí àwa táwa lójúbodè yẹn tí wọn bá fojú tó ojúbodè àwọn arábí bàbá wa gbàgbé wọlé o òun ló fà á tẹ́jú pé kò sí ajínigbé kò sí ibùgbé nípa odínkù gan nípa yẹn tí wọn bá lọ sí kwara tí wọn bá lọ sí kogi owó tó ṣẹlẹ̀ lẹ́wọ̀n lágbára o but ọ̀gá tí mo ojúbodè wa lẹ́kìtì ó ti dì mú gbégbé tí àwọn ilé wọn rí ni wọ láìsí pé tí igbó yẹn pọ̀ sí igbó yẹn pọ̀ nígbà tí wọn ní bí kìlómítà ọgbọ̀n kìlómítà ogójì
2: síra
1: wọn tó bẹ́ẹ̀ ni gbósùwà àdìjú gbogbo yẹn jẹ́ òun ló fà á tí a ṣe rí pé ẹ̀kọ́ kan wọ́n fún agbórí wọlé ṣùgbọ́n àwa náà àjẹ wọn sinmi torí pé a ti dìbò ní mú gbọ́ngbọ́n a dẹ̀ ti rú àwọn ọlọ́pàá àwọn army àti rú wọn lágbára àjẹ́ kí ibẹ̀ kó mẹ́hẹ́ òun ló fà tá a lè máa sùn tá a lè máa jí a lè dúpẹ́ lọ́wọ́ àwọn ọba alayé wa fún ìrànlọ́wọ́ tó ń fún wa a dúpẹ́ lọ́wọ́ àwọn local security wọn náà ọ̀nàpẹ̀ ní non-conventional security ó ti pọ̀ báyìí o yàtọ̀ sí lẹ́tà pàpẹ̀ ní ìbúra àtàkùn àti ní ìbáyìí tó ń ṣẹlẹ̀ ọba
2: yìí báyìí
1: tí a ti pín wọn sí gbogbo ojú ibodè torí mímú bẹ̀ ni mo ti dárúkọ bí wọ́n ti jẹ́ sí kwara wọ́n ti jẹ́ sí kogi wọ́n ti bá wa ṣàlà ojú ibodè wọn ojú ibo wa gbogbo ẹ̀ lè à ń ṣọ́ dégbàdégbà erùpẹ̀rù dégbà àfẹ́ kí bí àbí ìṣẹ̀lẹ̀ bí àbí ìjàmbá kò dé bá ẹnikẹ́ni nípìnlẹ̀ èkìtì tí a bá ti mójú bóde wa bá ti di mú ṣinṣin àwọn ajínigbé ajínigba àwọn náà wá sápadà sẹ́yìn niger ni wọ́n ti ń wọlé
2: ẹ̀yọ́ ìpínlẹ̀ niger
1: bẹ́ẹ̀ ni wọ́n ti ń wọlé tú pátìdì ní ẹgbẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ máa wọlé sí kejì náà ni ní kwara náà ọ̀pẹ
2: ara rọ̀ mí
1: ọ̀pẹ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ fẹ́ wọlé àwọn agbọ̀n bẹ̀ and ati mission pe gbogbo ni wa ati di mo sisi o ka won yo kon sun ni rorun ki o kon ko bale tori pe gobinor je gobinor to ni fe aralu ekiti de so rire tori pe gobinor to ni fe onife aralu gan ni o ko fi eto abo ko fi sere ko fe ko mehe olode gbadura won
2: ese
1: ba pa julo te ba tun wo eto kan ti a lo e mo pe e ma biru pe mo nba yin ni
2: e ma soro yin lo
1: o ki ko pe ya to si pe a ni awon ologun ta ko si oju bode ati oju gbo wa àwọn sí pé a ní àwọn ọlọ́pàá mobile security náà takó sí àwọn ojúgbó yẹn gbogbo wọn ló wà lúgbó yẹn ẹ lè mọ ọ̀gá ti bẹ́ẹ̀ ṣùgbọ́n a tún ní kọ̀tà ń pè ní ọgbọ́nú ọgbọ́n àgbà náà tí àwọn àgbà wa
2: tí
1: wọ́n mòye tí wọ́n dá sí à ń gbàdúrà à ń ka sáàmù lójoojúmọ́ torí pé a fẹ́ ṣe ojú wọn kúrò ní agbègbè wa kí ìfọkànbalẹ̀ tó péye kó lè dé bá àwọn yorùbá tó ń gbèkìtì pàápàá jùlọ àwọn olùdó tó fara ti ibodè gbèkìtì.
2: Ọmọọba Michael Ogungbemi gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àjọ ni bí nǹkan bá ti ń wáyé èèyàn ó kọ́kọ́ wo ibi tó ti ń sẹ̀ wá ká lè wàgbò dẹ́kun kírú nǹkan bẹ́ẹ̀ kó mọ̀ wáyé. Láti ọ̀pọ̀lọpọ̀ ọdún ni àjọ ni SCDA tó ti wà àwọn ìlú tẹ́ dárúkọ yìí tí wọ́n ti wà tá a sì gbọ́ wàhálà ń bẹ̀. Ìjẹ́ ṣe ọ̀fíntótó ni tó ń fa ìjínigbé ní àdúgbò ibẹ̀ gan. Ṣé àwọn yẹn ló ń wà ní sára ìlú gan náà ò gbàbọ̀dé kó tó di pé ẹgbẹ́ àwọn ìgbésẹ̀ kó mọ̀ bá wáyé lọ́jọ́ iwájú. Ìjẹ́ ṣe ọ̀fíntótó rẹ̀.
1: Òun náà ni mo ti fẹ́ lo balẹ̀ ẹ̀kọ́ yẹn mi ò fẹ́ làdé lẹ́ẹ̀mí. Ìgbà míì wà ejò lọ́wọ́ nú. Ejò lọ́wọ́ nú torí gbogbo náà ta jẹ́ ọmọ òlú kọ̀ọ̀kan ń bẹ̀ náà gbogbo akọ́la fẹ́ràn ìlú wa dénú. Ìgbà míì àwọn ọmọ òlú ń gbàbọ̀dé tí wọ́n fi ọ̀nà ran àwọn ajínigbé. Àyè
2: pé ibi tẹ́ ó gbà ní.
1: Bẹ́ẹ̀ ni o mo pè ní native intelligence. Ọgbọ́n àgbàgbọ́ nú ọgbọ́n òye tí a ń gbà nínú àwọn ètò tabatí ṣe pàdé lórí ètò ààbò gbogbo àwọn ilé ni wọ́n mú wá fún wa. Alága bàbá ló ń ṣẹlẹ̀ o alága afurasẹ́ni báyìí o alága ẹ̀wọ̀ báyìí o gbogbo wọn dẹ̀ ni a mú o. A ti mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti wà ní àtìmọ́lé tí ìjọba ṣe jọ wọn lọ́wọ́ ló
2: máa ń jọ ọmọ ìlú náà.
1: Bẹ́ẹ̀ ni tí àgbẹ̀ sóde torí pé a fẹ́ kí gbogbo ìlú mọ̀ tán bó ṣe jẹ́ torí pé àwọn míì a investigate wọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn míì àti bá wọn mú àwọn míì wọ́n wà nínú ọgbà ẹ̀wọ̀n báyìí àwọn míì ti ṣẹ̀wọ̀n àwọn míì wọ́n sì ṣẹ́jọ́ wọn lọ́wọ́ báyìí. A rí pé lóòótọ́ àwọn ejò lọ́wọ́ nígbà míì o òun ló fà á tó fẹ́ mẹ̀hẹ̀ díẹ̀ ṣùgbọ́n àdúrà tá a gbà náà ló ń gbìyànjú fún wa torí pé tá a bá ti bẹ àwọn àgbà tá a bẹ ọlọ́run ta ni a fẹ́ kí àṣírí àwọn ọ̀tá
2: tó
1: ká fẹ́ kí àṣírí àwọn tó ń bá bọ̀dù kó tú òun ló fà tó tú sí wa lọ́wọ́ a dẹ̀ ń mú wọn a ti rí àwọn tó bá bọ̀dù fún lu ní ètò ààbò ìtọ́kígbe báwo kò sí bí àwọn ajínigbé tán wá láti ilẹ̀ niger àbí tán wá láti niger tán fẹ́ wọnú ibìkan tí wọn tí wọn á ti ọgbọ́n mọ́rí lílé ṣe rí wọn ti lẹ́yìn tán láti ṣe wọn lámí gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yẹn ọwọ́ ń bá wọn a dẹ̀ ń dáṣẹ́ rí àfọwọ́.
2: Ẹ ṣeun ẹ jẹ́ ká wá wò bí eléyìí gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ nínú ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ètò ààbò lẹ́sẹ̀kùkú àti níbi tí láàrin ìgboro gan kì í ṣe ojúṣe ẹnìkan o ẹ̀yin gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àjọ ni ipa tẹ́ ẹ̀ ń sà láṣẹ gbé yín wá ọ̀rọ̀ yóò wá ń ṣe ẹ̀yin nìkan o ẹ sọ lẹ́ẹ̀kan gbà tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ pààlà ní àjọ ni pẹ̀lú àwọn ìjọba ìbílẹ̀ kan nípínlẹ̀ Èkìtì ẹ pààlà pẹ̀lú àwọn ìjọba ìbílẹ̀ kan nípínlẹ̀ Kogi nípínlẹ̀ Kwara ǹjẹ́ ẹ̀ ń pe àwọn alága bíi tìyìn ìjẹ́ ẹjọ́ ń ṣèpàdé lórí ọ̀nà tẹ́ ẹ fi wá gbogbo dẹ́kun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àbí kò kàn wọ́n ni wọ́n ń ṣe ni.
1: Ẹ ṣeun gan olóòtú màá sọ fún yín ìgbésẹ̀ tí mi gbé nígbà tí mo dé alága àjọ ni SCDA gbàrà tí mo dórí àlùfáà tó yàn mí síbẹ̀ mo dá nǹkan tó ń pè ní pé màá sọ lóyìnbó ẹ bá mi túmọ̀ ẹ̀rí yóò wá dáadáa wọ́n pè ní Interstate Local Security Boundary Committee Meeting èmi ló hòsẹ̀ ní àjọ ni SCDA a pé àwọn tó ń ṣe ètò ààbò ní pọ́yàn a pè wọ́n wá ṣe pàdé ní àjọ ni SCDA àwọn tó ń ṣe ètò ààbò ìbílẹ̀ local security ní Koro a pè wọ́n wá sí
2: ìpínlẹ̀ Kwara
1: náà bẹ́ẹ̀ ni a pè wọ́n wá sí ìjọba àjọ ni SCDA a pè àwọn tó wà ní ètò ààbò ní Eruku ní Kogi ní Kwara a pè wọ́n jẹ́ wa a ń ṣe ìpàdé papọ̀ tó ní gbà míì a máa ń wọ́ gbogbo ni tá a bá fẹ́ wọ àlà ọ̀nà Kwara báyìí a pè àwọn ọdẹ a pè àwọn local security tó wà níbẹ̀ kan kun wa lowo ka jo wo igbo yin tori pe awon to ma wa ni agbede meji yen o wa le te won awon to fe wole won asase yin awon pe igbo ni o si mi o awon security won wo goje be e gba ba won asase yin won fe wole so ba le se ni mo institute da committee yen tori pe ka le ni ajosepo to mo to peye a ma share security intelligences eto abo to peye ti won mo bawo se gbegba bawo se gbegba awajoko a sopo awa mo gbe fe mu ibodi wa ko le da ti awa di gbe ko ba wo bi bi le mo se ri awa so fun wa bi ti wa se ri a so fa won awa mo gbopo awa mo gbe se fe mu itu abo wa ni ibodi ati gbe duko wa ko peye o la se ni ajo ni SCD so mi o duro la so pe ka ba se ibodi abo ni kan ni agbe mi a tun nowo si awon ti o ba wa pala ti won ni local security be
2: eja won se daada pelu yin
1: be ni won se because de ba ti ko so so lo mi awon awon so won a fo lo mo to a je won wa mu a ti fo ni security logistics lo si ile to ba pada lo tori pe a fe ko ma ku won lowo na ni but ti awon ba so igbode wa ta gbiyanju ti awon so igbode won ni oju keji wa ala wa be so o ra la se le mo ba se lo ogun ni no ki to gbe ile kale ni joba ajo ni SCD a de se baka na ni awon to ti mi legbe biro ayede SCD awon bo gbuyanju awon to ki mi ni ifeswa po ni iso awon go won gbuyanju
2: yin wa to de be hun
1: be ni because awon la to pala awon order council ni kiti ti a to pala mora wa ano a pade a jo a jiro a se pade a de se intelligence wa pe bi ko ba se le bayi yo e o igbo yi e ba wa di igbo yi o apo pe ano ara ko won ri awon biji beta nbe o ko ba di igbo yi ano wa gbera o ma di igbo yi na so ba se wo gbo di odo won awon na wo gbo di odo wa ba se wo gbo di ala ile awon na o wo gbo na di odo wa o la se joint interstate local joint security committee meeting e bi lo da kale la jo ni SCD e a di mo de ho so a de fund e o de sise
2: e seun prince michael ogungbe ni ibere ti mo fe bere lowo yin àwọn aráàlú náà lápá abẹ torí mo mọ pé wọn gbọ wá débẹ báyìí n ó pè wá wọlé tó bá pẹ o n ó sì ṣe ẹlẹrìí nípa ntẹ fẹ sọ bóò ni ètò ààbò ní àjọ ní SCDA lọwọlọwọ yìí.
1: a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ṣùgbọ́n tá a bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ gómìnà bíi ọdún àbúyọ̀mí òye bàjẹ́ ẹ bí kéèké mo sọ fún gómìnà mo ní ó fẹ́ràn aráàlú nígbà kan wà tí ó le gbọ́dọ̀ ó kó kí n bá fún àwọn oníkà ara motorcycles machine fún gbogbo àwọn local security wa a lè ṣe a pé machine dé ìpawọ̀ a pé machine dé òkè àpò a pé machine dé ìrèlè a pé machine dé ìjọwa a pé machine dé ìyèmẹ̀rọ̀ a pé machine dé ìtàpájì àti ní ayé bọ̀dẹ̀ gbogbo àwọn ibi tó jẹ́ ojú àlà àbí ojú bọ̀dẹ̀ tí àwọn arábìnrin wọlé wa gbogbo ọ̀la gbé machine fún gbà yẹn pé kó máa fi ṣe patrol gbogbo àwọn agbègbè yẹn kí àlàáfíà kó lè jọba gómìnà gbìyànjú gómìnà ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn army military base yẹn ni àtúnṣe tó fún wọn ní solar sí gbogbo ibẹ̀ yẹn agbègbè wa báyìí gbogbo wọn fún ni wọn ṣe bọ́wọ́ síbẹ̀ fún wọn kó lè gbé ayé rọrùn kọ́kọ́ wọn kó lè ṣe ni kó lè balẹ̀ gbogbo ilé wọn tó ṣe tọ́bádé gẹ̀dẹ̀ jọ́sọ̀ gẹ̀dẹ̀ jẹ́ ti yẹ̀bi yẹn òhun ló wọn ti bàjẹ́ gbogbo ẹ̀ ní gómìnà falọ́wọ́ pé kalọ̀ tó ṣe pátá a ṣe òhun ló yẹn wọn ró wọn tún gẹ̀rú wọn ṣe gbogbo pálọ̀ rí ẹ̀ wọn tó kọ́ fún wọn dáadáa yẹn kí àlàáfíà kó lè péye fún àwọn tó wà ní ojú bodè wa ní ògbè lọ́wọ́ báyìí ní ìjọba sí ògbè báyìí wọ́n ti parí construction of another military base lọ́wọ́ báyìí gómìnà bí ọdún àbọ̀yọ̀mí oyèbáńjì òun ló fa lówó pé ká lọ tún ibẹ̀ ṣe òun ló fa lówó pé ká lọ tún ká tó kọ́ another military base síbẹ̀ so with that ààbò tó péye ìfọkànbalẹ̀ ìrọ̀rùn àlàáfíà ó ti dé bá àjọ ní SCD o pẹ̀lú àwọn tó ń gbé gbogbo ibodè kò sí pé wọ́n jí ni gbé mọ́ o kò sí pé wọ́n jí ni pamọ́ o àlàáfíà àti ìrọ̀rùn ìfọkànbalẹ̀ ti dé mọ́ àwọn èèyàn wa o à ń dúpẹ́ lónìí lọ́wọ́ gómìnà lẹ́ẹ̀kan sí i torí tí àbáso ohun tí gómìnà wa ṣe ìgbìyànjú wọn lórí ààbò lẹ́kìtì ẹlòmíì wọn máa sọsọ kúkú sọ ni pé gómìnà kò dá sí wọn gómìnà ṣe ọkọ gómìnà ṣe bẹbẹ o ó dẹ gbìyànjú àdúrà tó yẹ kó bá fi ti gómìnà lẹ́yìn o fún ìfẹ́ gidi tó dájú tó ní fún àwa èèyàn tó wà nípìnlẹ̀ èkìtì ẹ̀mí dúpẹ́ lọ́wọ́ gómìnà lẹ́ẹ̀kan sí o wọ́n fi àǹfààní gbogbo ọba aláyé wa lájọ ni ló dúpẹ́ lọ́wọ́ gómìnà torí wọ́n mọ akitiyan ìgbìyànjú gómìnà lórí ààbò ní agbègbè wa ní èkìtì state gómìnà sí mi o o de ran won lowo o ti wa leyin o de se bebe fun gbogbo awon nkan to ti dakale si gbogbo iwa meje ti alafia to fi ijoba and awara lu le kankan o ti eye ko ma dupe nigba ti ba gbogbo ko si wa la ko si da won ko si la si gbo o ko pe ko na ma dupe edu ko si nkan ti a le fi kun alafia ti ma ti mu alafia kuro nu aye wa
2: won ta na
1: o wa la na de but nigba ta ba ni ta ba njola ta ba ni rorun Pour que je puisse faire un tout le monde.
2: Je suis venu à la maison.
1: Ṣùgbọ́n tó pé gbìyànjú gómìnà wa tí wọ́n ti ṣe fún wa tó jẹ́ kí arakó tù wá kí ìrọ̀rùn dé bá wa òun ló fà á tí a lè ṣe àwọn iṣẹ́ àkànṣe àti àwọn iṣẹ́ ìdàgbàsókè ní àjọ ní SCDA lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà ti approve ó dẹ̀ fi fún wa lówó kí a lọ kọ́ a modern police divisional headquarters sí Power Ekiti just because àlàáfíà ó péye níbẹ̀ ni o. It had been calling by one in 1976, over 50 years ago. She called me 25 communities, lower the calling, so only the police division. After 50 years, Gomino Wala, no to lock or to repay, to pay, and bring what he need down, or they approve the Kia, Alaga, local police division. See now, at the barrier, at the grand break, at the Philole. Next month, la commission. Where on the Colosseo to the governor of the book, a twinny, we a cache, kill us, you are you, kill on the bar, what I do, Gumino Kijafara, Kiakia, and the Kalosse, wonderful, what he at the very way. What he by Ozuboy, one parieta, and a ship commissioning it, and I'm funny, Tiro, to feed the bar one. A journey SCDN yet, and if you forgot it. Long over, I need Louis Tapajetti. I'm model, I'm too, et cetera, was in bed. A yeti of his chamber, yet about the bed, about the one cotton touches the bed. And what pay, oh, we balude, oh, what to, oh, lando, lati, be, et cetera, yes, okay. What is she roof it? What you can't below new modern roofing sheet. What is she a best for say, what you twist it? Gbogbo ilẹ̀kùn tí ó da pátá lọ ti yọkúrò lẹ̀kùn ìgbàlódé láàrin wọ́n ti gbé sí SS Centre yẹn gbogbo táìlì nínú ẹ̀ pátá òun ni wọ́n ti pọn wọ́n ti parí ẹ̀ o solar light òun ló fi power báyìí báwo bẹ̀ wọ́n ti parí ẹ̀ tó then kí ló kù by next month náà ajakí ni àparí ẹ̀ àti commission yẹn irú àwọn yìí lẹ́sìn àwọn ohun mèremère yìí lẹ́sìn mọ̀ wípé. Ifọkànbalẹ̀ tó bá sí ìfọkànbalẹ̀ ní àjọ ní SCDA ṣé àléṣèlú àwọn ṣé àkànṣe àléríṣe àwọn èèyàn wọn fẹ́ wá ṣàbájì wọn ni kò sí èfò wọn ni kò sí ọ̀rọ̀ níbẹ̀ wọn fẹ́ wọ̀ pa wọ̀ wọn ni wọn máa jẹ wọn gbé bẹ̀rẹ̀ kò sí bẹ́ẹ̀ kò sí rẹ̀ mọ́ ní agbègbè wa o a ti ní ìlọsíwájú a ti ní ohun mèremère a ti ní ohun ìdàgbàsókè ibùgbàgbàkọ tí ayébọ̀dé ò se mi but because a ti fún wọn ní international modern schools ibẹ̀ takọ síbẹ̀ ní àjọ ní SCDA tó bá dé ẹ̀sùn náà bákan náà ni a ti kó àwọn síbẹ̀ so agbègbè wa ó ní ìlọsíwájú ó ní ìdàgbàsókè nítorí pé ìrọ̀rùn dé bá wa ta ń ṣe ìjọba lẹ́sẹ̀kùkú then agbègbè wa náà yẹn kò sí bí wọ́n jiyàn gbé ń bẹ̀ òun ló fà tí a lè múṣẹ́ àkànṣe a lè múṣẹ́ ìdàgbàsókè wọ́n sí gbogbo àgbègbè yẹn a dúpẹ́ lọ́wọ́ gómìnà wa o kùdìẹ̀kudiẹ lè wa o bẹ́ẹ̀ ni pé kò tí ì tán ṣùgbọ́n kùdìẹ̀kudiẹ yẹn kò ń ṣe ohun tó para lù lára torí pé ìgbìyànjú gómìnà wa lórí ètò ààbò òun ló jẹ́ kí ìrọ̀rùn dé bá wa ní ẹsẹ̀ kúkú o mo fẹ́ lu bájẹ́ bẹ́ẹ̀ ni o pé kí wọ́n máa tún ṣí gbogbo ẹ̀ nípele nípele ìfìkọ́ ní ìlú ìyẹ́mẹ̀rẹ̀ kìtì abáwọn kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀ yàrá ojú márùn-ún la la ko fun lock up shop si be ngba ti irun de ba wa a se solar si gugu awa gugu yen ko si lu to ko gugu yen ti a se solar si la be se di solar street light la se si gugu awa bi to wa ni agugu yen to pe awon lo sumo jugo awon awon lo sumo bi ti wa la le sele to ke so dia fo ta ba bile si be fun a le bonde gugu awa agugu yen lale a se kedere awa wo NEB ko lo fe yoju nuba ni bayi so mo commission won die na fun
2: ba lo ni ban o yin ban
1: ka pe a sha won se ibo de lu irele titi ni jo wa kiti a fun ni okun market so ta ko sibe lajo ni SD awon sola sola ke ni won sola boho won sola mo price boho be ni a se fun be ka giri tori pe ibe iroro wa fun wa il faut pas devoir fumer abisa on la sida à on les chez tout le bien ils ont so mais faire un sortant le bien c'est pour les bases
2: fumer bien les gars
1: parce que bien fumer
2: c'est on
1: doit affirmer au roi à on y en a chéri nous parce que gobi noir tu dis qui a l'affaire du pays coupe à venir du pays and il va droit là en bas vous devez payer à un démon qui tient du bâti a fini à l'affaire du pays tu en es si damou tu en es si pain kéké tu o ni si wahala abi lasigbo ni agbegbe wa ni ajo ni SCD.
2: Ẹ ṣeun ibeere ti mo tun fẹ beere Ọlọrun fi ajo ni SCD Ọlọrun jogun awọn nkan kan sibẹ gẹgẹ bi iwadii ka ṣiṣẹ oko kilẹ o pọ lọ jara gbogbo ẹ lo wa nbẹ to di pe ọpọlọpọ awọn ajo aladani gan ti ṣe ti ijọba wọn wa gbe oko kalẹ sibẹ awọn agbẹyẹ wa nkan kan njẹ ni ibasepọ pẹlu awọn orisirisi ajo to wa n da nkan kalẹ si ajo ni SCDA lori eto abo yi na ki gbogbo rẹ ko le lọ bo se yẹ ko lọ.
1: Ẹ ṣe olóòtú pé ẹ fẹnu bàyẹn ajo ni SCDA gan a ní oko kan níbẹ̀ aloko.
2: Ẹyin náà tún ń dáko.
1: Aloko níbẹ̀ yẹn ta gba àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ oko iṣẹ́ ọ̀gbìn tí wọ́n fẹ́ fi là tí wọ́n fẹ́ fi lu ada iṣẹ́ oko sílẹ̀ tó ń pè ní àjọ ni agricultural farm síbẹ̀ yẹn tó ń gbin ẹ̀gẹ́. Agba ikasile to po afi gbege a ni ibasepo pelu FMS company field management services a nigba yen ti a fade to po pelu won ti a de tun gbe ege sibe fun awon odo wa ti a fun ni agrochemicals a fun ni fertilizers e kole kole lu fun ise oko won ki ise oko won kole kini kole peye nibe yen a ni ibasepo pelu FMS fa a tun gba awon security pelu won sibe àwọn fms farm náà wọn náà wà lọwọ àwọn náà àrùn àwọn ọdẹ náà síbẹ tó ń sọ gbogbo oko yẹn so a ní ìbáṣepọ̀ tó péye àwọn náà ní ti wọn náà àwọn gbogbo àwọn aládàáni iṣẹ́ náà tó ń ṣiṣẹ́ ọ̀gbìn a ní ysj a ní fms a ní promise point a ní
2: lọ́dọ̀ yín nìkan náà tán
1: swapo ó pọ̀ gbogbo yẹn agbègbè mi náà pè ní Ekiti state agricultural processing zone. Àwọn tó ń ṣiṣẹ́ ọ̀gbìn tó ń ṣiṣẹ́ oko aládàáni ọ̀pọ̀ níbẹ̀ tí gómìnà ti gbà ibùgọ àwọn ọ̀dọ́ gan tí gómìnà gbà ṣiṣẹ́ oko bá láìpẹ́ nígbà tí gómìnà ṣe ọdún kẹta lórí àlefa
2: lọ́dún tó kọjá
1: wọ́n tún kọ́ hostel iléègbé fún àwọn ọ̀dọ́ tó ń ṣiṣẹ́ oko wọ́n kọ́ hostel sínú bẹ̀rẹ̀ fún wọn wọ́n matras ọkọ̀ síbẹ̀ tv ó wà níbẹ̀ dstv ó wà níbẹ̀ tó fi rọ àwọn èèyàn ọ̀dọ́ tó ń ṣiṣẹ́ oko tó rọ ọlọ́run gómìnà kọ sí agbègbè yẹn níbẹ̀ yẹn fún wọn ṣé a ní pé gómìnà yóò fẹ́ràn aráàlú sá gómìnà tó fẹ́ràn ọ̀dọ́ tó fẹ́ kí ọ̀dọ́ náà ńlá pé gbogbo ọ̀dọ́ kọ́ ló lè ṣiṣẹ́ ìjọba ńlá ó ní káwọn náà kọ́ fi iṣẹ́ oko kọ́ fi ṣe iṣẹ́ ṣe kọ́ lè rí jẹ kọ́ lè rí mu kọ́ lè rí ná kọ́ lè rí lò káwọn náà lè wúlò láwùjọ lónìí àti fún ọjọ́ ọ̀la wọn ni òní gómìnà ṣe dá ilé kalẹ̀ ọ̀ tó kó àwọn youth in commercial agriculture wọn dẹ̀ kọ́ léyè fún wọn yóò sẹ́l mo débẹ̀ àjọṣe bẹ́ẹ̀ ni tó bá dìbò tí gómìnà ṣe síbẹ̀ ọ̀ pé gómìnà tó fẹ́ kí rọrùn dé bá ilé dé bá oko dé bá àwọn ọ̀dọ́ wa lọ́dọ̀ nítorí àwọn ní ogo ọjọ́ ọ̀la wa tó má fi iṣẹ́ ṣe àkànṣe iṣẹ́ fún náà yé wọn àwọn náà wọ́n máa rí jẹ àwọn náà wọ́n máa rí mu wọ́n tẹ́lẹ̀ wọ́n tẹ́lẹ̀ dènìyàn ní àwùjọ ní ọjọ́ ọ̀la so gbogbo àwọn ìbáṣepọ̀ tó péye wà mo kàn fi díẹ̀ ràn yín tí àjọ ni SCDA ta ní ṣe pẹ̀lú ara wọn aládàáni tó ní iṣẹ́ oko sí agbègbè wa ní àjọ ni SCDA.
2: Ẹ ṣeun kó tó di pé a kúrò ní tó ní ṣe pẹ̀lú ètò ààbò ọmọọba Michael Ògúngbẹ̀mí pẹ̀lú àwọn nǹkan tẹ́ ẹ ti kà yìí pẹ̀lú akitiyan yín ní àjọ ni SCDA àti ìgbésẹ̀ gómìnà ǹjẹ́ ẹ lè fọwọ́sọ̀yà pé ètò ààbò ò ní padà dá gẹ́gẹ́ mọ́ ní àjọ ni SCDA.
1: Kamario lagbara Ọlọrun mo ta ka ise yi ben eto abo ti gomina ti gbe kalẹ ati ta wa nse lese koko lati moju pe ke ibe yen pe ko si wahala nbe mu pelu aduro awon agba atawon kabiyesi wa ati awon baalẹ yi wa ti mo to fi gbe won ran wa lọwọ ati aduro ta n se pelu saamu ta n ka daadaa ti a si bi nibẹ lagbara Ọlọrun ìdààmú ó lọ ti fitifi
2: ó di àfisẹ́yìn
1: bẹ́ẹ̀ ni
2: eégún fi sùn
1: lára lásìkò kò sí fún wa o ìrọ̀rùn ti débọ̀ wá níbẹ̀ yẹn o a dẹ̀ dúpẹ́ lẹ́kọ̀ọ́ sí pé gbogbo àwọn ètò tí gómìnà ti fi dé kalẹ̀ yìí sábà rí ẹnìkan tó kura ẹ̀mí ajínigbé àbájínigbá ohun ìpín tó fẹ́ wà gbogbo yẹn ohun ìkẹ́ ó fẹ́ para ìdàrú nìyẹn torí pé gómìnà ti gbé wọn ró gómìnà dẹ̀ ti fún wọn lágbára àjọyẹ̀sìndì náà dẹ̀ tí wọn lẹ́yìn nígbàdé gbà tí wọn sinmi ọjọ́ sí tí àwọn amìde tí a rí pé mọ́tò wọn pé wọ́tò ẹ̀ ní fọ́ọ̀tì bí nílẹ̀ lálọ́ rẹ̀ pé a mọ́tò àwọn àmì àfẹ́ kí lásìkò wà mẹ́ẹ̀ ìgbà tí àwọn àmọ̀tẹ́kùn dé tí wọ́n ní wọn ní táyà sí mọ́tò wọn we brought them brand new tire ní àmọ̀tẹ́kùn ní ọ̀dọ̀ wa ní àjọ NCD bẹ́ẹ̀ ni bọ́ ní pé wọn ní bátìrì ní mọ́tò wọn kẹ́rọ́sá àti kí ni àti gbé bátìrì tuntun fún wọn pé kọ́ máa lò torí pé ìgbìyànjú ẹ̀ ni pé a ń tiraka dó àbò tó péye ọwọ́ náà bá ló wà o ò ní pé gbogbo ní ta ṣe èèyàn ló

0: àwọn yẹn wọn sùn ni àwọn ajínigbé wọn sùn ni iṣẹ tó ń ṣe iṣẹ wọn ní láàrọ lọsọ lóru so tábàtàbà lọsọ bẹrẹ ní ọdọ tí wọn bá
1: yẹ
0: wọn a ṣọṣẹ o òun ló fà táwọn ṣe gbé àwọn ètò tó lé kalẹ tí adàgbọ náà bá a máa kún wa ní àárọ lọsàn lóru ní àjọ ní SCDA pẹ̀lú gbogbo àwọn ìlú tábà ṣàlàyé kogi àti ilẹ̀ kwara.
1: ẹ ṣeun pápápá torí àkókò wa tó ti ń lọ mo fẹ́ sí ojú òpó láìpẹ́ prince michael ogungbemi ẹ jẹ́ ká wo ìjọba ìbílẹ̀ lẹ́sẹ̀kùkú ní nǹkan bí ọdún díẹ̀ sẹ́yìn ni gómìnà àná nípínlẹ̀ èkìtì tó ṣe ìgbésẹ̀ dídá ìjọba ìbílẹ̀ onídàgbàsókè SCDA sílẹ̀ wọ́n yọ àjọ ni kúrò nínú kọ̀lé àwọn àǹfààní wo lẹ ti rí nínú yíyọ yìí àti nínú ìjọba ìbílẹ̀ SCDA nípínlẹ̀ èkìtì.
0: ẹ ṣeun gọ́dísà mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa àná dókítà káyọ̀dé fáyemí fún ọpọlọ ìmọ̀ àti òye tí wọ́n ní láti gbé ìgbésẹ̀ lónìí a ti ní ogún ó lé méjì láti 22 SCDA lẹ́kìtì state tẹ bá dẹ̀ débẹ̀ ẹ rí ọwọ́ ọjà àwọn SCDA ní ìlú wọn kankan lẹ́gbẹ̀ẹ́ náà ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa o because tí ẹ tó bá ṣe dáadáa èkìtì ìgbà míì àmọ́re bẹ́ẹ̀ ni a máa tẹ́ bẹ́ẹ̀ lù

0: 2024.
1: Ẹ ṣe
0: adúpẹ́
1: lọ́wọ́
0: yín,
1: sir. Ẹ̀sìn o 08130132097 lójú òpó.
2: Ẹjọ́ mo fẹ́ dá ẹnìyẹn lóhùn tí wọ́n ti kòlù ní orílẹ̀-èdè la. Kò sí alága tí ó gbìyànjú lẹ́sìn ní ìjọba Èkìtì o. Wọ́n gbìyànjú níbi tí ọwọ́ padà wọn tí ó mọ kí àwọn aráàlú kọ́ máa ní
1: ìgbàgbọ́
2: nínú wọn. Kọ́jẹ̀ tí wọ́n lẹ́yìn tó ń pàdúrà fún wọn, wọ́n gbìyànjú o. Tí o mi ìfẹ́ kọ́ ni pé alága kò ṣe, wọ́n ń ṣe bọ̀ kíbi tí ìbálábára mọ lóṣù kí ni òun òun ló ń ṣe mọ. So
1: ẹ kú ìyálẹ̀ ta yìí o.
0: Ẹ káàárọ̀ gbà.
1: Ẹ ṣeun ẹ káàárọ̀ orúkọ yín bolẹ́ ti pé o.
0: Ọpẹyẹmí láti rí mọ̀ pé o.
1: Ọpẹyẹmí láti rí mọ̀ pé Èkìtì.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìjọba ìbílẹ̀ Mọ̀bánú.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun, ẹ bá a dá sétò iṣẹ́ ti gbọ́ o.
0: Ẹjọ́ sà nípa ìrànlọ́wọ́ tí wọ́n ń ṣe yẹn.
1: Èwo nu? Ìrànlọ́wọ́ wo nu?
0: Wà ẹ̀jẹ̀ program tó máa ń ṣe fún ìrànlọ́wọ́ pé bóyá àwọn tó bá ní nǹkan
1: gbà. Kì í lọ̀rọ̀ ìjọba àbílẹ̀ là ń sọ lápá bí ẹ mọ̀ bínú ẹ̀rọ ẹ̀kú dédé wòyí o. Ẹ bá a gùn sókè orúkọ yín bolẹ́ ti pé o. Láti Adó ń bí. Ẹ ṣeun à ń gbọ́ ti yín o. Kí lẹ pé yìí?
3: Wọ́n àdó wà bẹ́ẹ̀ o.
1: Ẹ̀sùn wọn
2: kì í kẹ́sì jẹ́. Ẹ̀sùn sọ ẹ̀pẹ̀lẹ́ sà ẹ̀sùn gọ́sà.
3: Ọ̀rọ̀ náà máa ń lọ́wọ́.
2: Àmì sà.
3: Àbò Adúpẹ́ Bọ́lá ìgbàgbọ́ ti rí irin ṣe
1: ń sọ.
2: Olúwa ṣe o.
3: Àbí ọ̀gá máa àbí náà wọ́n jẹ́ wà.
1: Ẹ̀sùn gómìnà. Ẹ̀sùn Adúpẹ́ lọ́wọ́ yìí o, ó dàbí kó ojú òpó yẹn ò já garaga. Ẹ̀yin èèyàn wa ní agbègbè àjọ ni SCDA ṣe wà ń bẹ̀. Hello. Bàbá ẹ káàárọ̀ sáwọ́. Àmì àtẹ̀yìn náà. Ẹ ṣeun.
2: Ẹ
1: ṣeun. Àmì. Ẹ̀sùn Adúpẹ́ lọ́wọ́ yìí o, wọ́n yìn láwo náà pé ẹ ṣe dáadáa ni.
2: Ọ̀ṣọ́gbọ́n ẹ̀kọ́ yẹn tí mo ń dárúkọ àwọn èrò lágbára kàkàṣe fáwọn obìnrin. A kó àwọn obìnrin wa alájọ ní SCDA ní Olúwa wá sí Adó lọ́dọ̀ Adìrẹ́
1: Ọ̀họ́.
2: Adìrẹ́ Ọ̀họ́ tí Arúgbó lágbára bọ́ ṣe ń ṣe òwò Adìrẹ́ ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ Arúgbó lágbára tá ń fún wọn lówó kọ́ fi kún owó iṣẹ́ wọn káwọn náà lè di àwọn tó á dá iṣẹ́ Adìrẹ́ kalẹ̀ ní agbègbè wọn tó wá jẹ́ àǹfààní ẹ̀ fún ayé wọn ní o àti fún wọn. Arúgbó lágbára lẹ́lẹ́kìíní àti fún wọn lẹ́lẹ́kejì àti fún wọn lẹ́lẹ́kẹta tí a fi rú àwọn obìnrin wa lágbára níbẹ̀ ni.
1: Hello, ẹnìkan wà lójú òpó, ẹ káàárọ̀ o. Ẹ ṣeun orúkọ yín bolẹ́ ti pé o. Ẹ ṣeun ẹ káàárọ̀ sà.
0: Kí wàá fún ọkọ ìfún lọ́dàárọ̀.
1: Wọ́n ń dá yín lóhùn.
2: Ẹ ṣeun gọ́sà o, ẹ ṣeun sà.
0: Ọ̀pẹ̀lẹ̀ kú mọ́ ọdún
1: yìí. Àmì.
0: Olóòótọ́ kò sí àgbẹ̀gbọ̀gbọ̀ alájàdùn ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ Èkìtì. Gbogbo náà ló ṣe dáadáa. Ìbọn náà bá ní ọwọ́ tó máa ta yìí pé ká má bá àwọn ti parọ́ àwọn afọ ṣe takuntakun tó wá jẹ nínú ìwé ìròyìn káàkiri. Tí ọba jẹ́ alága àkọ́kọ́ wá jẹ́ alága ìbí tó
1: èyí ń prince michael ogunpè ní àwọn ọmọ yìí
0: o. Gbogbo ẹ̀jẹ̀ ṣe àkọ́kọ́ ẹ̀jẹ̀ làkúdàkúdà ṣe nínú ìwé ìròyìn káàkiri. Tó kò lọ́kà lẹ́sẹ̀ tó dára gbọ́ alága wa tó wà ń tà tó wà lọ́dọ̀ yìí tó wà bá jẹ́ ní àkọ́kọ́ wá jẹ́ ní kejì. Tó àtẹ̀tí ọ̀pọ̀ wa báwò náà wọ́n kò jẹ́ làkúdàkọ́.
1: Ẹ̀sìn Adúpẹ́ lọ́wọ́ yín o torí àkókò tó ti ẹnu ẹkú dédé wòyí o. Ẹ̀sìn ẹ káàárọ̀ sà. Àmì àtẹ̀yìn náà bàbá.
2: Àmì.
0: Àlàyé tó ṣe òye ọdún.

0: ẹ̀sìn wọn ẹ̀ka àbọ̀ sórí ètò yìí.
1: Mo fi ṣe àbànú wa fún ọdún ṣàtúnṣe ẹ̀kan.
0: Wọ́n dá yín lóhùn.
2: Ẹ̀sìn gbọ́sà o, ẹ̀sìn sà.
1: Kẹ́ni gbogbo bí wọ́n ti ṣe ń sọ ọ́nà. Kódà gbogbo àwọn tó wà lọ́dọ̀ wa nígbà àtàwà fúnra wa ti rẹ́rìn ín só. Torí kò sí ilé kan nínú ọ̀rọ̀ wọn.
2: Ẹ̀sìn sà.
1: Ó ṣe ìṣọ́nù wọ́n ti ṣe ẹ̀sìn tí wọ́n ti ṣe sọ́ọ̀nù. Kódà kí á máa nà ilé tó wà nínú mọ̀lẹ́ gbogbo àwọn náà wọn pàpọ̀ mọ̀ lórí wọn very very well ni. Torí ta bá wo dáadáa ṣe rí gómìnà wa yìí ó wo àwọn èèyàn gidi bí tiẹ̀ láti yàn sípò. Gẹ́gẹ́ bí àwọn akọ́nisọ́nà látọ̀gbọ̀ fún àti ṣẹ́ẹ̀mánu tó wà lọ́dọ̀ yìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wò wọ́n dáadáa pé àwọn tó lè ṣojú ooru ni wọ́n. Wọ́n
0: ti ṣojú ẹ̀
1: gidi. Ẹ ṣeun. Fún ọlọ́pàá àwọn adéjìjọba kò yọrí sáyọ.
0: Àmì Adúpẹ́, àkókò wa ti lọ ní orí ètò bá a bá sì ní ká mọ̀ gbé ìpè. Ó ṣeéṣe kán fẹ́ lè lé wa jáde ní yàrá agbára yìí. Ṣùgbọ́n kó tó di pé mo lọ, Prince Michael Ògúngbèmí, kí lẹ fẹ́ kí àwọn èèyàn wa níjọba ìbílẹ̀ onídàgbàsókè àjọ ni kán fi mọ rántí yín gẹ́gẹ́ bí alága ní sáà méjì ní àjọ ni SCDA. Ẹ
2: ṣeun gbọ́sọ̀rọ̀ olóòtú. Ìkíní kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ gómìnà bí ọdún Àbáyọ̀mí Òyìnbájí tó rí wa tó kà wá yẹ tí ó fún wa láǹfààní láti lè sáàbù lẹ́sẹ̀ kòkó láti ṣojú wọn. Kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Ẹlẹ́ẹ̀kejì kọ́ máa fi àdúrà náà ràn mí lọ́wọ́ pé a ti ń lọ a ti bá iṣẹ́ níbi àmì níbi tó yẹ ìtókù lọ́jọ́ iwájú wa kọ́nà kó máa tì wá lẹ́yìn. Àdúrà wọn ni mo fẹ́ kọ́ máa gbàdúrà fún mi ọtí wọn àdúrà ni mo lẹ́nu àwọn èèyàn wa àtọ́ balárí wa àti mùtúmù wa àtọ́bìnrin o àtọkùnrin o kọ́nà tó wà nínú àdúrà kódà kó máa wà pẹ̀lú wa kódà kó tó fún wa lágbára ọ̀tún látúntún ṣe bẹ̀bẹ̀ síwájú àti síwájú lọ.
0: Ẹ ṣeun. Kí wàá ní ìmọ̀ràn yín sí gbogbo àwọn èèyàn ní àjọ ni
2: mo nífẹ̀ẹ́ ọmọdé mo nífẹ̀ẹ́ àgbàlagbà mo nífẹ̀ẹ́ mùtúmùwà òun ló fà tó ṣe pé kò sí ìlú mẹ́wàá tó wà ní abẹ́ mi ní SCDA mi tí ọwọ́jà mi ò ti dé nígbàlú yẹn kò sí ìlú kan tí ò ní kà bóyá iṣẹ́ kínní iṣẹ́ kejì àbí iṣẹ́ kẹta àbí iṣẹ́ kẹrin tí a ṣe sílùú ìmí fiscal project ni ìmí social empowerment ni tó fi kọ̀ọ̀lù kan ní ìpele oríṣiríṣi so tèmi ni pé ìfẹ́ tí mo ní sí yín lágbára ọlọ́run kò ní dìbàjẹ́ o and ẹ máa ẹlẹ́kejì ni pé ẹ ṣàmọ́ràn tí wà ní àdúrà sí kẹ́kẹ́ tó fún wọn ni pé àdúrà yín òun là ń fẹ́ kó ló wa kó máa wà pẹ̀lú wa.
0: Adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i a tún ti nàgbára anágboro aná ẹsẹ̀ kùkú tí dọ́nà tó jìn a ti lọ re a ti bọ̀ re ní orí ètò iṣẹ́ ẹ ti gbọ́ lónìí. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mo lérò pé ẹ ti gbádùn gbogbo atótónu ti alága àjọba àbílẹ̀ onídàgbàsókè àjọ ní SCDA ní Ayédùn Èkìtì tí wọ́n ṣe fún wa ẹni tí mo gbà lálejò náà ni alága àjọba ìbílẹ̀ àjọ ní SCDA Prince Michael Ògúngbèmí PMO ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èjìká tí ò jẹ́ ká sọ gbogbo ní orí ètò iṣẹ́ ẹ ti gbọ́ gbogbo àwọn iléeṣẹ́ rédíò tẹlifíṣàn tẹ gbẹ́tò yìí Adaba FM New Cruise FM ẹbí ńlá rédíò NTA Voice FM Ayoba FM People's FM Midas Radio Ekiti FM EKTV Progress FM àti Adamimogo gbogbo yín pápátá la dúpẹ́ mo sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn general managers àwọn iléeṣẹ́ yìí tí wọ́n dúró wáwáwá lẹ́yìn ètò iṣẹ́ ti gbọ́ ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afẹ̀rọ̀yàwòrán àwọn akéde ètò àwọn amojú ẹ̀rọ tá a jọ mẹ́tò yìí ṣe lónìí tó dùn ti gbọ́ngbọ́n sì kan sí i mo ń dúpẹ́ lọ́wọ́ Christine Ṣọ̀lá Yusuf tó jẹ́ aṣètò ìtàgé wa ní orí ètò iṣẹ́ ti gbọ́ mo sì ń dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí Akinwale Ọláoyè tí wọ́n jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ètò gbogbo tó ń gorí atẹ́gùn níléeṣẹ́ BSCS ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn olóòtú àgbà méjèèjì fún ètò iṣẹ́ ti gbọ́ yìí Alhaji Ayo Akande the general manager NTA channel 5 Alhaji adúpẹ́ lọ́wọ́ yín o bákan náà la dúpẹ́ lọ́wọ́ gíwá iléeṣẹ́ BSCS èyí ń GM olóyè olùpopọ̀lá olùpò ẹ̀sìn adúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ àjọ bureau of community communications ní governor's office lado gbogbo wọn mi ò lè máa dárúkọ wọn ń gbà kọ ní kọ̀ọ̀kan ẹ̀sìn o adúpẹ́ lọ́wọ́ yín mo sì dúpẹ́ lọ́wọ́ olùdarí àgbà fún àjọ BCC bureau of community communications arábìnrin mary ọ̀sọ́ mọ́tọ́sọ́ tó jẹ́ pé ìròmíròmí ètò iṣẹ́ ti gbọ́ tó ń jó lórí omi awon nilu lo nlu fun a tun wa pelu alejo mi ni ojo mejo ni ori eto ise ti gbo eyin oni ku e ni saisan o awa na oni ku ku ojiji a si ni saisan a jo fi alaafia degbera adebowale adefabi omo baba ni do ile lo so pe a lo loni a si pada wa to ba di ni ojo mejo o dabo.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣ

0: bíbélì wípé ọ̀rọ̀ ọlọ́run yè ó sì lágbára púpọ̀ ó yá o ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí adaba 88.9 FM níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ prophetess ẹ̀mí lọ́lọ́run fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí ì gbọ́ gbogbo ẹni tí ò tí ì mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣe má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé ọlọ́run ìránṣẹ́ ọlọ́run prophetess ẹ̀mí lọ́lọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ogo ni fun baba
2: mimo
1: ogo ni fun omo
2: mimo
1: ogo ni fun olorun emi mimo
2: bi o ti wa lati ko se o nbe nisin bi eni o si mari ni igba gbogbo aye aini pekun ami.

0: Àjẹ́ ló kọjú ìjà sí mi, bàbá gbé wọn dé.
1: Gbóhùn Olúwa nínú oṣù yìí, ẹni yọ ayé mi àti ìrẹ̀lẹ́nu Ọlọ́run. Ó ní báyé kú.

0: Kí ló sọ níbẹ̀?
1: Ohun kan ni èmi tọrọ ilé ọ̀dọ̀ Olúwa.
0: Kí ni ìwọ náà ń tọrọ nínú oṣù yìí? Sọ pé mò ń tọrọ àṣepé. Sọ pé mò ń tọrọ ìgbédìde. Sọ pé mò ń tọrọ agbára tí mi ò fi ní sìnkú ọmọ, tí ayé ò fi ní sọ mi mú. Ó ní ohun kan ṣoṣo lèmi tọrọ lọ́dọ̀ rẹ̀. Kí ló ń tọrọ? Kí ló sọ níbẹ̀?
1: Èmi ò mọ wá kiri.
0: Kí ló ń wá kiri? Ó ní àìgbàgbọ́ bí lá tèmi lolùwà owó sí dídé fún ìgbà. Ó ní ohun kankan ṣoṣo lèmi wá

0: wọ́n ń tọrọ kí ni ìwọ náà fẹ́ gbà ó ní nǹkan náà ni kí ló sọ.
1: Yémi kí o lè máa gbé inú lọ́lọ́ ní ọjọ́ Yémi.
0: Lórúkọ Jésù ó yá agbára láti ṣe Ọlọ́run kó bà lé wa lórúkọ Jésù. Isaiah 54 yẹn kí ló sọ níbẹ̀. Isaiah 54 verse 5 kí ló sọ níbẹ̀. Lórúkọ Jésù ìwọ lè rí kan. Ayé ti ń bú Ọlọ́run lára èmi àti rẹ̀ àkókò ti tó ó yá áńgẹ́lì náà kójú sẹ́ tá a ràn.
2: Ní ọkọ rẹ olúwa ọmọ
0: ogun alleluia ayé a máa kọni sílẹ̀ ó ní orí mi kọ orí mi kọ ya ẹlẹ́dá mi kọ tí ò da orí mi ó yá mọ́wọ́lé ìṣẹ̀dá rẹ orí rẹ kọ ikú ọmọ èmi àti yín orí wa kọ ikú ọmọ bọ́ bá ń pín ikú ọmọ ó yẹ ní ọjọ́ ìṣẹ́gun olúwa fi náà ju olórúkọ ó ní gbogbo ogun tó rápá láwọnú ayé wa tó fẹ́ béèrè kankan lọ́wọ́ wa lórúkọ Jésù èmi àti a ò ní fi kú ọmọ tọ́jú kí ló sọ níbẹ̀.
2: Olúwa àwọn ọmọ ogun ní orúkọ rẹ̀.
0: Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun lórúkọ rẹ̀. Ẹ tẹ̀sọ́ ẹ
2: àti olùràpadà rẹ.
0: Alleluia.
2: Alleluia.
0: Ẹ rí orin tí mo bá wọlé mo ní Jésù ti jọba òun ló jọba ó ní olúwa olùràpadà wa olúwa olùràpadà wa tálẹ́ni olùràpadà rẹ tálẹ́ni tó ń ra ọ padà ṣé ènìyàn ló ń bẹ̀ kó ra ọ padà ni àbí ọba àwọn ọba ló ń bẹ̀ kó ra ọ padà ọwọ́ tó ń ra àwọn ọmọ Ísírẹ́lì kúrò lógun Íjíbítì ọwọ́ tó ń ra àwọn kúrò lóko aṣálẹ̀ ó yá oko aṣálẹ̀ wo náà ni wọ́n náà wọ́n ó yá lọ bọ́ sí ọ̀rọ̀ ilẹ̀ tó tẹ́jú lórúkọ Jésù. Kí ló sọ níbẹ̀.
2: Ẹni mímọ́ Ísírẹ́lì. Ọlọ́run àgbáyé ni a máa pè é.
0: Ọlọ́run àgbáyé ó ní gbogbo ayé gbé Jésù ga. Áńgẹ́lì ẹ wò lẹ́fún bàbá ẹ mú adé ọba rẹ wá ṣe lọ́ba àwọn ọba ó yá lórúkọ Jésù wọnú ògo lọ lórúkọ Jésù ayé rẹ kó fọhùn. Samuara 19 verse 10 kí ló sọ ẹ bá mi wò láti verse 5 ẹ̀yẹn ìwọ lè rí oṣù yìí kàn sẹ́ ẹni tó rán mi ní kí n sọ fún ọpẹ lórí tí mo bá wọlé oṣù àṣepéré oṣù májẹ̀mú wa rè ó yá wọnú àṣepéré rẹ lọ. Ẹ̀wọ́wo ló fẹ́ gba àṣepé o lè fẹ́ gba àṣepé lórí àṣeyọrí o lè fẹ́ gba àṣepé nínú ẹ̀mí o lè fẹ́ gba àṣepé nínú ara o lè fẹ́ gba àṣepé lórí ìgbéyàwó o lè fẹ́ gba àṣepé lórí ọmọ bíbí o lè fẹ́ gba àṣepé lórí ìrìn àjò ó yẹ èyíkéyìí wo ló ń béèrè fún àṣepé ó yá lọ gbà á. Kí ló sọ níbẹ̀.
1: Ọ̀nà mi ìbájẹ́ là sílẹ̀.
0: Ọ̀nà rẹ máa là.
1: Ẹ̀mí Jésù.
0: O ò rá mi ṣe mo ní ọ̀nà mi máa là. Ẹ̀mí
1: Jésù.
0: Ọ̀nà rẹ máa là. Kí ló sọ níbẹ̀.
1: Láti máa pa ìlànà rẹ mọ́.
0: Máa pa ìlànà Ọlọ́run mọ́ o. Pa ìlànà Ọlọ́run mọ́. A kàn ń kíre orílẹ̀-èdè ni kò sóhun tó so orílẹ̀-èdè. Béèrè lọ́wọ́ mi béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe ṣe sí ìgbésí ayé wa. Bí ara rẹ léèrè jẹ́ kí Jésù ó jọba lóka àyà rẹ. Jẹ́ kí Jésù ó jọba lórí iṣẹ́ rẹ. Fi ààyè sílẹ̀ pé Ọlọ́run wọlé sórí iṣẹ́ rẹ. Pé akiri sóre sórí ìrìn àjò rẹ. Pé wọlé ó ní ọ̀nà mi ìbàjẹ́ là sí rere. Ọ̀nà rẹ èmi àti rẹ kó lọ máa là. Kí ló sọ.
1: Nígbà náà ni ojú kì yóò tì mí.
0: Lórúkọ Jésù Kristi Nasareti ojú kò ní tì wá. Kí ló sọ níbẹ̀.
1: Nígbà tí èmi bá ń júbọ̀ ọ̀sẹ̀ rẹ̀ gbogbo. Èmi ó máa fi àyà dídúró ṣinṣin yìí.
0: Lórúkọ Jésù ó yá lọ máa yin Ọlọ́run.
1: Ẹ̀mí Jésù.
0: Ìwọ lè rí kàn yin Ọlọ́run. Nínú oṣù yìí lórúkọ Jésù a ò ní sọ gbèsè ikú ọmọ.
1: Ẹ̀mí Jésù.
0: Ẹni tó rán mi àbí yín kéré ó ní kí n kéde mo ló máa fayọ̀ lóṣù yìí.
1: Ẹ̀mí Jésù.
0: Èmi àti yín mo láwọn fayọ̀ lóṣù yìí.
1: Ẹ̀mí Jésù.
0: Àwa tá a ti mú lára dá a ó fayọ̀ lóṣù yìí. Àwa tí Dr. Jesus máa rà padà a ó fayọ̀ lóṣù yìí. Àwa tí a máa rà wá padà nínú nínú ẹ̀mí a ó fi ayọ̀ lóṣù yìí. Lórí ilé wa lórí ọmọ wa lórí dúkìá a ó fi ayọ̀ lóṣù yìí. Nítorí oṣù àṣepéré ó máa fayọ̀ lóṣù yìí. Ẹ sáré bá mi wo ní Tanúlómi 28 verse 3 níbẹ̀. Ìwọ wo lo rá mi mẹ́ta ṣe lórúkọ Jésù Kristi ti Nasareti. Bábi ọmọ bá lọ sọ́jà ara rú woro ara rú pẹ̀tẹ̀ irú kí lélẹ̀ orí wa kọ́ títa olómi tó ṣe
2: fàásì ìlú
0: alleluia nínú oṣù yìí ìbùkún ló máa já sí lórí iṣẹ́ wa ìbùkún ló máa já sí lórí àdáwọ́lé wa ìbùkún ló máa já sí ẹnìkan ní ọkàn ti pòrúurú kí ló ń pòrúurú rẹ bí opó yẹn bá ra àánú gbà opó yẹn ò ní kankan ebi ti pa ó wà nù opó kò sí ọkọ fún àmọ́ àwọn tó jẹ ní gbèsè fẹ́ wá kọ́ ọmọ lọ ọwọ́ kan ṣiṣẹ́ ọwọ́ tó pààrọ̀ ọwọ́ ó yá kó wọnú ayé wa. Ọba tó sanwó opó ju asáfátì ọwọ́ agbára ńlá ni ó jí òkú ọmọ jairu dìde kí ló dòkú nínú ayé rẹ nítorí tí ó rámi mẹ́ta sí ọlọ́run mí ní ìyè tí ó rárá ó ní ìbùkún ni ìwọ yóò já sí
1: ìbùkún
0: ni fún ọ ní oko rẹ ó yá lọ mọ rí ìbùkún ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ló ń kírere ń wò ní bíbélì láwọn ọmọ kìnìún á máa sá láìní ibi a sì máa pa wọn ṣùgbọ́n wa ta gbẹ́kẹ̀lé olúwa tètè máa bọ̀ lálẹ́ ọjọ́ àánú o ní awá tí wojú olúwa a máa ṣe jẹ́ ká rẹ̀ mú wa gbogbo wa là orí búkú gbà lágbára bàbá wa lágbára àṣeyọ yá lọ gba inú ìbùkún rẹ lọ kí ló sọ níbẹ̀
1: ìbùkún ní fún ọmọ inú rẹ
0: ọmọ inú wa ìbùkún ló máa já sí fún wa mo láàmì rẹ ó yẹ kó rinlẹ̀ lé àwa alogun ọlọ́run ló ní àmì ẹ̀yìn àmì ni àmì ó yá wọnú ògo lọ kí ló sọ mà
1: àti èso ilẹ̀ rẹ
0: àti gbogbo ohunkóhun tá a bá ti gbìn lórí ilẹ̀ wa ó yá kó lọ máa dilẹ̀ ọlọ́ra kí ló sọ gbogbo ohunkóhun táyé mọ̀mọ́ wa ó yá lórúkọ jésù kò ní sí kankan tá a yọ kí ló sọ níbẹ̀
1: ìbísí
0: màálù wa
1: àti ọmọ àgùntàn rẹ
0: ọmọ àgùntàn wa
1: ìbùkún ní fún ẹgbọn rẹ àti fún ọgbọn
0: ìgbọn rẹ mo ní ló sún àṣẹ pé ó yá gbogbo nǹkan rẹ kó lọ máa dùn ọ nínú iṣẹ rẹ kò ní bọ ọ nínú jẹ pàápàá àwọn ọmọ wa kò ní bà wá nínú jẹ mo pa ní àṣẹ ẹnikẹni nínú ọmọ wa kò ní dé lórúkọ jésù ọmọ wa kankan kò ní yọ sọnù lórúkọ jésù ẹgbẹ́ òun lẹ́nu mi gbogbo ẹni tí ọmọ gbà tẹ́mi àti yín jìyà lórí ọmọ tó láfikún kájọ lórí ọmọ ó yá ilẹ̀ ẹgbẹ́ mi lórúkọ jésù ẹnìkan ò tí ra mi ṣe ó yá iná ọlọ́run kó jó oorun ẹni fẹ́ fojú oorun jà fáwọn ọmọ wọn ó yá iná ọlọ́run kó bọ́ lù wọ́n ọmọ èmi àti yín lórúkọ jésù sàtánì ò ní yá wọn lù kí ló sọ níbẹ̀
1: ìbùkún ni fún
0: wọn
1: nígbà tí
0: wọn
1: bá wọlé
0: mo ní ló sùn yìí iṣẹ́ ìwọlé àti ìjáde rẹ kó lọ mú ẹ̀rí dání kí ló sọ
1: ìbùkún ni fún wọn nígbà tí wọn bá
0: jáde tó bá tún jáde ó yà lọ kó ìbùkún lọ́nà mo láńgẹ́lì rẹ ló sùn ó yà lọ bá àpàdé olúwa lòun fẹ́ jọba ló sùn yìí ó lòun fẹ́ mú gbogbo igi tó wò yẹn òun fẹ́ sọ di dúdú òun fẹ́ sọ di títọ́ ó lòun fẹ́ mú ilẹ̀ asálẹ̀ yẹn ò fẹ́ sọ ní ilẹ̀ ọlọ́ra ó lòun fẹ́ dá ìkó lọ sí òní yẹn padà nínú oṣù keje torí o ti gbè láti january àkókò ti tó láti kó o káàjọ mo pa ní àṣẹ lórúkọ jésù lọ kéré rẹ àwọn kan á máa wọṣẹ́ oníṣẹ́ wọn ò ní ṣiṣẹ́ wọ́n máa kéré iṣẹ́ ni ó yá iná ọlọ́run ó yá kó lọ bá ọjọ́ wọn ẹni tí ò ṣiṣẹ́ tú ọ tó ń dán jù ọ lọ ẹni tí ò ṣiṣẹ́ tó ọ tó ń kéré iṣẹ́ rẹ lọ tó wá tún fi iṣẹ́ náà bú ọ tó sọ iṣẹ́ rẹ dìṣẹ́ gbóhùn olúwa lẹ́nu mi nínú oṣù keje ipá rẹ̀ tó ló ń bọ̀ ìgbìyànjú àti làálàá ọ̀tá ló ọ̀tá wa lórí ayé wa pàápàá lórí àwọn èso wa ó yẹ agbára wọn bí apá lórúkọ ọjọ́ kí ló sọ níbẹ̀
1: olúwa yóò mú àwọn ọ̀tá rẹ
0: tí ó dìde sí ọ lórúkọ jésù ẹsẹ̀ bá mi wá isaiah 57:57 gbogbo ọ̀tá tó dìde sí ọ yá kó di ẹgbẹ́ ọ̀tá lórúkọ jésù wò ó jẹ́ ká fi ọkàn sílẹ̀ láti sàmì tó ní àpẹẹrẹ ó yẹ kí wọ́n ti fara pa lórí ọ̀rọ̀ wa agbára àti ìjà ni ò tó ó já lórúkọ jésù ọ̀tá wa kó ṣubú lórí ọ̀rọ̀ wa isaiah yẹ kí ló sọ níbẹ̀
1: olúwa yóò mú àwọn ọ̀tá rẹ
0: mo ní lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọlọ́run ayọ̀dẹ́lẹ́ babalọ́lá ọlọ́run mọ́sí orímúládé ọlọ́run bẹ́lẹ̀ wọ́n sọ̀fà gbogbo ẹni rọ̀gbà yí wa ká tó ń fi wá wẹ́lọ̀ tó ń fi wá sùn ó yá iná ọlọ́run tó bọ́lù wọn
1: lásán
0: kí ló sọ.
1: wọ́n jáde sí ọ ní ọ̀nà kan.
0: mo ní lóṣù ìtàn bá ti jáde lọ́nà kankan ṣubú lọ́nà méje lọ́nà méje lọ́nà méje lórúkọ kí ló sọ níbẹ̀.
1: wọ́n sì sàníwájú rẹ ní ọ̀nà mẹ́rin.
0: alleluya ipa ọ̀tá rẹ pe lórúkọ jésù. kí ló sọ mà.
1: olúwa yóò pàṣẹ ìbùkún sórí rẹ.
0: mo ní lórúkọ jésù sẹ́ni tó rán mi ní oṣù yìí oṣù ayọ̀ ni olúwa ní oṣù yìí oṣù tí èèyàn ń kéré ni olúwa ní bó bá ku ìṣẹ́jú kèmí àti a ò ní fẹ́ kú kórè lórúkọ jésù. olúwa ní ọ̀sẹ̀ yìí ìbùkún ló máa já sí. ohun tí mo gbọ́ ni mi ò mọ ẹnìkan tó gbàgbọ́ pé ohun tí olúwa fẹ́ ṣe fún ọ yẹn èso ò ní gbà mọ́ ọ lọ́wọ́ kí ló sọ níbẹ̀.
1: nínú àká rẹ àti nínú ọgbọ́n
0: gbogbo to ba fi owo re ni o ya ko lo ma do. Isaiah 57 yẹ kilo so.
2: Olododo segbe.
0: Olododo ma segbe.
2: Ko si eni ti o ka si.
0: Hallelujah.
2: Hallelujah.
0: Oro nla ni o bibeli leni to duro ko kiyesi ara ko baba subu. Awo olododo loruko Jesu ina Olorun ko ya ko ma jo ninu
2: ajo.
0: E ko ja se verse 5 fun eyan kilo so.
2: Ti orisa ngun labe gbogbo igi titu. Ti e pa awon omo were ninu afonifoji
0: won ni gbogbo ina abiyamo ti aye da ninu abiyamo ijoba no lati fe kolu ijoba abiyamo aye o ya Olorun ko so da lai la gba. Eh abiyamo sami na mo ni jo wa. Ina mo ni jo wa. Ina mo ni jo wa. Ina mo ni jo wa. Ina mo ni jo wa. Ina mo ni jo wa. Ina mo ni jo wa. Oruko Jesu ina mo ni jo wa. Gbogbo abiyamo Oluwa ni ka ni awe ojo kan. Gba awe yi o. Gba adura yi. Pariwo adani waye. Aye o gbodo fi na omo jo mi bi mo se so lori afefe ni ti baba omo e mo Olorun mo se mo ade ko foku si ku omo
2: abi Jesus
0: Olorun best be God of our comfort si ku omo
2: abi
0: Olorun ayo dede baba lo la ko foku si ku omo
2: abi
0: bo kede ogo e

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣ

0: so akiyin ni bi gbogbo ti e tin lanfani lati mo gbo wa lasiko ta wa yi ni kan ni adaba fm 88.9 akore ile ilaramo kin la wa ta tin gbo nsategun akanse eto na leleyi ẹgbẹ́ alájẹṣẹ́kù ìrètídé multipurpose cooperative àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé òdú ni wọ́n wọn kì í ṣe àìmọ̀ fólókò wọ́n ti wá sí ìpínlẹ̀ ondo náà dáadáa tí àwọn èèyàn tí wọ́n sì ni wọ́n ti ń jẹ àǹfààní ìrètídé multipurpose cooperative àǹfààní táwọn èèyàn wá ń jẹ yìí wọn ò fẹ́ kó dúró lójú kan wọn fẹ́ gbé àwọn àǹfààní yìí káàkiri ìpínlẹ̀ ondo pátápátá kọ́mọ̀ jẹ́ pé ìlú àkúrẹ́ nìkan ni ó jẹ́ àǹfààní ẹ̀ àwọn èèyàn káàkiri ìpínlẹ̀ ondo náà ná fẹ́ gbé àǹfààní ìrètídé multipurpose cooperative iná fẹ́ gbé súnmọ́ báyìí àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdarí àtàwọn aṣojú
1: bójú
0: ní alájẹṣẹ́kù ìrètídé multipurpose cooperative wọ́n ti wà nílé agbára pẹ̀lú wa láàárọ̀ tòní. àfa adéwálé wàsíù wọ́n wà nílé agbára pẹ̀lú wa ẹ káwọn aráalé.
2: ó kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko ẹ káàárọ̀ o ẹ̀yin bàbá mi ẹ káàárọ̀ o ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò akínyìn o.
0: ẹ ṣeun ẹ ṣeun. àwọn nìkan náà kọ́ náà wà nílé agbára ìrópọ̀ bákan náà ni pásítọ̀ pópó ọlá àwọn náà wà nílé agbára ẹ káwọn aráalé.
3: mo fi àkókò yìí kí gbogbo ara ilé o lorúkọ jésù àdára fún wa o.
0: àmì àmì àmì àmì ẹ ṣeun o ẹ rí i pé ẹyẹ kan ọ̀fà apá kan fò mùsùlùmí wà ń bẹ̀ pásítọ̀ náà wà ń bẹ̀ èyí fi hàn wípé kò sẹ́ni tí ò lè jẹ́ àǹfààní ìrètídé multipurpose cooperative àbí bẹ́ẹ̀ kọ́ ni. pásítọ̀ púpọ̀ ọlá àwọn ni zona chairman bákan náà ni àfa adéwálé wàsíù àwọn ni state police ẹgbẹ́ ọyẹ ẹjẹ́ wa bẹ̀rẹ̀ báyìí pásítọ̀ púpọ̀ ọlá kí ni tó gbé yín wá sí orí agbègbè wa yìí lónìí kí láǹfààní tẹ mú wá fáwọn èèyàn ìpínlẹ̀ ondo.
3: ẹ ṣe púpọ̀ sà olóòtú mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín mo fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùgbọ́ mi tó ń gbọ́ mi lọ́wọ́ lórúkọ jésù àdára fún gbogbo wa o.
0: àmì.
3: ẹgbẹ́ kan wà tí ó jẹ́ ẹgbẹ́ wa tá à ń pè ní ìrètídé multipurpose cooperative ó jẹ́ ẹgbẹ́ tí ó máa ń yáyàn lówó láì gba ilé. ó jẹ́ ẹgbẹ́ tí ó máa ń lé òṣì àti iṣẹ́ kúrò láwùjọ ó jẹ́ ẹgbẹ́ tí ò fi ẹ̀sìn ṣe. ó jẹ́ ẹgbẹ́ tó yẹ pé tó bá join ní ọjọ́ kan tó bá pẹ̀lú wọn lọ́jọ́ kan ọjọ́ tó join wọn yẹn wà rówó gbà tó bá fẹ́ gba owó.
0: o lè gbowó.
3: ó jẹ́ ẹgbẹ́ tó jẹ́ pé tí ò ní àbùlà tí ò ní ẹlẹ́yàmẹ̀yà. ó jẹ́ ẹgbẹ́ tó ń ranni lọ́wọ́ láwùjọ. tabaníká wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tó wà tó ń yáni lówó a gbọ́ pé lè gọbọ inú wọn máa ń fi lé owó tí wọn bá yá lọ́dọ̀ wọn.
0: ẹ tẹ̀ ẹ̀jẹ̀ akọ́kọ́ mo báyìí ká tó tiẹ̀ sọ pé báyà ń sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn tí ń gbà kí ló dé tẹ́ ẹ fi wò ó pé ẹgbẹ́ ìkalẹ̀ láti wò pé kẹ́ ẹ mọ yáwọn èèyàn lówó kó ilé ó mọ̀ sí gùn rí ẹ̀.
3: ẹ ṣe púpọ̀ mo dúpẹ́ gan a rí i pé ìṣe àti òṣì pọ̀ sáwùjọ ìnira náà sì pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tá wa rí i pé ọwọ́ ìjọba nìkan ò lè ka òun la fi wá fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ láti ran àwọn ará ìlú lọ́wọ́ láti gbé àwọn èèyàn dìde. mo nígbàgbọ́ pé tí 50,000 100,000 àbí jù bẹ́ẹ̀ lọ tó bá tẹ́wọ́ ẹlòmíràn ìgbésí ayé rẹ̀ àti ìyípadà láàrin oṣù kan tẹ́lòmíràn bá ẹlòmíràn wà tó yẹ pé kò ní ìdòwò tó pọ̀ tó bá rí bí nǹkan bí 500,000 naira àyípadà ńlá sì dé bá.
0: tí o sì ní san ilé kankan lórí ẹ
3: tí o sì ní san ilé 50 kobo. oye tí wọn bá ya náà ló máa dá padà nígbà tó bá tó àkókò. ó sì wá rọrùn fún ẹni bẹ́ẹ̀ nígbà tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́. ojo to ba darapo to ba lo ni jowo a si fun ni owo aye pada nla si deba e se pupo sa
0: oda afa afa adewale wasiu gege bi won se ti so pa pa julo ki lo sele to bi je pe agbe kale pe a mo ya won eyan lowo a si ni gba ile lori e ti o je pe eyin te si se agbe kale kini awon eyan mo wo pe ah e dakun bo a yawo a si ni a ni san ile lori e bo la awon eyan se nse
2: e se olotu o ma nje ya lenu fun opopolopo eniyan pe egbe alajeseku wa to ma ma yayan lowo lai gba ile opo ma nwo pe iro ni emi ma wa nso fun awon eniyan pe e darapo na ke wo bo se ri nitori wi pe opopolopo wa kinki sara ki lo ma nfa ti o wo elomi to fi ma nko last ta ba wo inu iwe mimo mejeji ati alquran ati bible mejeji lo fagile nkan ta npe ni owo ele owo ele lo wo inu oko owo elomi to fi parun owo ele lo wo inu igbesi aye elomi ti aye e ti o
0: fi di nkan mi
2: iyen ni egbe ere ti de ni won lodi si ti won fi gbe awon ilana kale pe ki a ma fun awon eniyan lowo lai gba ele tenkobo lori e
0: oda e ma soro kan wi pe owo kan wa te ma pe lowo basiri erakun e ba nsalaye owo basiri te nso yi
2: owo ta npe ni owo basiri anfani yi gbogbo omo egbe lo wa fun
0: len to ba darapo
2: to ba ti darapo to ti je omo egbe wa anfani yi wa fun one kaluku lies ni oju saju ninu bawo la se nse basiri yi oso ose ni ipade wa ma nwaye leyin ipade owo to ba wole emi mu toro wa elomi mu kobo wa elomi mu si wa a da owo ipapo a wa ma bere laarin ara wa pe ta lo nilo basiri
0: ta lo nilo owo
2: ta ma ko owo ifun ta lo lo laarin iwon igba die ta da owo na pada anfani yi ti eni yi o ba ti le si anfani lo o tun ma si sile fun elomi ni ojo keji so ogbon ta nda ta fi se niyan ti anfani yen ti o fi kari
0: oda se lodo teyin na se e le mo ra awon kan fa awon eyan bi en pe mo fe ra le o e ba n ra mo fe ko le o e ba n ko mo fe ra moto mo fe ra okada se eyin na se ninu egbe iritide
2: olotu te ba ti a ba wo leni a opo awon eyan ti won je osise ijoba ati tu owo jo lati fi se nkan gbogi o ma nje nkan inira
0: elomi gan ti e han so kun gba loan ka loan
2: elomi a gba ka loan ari lo ma ma mu
0: owo ka loan gan o le to ra ko le to ra keke
2: ko le to ra okada leyin eleyi opopolopo osu lo ma fi mu gari e nigba tan ba nyo lo so osu oju elomi a yan a wo pe kini nkan to subu teun idi eleyi anfani eleyi o wa sisile gbaragada ni inu egbe alajeseku eretide omo egbe to fe ra le o fe ra moruwa o fe ra moto o fe ra okada
0: kodo fe ra fridge
2: o fe ra fridge
0: sinu shop e
2: o fe ko oja sinu shop e abi o nko to ba fe lati ra anfani yi o sisile ninu egbe eretide ti eni na ta ma ra fun ti o de ma da owo na pada
0: die
2: die lai ni ele lori
0: oda e se mo npada bo wa sodo yin pastor popola eni e ti wa si ipinle ondo tele awon eyan si ti wo pe won ti tewo gba pe eretide o eretide o e wa wo pe e fe jo je ipinle ilu akure nikan pe to fe nawo je daada ibo le nlo bayi awon bo lo fe janfani e
3: e se pupo lotu ni ose ti a wa bere ni ati ola lo
0: lola yi
3: be ni sa so a ma bere ni oni trinity primary school iwaroka
0: ni oka
3: ni dede agogo meji si merin
0: a je pe kawon ara oka omo agbaradi fun yinu o
3: beni sir tabakro nbe ton a ma koja si akungba ac akungba ac primary school akungba ni dede ago meta si ago marun ni ojo to tele tin se ojo Thursday tabakro nbe ni ojo Friday a ma lo supare mega school mega primary school supare akoko
0: kawon na mo reti yin
3: o ma mura kale so a de ma be program wa nbe ni kan bi ago meji si ago merin
0: awon eyan wo le nreti nbe e ja kokko mu ti olai ibo le lo nbo ibo ni kan ti pade yin lola
3: iwa

0: goodness chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

bẹ́ẹ̀ ni o parọ́ olórin mi níbi tí àgàn ti ń dọlọ́run mọ ọlọ́run ló ń ṣe é kì í ṣe ènìyàn wákàtí o tó gẹ́ ètò tí ọlọ́run gbé kalẹ̀ lẹ́ẹ̀kan sí láti ọwọ́ bàbá wa global prophet dr gl owolabi jp gma baba enough is enough.

0: orúkọ rẹ̀ jẹ́ èṣù popular name àti satani
1: tí ń tan gbogbo ayé jẹ́
0: ó tọ gbogbo tó máa tọ gbogbo ayé jẹ́
1: a sì lé ẹ̀jù sí ilé ayé a sì lé àwọn angẹ́lì rẹ̀ jáde pẹ̀lú
0: àwa lé àwọn angẹ́lì rẹ̀ jáde pẹ̀lú
1: mo sì gbọ́ òtí ó fi gbé sókè ní ọ̀run pé nígbà yìí ni ìgbàládé àti agbára àti ìjọba ọlọ́run àti ọlá kristi rẹ̀ nítorí tí a ti lé olùfisùn arákùnrin wa jáde
0: tí fi wọ́n sùn àti lóru
1: wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn
0: wọ́n ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dá àgùntàn
1: àti nítorí ọ̀rọ̀ ẹ̀rí wọn
0: ẹ má gbàgbé o wọ́n lé jáde ẹni tó fẹjọ́ wàá sùn ní ọ̀sán àti lóru
1: he was driven away out of heaven
0: ogun fi ni sùn tó bá rẹ ẹni tó fẹ́ràn rẹ
1: a
0: lọ rojú ọ̀rẹ́ láì dá sí tó bá ṣe mistake láyé
1: tó ní
0: alágbájáde náìsí o ó máa ń fún mi lówó ó máa ràn mí lọ́wọ́ ó máa ràn ṣẹ́ lọ́wọ́ alágbájá yìí àfúnimáwọ̀ ẹ̀yìn ni o philanthropist ni o ó máa ràn mí lọ́wọ́ tá a fi ni sùn bá rí mistake yẹn ọ̀dọ̀ ẹ̀ ló lọ straight a fi gbogbo ara ilé lẹ̀
1: ó
0: lè wà lọ sókótó
1: torí
0: ó fẹ́ bàtì ẹ jẹ́
1: ó
0: gbọ́ àfinisùn
1: ìṣògùn
0: tó dára
1: jábá
0: wo bíbélì yìí ó lọ lọ lé dá gòlì láti ọ̀run wá sí ayé àwa gẹ́ni ẹlẹ́ dànù
1: ẹlẹ́
0: tó fi ẹjọ́ wa sùn
1: lọ́sà
0: àti ní òru tó bá rẹ́ni tó fẹjọ́ rẹ̀ sùn ọkọ̀ rẹ̀
1: tàbó
0: fẹjọ́ ọkọ̀ rẹ̀ sùn ọ́ wọ́n lé ẹni tí ò jẹ́ kí etí ẹni di ló jẹ́ kí èèyàn gbọ́ràn.
1: It's the person that doesn't allow you to be
0: a sì gbọ́ owó ni o
1: a gbà
0: yí ẹni jẹ́
1: lókè
0: jẹ́ kí èèyàn gbọ́ràn
1: kò
0: jẹ́ kó sinmi
1: bíbélì
0: wípé alẹ́ dágòlì náà sóde ayé
1: láti ọ̀run
0: ẹni tó ń fẹjọ́ wa sùn ní ọ̀sán àti ní òru tó bá rí ènìyàn tó wẹ̀ títí tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run
1: àbójú
0: olóyè ìlú
1: àbójú
0: ọba ìlú ó bá dẹ̀ gbé ọ̀rọ̀ ọba ìlú ó gbé
1: lọ́rọ̀
0: ìjòyè ìlú ó lọ rojọ́ láì dá nílẹ̀ ó ní sọ tinú tó ṣe ó ní tó tó ṣe bíbélì pé àwọn ènìyàn bẹ́ẹ̀ ní àpànìyàn
1: bíbélì
0: pé tí wọ́n bá pe arákùnrin ní ráńkà
1: ìwọ́
0: ti ń bẹ ní ewu ìdájọ́ ikú
1: torípé
0: àpànìyàn ni ọ́
1: ya
0: yọ ẹ mọdẹrà lọgàtọ hallelujah
2: ìfọdẹ
0: ẹyọ ọmọ ọlọrun lẹni yìí a sọ nípa ogun olùfinisùn ogun olùfisùn ogun olùfisùn ogun olùfisùn tó bá rí ìyàwó ilé
1: ó
0: gbé ẹjọ́ ọkọ rẹ̀ ó gbé lọ sọ́dọ̀ lójú ti ọkọ rẹ̀ ó lọ rojú ẹ̀ láì dá
1: o
0: tó yẹ kó sẹ́tù nílé ara wọn
1: wọ́n
0: gbé lọ ta
1: wọ́n
0: lọ pariwo apànìyàn ni aya bẹ́ẹ̀ à ń sọ nípa olùfisùn ogun olùfisùn ẹni tó rí àmì ṣe nílé gbogbo olùfisùn rẹ lórúkọ jésù ọ̀rọ̀ dá iná sun nígbà tó pẹ́ tí dágbọ́n èjò láláà ni ti ń fi àwọn àyàn fẹ́ sùn níwájú pẹpẹ níwájú ọlọ́run níwájú jésù kristi a lè kúrò níbẹ̀ a lè dànù ẹgbọ́ jẹ́kọ́ tá a rẹ̀ gbàtújú o jẹ́kọ́ tá a mi ṣera rẹ̀ o lórí ọ̀rọ̀ ayé mi ọ̀tá mi á dẹ̀ ṣera rẹ̀ o ẹ jẹ́ kí ọ̀rọ̀ tí mo sọ lónìí kó ní ìtumọ̀ sí yín olùfisùn olùfisùn apànìyàn ni wọ́n wọn kì í sọ dáadáa nípa ènìyàn
1: ó
0: tó bá dá tó ṣe fún wọn rí wọn ò ní sọ o ìkan bá ló ṣe elé tó ṣe tí ò dá yẹn
1: òun ló
0: máa máa sọ kiri
1: ohun
0: tó ń tọ fún ẹ pé ó ṣe tí ò dá oúnjẹ ló ṣe jẹ lọ́wọ́ o ilé yẹn ló ń gbé o iṣẹ́ yẹn ló ṣe iṣẹ́ o ṣùgbọ́n olùtọ́ ló bá wáṣẹ́ olùṣùgbọ́n ìgbà tó onídọ̀dọ̀dọ̀dọ̀ kó ń mòye báyìí wá
1: fún
0: salari onímọ̀lọ́ kó fún ọlọ́run dẹ̀ rí mi o ó dẹ̀ gbá ok láti gbà tó ti gba fún salari yẹn ṣé o padà gbowó mi láti gbà o ò ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run báwo ló ṣe wà láìmoore olùfisùn ẹ kà síwájú sí yes
1: wọ́n sì ṣẹ́gun rẹ̀.

0: wọ́n ṣẹ́gun rẹ̀
1: nítorí ẹ̀jẹ̀ ọ̀dàgùn
0: torí ẹ̀jẹ̀ ọ̀dàgùn
1: àti nítorí ọ̀rọ̀
0: ẹ̀mí àti nípa ọ̀rọ̀ ẹ̀rí wọn
1: wọn kò sì
0: fẹ́ràn ẹ̀mí wọn títí dé kú
1: nítorí náà
0: ayọ̀
1: ẹ̀yìn ọ̀run
0: àti ẹ̀yìn tí gbénu ọ̀run
1: ègbé
0: ni fún olùgbé ayé àti okun
1: nítorí
0: èṣù sọ̀kalẹ̀ tọ́ yíwá
1: nínú
0: ìbínú
1: nítorí
0: ó mọ̀ pé ìgbà díẹ̀ ni òun ní nígbà tí dragon rí pé alẹ́ òun sílé ayé
1: ó ṣe inú níbíni
0: sí obìnrin
1: tó
0: bí ọmọkùnrin
1: náà
0: ẹ má gbàgbé o ìgbà tó bá wọnú ayé
1: ọ̀dọ̀
0: obìnrin ló lọ jòkó sí ẹni tó bá bọ́ lọ́wọ́ ogun obìnrin ó bọ́ lọ́wọ́ ogun ayé nítorí náà ó wá dúró tí obìnrin yẹn níbi tó ti rọbí ó fẹ́ kó sínú ọmọ yẹn kò rí pa ọlọ́run ò jẹ́ kó rí ọmọ yẹn kó sínú torí ọmọ tó fọkùnrin obìnrin fẹ́ bí ọkùnrin ni ṣùgbọ́n ti jòkó tí obìnrin yẹn arábìnrin mi lónìí ìyàwó ilé ṣé èso òjòkó tí ọ olùfisùta lé sí ayé ṣé kò jòkó tí ọ lónìí láti mú àfọwọ́ra rẹ dalẹ́ ara rẹ rú láti fọwọ́ra rẹ báyé ọmọ rẹ jẹ́ láti fọwọ́ra rẹ báyé ọkọ jẹ́ a sọ nípa olùfisù lónìí ẹ kí èsàrà tó bá ń jẹ́ olùfisù ni ọ kí èsàrà ẹni tí a fẹ́ jọ rẹ sùn
1: kó
0: kú fún àdúrà dáadáa lórúkọ jésù ti nasareti ó kú olùfisù kò ní borí rẹ.
1: We
0: don't overcome you. All that growth
1: you have been in now.
0: Yes.
1: A sì fún obìnrin náà ní apá ìyẹ́ méjì ńlá pé kí ó fò lọ aṣálẹ̀ sí ipò rẹ̀
0: níbi
1: tí a gbé bọ́ fún àkókò àti fún
0: àkókò. Àkókò rẹ̀ má gbàgbé pé ibi tá a fi sí tẹ́lẹ̀ ibi tá a ti ń bọ ni.
1: Yes, she was put in a place to where.
0: Bẹ́ẹ̀ ni obìnrin mi ti ń gbádùn tó ẹjọ́ níbi tá a ti ń bọ.
1: And so some women are enjoying
0: their. Ìgbà tó olùfisù dé ó banú ẹ jẹ́ ó mọ rúdù sọ́kọ ẹ ibi ó ṣe rárẹ̀ dé àwí ibẹ̀ gangan lọ wà o kọ ní àsunwọ̀n kakọ̀ ọláyé ọfẹ́ mi òkùnkùn inú rẹ ọfẹ́ bàtì rẹ jẹ́ pátápátá kọ́ba kọ̀wé ọmọ ni ọtí bàtì rẹ jẹ́ mọ́tì rẹ àṣegbẹ́ máa sí láyé o ọ̀rẹ́ o ìgbẹ̀yìn ní mojú o ènìyàn máa gbin wèrè pé kọ́pẹ́ títí kọ́fì kàgbàdo òun kọ̀ ní yan bá ti gbìn òun lọ mí aká dandan ó wá jèrè iṣẹ́ rẹ àwé o máa jèrè iṣẹ́ mi o. Ẹ kàwé náà.
1: Ètò náà sì tu omi jáde láti ẹnu rẹ̀ wá.
0: Ó tu emu omi jáde láti ẹnu rẹ̀ wá.
1: Bí òjò ńlá sẹ́yìn.
0: Bí òjò ńlá sẹ́yìn.
1: Obìnrin náà.
0: Ẹ.
1: Kí ó lè fi ìṣàn omi gbé obìnrin náà lọ.
0: Láti fi ìṣàn omi gbé obìnrin náà lọ.
1: Ilẹ̀ sì ran obìnrin náà lọ́wọ́.
0: Ilẹ̀ ran obìnrin náà lọ́wọ́.
1: Ilẹ̀ sì ya inú rẹ̀.
0: Ó ya inú rẹ̀.
1: Ó sì fa
0: ìṣàn omi náà mu.
1: Dragon náà tu jáde
0: dábọ̀nà omi tí dábọ̀nà náà tu jáde omi fa mu.
1: Dragon náà sì bínú gidigidi.
0: Ó bínú gidigidi.
1: Sí obìnrin náà.
0: Yes.
1: Ó sì lọ bá irú àwọn ọmọ rẹ̀ yókù jagun.
0: Ó lọ bá irú àwọn ọmọ rẹ̀ yókù jagun.
1: Àwọn ẹni tí ń pa òfin ọlọ́run
0: mọ́. Àwọn tó pa òfin ọlọ́run mọ́.
1: Wọ́n sì di ẹ̀rí Jésù.
0: Ibi tí wọ́n dé lónìí nìyẹn o.
1: That's where we are today.
0: Olùfisùn.
1: The accuser.
0: Àwọn tó pa òfin ọlọ́run mọ́.
1: The people that are.
0: Torúkọ kò ní àṣeyọrí ṣe lórí
1: obìnrin yẹn. Because
0: he
1: couldn't
0: succeed on
1: the woman.
0: Ó wá rọ̀ ní sí àwọn ọmọ ọlọ́run. Ó wà ní ìjọ lónìí. Olùfisùn. Obẹnu Dickiness. Olùfisùn. Obẹnu Alàgbà. Olùfisùn. Obẹnu Akọrin. Olùfisùn. Obẹnu Níjọ. Ẹ má gbàgbọ́ o. Bíbélì wípé
1: òun
0: rán wa lọ. Gẹ́gẹ́ bí kòkò.
1: Gẹ́gẹ́
0: bí àgùtọ̀jọ́. Sáàárín ìkòkò. Nítorí náà. Ẹjọ́ lọ́gbọ́n bí ejò. Ẹjọ́ ìwà tútù bí àdàbà. Ta ló ṣàmọ̀ pé ṣé ní ìkòkò máa pa ní jẹ́. Olùfisùn bó ṣe gbó mi lónìí ọlọ́run yóò fọ lóru ọ̀fẹ́ láti ṣẹ́gun olùfisùn tó bá ti wà nílé
1: mo
0: kà á dé ẹsẹ̀ kẹtàdínlógún torí àkókò wa ọlọ́run ní agbára tó bá wa ṣe ológun olùfisùn àkókò wa ti lọ ó ní agbára ọ̀pọ̀lọpọ̀ láti bá wa ṣẹ́gun olùfisùn ó ní agbára láti ṣẹ́gun olùfisùn ó lè ṣẹ́gun olùfisùn wọ́. Jésù gẹ́gẹ́ bí agbẹjọ́rò wa kó bá wa ṣẹ́gun olùfisùn 1 John 2:1.
1: Ẹyin ọmọ mi.
0: Yes.
1: Èmi kọ ìwé kan
0: lórí
1: yín kí ẹ má ṣe dẹ́ṣẹ̀.
0: Yes.
1: Bí ẹnikẹ́ni bá sì dẹ́ṣẹ̀.
0: Yes.
1: Àwa ni alágbàtà.
0: Ẹ kàtẹ́ bá dé ilé. Yes.
1: Jésù
0: Kristi olódodo. Yes.
1: O sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa.
0: O lè ètùtù fún ẹ̀ṣẹ̀ wa.
1: Kì í sì ṣe fún wa nìkan.
0: Yes.
1: Ṣùgbọ́n fún ti gbogbo ara yín.
0: Hallelujah. Olùkọ́ òbùsí ọ̀rọ̀ rẹ̀.
1: Ẹgbẹ́
0: omi yín síta. Orúkọ Jésù.
1: Orúkọ
0: Jésù.
2: Amen. Olorun mo ko ya mi wa simo. Ko ya simo. Ko ya simo. Be ni ko wonu e lo. Ko do mi wo so. Ko do mi daddy. Ko do mi gbala. Jesu ru wa wa. Amen. Amen. Amen. Mo mi na ko si da sori re. Oruko mi oyibo pada woli ati ajinyere Gabriel Owolabi baba enough is enough. 00-335-404-79 But when your goji ti mo gbadura fun leni so ba pe 40 bo pada pe fo mi ko ni wole mo mo fe suru ase sinu aye re yo dada fun 00-335-404-79 gbogbo e te fe ra wa lowo nipa ti ajodun a o mai awo eniyan bi igba o le kan to ma fu wa ni just only 1500 naira 1500 naira ko so sinu account church 1500 naira lati ranse ranse lowo First Bank 2012-900-208 First Bank 2012-900-208 So seed 1500 pere eniyan igba otito oluwa yo ran lowo wa si bi anugba alafia fun
3: amen.
4: Janil Wore, Alo Ba Olorun Awon Baba Wa, Joseph Ayo Babalola Olorun Baba Jide SK Abiara Ti O Oba Dare Pade, Olorun To Ba SBG Osofa, Moses Orimolade Tun Olase, David Oyedepo Ati Daniel Olukoya Sese Ti O Saseti, Toti Baba Williams Kubuyi Ati Baba Enoch Adeboye Leyin, Tonla Luyo, To Fe Wa Ba Pade Nibi Pago 2026, To Papo Mo 31 Years, Ti Olorun Ti Pe Woli Agbaye Olokiki Ton Tude Jade, Pelu Awe Atadura, Prophet GL Owolabi, KP GMA Baba in office in up July 31st August 2026 ni Ago Mesa Aro da Ago Meta Osan Lujujuma Ni O Waye God of our fathers Olorun Awon Baba Wa Ni Eshi Oro Prophet GL Owolabi JP GMA Pelu Opo Awon Iranse Olorun To Ti Dira Ijadira Ogun Inu Awe Atadura Ni Olorun O Ma Lo Pelu Opo Awon Olorin Emi Bi Evangelist Esther Ara Jesu Evangelist Bola Omo Logo Atopo Olorin Emi Mi Yo Wa Nkale Wa Oro Re O Dayo
5: Oyani professional
6: ni luare
5: bi en office no prayer concerning hours
6: don waye lojojo Thursday
5: ago mesa ro sago kan so ni
6: 9 am to 1 pm
7: papa mi mo si gajo
5: O ta ni bibeli so wipe
6: awon eyan mi se pe tori won o ni imo
5: imo na re o
6: ani ko wa gba yi
5: ki awon ara bi ma ba fi o se ti e
6: je okan egun
5: ki logun to pa budo ti o to lo ni rowo yo to lo ni te gbegbegbe
6: o ti to ge
5: o ti to loko
6: ko se n to bere un to n ta
5: o ti to laya lode
6: sugbon o ri kankan mu bobirin se po to yi
5: se o
6: gbe kansali
5: o tun gba dura gba yori
6: e kuku me ni te ni tele
5: o li ji e lowo labi
6: abe in office na
5: lori radio adaba
6: 88.9 fm ni
5: o lo lawon ma lo pelu agboro awon wo li ariran
6: Atalufa,
5: the bishop labor
6: gbogbo aye ti o ba pade ninu adura
5: prayer counseling yo
6: tori
5: ri woli ba ti ri lawon alufa ta fadura jagun
6: so mo ko ina adura bo
5: ti won mo jona raura
6: ibi ipade adura ni
5: perfection land
6: alase pe
5: to wa ni
6: in between
5: federal ministry of works and NNPC depot
6: ore ondoro
5: ore
6: and let the altar speak to your life
5: and your life will never remain the same
6: Jesus is lord

keep it locked on Adaba FM.

0: gbádùn ẹ̀dá
1: mọ̀ ń gbádùn.
2: Ó ń gbádùn àdàbà.
0: Gbogbo wa náà ń gbádùn àdàbà.
3: Communications tún gbọ́n ara yọ. Odún ni wọn kìí ṣàìmọ̀ olóko. Tàbá ń sọ̀rọ̀ nípa kọ̀mpútà láptọ̀pù nílẹ̀ yìí. Má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó máa bọ̀. Má fowó tó làágùn kó tó rí. Tún ra ntí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀mpútà láptọ̀pù. Má bọ̀ ní Frank Communications. Kó wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o. Gbogbo kọ̀mpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí. Ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀mpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀mpútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀mpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn. Okòwò ńbẹ lórí kọ̀mpútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀mpútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀mpútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀mpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ̀ wọn ló ti ríra.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwá máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
7: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
8: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
9: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
10: Abba, aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà, ìjáwá ìjà ò sí. Always guide me.
11: Akure Secondary Commercial School Old Students Association, 1976 said, "Hooray! It's been 50 years that we passed out of our great school. Please join us in the celebration of our Golden Jubilee." Program highlight, Friday, 17th July, 2026. Commissioning of project. Venue, our school premises. Time, 10 a.m. Saturday, 18th July 2026, anniversary get together. Venue, Aeronaut Suits and Service Apartment, Alagbaka, Akure. Time, 2 p.m. Sunday, 19th July 2026, Thanksgiving Service. Venue, St. Thomas Anglican Church, Isika, Akure. Time, 10 a.m. Announcer, Planning Committee.

0: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
0: 2026. ní tòótọ́ káṣà sọ pé
3: o
0: tíì rà wọ́n
2: àbí gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yá àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
0: pẹ̀lú CDCare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. download CDCare lórí play store àti apple store.
4: ẹ pè CDCare sórí 0707-454-3005.
3: CDCare sórí ẹ̀jẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
5: Big bag. Gaining velocity on Adaba FM. Oh, no.

0: of a dove.
1: Ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorú ń sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
3: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ aráyé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíà fíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lómi bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májèlé adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyè Mẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn. Àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀, tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gun eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si lu akura to je pe a ri anfani re je ni lu akura ti agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le ja anfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
4: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fu agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbasese ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbò dé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọdọ mi ká wá jàǹfààní ewé àti egbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹyìn orò ẹyin náà mọ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹjú a lè rìn ọgọta ìṣẹjú a lè rìn látàárọ títí dalẹ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ ara wa bẹẹ láà ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí ẹ mo fi ní kẹyìn náà wá jẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹyìn orò pàápàá egbòogi mọwọ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́run bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ láàbí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: gbọ́dẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.

won ton ke yin pe asi o dede asiko yi olorun a wa pelu eniko kan wa sa lafia ni bi lawa olorun alafia ko fun an ni ilera pepe lati orun wa ni ose ti o koja a soro lori awon ami ta ma ri fun eni to ba ni aisan agana to je kan eka kan ninu awon aisan opolo sugbon ni emi ba ma bere lori bi a se le se toju won bawo la se le se toju won lori situation ti a le gba iru awon to ba ni aisan agana yi won gbodo gbe won si ibi ti inu won a ti ma dun lo titi nkan ta le mu inu won di tan ma sere pa tan ma sise lo soke sido that is the environment should not be motivating. Nigba ti won ba wa ni ibi ti o do ti o se pe ibe n munu won dun lo titi ara won a bale gbogbo won ti n sako sodo sasodo eyin soke sodo yen ara won a bale ara won kan ti ona ti a le gba ni eleyi láti mú kí kára wọn ó balẹ̀ kí àìsàn máa pò díẹ̀díẹ̀ ní àgọ́ ara wọn. And ibi tí a máa fún wọn environment ibi tá a máa wà ó lè jẹ́ hospital ó dẹ̀ lè máa jẹ́ hospital. A mọ̀ pé environment yẹn ó gbọ́dọ̀ jẹ́ environment tó dákẹ́ jẹ́. Nígbà tí àwọn àbáàrẹ́ nìkankan bá sọ̀rọ̀ tí àwọn ọ̀rẹ́ nìkan tí wọ́n á jíjọ máa takùrọ̀sọ lọ títí àti pé á jẹ́ kí ara ẹ̀ ó sinmi. Irú àwọn eléyìí àbá wà nínú ẹbí ni o àbá wà ní ilé iṣẹ́ ìjọba ni o wọn ò gbọ́dọ̀ fún wọn ní ipò gẹ́gẹ́ bí adarí torí tán bá fún wọn ní ipò gẹ́gẹ́ bí adarí ìlò bí ìlò mi ò tó má máa gba àwọn tó wà lẹ́yìn wọn wọn á ṣe àwọn tó wà lẹ́yìn wọn á sì mọ darí irú bẹ́ẹ̀ á dẹ̀ ṣiṣẹ́ àṣẹ kára ni á ṣiṣẹ́ para ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ fún ní iṣẹ́ gẹ́gẹ́ bí olórí níbikíbi bá ṣe nínú ìdílé báṣe ní ibi iṣẹ́ ìjọba tàbí iṣẹ́ àdáni iṣẹ́ tá máa ṣe ó gbọ́dọ̀ kéré ní ọ̀pọ̀lọpọ̀ torí iṣẹ́ wọn kì í máa nídìí wọn tá máa ṣiṣẹ́ kan díẹ̀ wọn á tún kúrò bẹ́ẹ̀ wọn á ti lọ ṣiṣẹ́ mi títí a fi rẹ̀ wọn tó lè ṣe ìjàmbá fún àgọ́ ara wọn. Àwọn nǹkan mẹ́ta tún lè fi ṣe ìtọ́jú wọn ni pé a gbọ́dọ̀ bá wọn máa ṣe àríyànjiyàn ibi tá a ti ṣe àríyànjiyàn kò sí bó ṣe lè borí wọn nínú àríyànjiyàn wọ́n lè sọ̀rọ̀ láàárọ̀ kùtùkùtù ti àṣálẹ́ kò dẹ̀ nírẹ̀ wọn kò sí lọ́ọ̀yà bẹ́ẹ̀ tó lè bá wọn ro ẹjọ́ kó wìn wọn torí bó ṣe yí wọn sọ̀tún la máa yí wọn sósì á dẹ̀ máa sọ̀rọ̀ lọ títí tí ni nígbà irú ẹni a gbọ́dọ̀ máa bá wọn takùrọ̀sọ ọ̀rọ̀ tí a máa bá wọn sọ ó gbọ́dọ̀ mọ̀ ní ìwọ̀ntúnwọ̀nsì torí pé kò sí bá ṣe fẹ́ bá wọn sọ̀rọ̀ tó tí a lè borí wọn nínú ọ̀rọ̀ sísọ àdẹ́ nígbà tá a bá fẹ́ pè wọn lórúkọ àwọn tó bá ní ìpèníjà àṣàyà gbọdọ̀ máa pè wọn ní orúkọ ìnagijẹ ṣùgbọ́n a gbọ́dọ̀ pòrò wọn ní orúkọ gbogbo tó sọ wọn bó bá jẹ́ pé táyọ̀ lórúkọ ẹ̀ a kò sọ pé táyọ̀ wọ́n ti sáyẹ́ndè lórúkọ a sọ pé sáyẹ́ndè kì í ṣe pé ká sọ pé ọmọ alẹ́jà orúkọ bẹ́ẹ̀ yẹn bulldog tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn inú lè bì ìgbà míì ó lè máa fi àdálé èèyàn káàkiri àdúgbò àwọn èèyàn á dẹ̀ máa sọ wípé ìwòrè ni ìwòrè ni láìmọ̀ wípé àwọn èèyàn ló tọ́jà ẹ̀ àwọn náà kì í ṣe pé 24/7 náà ni ọpọlọ wọn kì í pé ṣùgbọ́n wọ́n bá ń pè wọn lórúkọ tí ò dáa inú á bí wọn nígbà tá a bá fẹ́ bá wọn sọ ká pè wọn ní orúkọ gangan tí orúkọ wọn jẹ́ kì í ṣe pé orúkọ àlàjá tí ò dáa tó ń fi inú bí wọn láàmà pè wọn kò sẹ́ni tán lè pè lórúkọ tí ò dáa náà tínú a tinú àdùn sí ẹbí àwàdàn tá a sọ pé orí wa pé so kò sẹ́ni tán lè pè lórúkọ tí ò dáa tínú àdùn so a gbọ́dọ̀ máa pè wọn ní orúkọ tí wọ́n sọ wọ́n. Àwọn nǹkan míì tá a tún lè fi ṣe dàbẹ́ nípa fi ṣe ìtọ́jú irú àwọn yìí ni pé a gbọ́dọ̀ fún wọn ní ààyè láti sọ pé gbogbo nǹkan tó ń nílò láti ṣe ká jẹ́ kan ṣe ẹlòmíì nínú wọn ó lè sọ wípé gbogbo ilé tó ń kọ́ gbogbo nǹkan ìní òun púpọ̀ wọn á fi fún ẹnìkan nǹkan tó dẹ̀ sọ yẹn ká má fi sọ pé eré ni o nǹkan tá a ṣe ló sọ yẹn. Àwọn tó bá wà ní agbègbè ẹ̀ tàbí tó jẹ́ ẹbí ẹ̀ wọn ò gbọ́dọ̀ fún láàyè láti ṣe nǹkan tó fẹ́ ṣe. Ìgbà míì máa wà ó lè mú àdá dání pé àdá yìí o wọn dẹ̀ fẹ́ fi bẹ́ orí èèyàn ni o a gbọ́dọ̀ sọ pé irọ́ ló ń pa pé ò tó bẹ́ẹ̀ á bẹ́ orí yẹn o kò dẹ̀ sí nǹkan tí a ṣẹlẹ̀ sí torí tó máa gbé dé ilé ẹjọ́ sọ pé wòrè ni ó níbi tó máa ń fi wọ́n sí gbogbo ìwọ̀n tó bá sọ pé òun fẹ́ ṣe wọn ò gbọ́dọ̀ gbà ní ààyè láti kókó ṣe ó lè jẹ́ gbogbo owó ẹ̀ tó wà ní báǹkì ló sọ pé òun fẹ́ sàánú fẹ́ nìkan ni àwọn èèyàn á dẹ̀ sọ pé aláàánú ni
iwa e ma da omo olorun ni lai mo pe ori e to yo pe yen lo je ko ma se re le o le ko gbogbo nkan ni e papapa ko wa lo ko fun elomiran a so po fun ni ni mo da ma so gbon fe se will gan a fowo si a lo fun fun papapa ni won gbodo fun laye lati se iru gbogbo awon nkan yi ade gbodo bowo fun won a gbodo gba won bi won se ri gbodo eyan na ni won e kan to de on lo de ba gbodo bowo fun won taba se ru ele gan won inu adun taba le ba pe ase be fine ba won so ro die won le teti gbo lati gbo kan ti a fe so sun won an yato fun ele igba mi ma wa lati pe won papa juna to ba ju ikan lo won pe kini kan ni psychotherapy ibe lati ma soro lori awon ipenija ti olukuluku won ni papa juna ni ti ara e ba sin da o la ida be ni ko je asoju won ta ma dari won ta le ma ba awon to ku ati ma ba won wi pe ikan te iwa ton wu yen pe ko o dara gbara olorun ti o ba di ojo mejo ati ma tesiwaju ninu awon ona ti a tun le gba lati le so toju awon to ba ni angana o gbadura pe opolo wa ni daru tomo wa toko wa taya wa ni daru an to ni ipenija yi olorun wo won san olorun gba won sile o di ojo mejo

tẹ́ ẹ̀yin olùgbọ́ ètò yìí, oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yóò máa bá wa gbé, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristì. Àmì a dúpẹ́ lọ́wọ́ arákùnrin Peter Olúwadáre Adéoyè, onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà, a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn nípa ọ̀rọ̀ ìlera pẹ̀lú àtìlẹ́yìn láti ọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí a mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò, àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristì. Àmì àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni iṣẹ́ ìríjú. Iṣẹ́ ìríjú, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ti ń gbàdúrà, àpáta ayérayé ibi ìsádi wa, ẹ wá tọ́ wa sọ́nà, ẹ wá mí sí wa. Bàbá, kí ìfẹ́ yín kó rọ̀ wá lọ́rùn láti ṣe, kó lè dára fún wa, gbogbo ògo kó sì jẹ́ tẹ̀yìn Ọlọ́run. Ní orúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa, àmì. A dúpẹ́ púpọ̀ púpọ̀ o, ọpẹ́ àìdátán ni lọ́wọ́ Ọlọ́run alàyè, ọba tí ó mú wa rìnrìn àjò náà nínú ọdún yìí. Ẹ má gbàgbé o, Ọlọ́run wa kì í ṣiṣẹ́ àbọ̀. Ohun rere tọ́lọ́run bá ti bẹ̀rẹ̀ yóò parí rẹ̀, Olúwa yóò mú wa làájá, yóò sì dára fún ẹnì kọ̀ọ̀kan wa. Ìlérí Ọlọ́run wà fún wa gẹ́gẹ́ bí a ṣe rí àkọsílẹ̀ rẹ̀ ní Isaiah 43:1, ẹsẹ̀ ìkíní àti ìkejì. Isaiah 43:1-2. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, ṣùgbọ́n nísinsìnyí báyìí ni Olúwa wí, ẹni tí ó dá ọ Jákọ́bù àti ẹni tí ó mọ ọ Ísírẹ́lì, má bẹ̀rù, nítorí mo ti rà ọ́ padà, mo ti pè ọ́ lé orúkọ rẹ, ti èmi ni ìwọ. Nígbà tí ìwọ bá ń la omi kọjá, èmi ó pẹ̀lú rẹ, àti láàrin odò wọn kì yóò bò ọ́ mọ́lẹ̀. Nígbà tí ìwọ bá rìn nínú iná, kì yóò jó ọ, bẹ́ẹ̀ ni ọ̀wọ́ iná kì yóò ràn ọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ní má bẹ̀rù, àǹtí má bẹ̀rù, ohunkóhun tí ó wù kí orúkọ rẹ jẹ́ má bẹ̀rù, fi orúkọ rẹ sí. Isaiah 43:1 ẹsẹ̀ ìkíní àti ìkejì. Ọlọ́run mọ orúkọ rẹ, Ọlọ́run mọ nọ́mbà ilé rẹ, Ọlọ́run mọ gbogbo wa. Ó ní má bẹ̀rù, mo ti rà ọ́ padà, èmi ti pè ọ́ lé orúkọ, ti èmi ni ìwọ. Omi ayé kò ní gbé wa lọ o, iná ayé kò sì ní jó wa. Omi wà, ìṣòro wà, iná wà, ṣùgbọ́n ìlérí Ọlọ́run ni wípé iná ayé ò ní jó wa, omi ayé ò ní rubò wa. Ẹ jẹ́ kí a gbọ́ eléyìí gbọ́, òtítọ́ ni, orin tuntun, ẹ̀rí rere yóò sì wà ní ẹnu ìwọ àti èmi ní orúkọ Jésù Kristì. Àmì. Àwọn ọmọ Ọlọ́run, nítẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní, ètí àkórí rẹ̀ jẹ́ iṣẹ́ ìríjú. Gẹ́gẹ́ bí ohun tọ́lọ́run ti ń bá wa sọ látẹ̀yìn wa nínú ètò yìí, Ọlọ́run ní àgbékalẹ̀ rere fún ìwọ àti èmi. Ọlọ́run ti ṣètò àlàáfíà fún wa tó ju ìmọ̀ gbogbo ẹ̀dá lọ. Ọlọ́run dá ìwọ àti èmi lénìyàn, kò dá wa lẹ́ranko, kò dá wa lọ́bọ, kò dá wa léwúrẹ́. Ọlọ́run dá wa ní àwòrán rẹ̀, ó sì ní ètò rere fún wa. Tí a bá wá ní òye yìí wípé Ọlọ́run fẹ́ràn wa, ó yẹ ká mọ̀ wípé a ní ojúṣe gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí àwa náà ní láti ṣe kí ìgbé ayé wa kí ó lè fi ògo fún Ọlọ́run, kí ó sì lè rọ àwa náà lọ́rùn. Bí a bá ní òye nípa iṣẹ́ ìríjú wa, ọ̀nà wa yóò là. Àdúrà wa ni wípé iṣẹ́ ìránṣẹ́ yìí yóò ta wá lọ́kàn jí, yóò sì ràn wá lọ́wọ́ kí a má ṣe bakù, ṣùgbọ́n ká lè ṣe ohun tó tọ́ àti tó yẹ fún ògo Olúwa nípa iṣẹ́ ìríjú, kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì 44:20, ẹsẹ̀ ìkíní, Psalm 24:1. Bíbélì sọ fún wa wípé, tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Ọlọ́run ló ni ohun gbogbo, Ọlọ́run ló ni ọ́, Ọlọ́run ló ni mí. Tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Má gbàgbé o, ẹ̀mí rẹ Ọlọ́run fún ọ kó lò ni, ṣùgbọ́n kì í ṣe pé kó lò bó ṣe wọ̀ ọ́. Mo láya ní Olúwa ṣeun, àbí obìnrin tó lọ́kọ sílé ní Olúwa ṣeun. Má gbàgbé wípé Ọlọ́run fẹ́ ojúṣe tó tọ́ látọ̀dọ̀ rẹ sí aya tàbí ọkọ rẹ tàbí ọmọ. Gbogbo nǹkan ta bá ní pátá, ọ̀rọ̀ ni, ohun ìní ni, èémí tà ń mí gan ni, àkókò ni, gbogbo ẹ̀ pátá ti Olúwa ni.
Olorun lo ni Olorun lo da lo se da orun wa aye to fi gbogbo re si ikawo wa yo si bere lowo wa a o jiyin bo la se lo bo la se se si adura mi ni wi pe ihin rere oni a o je ni waju eleda wa kini ji re ti Jesu fi gba gbogbo aye gege bi ni re gege ati ka saju pe ti Oluwa ni le ati ekun re je ki a wo Peteru kini ori kini ese ikeji dini ogun ati ikokan dini ogun First Peter 1:18-19 Olorun so fun wa wi pe niwon bi eyin ti mo pe a ko fi ohun ti idibaje ra yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko le abukun ti ko si le abawon ani eje Kristi iku Jesu Kristi lori agbelevu fun ese awa eniyan ohun ni ohun iyebiye ti a ti e le fowo dunadura e ti Jesu se fun wa ohun lo fi je ki iwa ati emi ka ma mi ka wa laye ka wa laye loni eje iyebiye ni etutu ti o ga julo ohun lo fa loni to fi je wi pe niwon ta ba ti n pe oruko Jesu Kristi a nilo etutu kankan mo a nilo itaje sile kankan mo bo ti wo ri ṣugbọn igbe aye wa agbudo iyonda re patapata wi pe emi ko lo ni aye yi olorun lo ni ori ofe olorun pe mo wa laye eje ki a wo Rome ori kejila ese ikini ati keji Romans 12:1-2 oro olorun so fun wa wi pe nitori mo fi iyonu olorun beyin ara

yóò dára fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi. Àmì. Ẹ jẹ́ kí a wo Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún, Deuteronomy 8:18. Lẹ́yìn náà a lọ sí Levitical, Deuteronomy chapter 8:18. Bíbélì mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, ṣùgbọ́n kí ìwọ kí ó rántí Olúwa Ọlọ́run rẹ, nítorí pé òun ni ó fún ọ lé agbára láti ilé ọ̀rọ̀, kí òun kí ó lè fi ìdí májẹ̀mú rẹ̀ tí ó búra fún gbogbo àwọn bàbá rẹ̀ kalẹ̀, bí ó ti rí ní òní yìí. Ǹjẹ́ a ní ṣe ń jì díẹ̀ lọ́wọ́? Ọlọ́rọ̀ ni ó ní, a ní ohun ìní tó pọ̀ yanturu. Ẹ mọ́ gbàgbé Deuteronomy orí kẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún, Ọlọ́run ló fún wa ní agbára àti ní ọ̀rọ̀. Ọlọ́run ló ń fi ìbùkún sí òwò ènìyàn tó ń rèrè ńlá, iṣẹ́ kékeré owó ńlá Ọlọ́run ló ń fi ìbùkún sí, kí Ọlọ́rọ̀ kí ó má gbàgbé, kí ó má bàá gbéraga. Ó sì nídìí tọ́lọ́run fi nǹkan báyìí sí ìkáwọ́ rẹ gẹ́gẹ́ bí ẹni tó ní lọ́wọ́ tó tẹ̀tú níṣẹ́ kù. Ẹ jẹ́ ká wo Levitical orí kẹta dín ní ọgbọ̀n ẹsẹ̀ ọgbọ̀n, Levitical 27:30. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, àti gbogbo ìdámẹ́wàá ilẹ̀ náà, ìbáṣe ti irúgbìn ilẹ̀ náà tàbí ti èso igi ti Olúwa ni, mímọ́ ni fún Olúwa. Báwo ni a ṣe ń fihàn yín pé gbogbo ohun tí a ní ọwọ́ Ọlọ́run ni ó ti wá? A gbúdọ̀ jẹ́ olóòótọ́ nípa ìdámẹ́wàá àti ọrẹ. Ìdámẹ́wàá àti ọrẹ, eléyìí ń fihàn yín pé a rí dájú wípé Ọlọ́run ló ni ohun gbogbo, a sì gbúdọ̀ dá padà gẹ́gẹ́ bí ìlànà rẹ̀ fún wa. Irú ewu wo ló dojú kọ àwọn tí ó bá lọ́rọ̀? Jẹ́ ká kíyèsí o, irú ewu wo ló dojú kọ àwọn tó bá ní ọrọ̀? Ẹ jẹ́ kí a wo ìrere Matthew orí 19:23, ẹsẹ̀ 23:24 àti 24:16. Mo sì wí fún yín, ẹ̀wẹ̀, ó rọrùn fún ìbákasí ẹ láti wọ ojú abẹ́rẹ́ ju fún Ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbọ́, ẹnu yà wọ́n gidigidi, wọ́n wí pé, ǹjẹ́ ta ni ó ha lè la? Jésù kò sọ pé gbogbo Ọlọ́rọ̀ ni yóò ṣègbé nínú iná ìléru, ṣùgbọ́n wọ́n sọ wípé ó rọrùn púpọ̀ fún Ọlọ́rọ̀ láti gbàgbé Ọlọ́run, kí ó sì sọ ọ̀rọ̀ rẹ̀ di òrìṣà. Irú Ọlọ́rọ̀ bẹ́ẹ̀ yóò wọ ìparun ayérayé, a sì ń gbàdúrà pé eléyìí kò ní jẹ́ ìpín wa. Ẹ jẹ́ ká mọ̀ wípé kìí ṣe tó wá ṣe àwọn tó jẹ́ Ọlọ́rọ̀ nìkan, ó ṣe ni láàánú pé àwọn tálákà mìíràn pàápàá wọ́n ti sọ ìfẹ́ owó di Ọlọ́run wọn. Wọ́n ń wá owó ju Ọlọ́run lọ, tálákà pàápàá ní ẹlòmíì máa ń fẹ́ràn owó ju Ọlọ́run lọ. Owó lójoojúmọ́ àráyè láti ṣèfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká kíyè sára, ẹ̀kọ́ yìí kó lè yé wa, torí kí láti ẹ̀ ní ta fẹ́ fọ́lọ́run, wọ́n ní ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ṣùgbọ́n Ọlọ́run fún wa nílànà ìdámẹ́wàá àti ọrẹ kó lè ṣe wá láǹfààní ni. Ẹ jẹ́ kí a wo Málákì orí kẹta ẹsẹ̀ ìkẹjọ títí dé ìkẹwàá, Malachi chapter 3:8-10. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, ènìyàn yóò ha ja Ọlọ́run lé olè, ṣùgbọ́n ẹ̀yin sáà ti jà mí lé olè? Ṣùgbọ́n ẹ̀yin wípé nípa báwo lè àwa fi jà ọ lé olè? Nípa ìdámẹ́wàá àti ọrẹ. Rírí ilẹ̀ òfin yín rí, nítorí ẹ̀yin ti jà mí lé olè, àní gbogbo orílẹ̀ èdè yìí. Ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra, kí oúnjẹ bàá lè wà ní ilé mi. Ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí, bí èmi kì yóò bá sì ṣí àwọn fèrèsé ọ̀run fún yín, kí n sì tú ìbùkún jáde fún yín, tó bẹ́ẹ̀ tí kì yóò sí ààyè tó láti gbà á. Kí Ọlọ́run kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Bí a ti ń dá ìdámẹ́wàá padà fún Ọlọ́run, tí a sì ń san owó ọrẹ wa nínú èyí tí ó kù, à ń jẹ́wọ́ pé a gba Ọlọ́run gbọ́, a sì mọ̀ pé òun lè ó ni ohun gbogbo, àti pé gbogbo ohun tí a ní ọwọ́ rẹ̀ ni ó ti wá. Pẹ̀lú ìgbàgbọ́ yìí, Ọlọ́run kò pẹ̀lú ìgbàgbọ́ yìí rí pé Ọlọ́run yóò wá bùkún fún wa lọ́pọ̀lọ́pọ̀, tó bẹ̀ jẹ́ tó jẹ́ pé ẹnu gan a ya àwa gan wípé ṣé Bọ́lọ́run ṣe tó nìyí? Ọlọ́run wa Ọlọ́run aláàánú ni. Ọlọ́run fi pè wá níjà, ó ní ẹ fi èyí ẹ fi dán mi wò, kí Olúwa kí ó ran ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́. Ọlọ́run sọ fún wa wípé òun yóò ṣí fèrèsé ọ̀run sílẹ̀, òun yóò sì rọ òjò ìbùkún tó bẹ̀ tí kò fi ní sí ààyè tó láti gbà á, bí a bá ṣe òtítọ́ nípa dídá ìdámẹ́wàá padà àti sísan ọrẹ. Ẹ má gbàgbé.

níbi tá a ti kà á. Malachi orí kẹta ẹsẹ ìkẹjọ títí dé ìkẹwàá. Malachi 3:8-10 kí olúwa kí ó máa tọ́ wa sí ọ̀nà. Báwo ni a ṣe lè fi hàn pé ìríjú lásán ni a jẹ́ fún àkókò tí Ọlọ́run fi fún wa? Àti sọ tẹ́lẹ̀ nípa àlàyé nínú ètò yìí pé ohunkóhun tá a bá ní ẹ̀bùn tá a ní ni ọ̀rọ̀ wa ni àkókò wa ni mo lọ́mọ ni mo lọ́kọ mo ohun gbogbo Ọlọ́run ló ní. Ọ̀nà kan tí Bíbélì tún là kalẹ̀ nípa ọ̀rọ̀ àkókò tá a fi máa mọ̀ wípé ìṣẹ́jú ojoojúmọ́ gan tá à ń lò àwa kọ́ la ní. Ọlọ́run sì fẹ́ ká máa jíyìn. A ó rí ní Exodus 20:8 títí dé 21. Exodus 20:8-11. Ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Rántí ọjọ́ ìsinmi láti yà á sí mímọ́. Ọjọ́ mẹ́fà ni ìwọ ó ṣiṣẹ́ tí ìwọ ó sì ṣe iṣẹ́ rẹ gbogbo, ṣùgbọ́n ọjọ́ kejì ni ọjọ́ ìsinmi Olúwa Ọlọ́run rẹ. Nínú rẹ̀ ìwọ kò gbọ́dọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan. Ìwọ àti ọmọ rẹ ọkùnrin àti ọmọ rẹ obìnrin, ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin àti ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin, àti ohun ọ̀sìn rẹ àti àlejò rẹ ti ń bẹ nínú ibodè rẹ. Nítorí ní ijọ́ mẹ́fà ni Olúwa dá ọ̀run ọ̀run ayé, òkun àti ohun gbogbo ti ń bẹ nínú wọn. Ó sì sinmi ní ijọ́ keje. Nítorí náà ni Olúwa ṣe bù sí ijọ́ keje, ó sì yà á sí mímọ́. Ọlọ́run ti pín àkókò tí ó wà nínú ọ̀sẹ̀ kan sí ọ̀nà méje ọgbọọba. Ó ní kí a lo mẹ́fà àkọ́kọ́ fún ara wa, kí a sì ya ìkeje sọ́tọ̀ fún òun. Bí a bá ń ṣe èyí, à ń jẹ́wọ́ pé Ọlọ́run ló ni àkókò wa. Bí Ọlọ́run bá ṣe fún wa láǹfààní lọ́jọ́ iwájú, a ó máa sọ nípa rẹ̀. Ẹ má gbàgbé, ìríjú ni ìwọ àti èmi. Ọlọ́run dá ohun gbogbo dídára ní ayé yìí. Iṣẹ́ ìríjú sì wà fún ìwọ àti èmi. Ó dá ènìyàn, ó sì tún ràá padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì lẹ́yìn ìgbà tí a ṣẹ̀. Ó yẹ kí ènìyàn fi gbogbo ayé rẹ̀ sílẹ̀, gbogbo ẹ̀mí rẹ̀, àkókò rẹ̀, ẹ̀bùn rẹ̀, gbogbo ara wa, àgọ́ ara wa, tẹ́ńpìlì Ọlọ́run ni kí a ń yọ̀ǹda fi Ọlọ́run, yóò sì dára fún wa. Jẹ́ kí a gbàdúrà. Bàbá mímọ́, òtítọ́ ni ọ̀rọ̀ yín, ẹ ṣe wá ní ìríjú rere. Tó bá ní ọ̀nà tá a ti ṣe àṣìṣe látẹ̀yìn wa, ẹjọ́ ẹ dáríjì wá. Ìpinnu àti ṣe ohun ọ̀tún, ìgbésẹ̀ ọ̀tún, agbára ọ̀tún, ẹ gbé wọ̀ wá. Káyé wa kó lè nítumọ̀, ògo kó lè jẹ́ tiyín, ká lè dájú ogún ìyà ẹ̀ nípẹ̀kun. Ní orúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa.

0: Adventist World Radio àti àjọṣepọ̀ Seventh-day Adventist Church ṣe agbátẹrù rẹ̀.
1: Olú iléeṣẹ́ wa wà ní kìlómítà 4 Kùbá Ilé Road, Àkúrẹ́, Ondo State. Fún ọ̀rọ̀ ìyànjú tàbí ìbéèrè fún iṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08066764072. Lẹ́ẹ̀kan sí 08066764072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07068446253. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

0: se n gẹẹti ẹ.
1: a n gẹẹti ẹ.
0: ẹ tún wò pé ọ̀nàwó gan mo tún gbé tòmí gbà lọ́jọ́ tòní. ẹ ti mọ̀ pé ọ̀tún báyìí là ń bọ́jọ́ ọ̀tún báyìí náà là ń bòòrùn. ẹ gbogbo ara kìkì ara ni ọ̀nà tó bá wù mí máa gbóhùn gbà lágbo léèdè. ẹ kú kàlẹ̀ lọ́jọ́ tòní ẹ kú tún kú dédé àsìkò yìí. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ se n gẹẹti ẹ.
1: a n gẹẹti ẹ.
2: olùrántí yìí ní ìsàjọkẹ́ o ìyá kò mọ́ o.

0: balẹ̀ tásàràsàrà. Ee, ondo ka ila meji, ondo meji.
1: Orí mi ṣáà dédé ń jí, ó ṣáà ń wú. Inú mi ń dùn àwọn ọ̀yàn ń wò pé kí ló múnú mi dùn tí mo ṣáà ń bóyín ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Torí ayọ̀ di méjì lọ́wọ́ èmi nìkan ni. Ìyá kò mọ̀, ìyá dáadáa, ìyá tíá. Wọ́n ṣọjọ́ òbí lọ́jọ́ tòní 60th anniversary. Àti ìkẹ́ olúwa mandalin náà on 1414 ni this special date. Ẹ ṣá mọ̀ pé oṣù méje ó yàtọ̀, oṣù kéje yàtọ̀ nínú gbogbo oṣù láyé yìí, because 7 is perfection. Àṣeyí ṣàmẹ́dún, àṣàmọ́dún ṣẹ̀mí, long life, prosperity and fulfilled destiny and so on and so forth. Ẹ wò pé kí ni ìtumọ̀ so on and so forth? Èyẹ túmọ̀ sí pé ìbùkún a máa lọ lọ lọ ni. Ẹ mọ̀ pé èdè òyìnbó ó wà lára èdè tó wà technical jù láyé. Ẹ wò pé bí báwo ni tẹ́ ẹ bá wo ẹ rí pé àwọn ọmọ iléèwé wọ́n á fòyìnbó kọ economics wá páàsì, wọ́n á fòyìnbó kọ biology wá páàsì, wọ́n á fòyìnbó kọ chemistry wá páàsì, wọ́n á bá fèdè òyìnbó kọ òyìnbó wá fìdí rẹmi, torí ó wà technical ni. Ẹ rí báyìí tẹ́ ẹ bá wo òdè òyìnbó dáadáa, tẹ́ ọ bá ní lọ wọ́n á ní go, tọ́ ọ bá ní wá wọ́n á ní come, tọ́ ọ bá ní jókòó wọ́n á ní seat. Wọlé wọlé kọ́ tó o bá sọ pé lookout wọ́n á ní òṣì gbọmọgbọmọ kọ́ tó o bá ní kárí ṣáì wọ́n á ní òṣì. Torí èdè òyìnbó ó wà technical gan ni. Nínú èdè òyìnbó àwọn òyìnbó míì gan èdè yẹn gan ó tún máa ń pa wọ́n bí ọtí ó máa ń dààmú wọn, torí ó ti wà technical jù. Nínú èdè òyìnbó lẹ̀ ti gbọ́ old english, nínú èdè òyìnbó lẹ̀ ti gbọ́ wrong english, nínú èdè òyìnbó náà lẹ̀ ti gbọ́ correct english. Ó dàbí ìgbà tí mo wà lẹ́ẹ̀kọ́ ni tọ́sọ òyìnbó kọ fún wa, teacher tó wá kọ́ wa èdè òyìnbó yẹn a dẹ̀ lò lánàá tí teacher tó kọ́ wa lánàá ni ó correct. Tíṣà tuntun tó ṣẹ̀ṣẹ̀ gbé wá lẹ́ẹ̀kọ́ wa níjọ́ kejì àwa lò ń bẹ̀, ó wá ló ti bọ́ sí old english. Mo ní kí ni ìtumọ̀ old? Ó ló correct lánàá ní, ṣùgbọ́n ò ní kò correct mọ́, ó ló ti expire. Mo á láì ṣoògùn ṣéèdè tún máa expire ni. Bí èdè òyìnbó gangan bó ṣe rí náà rèé. Ẹ kú kalẹ̀, ẹ tún káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ́ ọwọ́ mò ń bọ̀ wá, gbogbo ara mo fi ń bọ̀.
0: Ẹ mà kú oríire.

0: abile muna lo ki won muna lo so lati wa lowo poku
1: a den dupe lowo awon akode eda to gbe Lagos wole yi wa
0: asiri oye ti solar n ba jade lati factory wa tu si wa lowo
1: ni technology suri ti rale ko pala sara kale
0: gbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo ni technology siri
1: eje engineers ateyin contractors pelu individual
0: e wa ma ko leyo leyo double dosi dosi plenty plenty
1: lawon original durable and affordable solar components and materials
0: be solar battery
1: solar panel
0: solar freezer
1: solar cable
0: solar fan ati solar freezer na yo
1: titi dori hot plate ati controller
0: ati gbogbo nkan ta ba fe lori solar
1: bo se installation tabi repair tabi rebuild tabi computer bi upgrading
0: ki ye tin lo tele wa dotu pada
1: e ma bo ni shop 217
0: irale ko pala sarakale
1: akure telephone 070-3065-6274
0: bonus knows ati promo den lo lowo bayi o ni technology city
1: let's go
0: there
2: e mo ba se sete lojo mejo mejo abala meji gangan labala ti a pe eto isi abala la kokon la pe ni isele akoni logbon nibi gangan lati ma mu awon isele te eyan ma fi sete won aye eniyan e awon nkan to ti sele si eyan ri e to ti sele sa won kori e to fi to wa leti ka le to fi kogbon ni e ka ma ba ji si iwu asise be e tori e la se ma mu awon isele wa abala lekeji la siri ise owo tati ma mu orichirishi ise owo wa ewo ni tori akoko lojo toni e ja sare wa abala la kokon lori eto yi abala isele akoni logbo se ngeti e
3: angeti e
0: isele akoni logbo toni baba agbalagba kan lo fi isele yi ranse o ni omokunrin kan be laye igba ni iye ni asiko igba toro oselu sese ndi owo lasiko igba ta we yi ijoba ibile oti iporanana bi taye ode oni koda bi kan ba di ipo pataki mu ngba ne oko ijapa tutun yanran yanran ni won fi te nidi to ikan lara awon ebon omokunrin ta we yi iye ajijola nloluwa oba ma fun se lati wa ni ipo pataki kan ṣugbọn o tori ipo ti egbon re yi wa ko wa fe lati kawe mo o be ni ko si fe lati kose egbon re to wa ni ipo yi be titi pe ko kawe tabi ko lo ri ko ise owo ṣugbọn ajijola gbọ ṣugbọn ko gba ipo ti egbon re yi wa lo je logun pupo ju nko n lo egbon re yi se daada gan ko tori pe ajijola o gboro si lenu ko ta danu abi ko yera fun dipo be nse lo mu mora gege bi amugbalegbe re lai ko mo pe fi fun yan lowo lasiko igba ti o ye ko fun o ma nje keni te fun lowo yi o ya oleni nigba mi tori yo ro pe bo nse ri gba loju akoko lohun o se mo ri gba titi lo lai lai ajijola fe yawo o bimo inu re si ndun nile ibi tin gbe nitori o nri owo lati odo egbon re nigba to wa di asiko igba kan oro oselu kase nle o koda egbon re ta wi yi kuro nipo o wa lo re wa ile eko aladani kan lati mo sise oluko nitori ko ti e si owo lowo re mo nigba ti o wa si owo lowo ajijola lati setoju ile o ma n wa le kankan wa ba egbon re sugbon egbon yi ko ri nkan fun mo o koda egbon re ti e fi itara so fun lojo kan wi pe se bi ohun so fun nigba na wi pe ko kawe tabi ko kose owo pe bi o ba je pe ohun ti e ni certificate kan ohun ki ba ma ri ise kankan se bayi o ni oro oselu ko to n ti eyan gbokan le lo titi lae lasiko gba ti eyan ba n be nipo ko fi awon nkan to ba ri nigba na ko fi jo nkan mole ohun lo ti pe oloselu ka ma foro ogun ajijola ko ma ri kan se kan titi di oni o ojo ori re ko je ko le kose owo mo be si ni ko le pada sile ko to ba ti fi igba kan lo duro ti awon awako ni diko ero yo tu fi ojo mi tu tele awon tin gege gedu igba mi yo tu tele awon oloselu lati duro gege bi janduku fun won ko le ba ri nkan ti o fun lo nje lojo ne lori eyi ajijola o lanfani lati to awon mo re iyawo re se pada sodo awon ibi won ogbon lagidi leleyi ko wa iwo to ba si wa ni bi omo odun 25 si 25 koda bo ba te ti pe ogoji aye si wa fun oba yi ma je ko digba to ba ti bo si owo irole ko to sese wa ma wa nkan ti o sonu kiri iro to ba si ro ipo oluwa oba fun olebun tebu yi si n fun olowo nigba to wa lodo a tete fi awon nkan to ba nre nbe ju nkan ko to dojo ale ebun a ma tan yan je pupo eletun gidi ni ebun aja ni kule nigba isoro lebun je e ti mo wo pe ibo ni mo tu gboro lo yi bo se ri niyan e je kin se apere fun yin se be mo pe ebun ni are sisa ati awon ere idaraya mi leyi to de ma nfun yan lowo nigba iwe sugbo bo ba tin dowo agba ebun yi yo ja ni ju sile lo awon sare sare anada awon ti ma nkan ise nigba kan anada awon ti nja wrestling da opolopo won lo si nbe laye sugbo ti agbo oruko won mo tori agba ti de ebun ti tan won o si ti fi won le lo ebun na ni ewa ati keyan duro ki won mo pe eyan duro sugbon are wa anada ibadi aran yen da eyin ju ege ati eyin tun gurege yen da gbogbo e lo ti lo nigba ti agba ti nde bo ba si tun je olorin tabi pedepede tabi o je amuludun kan taye ngba ti e loni ha sa ni awon to popular gidi taye mo nigba anada opolopo won lo je pe iwarere won nlaye se fi ngboruko won titi doni sugbon je won le tabi elepe tabi ran bi oko to bi ti tele mo ijo yen da ohun yen da Hey, opelope pe won ni warere won fi legacy to da sile lo je ka won eyan o si ma ranti won o jo ore wa titi wa kan se kan loni ye se janduku tele oloselu kiri mo awon oloselu funra won mo wi pe ko lo titi ni ipo ti won wa nitori e ni won fi lo ma ni private school sile okere ti won lo nda hospital sile ti won lo ni hotel ati le itaja nla nla eyan to nje eja to ti ru to lo nfe je ni aje yo eja fun ara e ori nkan je lati le sonra bamba se ni tin je ni o wa sonra to irin eje ka tete wa kan se kan loni to isele akode logbon to ni niye o eleyi teyin na ba ni ta tu le fi ko awon odo logbon e fi ranse si wa eni ti o ye loni eh o npo wa ye lola lojo oni ko ye won yo ye won lola ire o Hey, ma ku orire ti technology siri to de yi o. Nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar light. Ti mama wa le o gbogbo ala de. Para bi le muna lo ki won muna lo solar ti wa lowo poku. A de dupe lowo awon akode eda to gbele gos wole yi wa. Siri oye ti solar n ba jade lati fati wa tu si wa lowo. Ni technology siri ti rale ko pala sara kale. Gbogbo wo bamba bamba ti won fi n se ru bayin te fi ro pe yin o to lo. Aye gbagbe. E ma bo tara ni technology siri. Eye jini asateyin contractors pelu individual. E wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty. Lawon original durable and affordable solar components and material. Bi solar battery, solar panel, solar freezer, solar cable, solar fan ati solar freezer na yo. Titi dori hot plate ati controller. Ati gbogbo nkan ta ba fe lo ni solar. Bo se installation tabi repair tabi rebuild tabi recomp tabi upgrading. Ki ye ti n lo tele wa dotun pada. E ma bo ni shop 207. Irale ko pala sarakale Akure. Telephone 070-0065-6274. Who knows that the promo then lolowo bayi o ni technology city. Let's go there.
2: Fẹyin te ba fe kan si wa ni ile ise technology city te fe je mukutu solar e kan si wa ni shop 207 ni ifegbegbe iraloko palace gongo ibe gongo lawa ta tin jise tọlọrun ba ran wa e le kan si wa ni shop 207 ibi kibi te ba tin bo e sha ti gbe okada eni iraloko palace gongo ibe gongo lenlo ibe gongo lenlo te ba ti de iraloko palace ye e ti ma ri signboard won lagbadagada pagada toko technology solar si te ba tin gbo ta won kan fa yin lodo ton fa yin lozi ton ni naye naye e wo signboard o ke to wole olorun ni je ka wo one chance technology solar solar clinic yin gongo ni e ti ma ri lara solar board wa board wa toko solar clinic fun e wo fun ayajo ojo ibi ti iya komo ati sales manager wa nse lojo toni promo wa lojo toni keni lati ori eto ise owo le ti gbo promo wa lojo toni iwo to ba fe jira eja igbiri promo wa lori e iwo to ba fe ra solar system na promo na wa lori e lojo toni loruko iya komo ati afolayan ikeoluwa ewo eja sare wo abale lekeji lojo toni abala iṣẹ́ ọwọ́ torí àwọn new technology àwọn latest technology tó ń wọlé àti popular demand torí a máa ń fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ sílẹ̀ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ní ìgbà kọ̀ọ̀kan a máa ń fi ilẹ̀ ohunkóhun àbí oníṣẹ́ ọwọ́ àbí iṣẹ́ ọwọ́ tó bá wù yín tó wù yín ká gbé wà àǹfààní wà tẹ́ ẹ lè pè wá tẹ́ ẹ lè sọ fún wa ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ jẹ́ oníṣẹ́ ọwọ́ tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò àǹfààní ńláńlá wà náà fún yín bóyá ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ni tàbí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ lè kọ́ àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn jẹ̀fà iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe tẹ́ ẹ fẹ́ ran àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe bóyá èèyàn kan tàbí èèyàn méjì lẹ lè kọ́ lọ́fẹ̀ẹ́ tàbí ẹ̀yin gan tí ẹ wà tó yẹ pé ẹ ní owó tẹ́ ẹ lè sọ fún ẹnikẹ́ni bóyá ó ní ọmọ tí kò níṣẹ́ kan lọ́wọ́ ẹ tó yẹ pé tó bá kọ́ iṣẹ́ àbí iṣẹ́ kíṣẹ́ tó bá fẹ́ kọ́ tẹ́ ẹ lè sanwó ìkọ́ṣẹ́ fún àǹfààní wà ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí láti jẹ́ ká jọjọ sọ̀rọ̀ tàbí ẹ ní ìpolówó tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ lè máa pè mí sórí 08142096923 08142096923 ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí tàbí ẹ tún lè pè mí sórí 091-60-78-1090 ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Technology City ẹ fẹ́ ra sólà ni ẹ fẹ́ bẹ̀rẹ̀ okòwò sólà ni ẹ fẹ́ kọ́ tọyín sọ̀nà nípa sólà ni tàbí ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú sólà pẹ̀lú iléeṣẹ́ Technology City ẹ lè kàn sí ìdálékòó palasi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pé iléeṣẹ́ Technology City ní 090-32-37-3011 090-32-37-3011 ẹ jẹ́ àbọ́ sí abala iṣẹ́ ọwọ́ lónìí iṣẹ́ ọwọ́ tá a fẹ́ máa tún pẹrẹpẹ̀rẹ rẹ̀ lọ́jọ́ tòní òun ni iṣẹ́ ọwọ́ tá a mọ̀ sí solar system ojoojúmọ́ náà làwọn latest technology kan ń wọ ìdí iṣẹ́ yìí gbogbo ẹ̀ débi tó abàdé débi tó dé lọ́jọ́ tòní gbogbo ẹ̀ la máa tún lọ́jọ́ tòní ó yá ẹ tún wọn kan fìdílé ẹ tún lọ mú tága dá yín àkókò yìí ò máa ṣe àkókò téèyàn gist tàbí téèyàn fetí kan téèyàn fojú kan wo tv tó tún fetí kan gbọ́ rédíò ara àkókò ikọ́ màrè ẹ wọn kan fìdílé kẹ mú tága dá yín kẹ tún wá kọ́ gbọ́mọ́gbọ́ lọ́jọ́ tòní kẹ wá kọ́ ìmọ̀kú ìmọ̀ lọ́jọ́ tòní torí gbogbo àṣírí gbogbo tó ṣodo sínú ẹ gbogbo ẹ la máa gbọ̀nyẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ la máa tún pẹrẹpẹrẹ gbogbo ẹ la máa fọ́ tútú bí ìgbà tí bingo tó bá rí egun màálù tó bá fọ́ egun màálù tó ṣe pùrùpùrù tó ń tún yẹ́yẹ́ sí lẹ́nu gbogbo ẹ la máa tún lórí ètò tòní tó o bá sí lórí ètò fún tọjọ́ tòní bẹ́ẹ̀ ní sọ ẹrọ jọ̀bọ̀jọ̀bọ̀ nù ni ó yá wọn kọ fìdílé lọ́jọ́ tòní mo tún gbé bùrọ̀kọ̀ tó èdèdè ó yẹ wọn kọ fìdílé kẹ wá jẹ mùkútù kẹ fẹ lẹ́rìí dòdò tó tutù kẹ gbélé lórí ẹ wò ó ẹ jẹ́ wọnú ẹ̀ lọ́wọ́ one time gbogbo tí ó wà nílé ayé gbogbo technology ló ní orísun bẹ́ẹ̀ náà ni solar system ó ní orísun tó ti ṣàn wá orísun ẹ̀ gangan ìwádìí ó fi hàn pé solar system àkọ́kọ́ la lè wádìí lọ sí ọdún 1839 pẹ̀lú arákùnrin kan tí a mọ̀ sí french physicist tí orúkọ rẹ̀ ń jẹ́ edmond becquerel ele gangan ló ṣàwárí ohun tá a mọ̀ sí photovoltaic effect kí là ń pè léyìí edmond becquerel yìí ó ṣàkíyèsí pé tí ohun tó ń tàn tó bá ti tàn lórí materials kan ohun tó ń tàn iná tó ń tàn tàbí ohun tó ń tàn kan tó bá tàn sórí àwọn ohun èlò kan wípé eléyìí ó lè jẹ́ kí flow of electric current kó ṣẹlẹ̀ ní 1839 ẹ mọ̀ pé gbogbo ohun tí à ń pè ní technology yìí tẹ́nìkan bá kọ́kọ́ discover àwọn èèyàn àwọn scientists míì ní tí ọjọ́ bá ń gorí ọjọ́ àwọn míì wọ́n á tún ṣiṣẹ́ lé lórí ìgbà tí ó di 1885 ni American inventor kan tí a mọ̀ sí Shatfree tí elé gangan ló kọ́kọ́ ṣe working solar cell kan tí ó fi ohun tí a mọ̀ sí selenium wafer to koko fi se ni 1883 eleyi efficiency e o je eyo kan ninu 100 efficiency e o ma lose a lot of charges 1% efficiency lele ni igba to wa ya igba to wa di odun 1905 ni arakunrin kan ti a mo sin aba estin eleyi lo wa se on ta mo to publish on ta mo sin fundamental physics of light and energy packet to lo on ta mo sin photons ni 1905 any gongon lo wa increase efficiency lati 1% wo 6% lati le lo igba to wa di 1954 ni awon bell laboratory ni bell laboratory opolopo onimo ijile lo kunbe ni odun 1954 to josise lori asiyori akoko lori on ta mo sin pv cell awon scientists awon onimo ijile bi Darius Chapin Calvin Fuller ati Gerard Pearson gbogbo won gogo lo fori lopa imopo lojo fori lojo se awon research to josise lori efficiency ti won se 1% to fi increase awon omo ijile lo tesiwaju titi di wakati ta wa yi ti gbogbo wa fi je mukutu solar system nigba ta baba so pe nipa solar system gan kini anfani solar system gan anfani solar system o po o koja be o koja ka si nkan ohun akoko o ni pe easy to operate solar system o rorun lati to o yato si awon amunawa yoku gbogbo awon amunawa ta ni akoko amunawa ta ni o la pe ni amunawa ta dayeba ti mo amunawa ta dayeba igba ku igba to ba ni ilo ina to ba ko ropo ni ilo ina to dede wa o ko wa coincident ni o le ni lo lolaaro ko ye po oru nigba to won oru bi awon eyan bi awon kan to jo mi nigba to won oru nina lo de elomi gan to ba di ojumo gan ko ni mo pe na ti de loru eleyi igba to ba won lo le mu wa iwo fura o le dictate o le determine abi o ni anfani lati paje pe wakati bye bye gangan ni mo fe ka e mu wa igba to ba won ni phone e ti le ko le igba to n lo si church lo dede mu na wa elomi aside kabakabakaba o tu dile lati lo plug phone e amuna wa mi to tu wa to ye pe eyan ni anfani lati to nigba to ba wo iwa amuna wa bi eleyi iro lo kokon ma ba yan tori mi ko to fa igba mi wa fa a ma se ma sise to ba jaja sise igba to ba fe wole a tu dake lo sire igba mi gan se wa ma wa boda tu de boda winner kiri ta be fa kino ele ton lopo igba ele te ma nilo owo arara ton wa ma repo wa ra oili wa nilo enta be se maintenance gbogbo eleyi kudekude ni sugbon solar system te eyan ba ti ni sile igba ku igba to ba wo ni wa te ni wa se le kanna to ba ti se le kanna o n sise lo ni yaya yo ni no shaking awon mi gan tu wa to ye po le sise 24 hours ina kina to ba nlo to ba ti lo eleyi agbera a ma sise lo bi skoda pehe o je ko roro lati operate ewo she n get e
3: and get
2: e je sare dele ise technology city mo n bo wa gbara mo fi n bo
0: Hey, ma ku oriire ti technology siri to de yi o nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu solar light
4: no ma wa le o wa lo ma le de
0: abi le muna lo ki won muna lo so lati wa lowo poku
5: a den dupe lowo awon akode eda to gbe Lagos wole yi wa
0: asiri oye ti solar ba jade lati fati wa tu si wa lowo
5: ni technology suri ti rale ko palace arakale
0: gbogbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo
5: ai agbagbe
0: e ma botara ni technology suri
5: eye engineers ateyin contractors pelu individual
0: e wa ma ko leyo leyo double dosi dosi plenty plenty
5: lawon original durable and affordable solar components and material
0: bi solar battery,
5: solar panel,
0: solar freezer,
5: solar cable,
0: solar fan ati solar present ayo,
5: titi dori hot plate ati controller,
0: ati gbogbo nkan ta ba fe lo ni solar,
5: push installation tabi repair tabi rebuild tabi recomputer tabi upgrading,
0: ki ye tin lo tele wa dotu pada,
5: e ma bo ni shop 2-7,
0: irale ko pala sarakale akure,
5: telephone 070-3065-6274,
0: bonus ati promo den lo lowo bayi o ni technology city,
5: let's go,
0: there.
2: Fayin te ba fe kan si wa nile ise technology city, ki le fe se nipa solar gangan awa gangan lọlọrun ba fi ran fun sa ta wa yi awa gangan lọlọrun ba yan da dao lai gangan fu e le kan si wa ni shop 2 and 7 ife gagagbe iralepo palace gangan ibe gangan lawa ta tin jise toloro parowa oun lo solar kan tele ni solar oun gbadde tele ni sugbo o gbadde e mo o fe show upgrading oun lo awon system kan o fe upgrade e awon tubular battery awon battery o si to nlo won ti denu kole gbogbo kon to ba wo to nse nipa solar to nilo nipa solar o se fe se ni o ti se tele ni oun lo tele ni tabi o fe ka wa be se load assessment gbogbo ile je technology city awon gangan ni mo mo awon gangan ni shop plug awon gangan lona to ye ona to ro wo solar 24 hours ti o nseki e kan su wa loni tabi ke ma pe wa sori 090 32 37 30 11 090 32 37 30 11 tabi 070 30 65 62 74 070 30 65 62 74 atu wa ni B division no kiaro te ba ti de police station B division ye shop to wa nbe e ti ma ri wa nbe another one anfani solar elekeji o la mo si stability e solar system te ba ti to solar system o ma stable ina o nlo ina o schedule e ti o ba ni sise rara akuni ki je pe boya ko ma sise ko ma schedule e mu mi ranti alejo kan mo gba njo kan igba to dale a wa lo ra nkan legbe ba se ran nkan ta ra lowo lomo e sa nowo soke oni mommy I want to drink ice cream awani esma she n ta ice cream ne fu ice cream kan won ni won ta ice cream omo e sa nowo soke igba ta ma wo ase ewu ina to mu wa awon bulb to ma pupa ye to ma pon ye ina ye pon fe refe o wa ja ice cream igba ta wa mo ba so pe omo it's not ice cream o it's low current o ewo ibi la o tu gbe danu duro lojo toni lori eto yin eto wa ise owo te ba fe kan si wa e kan si wa ni shop 2 and 7 ifegegbe iralepo palace ibe gangan lawa tabi ke ma pe sori 090 32 37 30 11 she get here
3: and get here
2: 070 30 65 62 74 070 30 65 62 74 ta ba ti kuro mi te ba wa mi te ri mi e wa mi lo sodo ike oluwa ati iya komo eleja igberi ni city hall ibe loko ibe gangan ni faaji ti ma so 68th anniversary e wo titi tojo mejo lori eto yin eto wa ise owo te tun ma gbo tutu lenu emi omo yin ololufe yin Bob Lagbenga, Master One of Entertainment, Odabo, Odijo Mejo.
6: Baba kerewa de balẹ kasagua lori itoju ilera ati aile se dede olomokunrin nikan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jekuje debi pe ti wa so idakurete lodo lolufe re baba kerewa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti ekan suno opa eyin dudun ara titara gbigbona inu kiku inu kekun aya tin lu pipi pi ma le gba pa ma le gba se owa tese to kuriri ni waju ta ni baba kerewa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kerewa wa pe mi debe
7: bazo olorun ma jaro ogun aiso
8: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
9: nile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
8: phone number mi 08164122777
10: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sa ara re ko le ma gbera abi oruko ti e ti ti ri pada si boda asuke suke iwaju ololufe re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sajo osa ogun temi o ba mo èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Ǹkan tí mo jogúnlọ́ ọba ńlá wa ni. Ọba wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin. Wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹ ṣe ara rẹ ògbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò. Àbí ẹ ṣe ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá. Bàbá kéré wà.
9: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
10: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn-ín ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. 08164122777 Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor. Ti carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
2: Bàbá ń gànà, bàbá kéré wà.
9: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
10: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara. Ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọ́mbà mi 08164122777.
10: Àgbo Márúgbó Takébé òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo irú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
9: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Bàbá ń gànà, bàbá kéré wà. Fóònù nọ́mbà mi 08164122777 08164122777.
3: Keep it locked on Adaba FM.

0: ọlọ́run. Bẹ́ẹ̀ni sà. Èmi tí mo ní mo dìde yìí, ọ̀gá, wọ́n sán mi lẹ́gbàá náà dọ́dọ̀ ọlọ́run ni. Ọ̀gá, ohun tó bá le, ó máa ọ́fà ẹ̀ ní kankan. Ní tó dẹ̀ máa ọ́fà ẹ̀, ò ní pé a mú ọmọ ọlọ́run. Sórí bógun rẹ̀ ṣe lè yìí, kò sí nǹkan míì tó fẹ́, ó fẹ́ lé ọdẹ bì kan. Ibi tó wá lé ọdẹ yẹn, ibẹ̀ lọ́nà Àbáyọ wà. Ọ̀gá, Sọ́ọ̀lù kẹ́tẹ́kẹ́tẹ́ ló dà láàmú. Tó fi pàdé Samuel. Inú ìdààmú ló ti pàdé Samuel. Ó ń wá kẹ́tẹ́kẹ́tẹ́. Tó sọnù. Four location ló lọ. Kò rí kẹ́tẹ́kẹ́tẹ́. Ló bá wá bẹ̀rẹ̀ pé ẹ sànú mi. Ṣé wòlíì wa lù yìí? Tó lè bá yàn wá solution. Bí orí bá burú. Tó lè bá yàn wá solution. Bẹ́yàn bá bọ́nù ìdààmú. Wọ́n ló wòlíì kan wá. Yà dọ́dọ̀ rẹ̀ mi ò gbọ́ pé wòlíì ló wá lọ. Ọ̀gá òun ló wá wòlíì lọ. Ẹni ègún bá gún ní ṣe lákàlàkà lọ bá labẹ́. Ọ̀gá wòlíì ti bá ń yalé wọn ò rán. Ọ̀gá wòlíì tá a bá fún ibi tá a bá dùn ẹ ni ó wà. Ibẹ̀ làwọn èèyàn ó ti wà. Jésù Olúwa gan kò rẹsẹ́ sí Jòhánù. Ó gbéra. Ó wà lọ́nú agidi. Ngbò débẹ̀. Ọ̀gá orí ọlọ́run. Ọ̀gá ìpàdé eléyìí ìwáṣẹ́nú agidi. Àléyìn sọ mi.
1: Ní àrígboro.
2: Ilé o ṣe agidi.
0: Láàrin ìsọ.
2: Jésù kan lọ agidi.
0: Jésù lọ agidi. Wọ́n wá ní kí wọ́n máa bọ̀ lẹ́yìn sọ mi. Láàrín ìgboro.
2: Olódoro tún bí.
0: Olóòtú jìnnà jù. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Bó o bá wà sálẹ̀, ìran rí òbí ọ̀bẹ̀rẹ̀. A ò ní dáríji ófínì àti fínìásì. Títí dòní.
2: Bẹ́ẹ̀ni.
0: Kí ló dé tí géńdé irú yín tẹ́ ẹ wà lé tí àpótí ẹ̀ rí sì sùn. Ọ̀gá. Bó o ló ṣe jẹ́ géńdé nínú ilé yìí tí àwọn ọmọ ẹ̀jẹ̀ everybody.
1: Ó burú jáì.
0: Ọ̀gá. Sọ́ra rẹ nù kó lè ríra rẹ. Ọjọ́ mẹ́ta yìí. July 15, 16, 17, ọ̀gá wà nù sọjí. Dádì, mo fẹ́ lọ ìlú òyìnbó, ṣùgbọ́n mò ń la lálàáni. Kò sẹ́, ọ̀gá, gbogbo ẹ tó lọ ìlú òyìnbó, títí dórí èmi, mo lè sọ fún ọ, mo ti ń lálàá rẹ̀ nísìnyí, ó ti ní iye ọdún. Mi ò gbàdúrà, mò ń ròyìnbó, ṣùgbọ́n àfẹnẹwẹ́.
2: Òyìnbó.
0: Ṣùgbọ́n lọ́jọ́ tí mo gbàdúrà tí ìdílé dé mo pàdé òyìnbó.
2: Àtúfọwọ́ra lórí.
0: Ọ̀gá ìyàtọ̀ wà nù àbínú àti white. Mo pray fún ọ. Ọ̀gá àbínú ó lè pupa kí ẹ̀jẹ̀ rẹ̀ mọ́ pupa.
1: Ó pupa ẹ̀jẹ̀ rẹ̀ ò pupa.
2: Pupa ìdámọ̀ ọ̀hún ni.
0: Ọ̀gá bó lè yẹn ṣe jẹ́ ìbò tí ò lówó. Mo pray fún ọ sàmì dáadáa ayé rẹ máa dìde. Ayé rẹ máa dìde. Inside every battle there is mantle.
1: Yes, sir.
0: And inside every pain there is gain. Ọ̀gá wọ́n wò pé ìwọ nìyà ń jẹ jù. Ọ̀gá àwọn kan ń rò lọ́wọ́ kò síbi tá a ti lọ. Wọ́n gbomi wọ́n gbowó lọ́wọ́ wa. Wọ́n tomi fún wa. Wọ́n tòróró fún wa. Ọ̀gá ìpàdé eléyìí. A ò lómi ta fẹ́ tà fún ọ. A ò lóròró ta fẹ́ tà fún ọ. Ìpàdé eléyìí. Ìpàdé wa gbà ni. Lọ́wọ́ Ọlọ́run. Kí ni mo pè é?
1: Wa gbà lọ́wọ́ Ọlọ́run.
0: Má jẹ̀mú eléyìí. Ìṣe májẹ̀mú tí ó sọ pé 3,310. Ìṣe májẹ̀mú òróró 2,005. Bó o bá ní bó pu ọmọ lé. Ọ̀gá ọ̀gá Jésù yìí ọ̀kan ni lánàá lónìí àdìdíjì ayé. Àníru gbè láìjà tààtà fún ọ. Ọ̀gá èso tó fi kan Jésù lọ́wọ́ kù. Ànílẹ̀ tá a lè tà fún ọ. Kò sọ 17. Ohun tó lè rẹ̀ lọ́wọ́ rè máa pe nọ́mbà yìí 090-3-5-9-0-4-5-8-4-0-9-0-0-9-0-3-5-3-5-9-0-4-5-8-4. Ọ̀gá July 15, 16, 17, free bus ó máa wà ní ìsìnkàn roundabout ní 3:30 débẹ̀ ní 3:30 ìsìnkàn.

0: Keep it locked on Adaba FM.
1: Hey, ọmọ ti dé o, ó ti kó mọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
2: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú the best solar energy supplier. 201,999 naira. Ẹ̀wọ̀ ara solar tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, o ní 310,999 tún bẹ́ẹ̀. Ó máa bá àwọn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ẹ wò ó. Promo ń lọ lọ́wọ́ báyìí o. Just 53,999. Fóònù ní 2 cameras. Ṣùgbọ́n just 32,999 naira. Fóònù ní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank ló ba Adesina Road Àkúrẹ́. Telephone 070-6642-3064. Tó ẹ kú dédé àsìkò yìí. Ibi fíofíó la ti bá igi ọ̀gá wó. Ibi ṣàkátá para la ti bá àwọn ọ̀rọ̀ àgbàṣanko. Gbogbo àwọn nǹkan tó ṣe pàtàkì tọ́mọ ènìyàn ń lò ní sáàtà wáyé. Ní pàtàkì ọ̀rọ̀ sólà àti fóònù àti frísà àtàwọn nǹkan míì tó ṣe pàtàkì. Torí ẹ̀ la ṣe wá gbé part and part tó jẹ́ olóòtú fún gbogbo nǹkan wọ̀nyí wá sórí ètò láti wá sọ àwọn nǹkan tí wọ́n tún kó dé fara ìlú.
3: Ele ti akude ni pe te ba se ra laptop ati phone bi Samsung bi Itel bi Tecno Infinix le o mama gba fans lofe laptop to be lati ori bi 80,000 naira, that is 79,999, si 120,999 soke soke beyin, ati awon brand new phone to be lati ori 85,999 si 101,999 soke e o ma gba fans si ni ofe
2: o be ma ni e
3: ani laptop ani printers ani gbogbo computer materials te ba fe lati accessory phones de gbogbo e lo wa e ma bon ni part and part lako street light de lati enhance security materials laye ka ile yin awon street light yen be lati ori 27,999 si awon bi 30,000 40,000 gbogbo e lo wa lodo wa iyen o tun wa ton si ibe o ani solar cctv cameras lati ori 25,999 awon solar cctv cameras single lens, double lens, triple lens, four lens, gbogbo e lo wa. Agbe solar ice block machine wa, gbogbo package to ma lo battery, ka to ma fi so bi ni bi 1,999,000. To ma ma se bi 50 blocks, 80 blocks, other blocks to lo oorun directly. Eh, ni the NEPA. Lori awon solar systems wa, ani ile alabode to je fawon student, to je pe ani oni 150,000 naira. Ti won le lo fi gbe laptop won, ba fi de gbe fan won. A tun wa ni to je pe tun ni bulb, ko se pe mo n lo ìwé kò níná, wọn tún lè yọ lọ library, wọn lè gbé kiri, so kò sí ẹsẹ̀ pé mi ì rí náà kàwé mi, ìyẹn 150,000 naira. A tún wá ní ilé tó yẹ pé myself and my family oní 250 wà, oní 300,000 wà, oní 500,000 wà ní solar. Ẹ ní láti dúró de normal part and part multipurpose multipurpose lórí laptop lórí solar lórí phone.
2: Ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tẹ́ ẹ kalẹ̀ sí.
3: A wà ní number 49 Ọba Adesina Road ní part and part complex. A wà láàrin Weber Bank Ọba Adesina àti Yellow Upstairs tó ń jẹ́ Rika Beam tó jẹ́ Farmer Lako ẹ ti rí wa mẹ́.
2: Kí làwọn nǹkan míì tẹ́ tún ní báyìí.
3: Photocopier machine, printers, freezers.
2: Hey, ó wá dàbí Leventis dàbí Shelerance Lékòó nìyẹn.
3: Kì í ṣe ìyẹn nìkan o. Gbogbo ẹni tìtorí létí mọ solar materials láti orí controller láti orí iron tó jẹ́ ti solar tó tún dùn nípa láti orí fluorescent light tó máa máa lo iná kékeré. Eléyìí tó wá yà mí lẹ́nu jù. Wọ́n á lọ foye bíye gba mítà. Ẹlòmíràn tún ní ọ̀nà ọ̀dà generator nígbà tó yẹ pé.
2: Tó jẹ́ pé owó tí ó fi ra mítà tàbí máa ná lórí ẹ̀ tàbí repo generator yóò ju ìlọ́po ìlọ́po owó tí ó fi ra solar.
3: Eléyìí tó wá jẹ bàbá rẹ̀ pé tó bá tún wá lọ ní freezer ó wà ó depend lórí site freezer yẹn. Ìyàn tó bá ń lo freezer méjì ó lè lo ṣe ilé ìtagbó freezer kan. Ẹ rí oní 1,000,000 naira. Ẹ rí oní 800,000 tó máa gbé freezer yín. Even ẹ máa rí oní 600,000 tá gbé freezer yín. Tó bá dọ̀dọ̀ wa a ó sọ fún yín better. Tẹ bá ní ìṣù pẹ̀lú solar yín ẹ lè kàn sí wa. À wá bá yín wò ó. À mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe. A tún máa ń ṣe swapping and ṣe upgrading. Ẹlòmíì tèlè ra solar kan tẹ́lẹ̀ tó wá ń lo tí ò gbé. Tó bá pè wá a wò ó. A ó bá upgrade ẹ̀. A ó dowó kékeré mọ. A fi gbé ńlá. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ yìí àtòrí laptop o, àtòrí solar, àtòrí phone. Even tẹ bá fẹ́ ṣe repair phone yín laptops yín ẹ máa bọ̀ tààrà. Wọ́n bá yín ṣe ní number 49 part and part complex tó wà láàrin Weber Bank branch àti Rikabi Mouse ó jẹ́ Yellow Upstairs Ọba Adesina.
2: Tó kò ní ju báyìí lọ fún ti àkókò. lọ́kò yìí tọmọgun olúbùnmi ló kọ tèmi ẹ ṣe pípọ̀.

0: 101.9 FM. Peace of a dove.
1: Ẹyẹ ní ìgbèrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
4: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
5: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé, tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ ń bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19
4: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
5: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 64 60 64 19 07 64 60 64 19 Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun bere si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbin eju so to to gbin eju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbin eju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbin eju si wa to ti gbin eju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
4: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
5: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to tun won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbonseju ogun seju koni le ri gbonsese ta ba tun mi ejo sese gbonse yen bayi kole bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi fọwọ́ jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò. Ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí. Lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́, ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́, kò síbi tá a lè wá egbòdé. Láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Nígbà tí wọlé bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò, mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú sẹ́yìn orò. Ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú, a lè rìn 60 ìṣẹ́jú, a lè rìn látàárọ̀ títí dalẹ́. Tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa. Ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ? Nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn ní ọwọ́ jẹ àǹfààní ewé àtegbò. Mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò, pàápàá egbòogi mọ́wọ́ kúrò. Mo ti kó wa. Ìwọ́n tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi, gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí. Fọkànbalẹ̀ lágbára Ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò, tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn. Ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè Ògùn, nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School, nílùú Àkúrẹ́. Ń bẹ̀ la wà, a ní fara nira wa. Báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-64-19 07-064-60-64-19. Bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́, ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́. Ẹlòmíì a máa ta, ẹlòmíì a máa ró. Lágbára Ọlọ́run, ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́. Nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School, nílùú Àkúrẹ́. Tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-64-19 07-064-60-64-19 Àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: A ò máa ti ẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí, tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
1: ògbólùgbò ọdẹ tó ń fi wí àtegbò ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè Ògùn lónìí. Ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ṣèwòsàn.

0: eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac marvelant ministry ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjọmọ̀ fèrè jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tún ti wà níkàlẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lórúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ọyá ẹ jẹ́ kí àwọnú ètò ọ̀hún lọ.
1: Sorípe ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yẹ tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ìṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjírò èyí tá a ṣe ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsìn wa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marvelland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbá Road Súpárì Àkókò. Bákan náà nílùú Adó Èkìtì ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì. Níbi tọ́lọ́run ti ń dábìrà ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méje sí mẹ́jọ àárọ̀ nígbà tí sìn ọjọ́ ìsinmi gangan ń bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ìránṣẹ́ Ọlọ́run Prophet Adésínà Jẹ́ Adéjùmọ̀ ni Ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú. Ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211. Nú àbọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù nítorí pé Jésù ni Olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marvelant Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá ẹjẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Mo ń kí gbogbo ọmọ Ọlọ́run jáṣèjádò àgbáyé ń bi gbogbo tí ẹ ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbọ́ mi. Mo gbà á ládùúà wípé a máa rí àánú gbà.
3: Àmì Jésù.
2: Mo dẹ̀ kí wa pé a kú àsìkò yìí o, a kú ìlàkọjá yìí. Ẹ̀mí wa tí ó bẹ̀rẹ̀ báyìí, mo gbàdúà pé ẹ̀mí wa á làájá.
3: Àmì Jésù.
2: Ní gbogbo ọ̀nà bíbélì wípé ká máa dúpẹ́. Jẹjẹ́ mọ̀ pé pẹ̀lú pé kò sí nǹkan kan kò sí nǹkan kan yìí náà, àwọn kan náà wà ìdààmú tó bá wọn kọjá ọ̀rọ̀ oúnjẹ o. Ó kọjá pé ọ̀rọ̀ pé kí wọ́n róúnjẹ jẹ báyìí. Pẹ̀lú pé kò sí nǹkan kan kò sí nǹkan kan, ẹlòmíì kidnapping ò gbé, but kidnapping òkùnkùn ló gbé, táyé ló gbé, tọ̀tà ló gbé. Ẹlòmíì ń wà báyìí inú kidnapping àwọn àjẹ́ ló wà. Tán dé lọ́wọ́ tán dé lẹ́sẹ̀ spiritually kò mọ nǹkan tó ń ṣe, ó ṣàdédé rù ó ń gbẹ. Ẹlòmíì wà lórí sick bed. Gbogbo ẹni tẹ́lẹ̀ wà nípò yìí, mo gbàdúrà pọ̀ lọ àtúnyẹ lẹ̀
3: o. Àmì Jésù.
2: Ṣùgbọ́n mo ń sọ fún wa pé nínú ohun gbogbo ká máa dúpẹ́. Nínú ohun gbogbo ká máa dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé, ohun tó le yìí ó sì ń bọ̀ wá dẹ̀rọ̀. Ó sì ń bọ̀ wá dẹ̀rọ̀. Ó ń bọ̀ wá dẹ̀rọ̀. Mọ́ parẹ́ o, mọ́ parẹ́ o. Mo ṣe mọ́ sọ fún wa ní gbogbo ìgbà. Mọ́ parẹ́ kó parẹ́ kọ́ ni solution. Ẹlòmíì àní bọ́rọ̀ bá dẹ̀ le tó bá nǹkan tí mo lè ṣe wà. Bàbá para mi. Ebi mo wà láyé lẹ̀ ń béèrè owó oúnjẹ lọ́wọ́ mi. Ó kàn parẹ́ gbé ni o. Mo máa ń sọ fáwọn ọmọ tó ń tẹ̀lé mi. Nǹkan méjì ló ṣe pàtàkì jùlọ láyé nínú ayé ẹ̀. Number 1, your life. Number 2, your health. Tí nǹkan kan ò bá ti ṣẹ̀mí ẹ̀, o ní problem. Ìṣe pé o ní problem o. But ìrètí sì wà fún ọ. Number 2 wà ní ẹ̀tí ẹ. Tó o bá ti ronú, tó ń nọ̀ ṣe hypertension, ohun tó ń ronú lèyẹn máa padà soft. Wà á dẹ̀ máa lo oògùn lọ bẹ́ẹ̀ ni. Àwọn tó ní kọ́lọ̀ fún wọn lálàáfíà.
3: Àmì Jésù.
2: So má ronú para ìmọ̀ràn mi sí ọ kọ́kọ́ ni. Má ronú para ẹ. Má jẹ́ kí ẹ̀mí èṣù wọnú ẹ. Àárín méjì lèyàn máa ń wà. Wà á rẹni tó jù ọ́, wà á rẹni tó jù. Tó bá ti jẹ́ ẹni tó jù ọ́ nìkan ló ń rí. O ní mọ pẹ́ dá o. Mo máa ń sọ fáwọn èèyàn. Bó o bá ṣe ń wẹ ẹni tó jù ọ́, tún máa wẹ ẹni tó jù. Wà á máa wẹ ẹni tó jù ọ́, wà á máa fi sáré. O ní lè rẹ̀ wẹ̀sì. Wà á máa wẹ ẹni tó jù. Wà á tún máa fi dúpẹ́. Hallelujah ńlá kan o.
3: Hallelujah.
2: Orúkọ Jésù á dára fún wa.
3: Àmì.
2: Mo kí wa pé a kú àsìkò yìí. Ẹnìkan ṣẹ̀ṣẹ̀ ń tan rédíò ẹ̀ tó ń gbọ́ mi fúngbà àkọ́kọ́. Orúkọ tèmi ni Wòlíì Adéjùmọ̀ Adésínà tí gbogbo èèyàn mọ̀ sí fèrè Jésù. Láti inú ilé iṣẹ́ ìránṣẹ́ Christ Apostolic Church Marvelland Ministry. Ẹnìkan ní bo ló wà. Tó o bá ti wọ mọ́tò tó dé Àkùngbá, sọ pé ká fọ̀nà ṣúpárì rán. adugbo kan wa ti won pe ni ogangan ogangan ni supare ogangan street kilometer 1 akungba road supare ogangan street lawa wa ti ri ijo yen o wa laarin meji akungba ati supare gbogbo en te fe gbe kiti wole te ba ti nbo ke to de supare e ma de se leyin sele ma ke muri ke to de supare te ba ti de supare eni kan ma gbe yin bo lona akungba ya ti ri jo yen laarin meji bayi ibe ni jo yen wa loruko jesu e ma ri anuba
3: ami jesu
2: ojo monday mo ma nse counseling headquarter ni olu iya ijo wa ti mo nso ojo monday ni mo ma ri gbogbo eniyan ni olu iya ijo wa ti mo nso to wa ti dojo tuesday mo ma wa ni eka ijo wa lado ojo friday mo ma wa ni eka ijo wa ni ikare loruko oluwa a ma ri anugba
3: amen
2: number to ma pe mi si ni 07061119572 bo le kan si 07061119572 to ba pe yen tin ba gbe pele 08 56 46 22 11 08 56 46 22 11 awon ipade adura kan wa lososu ta ma nse ta lita kun mi every fourth sunday ni pade adura e gbugbe eyan omo olorun jake jadu agbaye sunday akoko ninu osu ni o ma ni agbara ta lita kun mi loluwa pe akori e ago mefa aro la ma nbere si ago ti oluwa ba tu wa emi o nparo o every fourth sunday yen ko ni ago bayi pago bayi la ma njade a le pari lago meji a le pari lago kan a le pari lago meta a le pari lago merin ko ni ago bayi ta ma npari leyin gba yen a ma se pade adura kan every third saturday the God of our father gbogbo saturday keta ninu osu la ma se to se tun kan le ko gbagbagba God of our father ni olu iya ijo wa yen ni o ago meje si ago meji la ni pade adura yen God of our father o ma ni agbara mo mi se atun ma se kan na ojo to ba ti kenyin osu oru atunyan oru atunyan o ni ogbon olorun ti a nlo si pelu bi ita se ri bayi mo gbadura pe Nigeria ma gba ominira.
3: Amen Jesu.
2: Ade dara fun wa.
3: Amen.
2: Eja gbadura. Oruko Jesu.
3: Amen.
2: Olorun gba ope wa.
3: Amen.
2: Ba wa soro.
3: Amen.
2: Soro jade.
3: Amen.
2: Okan wa ko bale.
3: Amen Jesu.
2: O ti ri be.
3: Amen.
2: Jesu, Oluwa wa.
3: Amen.
2: Eyin omo Olorun ni ose to koja mo soro lori akori kan to ni agbara. Mo pe ni igbeyin awon ti Oluwa nwo niran. Igbeyin awon ti Oluwa nwo niran. Mo salaye pe oniruru eyan lo le ma wo ra eniran oniruru nkan le yan le ma wo eniran oko le wo yawo eniran omo le wo yawo e o le wo obi eniran eh yawo le wo oko eniran ko se en ti o le wo ra niran o hallelujah nla kan o
3: hallelujah
2: eh a de ma wo eran bayi won ni eh ri dadi yin pelu omo kan to gbe koja ni a ni e fi ile mo ti n wo niran eh awon wo kini dije ma fi n wo yan ran oni toro e ba ti su toro eyan ba ti su yan to ti so ti o gbo wa kuku wa ma wo niran pastor a ma wo omo ijo niran hallelujah lagun
3: hallelujah
2: nyo de wa mi pe boya pastor e ti e ngbo ba ti so awon iwasu kan wa ti pastor ki n waasu debe mo ngbo ba ti so ti won gbagbo hallelujah o
3: hallelujah
2: tabi ti won ro boya nitori ta re ni hallelujah o
3: hallelujah
2: nje je ba pe bi mo se wa bayi mi o gbede gbe waasu kan le ri kini akori waasu wa loni ni pe sisan ida mewa ni pipe hallelujah nla kan o
3: hallelujah
2: sisan ida mewa ni pipe mi o ba yan waasu be ri laye mi mo gbagbo wi pe oni idigba ba waasu fun to ba wu e ko san to ba wu e ko mo san ko se en to jale ti o mo ko le o da ko de se en to pa yan ti o mo pe o ko pe bo se pa yan o da sugbon awa christian la ma se nkan la ma ni ko ye wa iro la npa so awon nkan kan wa to je pe to ba ti mo pe o ye ke ni mo to ti so fun titi ti o gbo wa kan wa ma wo niran hallelujah o
3: hallelujah
2: eh eh ko si christian bayi ba se soro e ti wa sese wa ma so fun ko sese ni se ko da kan mo san da mewa ni eh eh iyan eke tin kun kimi o soro da mewa o sugbo ti mo so de be ni pe kini awon idi ti eyan fi le ma wo eyan niran tabi ti oko fi le ma wo yawo e niran ti baba fi le ma wo omo e niran ti yawo fi le ma wo oko e niran yoruba ma n powe kan pe wa ni omo mo pa mi to ba ya di omo mo pa re be ni mo se salaye ni ose to koja nipa bi oluwa ti nwo Saul niran gbogbo bi Samuel se lo appeal fun Saul pe oluwa jo e ri Saul ni oluwa ni ko si nkan to kan mi pelu oro Saul emi ti fi Saul le ti pe eyin le jo npe ni omo mi eyin le npe layan fe mi eyin le npe leyan mi emi o mo mo hallelujah o
3: hallelujah
2: emi ya awon pastor to oluwa wo niran pelu ise won ati iwa won ti oluwa ko momo be gele oluwa se wo Saul niran mo gbadua wi pe oluwa oni wo wa niran o
3: amen jesus
2: oluwa oni wo wa niran o ni ose to koja mo so fun wa pe a ma wo apere awon ti oluwa tun wo niran ti ti won fi ba won mo so fun wa lose to koja pe awon ti oluwa ba wo niran igbeyin won ki nda aye wa oni baje o
3: amen
2: oluwa kilo fun farao ti oluwa so fun pe je ki awon eyan oluwa bere kilo yen ninu Exodus 5:1 e ja wo leyin eyi ni Mose ati Aaron wole won si wi fun farao pe bayi ni oluwa olorun Israel wi je ki awon eniyan mi ki o lo ki won ki o si le se ijosin fun mi ni iju hallelujah la kan o gbogbo bi farao ti nleri ti farao un ale be loluwa de nwo ran pe tani e ki lo jamo farao nleri fun won pe tani oluwa ah egbo ti farao so ni Exodus 2:5-2 nye farao si wi pe tani oluwa ti emi o fi gba ohun re gbo lati je ki Israel ki o lo hallelujah nla kan o e ri bo se nyaju si oluwa bo se nleri yen bo se ro oluwa fi oluwa o soro oluwa o soro oluwa nwo ran awon kan wa olorun wa mo ma pe lori kikan olorun awo ni pa ni awo e titi bayi akamo wu e o ba ma toke bo sile e wo gbogbo tell everybody so solo e wo gbogbo nkan ti awon ti won pera won ni content creator e wo nkan tell mi so e wo nkan ti pastor mi wi e wo nkan ti babalawo mi wi e wo nkan ta fa mi wi elomi ani ko so olorun mo ngba jo kan to ga kan ni ko so olorun ko si nkan to njo mo olorun ko si nkan to njo mo jesus ko si nkan to njo mo kini kan enikan ni ko si nkan to mo ti ara en to so pe ko si nkan to njadura pe ko si nkan to njo mo pa eyan ngbadura ohun to ba ro sokan ohun lo ma se le bo ba se ro si be lo se ma waye iru awon eyan be wa hallelujah o
3: hallelujah
2: iru awon eyan be wa so olorun a de ma wo o wo Saul titi o wo titi ohun jo se fenu e ko soro ohun jo lo agbara e ko soro ohun jo lo po e ko soro be na lo se wo farao apere awon ti oluwa wo niran ninu bibeli bi aye won ti ri ati ohun to gbeyin won eyin omo olorun mo pe akiyesi wa si ni osan yi pe ma je ki oluwa wo niran o oko e le wo e niran ko da yawo e le wo e niran ko da omo e le wo e niran ko da sugbon bi oluwa ba fi le wo e niran igbeyin o ki nda o igbeyin e ko ki nda be ni pastor e le wo e niran ko si da ṣùgbọ́n bí olúwa bá fi lè ń wẹ̀ níran tí olúwa ò sọ̀rọ̀ mọ́ àpẹẹrẹ bó ti fi ẹlẹ̀ nìyẹn àpẹẹrẹ bó ti kọ̀ ẹ́ nìyẹn àwọn kan wà tí olúwa kò wò níran bí wọ́n bá ṣe nǹkan báyìí ojú ẹsẹ̀ lolúwa máa bá wọn wí àwọn yẹn olúwa sì ní interest sí wọn àwọn yẹn olúwa sì fẹ́ràn wọn àwọn yẹn olúwa sì ń bá wọn wí ṣùgbọ́n bí olúwa ò bá fi lè bá ọ wí mọ́ wàhálà dé nìyẹn o àpẹẹrẹ ohun tó fararàn fún dáfídì nìyẹn pé olúwa sì láìkẹ̀ tí dáfídì bá ṣe ẹsẹ̀ kan báyìí olúwa máa sọ fún pé ṣé ohun tó ṣe yẹn dá dáfídì á tètè ya máa rá bàbà pé olúwa mọ́ bínú olúwa mọ́ bínú ṣùgbọ́n ohun tó bá fi lè mú ọ tó ń ṣe nǹkan tólúwà wù ẹ níran tí ò sọ̀rọ̀ tí ò bá wí ó ti kọ̀ ẹ́ sílẹ̀ nìyẹn ẹnìkan gbọ́n mi mo gbàdúrà pé olúwa ò ní kọ̀ wá sílẹ̀ mo ní olúwa ò ní kọ̀ wá sílẹ̀ ẹ̀yin ọmọ ọlọ́run.

0: nleri lo wa le pe ha ibe na ni oluwa ibe na ni enikan ni ke je ke lo ta lo ni ke je ke lo bayi ki lo sele bayi ki ni gbeyin e bayi ti farao de gba pe oluwa si dake sun mo gbadua pe oluwa o ni dake si wa o oluwa o ni wo wa nira o oluwa o ni wo wa nira o eyin omo olorun eja kiesara eja kiesara ma je ki oluwa ki o wo e nira o e wo nigeria bayi mo so fun wa ni ose to koja emeyi awon to oluwa wo nira to je pe ti binu e ba de o ma ni agbara koja bi won se ro eja wo exodus ni e na iwe exodus yen e to ja wo bi oluwa to se kilo fun farao le keji iwe exodus 7:16 eja wo iwe si we fun farao pe oluwa olorun awon eberu ni oran mi si o wi pe je ki awon eniyan mi ki o lo hallelujah o
1: hallelujah
0: oluwa tun ran mose pe je ki awon eniyan mi ki o lo ki won ki o le sin mi ni iju si kiesi titi di nisisiyi iwo ko gbo hallelujah o
1: hallelujah
0: gbogbo ba se so yen lo n gba eti o si farao jade gbogbo ba se so yen lo n gbe ti o si e jade pe eyin wo ki le n so bayi ko se n to n joluwa mo gbadua gbogbo ti wa se toluwa ma fi ko sile toluwa ma fi binu si o toluwa ma fi koyin si o loruko oluwa o ni dawole
1: ah mi jesu
0: mo ni o ni dawole
1: ah mi
0: mo ni o ni dawole
1: ah mi jesu
0: oluwa n tenu mo fun e to ja wo eti o e to ja wo eti exodus 8:1 e tun gbo oluwa si so fun mose pe to farao lo se n gbo gbogbo bo se n kilo yi ki o si wi fun pe bayi ni oluwa wi pe je ki awon eniyan mi ki o lo ki won ki o le sin mi hallelujah
1: hallelujah
0: se ri bo se n kilo se meye igba to ti n so bayi ngba to ya ko ti e da mo are mo o kan wo farao ni ha ni pe gbogbo igbese to ba fe gbe o ya wa ma gbe wa ma gbe awon igbese iparun awon igbese abanilaye je eyin omo olorun toluwa ba fere a ma kilo fun o e wo sodomu ati gomara e wo gba toluwa ti n kilo fun won pe e yi pada si mi e yi pada si mi eru nigeria n ba mi bayi ko de si nkan to n ba mi leru ju bi oluwa ti n kilo fun wa ko so to n ba mi leru ju bi oluwa ti n kilo fun olori ko so to n ba mi leru ju bi oluwa ti n kilo fun ijo olorun ko so to n ba mi leru ju bi oluwa ti n kilo fun iwo ika to n gbo mi bẹẹni ti ibinu oluwa ba maa de ko sori enikan lati duro adori omo adori omo omo adori awon to sumo adori awon ebi e iwo ika to n gbo mi iwe exodus 8:20 e gbo nkan to so iwe exodus 8:20 e ma gbo o e ma gbo o oluwa si wi fun mose pe dide ni kutukutu owurọ ki o si duro níwájú farao kíyèsí ó ń jáde lọ sí odò kí o sì wí fún un pé báyìí ni olúwa wí jẹ́ kí àwọn ènìyàn mi kí o lọ kí wọn kí o lè sin mi hallelujah
1: hallelujah
0: gbogbo bí olúwa ti sọ yẹn ni farao ló ń yarí ló ń yarí yorùbá máa ń pòwe kan ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ẹni tí ọkọ bàbá máa wò níran náà ọkọ àkìlọ títí kò ní gbọ́ o kò sí nǹkan tọkọ bá máa sọ láyé kò ní gbọ́ á ní tòun ẹ lóye òun á ní òun mọ nǹkan tó àgàrà kó wá ṣe lè tó ní sàtífíkẹ́ẹ̀tì kan tí ò dáadáa ní tí lá máa sọ òyìnbó lálálálálálá lá máa sọ òyìnbó á nígbà tóun wà ní skul á nígbà tóun ṣe gbá ohun tá máa sọ nìyẹn títí tọkọ á fi máa wò níran títí tíyàwó á fi máa wò níran ìwò níran yẹn dẹ ni ìparun ló máa ń mú wá ọ̀rọ̀ farao já sí parun ti sọ́ọ̀lù já sí parun ẹ̀yin ọmọ ọlọ́run má jẹ́ kólúwa wù ẹ́ níran títí tọrọ ẹ̀ á fi já sí parun mo tún padà tún sọ lẹ́ẹ̀kejì ẹ̀rú nàìjíríà ń bà mí hallelujah
1: o hallelujah
0: toróluwa ń kìlọ̀ ẹ padà sọ́dọ̀ mi ẹ padà sọ́dọ̀ mi a padà o church ò padà ìwàásù owó là ń wà báyìí.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

keep it locked on Adaba FM. Life is good on Adaba FM.

0: gbọ́nà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbọ́nà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn, òun ni sàárì mọ́ ṣaàgùn, ṣaàgùn mọ́ sàárì. Oògùn lọ́lọ́jọ́ kan, pọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo. Bẹ̀m̀bẹ́ ròyìn, ọgbà orí rẹ̀ mú lọ́sàn-án tòní. Òun ni orí mi gbèmí, ìṣẹ̀dá mi gbèmí taya tọmọ. Àtẹ̀yìn olólùfẹ́ wa ń lè. Bẹ̀m̀bẹ́ ròyìn, òun ní sẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan lé tẹ̀ tí ń gbọ wá. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o. A tún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún mọ jálẹ̀ bí àpò òyìrì. Àwọn ìròyìn àgbọ̀ sífìlà. Àgbọ̀ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí. Àkókò fi dẹ́rù bára wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má ba à ṣe jìn kò tó ayé. Ká sì má ba à ṣe bókọ ara ẹni jẹ́ ni. Èmi ò ní bókọ baba tèmi jẹ́ o. Ìwọ náà má bàjẹ́. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ká mọ́ mú wá. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ́ ń jẹ mú àwọn kókó kòkó kókó tó wà nú ẹ̀. Kí n kọ́kọ́ gbọ̀n lẹ́nà kára ó fuyẹ. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọ́yẹ́ ẹgbọ́. Àgbẹ̀ kan eléyìí tí wọ́n ti ń wá tẹ́lẹ̀. Òun ni wọ́n ti rí òkú rẹ̀ tí wọ́n ti bẹ orí ẹ̀ kúrò nílùú Jos. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Láti ìpínlẹ̀ Rivers, iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé ọkùnrin kan. Èyí tó ṣekú pa olólùfẹ́ rẹ̀. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo tún kú ńbẹ̀ ìbò ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé ọ̀yẹ́ tún gbọ́. Àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà dóòlà ẹ̀mí àwọn èèyàn méje tí wọ́n jí gbé nípínlẹ̀ Plateau. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Agbárí èèyàn kí ló ń fi ṣe. Ọkùnrin kan ni wọ́n wọ́ lọ ilé ẹjọ́ bẹ́ẹ̀. Látàrí bí wọ́n ṣe ká agbárí èèyàn wọ́n ká mọ́ lọ́wọ́ ni. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ókè náà ẹ tó gbọ́ eléyìí. Láti ìpínlẹ̀ Imo ni mo tún tajú kan rí. Ọkùnrin kan ló ti gbẹ̀mí ìyàwó ẹ̀ nílé ìjọsìn kan ní ìpínlẹ̀ Imo. Lọ́ọ́ bá sá lọ pẹ̀lú àwọn ọmọ méjì. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wa. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mo tún kú ńbẹ̀. Ìròyìn eléyìí tún rèé. Bàbá àgbàlagbà kan bàbá 75. Wọ́n káwọ́ ẹ̀pọ̀n ìrojọ́ ilé ẹjọ́ lórí bó ṣe kí ọmọ ọdún mẹ́rin ọmọ ọdún mọ́kànlá. Ó kì í mọ́lẹ̀ lọ́bá rọ̀bọ̀n mi fún. Ìpínlẹ̀ Rivers òun náà leléyìí ti ṣẹlẹ̀. Ọgbà bẹ́ẹ̀ nípínlẹ̀ Adamawa leléyìí náà. Ẹjẹ́ ń tún fún ìmọ̀. Ọkùnrin kan ló ní wọ́n ó fún ọmọ rẹ̀ ọmọ bíbí inú ẹ̀. Ọmọ kì í mọ́lẹ̀ lọ́bá fún olóyún. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ìròyìn míì lẹ́gbọ̀ lọ́sàn-án tòní. Ọ̀yẹ́ wá nǹkan ká ẹ fìdílé ẹja tún jọjẹ̀ gbádùn ẹ̀. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbóná nú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ jẹ́ àjọ máa gbọ́ lọ. Ọ̀yẹ́ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi láti Jos. Òkú àgbẹ̀ kan tí wọ́n ti bẹ́ orí ẹ̀, òun ni wọ́n ti ṣe àwárí rẹ̀ báyìí. Ìṣe ni ọ̀rọ̀ lọ́dà bí nǹkan táwọn èèyàn tí wọ́n sì ń jáyà ní Fásitì Uni Jos ní ìlú Jos lónìí olónìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe ti rí àgbẹ̀ kan eléyìí tó jẹ́ pé wọ́n rí nínú oko tó ti bẹ́ orí ẹ̀, wọ́n ti gbé orí ẹ̀ kúrò. Àwọn aláṣẹ Fásitì ọ̀hún wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹni náà wọ́n ní kìí ṣe akẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ ni kìí ṣe àwọn òṣìṣẹ́ iléèwé ọ̀hún, ṣùgbọ́n tó jẹ́ àgbẹ̀, èyí tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ dáadáa lágbègbè ọ̀hún tó lọ ń kórè èkó ní oko rẹ̀. Wọ́n ní ẹni tó jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà ní 300 level, ìtàn pórúkọ ẹ̀ ní Pius Atok, wọ́n sọ dímọ̀ pé òkú rẹ̀ òun ni wọ́n rí láàárọ̀ kùtùkùtù ní èyí tó ti dá jìnìjìnì bolẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè náà. Ìwé ìròyìn Daily Post Punch ó gbé jáde lọ́sàn-án tòní. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi láti Ibo ìpínlẹ̀ Rivers ni. Ọwọ́ ba ọkùnrin kan eléyìí tó jẹ́ pé ó ṣekú pa olólùfẹ́ rẹ̀. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin, wọ́n ti fi gbé Richard Emmanuel lórí bí wọ́n ṣe ní ó ṣekú pa olólùfẹ́ rẹ̀, ìyẹn ní Caroline Sunday, látàrí èdè àìyedè eléyìí tó jẹ́ pé ọbẹ̀lẹ̀ láàrin wọn nípínlẹ̀ náà. Blessing Agabi tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ lónìí olónìí nílùú Port Harcourt. Agabi ọ̀hún tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó ní afurasí ọ̀hún ni wọ́n ní ọjẹ́ bí ẹni 30 ọdún tí wọ́n sì ní ó ṣe ìkọlù sí. Ẹni tó jẹ́ olólùfẹ́ rẹ̀ ọ̀hún lẹ́yìn tí ó fi ẹ̀sùn kàn wípé ó yànlè. Ìròyìn wá fi ẹni pé wọ́n ní bí ó ṣe ti bẹ̀rẹ̀ sí ní fi ìyà jẹ obìnrin náà, ìyẹn ló jẹ́ pé ó ṣokùnfà bí ó ṣe ti gbẹ́ mímì. Ìwádìí tí wọ́n ṣe fi hàn wípé àwọn méjèèjì ọ̀hún ni wọ́n ní ọmọ méjì pẹ̀lú ara wọn tí wọ́n ti fẹ́ra wọn pẹ̀lú ọmọ méjì. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó ní ìṣẹ̀lẹ̀ náà ń lọ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní afurasí ọ̀hún ó ti wà ní akóló wọn báyìí. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìwé ìròyìn Premium Times ó ló gbé jáde lọ́sàn-án tòní. Ṣèbí ntọ́bájọ náà ní ká tó fi wo èpo ẹ̀pà ọjọ́ pọ́ sí ẹ̀lírí ni. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi láti ìpínlẹ̀ Imo ni. Ọkùnrin kan ó ṣekú pa ìyàwó ẹ̀ nílé ìjọsìn nípínlẹ̀ Imo lọ́ba kó ọmọ méjì lọ́ba kó sá lọ. Ọkùnrin kan tí wọn ò tí ì morúkọ rẹ̀ báyìí ìní ìròyìn fi ẹni pé wọ́n ní ó ṣekú pa ìyàwó ẹ̀ nílé ìjọsìn kan tó wà ní ìjọba ìbílẹ̀ Àríwá Òwèrè nípínlẹ̀ Imo. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Henry Okoye ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn. Ó ní àwọn òṣìṣẹ́ elétò ààbò náà ti bẹ̀rẹ̀ sí ní wá ọkọ ìyàwó ọ̀hún eléyìí tó ti sá lọ pẹ̀lú àwọn ọmọ méjì. Ẹni kódà ó tún fi ọmọ àkókò tí mọyàn lọ́wọ́ ó fi ilẹ̀ sí ẹgbẹ́ òkú náà. Ìròyìn wá fi yé ni wípé àwọn ará agbègbè tí wọ́n jọ ń gbé òun ni wọ́n rí òkú náà nígbà tí ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ke náà bá lọ wò pé kí ni mọ́mọ ìké ìyá ẹ fún lọ́yàn ìgbà tán débẹ̀ wọ́n ní ó ti gbẹ́ mímì. Okoye ọwá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ikọ̀ elétò ààbò wọ́n ní ìṣe ni wọ́n lọ sí agbègbè ọ̀hún tí wọ́n sì ní wọ́n ti gbé ọmọ àkókò náà tí mọyàn lọ́wọ́ wọ́n ti gbé fún ọ̀kan lára àwọn tó jẹ́ ẹbí ẹni ọ̀hún láti máa ṣe ìtọ́jú ẹ̀. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá ọkùnrin ọ̀hún ibi tó bá wọ̀ kí wọ́n wá rí. Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rè ọyẹ́ gbọ́. Ògbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Bàbá àgbàlagbà bàbá 75 ó kí ọmọ ọdún 14 ọmọ ọdún 11 ó kì í mọ́lẹ̀ nípínlẹ̀ Rivers lọ́ba rọ̀bọmì fọ́mọ. Ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn àwọn ìdílé nípínlẹ̀ Rivers èyí tó fìdí kalẹ̀ sílùú Port Harcourt ló ti ní bàbá àgbàlagbà kẹni ọdún 85 iná tí wọ́n pokọ rẹ̀ ní Promise chukumati ino je bi esun kan dondo to ni se pelu jijabale omo odun mokanla kan to je obirin nigba ti o n gbe idajo re kale adajo ile ejo na oni idajo rita ogogo lo ba ni awon olufisun won ma mu eri to daju wa lori esun ifipa banilopo yi ti won fi kan odaran na pelu alaye pe o na o ti jewo ni ile ise olopa lori awon to ko le lori re ko to di pe won gbe wa si ile ejo gan ege bi ile ejo lo ti wa gba pe looto o na lo je bi esun eleyi to je pe won fi kan ohun ladajo ile ejo na lo ba ni o ti sun idajo eleyi to n fe da ohun o sun di ojo kedogun osu keje odun ta wa yi o gbona no tutu leyin bembe royin Nigerian Tribune onogbe jade losan tuni oya mo tun ko nbe on ta ba jo na ni a tun fi wo hun iroyin eleyi o tun wa lowo mi okun kan lo je pe o fun omo bibi inu e omo ki mole lo ba fun loyun ni pele adamawa ni bembe royin o ni wa abaje gba okun kan ni pele adamawa ina je pe o ti gba pe looto nlu ba omo bibi inu o n ba lajosepo to n si fun omo na debi pe o fun loyun okunrin ona pokore ni jede sifesta won ni o n gbe ni agbegbe kan ni ijoba ibile ngaye ni ipinle na ni apa gusu adamawa o so fun ile ejo bi pe o so fun ile ejo na nigbati won kawo re pon lojo bi pe looto o na lo je pe o n wu iwa na adajo ile ejo ohun labe adajo ile ejo na kabiru musa lo ba ni kan lo office okunrin ohun kan lo office ahama ogbe won na leyin ti o ti ni o n je bi esun eleyi to je pe won fi kan o gbona no tutu leyin bembe royin o da won tun lo lo ra ogun seyun fomo kọlọrun ọbọ sanu ni iwe iroyin daily post o na lo gbe jade losan tuni o gbona no tutu leyin bembe royin oya ibo lo ti ri agbari eyan bo lo se dowo re won wo okunrin kan o di turu to di ile ejo nigba ti won ka agbari eyan won ka mo lowo ni ile ise olopa nile Nigeria loni lo ti wodi okunrin kan eni odun 35 olanre waju abiodun o wodi e lo si ile ejo magistrate to wa nilu Ado Ekiti lori esun wipe won ka agbari eyan won ka mo lowo ni iroyin fi pe atilawe ona fi esun kan dondo ile di apopo wuwa ti oda ohun won fi kan ani bo tile je wipe iyen se ni oni ohun oje bi esun na sugbon in se ni awon olufisun akinwale oriyomi o so di mimo fun ile ejo wipe eni ohun atawon mi ti won ti jube ihoro ina je pe won wu iwa na ni agbegbe ni aesegba Ekiti ne ile no wi wa na ni aise igba Ekiti gori omi ohun o ni yin se ni o le di apopo pelu awon kan ti won si je pe ori gbigbe o na ni won ka mo lowo olagbara kọlọrun obo sanu ni iwe iroyin premium times o nogbe jade losan tuni o gbona no tutu leyin bembe iroyin

Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rèé. Alábàtàn agbébọn kan ló ti rí ẹ̀wọ̀n 20 ọdún he. Ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú Àbújá ló ti ní kí Mohammed Sani tó jẹ́ alábàtàn Dàrẹ́mì tó jẹ́ ògbóòkú agbébọn tó ń gbé àwọn nǹkan ìjà olóró fáwọn tó jẹ́ onísùmọ̀mí. Iná ti ní kọ́ mọ́ lọ sí ẹ̀wọ̀n 20 ọdún báyìí. Onídàájọ́ Emeka Nwati ti ń ló gbé ìdájọ́ náà. Iná gbé kalẹ̀ pé Sani ilé tó yẹ pé ọwọ́ bà tí wọ́n àwọn àjọ DSS ni wọ́n mu. Tí wọ́n sì ní ìyẹn ṣe ni kò tó ó fi ìròyìn ó fi pamọ́ eléyìí tó yẹ pé ó lè ṣokùnfà bí wọ́n ṣe fi kélé òfin gbé Dànrami. Ṣùgbọ́n adájọ́ ilé ẹjọ́ ọ̀hún lọ́ba ni ọ̀dà náà ìwọ gan náà mọ lọ sẹ́wọ̀n 20 ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára láì tiẹ̀ fún ní àǹfààní owó ìtanà rárá. Ìwé ìròyìn Vangard onógbèjáde lọ́sàn-án tòní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

0: 0816251991. 0816251991. O gbona nu. Ben bero yin.
1: Mo ki e ku eto oga mi opo yemi.
0: E seun o.
1: Alaaji asiwaju olopa ileran la to kiti
0: pupa. Oya ngbo yin.
1: Eni do nlo pa fun ara re ba omo to binu sun. Iru kin la wa ro pa pa nile aye bayo.
0: Olagbara.
1: Ah, Olorun ba yo ma fi so e so wa
0: o. Ami o. E seun o. 0816251991. O gbona nu. E seun.
2: Opa yoni je oda e ku eto.
0: E seun o.
2: Agba Olorun ni soro so o.
0: Ami ami ami.
2: Eyi ti mo ba Ayodele o so lati show boy.
0: Oya dasi.
2: Eyi ti mo ba dasi nbe ni baba to lo fu omo e loyin yen se ko ni arun opolo.
0: Olagbara.
2: Tori ko se gbo eje to ya ko lo wu nbi ta wo bi ya pa to ku ta de yi. Ah o ye ko ba ni e won to lo ko fun ni ko ra lewa igbere e le keji. Eyi ti omo ti o de to wa ti do level ni josi ti won lo be ori e yi ah o se lo se mi lanu o ah olodumo a tu awon obi e ninu o
0: e seun agbe o ni won na be ori e varsity on ti fi die mule wi pe won ki se akeko won isi so sise varsity ohun eni ti won ni won ge ori e eni to je agbe kan ni ti won ni won mo lagbegbe on daada o gbona nu.
3: O ti tu lẹyin.
0: Bẹ̀ ń bẹ́ ròyìn.
3: O ma ni wáyé la gbọ́ Ọlọ́run.
0: Ẹ ṣeun.
3: Lúgẹ̀ lúgẹ̀ láti gbàgbọ́ lábẹ́ gíga.
0: Ọyá ń pa pàápàá.
3: Kí èèyàn máa gbé èèyàn dání láì torí ewúrẹ́. Ó kù dẹ̀ káàtó. Ọwọ́ ti bá ìdájọ́ tó yẹ kó gbélé rí àwọn tó bá lè máa sá. Ẹ jẹ́ ká jọ́ kẹ́ràn ara wa lábọ́ Ọlọ́run Nàìjíríà oníbàjẹ́ o.
0: Àmì ẹ ṣeun. 0816251991. O gbóná nu.
3: O gbóná nu.
0: O tutu lẹ́yìn bẹ̀ ń bẹ́ ròyìn.
3: Orúkọ tèmi ni Titus Ọlọ́run Gbàmílà láti ju àlàáfíà.
0: Ọyá ń gbọ́ yín.
3: Ọ̀rọ̀ nípa ti ẹni tó lọ ṣe kúpa ìyàwó ẹ̀ torí pé ó yànlé mo fẹ́ dá sí. Èèyàn tó lọ ṣe kúpa ìyàwó ẹ̀ torí pé ó yànlé. Ṣé ìyẹn ni solution? Tí ìyàwó ẹ̀ bá yànlé, kọ̀wé kò fi kó kọ̀wé filẹ̀ kó kọ̀wé kó fi gbogbo fi sílẹ̀ kó yàn kó jẹ́ kó máa lọ sí tiẹ̀ kó kọ̀wé fi kó fi níwèé ilé-ẹjọ́ pé kó máa tó fún nílé-ẹjọ́ pé ilé-ẹjọ́ o èmi pẹ̀lú àṣemọ́ kọ̀ọ̀kọ̀ ara wa sílẹ̀ eléyìí tó fi lọ ṣe kú pa báyìí tọwọ́ bá tẹ̀ ṣé wọ́n lè ṣe kú pa òun náà. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. 0816251991. O gbona nu.
2: O tutu lẹ́yìn bẹ̀rẹ̀ ìròyìn.
0: Ẹ ṣeun.
2: Ẹ máa kú ètò olóòtú.
0: Ẹ ṣeun o.
2: Orúkọ mi ni Díẹ̀ Kùkù Bàbù láti Òkè Pupa.
0: Ọyà ń gbọ yín.
2: Ilé tó lọ pa ìyàwó ẹ̀ torí ti fi ló máa burú já ṣe kó ti bẹ́ẹ̀ ó yẹ kó fún ọmọ ẹ̀ kó lọ kó fi ìyàwó ẹ̀ lẹ̀sìn bí ìyàwó pọ̀ ń gbòòrò àpẹẹ kó rí bẹ́ẹ̀ o kùkù bákù láti òkè Pupa.
0: Ẹ ṣeun. 0816251991. O gbona nu. Hello.
3: Hello.
0: O gbona nu.
3: O tutu lẹyin.
0: Bẹ̀ ń bẹ́ ròyìn.
3: Ẹ mọ̀ pé ètò.
0: Ẹ ṣeun o.
3: Abimbola Folabi ni Obolet láti Ọ̀rẹ́.
0: Ọyà ń gbọ yín.
3: Bàbá 75 years.
0: Ẹ̀ẹ́n.
3: Ó rọ̀bà fún ọmọ ọlọ́mọ.
0: Bẹ́ẹ̀ni.
3: Bàbá tó ti jẹ́ pọ̀ fún rẹ̀ ló bímọ. Òun náà tún rọ̀bà fún un. Ṣé ń doyún. Orílẹ̀-èdè wa yìí. Gbogbo àwọn aná. Ìgbà tí ó ní agbára owó wà lórí wọn. Tó bá fi tó bá wà lágbára bá wà lórí wọn yàtọ̀. Hello.
0: Hello, à ń gbọ́ yín.
3: Ẹ̀wọ̀n fún ọmọ Nàìjíríà tí ó dàgbẹ́ kó àtàgbà àtọ́ méjì kò jọ wá lójúmọ́. Ẹ sá pé àwọn ìjìyà tó jẹ́ kó nípa dáadáa ní fún wa ni yóò kéré tuntun.
0: Ọ̀dà ẹ ṣeun. 0816251991. O gbona nu.
3: Lẹ́yìn bẹ̀rẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
3: Látọ̀rẹ́ mo ti ń pè o.
0: Ọyà ń gbọ yín.
3: Ẹ mo fẹ́ mọ̀ pé abẹ́rù àwọn ọmọ Nàìjíríà kí gbogbo akásọ ara wa ni. Kí gbogbo aká fi alákàní ní àfi sọrí. Kí gbogbo tí ń ṣẹlẹ̀ kì í ṣe lójú lásán ká náà ká sọra ni o.
0: Ọ̀dà ẹ ṣeun. Ẹ ṣeun. 0816251991. O gbona nu.
4: O tutu lẹ́yìn
0: bẹ̀rẹ̀. Bẹ̀ ń bẹ́ ròyìn.
4: Àbáyọ̀mí Oyèlèsì láti Olókan Jìdá àkókò lágbára Ọlọ́run àtàtẹ ayé èdè ayé ò ní mú wa.
0: Àmì o.
4: Bàbá tó fún ọmọ ẹ̀ lóyún. Lájú mi mọ́jú ń sọ pé lóríṣiríṣi pọ̀ níta yìí. Tó lè lọ wá àwọn kí wọ́n ti ń pè wọ́n nígboro kó lọ wá àkọ́kọ́ gbé kira ọmọ ara ẹ̀. Ẹ̀mí níjọba Mbaka ní kò kúkú ṣe wẹ́ẹ̀dì pẹ̀lú ọmọ ẹ̀ ni wọ́n ló ṣe wẹ́ẹ̀dì pẹ̀lú ọmọ ẹ̀.
0: Ọ̀tán.
4: Ìdájọ́ ti wà lọ́wọ́ ìjọba báyìí sí.
0: Ẹ ṣeun. 0816251991. O gbona nu. Hello. Hey. Won la won lo nti won. 08162549991. O gbona nu.
5: O tu ti rain na bero
0: yi. E seun.
5: Ai te ma le lo so lati alagbere lori ta.
0: O ya ngbo yin.
5: O Nigeria wa yi. O ma wa su. O gba ti baba mo me. To ba ba so se ko woju omo yen gba to mu to be ba le lu. E te se won da bi ero se mi o to ba ko ni se mi. Dede yo adu ti baba e si lo laye. Le mo to ye ko ki won fun o.
0: Otan.
5: To ba ko ko to ma se won, ko ma se won lo.
0: Eshun. 08162549991. O gbona nu.
6: Ileyin.
0: Bembe royin.
6: E
0: seun o.
6: Iru baba to n ba omo e sun yen, e je ki Nigeria o fi ya to ba yeje. O ye kan da sile o. E je ko lo ma se won lo.
0: Oda. E seun. E je n we yan meji si. Ko to di pa mo lo. 08162549991. O gbona nu. Hello. E ti te pa o. Eyin le te pa lodo yin. E je awe lumi. 08162549991. O gbona nu. Hello. Hello, e ti wa nbe. Hey. Oja eja mo lo were. Asigo ti lonu. Iroku ye o tun di ola lagbara lowo Olorun. Ta tun ma pade lori bembe royin. Ohun a ba se leni ka ma ran ti pe yo ditan bo ba deyin wa ola o. Eja gbele aye ka se rere ni. Tori pe lo pe ka o pe. Ere ni ngo se mi o ni se ka o. Amo bire badi bi pade dohun o. O gbona nu otutu leyin bembe royin. Ọpẹ yẹmi jọ da ondo ko temi je o.
7: Ha ye ga o sele oke bembe royin le gbo lowo ni le ise adaba efe walai ogbonanu fun kede tabi polowo oja yin lori eto yi e kan se ka ipolowo oja ile ise adaba efe to wa ni fegbekegbe a division loba deshida road akure tabi ke pe jo oda sori ero ibani soro yi 08069046714 bembe royin eje ajo mo gbo lo
8: live
9: ma fowo ko
10: ADA

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnrọ ẹnìkan ò kí rí fairly used rawọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ̀ yín pé ọkan ni yín láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fi kúlẹ̀ sí ẹyin tẹ́ ẹ recommend wa ẹyin tẹ́ ẹ lo product wa ẹyin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kíni ẹ máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidneys lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rùn ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kan kun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wòó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀ lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kí fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product you can trust it for longevity a dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísunbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró off Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kò wọ ibìkan kíkíni ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch

0: eku dede wo yi o eyin temi
1: emi fe mi alagbo lo soro ti office mi wa ni solo junction legbe democracy park
2: a ma balẹ si ilu ikare ni on the 21st ni on the 26th July osu keje ni 77 hotel ni ilu ikare
0: ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ronise ma bo lojo femi alagbo to je pe ososu ninu re baje to wa ni pa kini tu ti wa wa ma bo ko si olu fun omo tabi iwo obirin to je pe nkan osu e se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun oni banuje okan ma bo lodo wa number wa re 07065326843 lekan si 07065326843 awon ogun to poju owo wa nibi ma bo lodo emi femi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to laye ojo yen to je pe wa ni awo merin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo femi alagbo iwo to mo ngba bi ronaldo tabi messi ma bo ko wa gba ogun to poju owo lodo femi alagbo awon miran won ma jade ni orun lo to bi e meta e merin e marun e mefa ah urele yo da fun ago ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi femi alagbo number wa re lekan si 07065326843 iwa kun to le gba po lori papa dara dara ah kilode mo kole mo ra moto inu lo si papa dun si mi ah ah uruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa dara dara pelu aya re nile ah pa lo se munu e ma se dun inu e lo jesu o dara iwo ma bo lodo emi femi alagbo awon miran ati yagbe ni problem won to je pa wo mo tutu fe yagbe bayi ah kini yan tun jade ah kinu jade kinu ba leru lati yagbe aba olorun ni pe ka je ka si ma yinbon idi ka de si se kini ka si yagbe iwo ma bo lodo fe ma lagbo won to fun oni iberu lati ojo pipe ma bo lodo fe ma lagbo tabi won to je pe won se pe o kini yo se se kilo de kilo se se lodo olorun ba iwo ma bo lodo fe ma lagbo sa ma bo dagbara olorun olorun yo da soro gbogbo aye wa o ya iwo to je pe o ti e mo ko to se olagbara re to fun oni foya ah ah to fun oni fokan bale kilode ma bo lodo fe mi alagbo lagbara olorun olorun yo fun oniwo so ni odo wa awon ko ati dide ni para ni problem won ati gbera ah won ara ro mi awo eyin mi kilo se e leyin ah ma bo lodo emi fe mi alagbo ni pase ledumare iwo yo ri wo so number wa re lekan si 07065326843 office wa gba ni isolo road ni waju democracy park ibele ti ma ri wa ni eyin mosalashi central mosque
1: awon kan ni pe kan run lagora won awon kan ni pe kan ja won je lara awon kan ni pe inu won gbona lati nu wa ah ah ma se beru ni pa ise ledumare ma fun ni ogun to ma ba o lara mu
3: eku dede iwoye o emi aya femi alagbo lo nkin ti office wa wa ni isolo junction ni egbe democracy park ni akure
4: ha ma bale si ilu ikare ni on the 21st titi di on the 26th ni osu July osu keje ni 77 hotel
3: tabori wo obirin to ti wa nile oko lojo to ti we to reyan pe ronise ma bo nile ise femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo nile ise femi alagbo tabi wo ti o le gbabo dada lori papa bi o sime ati igalo ma bo ni odo femi alagbo asiri ti mo fi wa lodo femi alagbo di sin ma bo ka fi fun e help me help oko mi ni ile ise a nreti yin
0: bi iyawo mi se so ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ ọ̀pẹ́ ẹ̀yin obìnrin ló mọ̀kan tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kan tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa nílé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
2: ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 hotel nílùú ikare.
0: a ní ọ́fíìsì ilẹ̀ haúsá níbo nílẹ̀ haúsá mo ní sí jẹ̀mẹ́ta ní yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí ogbolafo ní enugu state nílẹ̀ ibo àsìkò rẹ̀ tẹ́ ẹ̀yìn tèmi kẹ́nu wa jà fani fẹ́mi alágbo a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ́ wà lọ́kàn tẹ́ni pé fẹ́mi alágbo aṣẹ́ ogun tẹ́ fún wa ó ń bá wa lára mu ọlọ́run ló ṣe o fẹ́mi alágbo kan ó dìgbà tẹ́ bá wá kẹ́yìn náà gbogbo kan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo kan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ ẹlẹ́dùnmarè gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ èmi fẹ́mi alágbo àlàáfíà yín kò máa yí di fíáfíá o àmì o.
5: láti lọ nílẹ̀ yìí ó di gbére.
6: Sísẹ̀ Rastus Olúdọlápọ̀ Akẹ́jù.
5: Ìlọrin ìrìn àjò ńlá o.
6: Tí màmá wa Princess Yuni Ìsẹ̀bùolúwa Akẹ́jù.
5: Ni arásan yìí tún gbéra nílẹ̀ tó tẹ̀lé.
6: Kòkòrò wa jẹ́ ká gbádùn obì tó gbó. Ẹni ńlá dara lè ó dìgbà.
7: Mo máa pọ́n mi òkèrú tó lò olóore lọ.
6: Ojú ọ̀tọ̀ ọ̀sẹ̀ sí State of July ni Line State nílé wọn Lákùrẹ́. By 9 a.m. to 11 a.m. ọjọ́ yìí náà tún ni Wake Up ládùúgbò Odò Oko Lókè Àgbè. By 4:30 p.m. to 6:30 p.m. Area Service Comes On Friday 17 at St. George's Anglican Church Òkè Àgbè. Lẹ́yìn èyí wá ní Internet tí reception sì máa tẹ̀lé ní Church Premises. Honorable Ayodele Akande, Commissioner for Water Resources, ń kí gbogbo tọmọtẹ̀bí pẹ̀lú ìlú Òkè Àgbè. Wípé a máa kú sẹ́yìndé bàbá o. Kéke bí ẹ̀yin náà ṣe mọ̀, ọ̀nà tó ju méjì mẹ́ta lọ ni ìjàpá àti ìgbéfisopọ̀ mọ́ ara wọn. Former Commissioner ni Bàbá Akẹ́jù. Ṣé Honorable Akande sì jẹ́ Sitting Commissioner. Former Chairman ni wọ́n jọ jẹ́, wọ́n sì tún jẹ́ ògidì Òkè Àgbè. Ṣé wàá rí báyìí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá àtọmọ. Ọ̀rọ̀ náà ṣe jẹ́ láti ilé wá. Bàbá wa Ṣífẹ́ Rastus Akẹ́jù, ó mà dárò o. Honorable Ayodele Akande, lónìí ká kéde ẹ̀. Good night.

0: aṣọ.
1: Kọ̀rọ̀jọ́ gbòògùn bílẹ̀ táwọn ọkùnrin ń bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 affirmation kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀bù la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 affirmation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 09160626253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 affirmation.

0: Peter, nourishing minds, sharing happiness for 50 years.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR 3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọ̀wọ́ ẹ dúró lọ́jà rẹ̀.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
6: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
7: Oh boy, you don't talk. How bad? You know the tire.
6: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
7: Brotherly, involve me now. Make myself dey follow ya like you. Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial *312*7# and *2 to start to enjoy from 100 naira. Load them, talk they go.
8: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Kò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan

àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè, ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ìkọjá kó tó mọ̀ pé láyé ìgbà tí jésù dẹ̀ ti tá ti kú tó ti lọ sórí àgbélébó ó jíǹde ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ àtìgbà yẹn náà ni gbogbo àwọn ọmọlẹ́yìn dẹ̀ ti rí pé ó ṣe pàtàkì fún wọn láti máa ṣe ẹ̀kọ́ ìpéjọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ní ọjọ́ kìíní ọ̀sẹ̀ tí í ṣe ọjọ́ Sunday. Èyí ò dẹ̀ wá sọ pé ọjọ́ Sunday yẹn wá jẹ́ pàtàkì ní mímọ́ ju gbogbo ọjọ́ yòókù lọ torí pé láti ìgbà yẹn kọ́ gbogbo ọjọ́ nínú ọ̀sẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ keje ni ó ti jẹ́ ọjọ́ Sabbath. Kí sì nílé tó mọ Sabbath òun náà ni ìsinmi. Ìsinmi ni Sabbath tó mọ̀ sí. Ó fún ìdí èyí kọ́ kò sí ọjọ́ kan tí ó gbélé lera wọn tàbí tí ó ṣe mímọ́ ju ọjọ́ kejì lọ láti ìgbà tí Jésù ti ṣe tó ti jíǹde tí àwọn ọmọlẹ́yìn sí ti ń tọ̀ lẹ́yìn. Tí ó fún ìdí èyí kọ́ kò sí ọjọ́ kan tí a ní láti sọ pé báyà ó ṣe pàtàkì bàbá ní iṣẹ́ wa ṣe ní gbogbo ọjọ́ ká tẹ̀síwájú. Èyí táwọn kan wá sọ pé o wá sílé ìjọsìn ní ọjọ́ ìsinmi ò bọ̀wọ̀ fún ọjọ́ ìsinmi. Bàbá ní ọjọ́ tó fẹ́ sinmi gbogbo ọjọ́ ní ọjọ́ ìsinmi gbogbo ọjọ́ ní ọjọ́ iṣẹ́.
1: Now think about it. Some would now, because after this program now, I'll receive a lot of calls. People will start condemning me, calling me a heretic, calling me all of this, all these sorts of names. I know you people, you will call me. So, but before you call me, think about it. On Sunday, if you go to the hospital and the doctor on duty is not on duty and your son is sick, you will curse that doctor. You will curse the government. Why are they not on duty? If everybody is to honor the Sabbath day, the doctor is to honor the Sabbath day, the policeman is to honor the Sabbath day, the army is to honor the Sabbath day, who will protect us? But you are so holy. You are honoring the Sabbath. You went to church. The army man is on the street protecting you. The policeman is at his post protecting you. The doctor is at his post giving you sound health.
0: Olùkọ́ tẹ̀síwájú pé wẹ́ àwọn mọ̀ pé lẹ́yìn ètò ìlẹ́wọ̀n wọn ó tún gba oríṣiríṣi ìpè láti sọ tún máa pè ní orúkọ pẹ́ẹ́rà wọ́n máa dá wọn lóhùn àwọn aṣòdì sí kristi wọn ni pé kí wọ́n tó di pé wọ́n ó sọ bẹ́ẹ̀ wọ́n ó kún pé ó yẹ káwa náà ojú okò kárò o nígbà tí a bá sọ pé ọyẹ aya ọjọ́ kan sí mímọ́ tí ó jẹ́ gbé mímọ́ fún wa kí kálukú wa ká má lọ sẹ́nu iṣẹ́ wa pé bí ayé yìí ṣe ka ọjọ́ Sunday sí ọjọ́ ìsinmi ẹ lọ sí ṣọ́ọ̀ṣì ẹ lọ sẹ́nu iṣẹ́ yín kí àwọn dókítà wa náà onílé iṣẹ́ ìwòsàn kí gbogbo wọn náà kí wọ́n lọ sílé ìsinmi ká sì wá rí ayé ká rọmọ kan wá ṣaláìdá níbo la fẹ́ gbé yà sí bàbá wa délé ìwòsàn tá ò bá wọn tẹ wọn ní wọn lọ sí ṣọ́ọ̀ṣì kí la ó ṣe iná bẹ̀rẹ̀ sí bí wa
2: àní ṣọ́ọ̀ṣì ìyàwó ló lọ
0: iná bẹ̀rẹ̀ sí wa ẹ ṣe àbí ẹjẹ́ ká rò ó dáadáa ìgbà tí àwọn bá sọ pé à ń lọ sí ilé ìjọsìn dókítà wà nílé lẹ́nu iṣẹ́ rẹ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wa wọ́n dúró wámúwámú sẹ́nu iṣẹ́ wọn tí gbogbo wọn náà bá láwọn ń lọ sí ilé ìjọ wọn fi fẹ́ ya ọjọ́ ìsinmi sí mímọ́ kí ni yóò ṣẹlẹ̀ láàrin ìlú ẹjẹ́ ká rò ó dáadáa o.
1: Thank you so very much. All right, I think we have some issues with
3: Hello.
1: Yes, hello.
3: Good evening, Brother Chola.
1: Good evening, sir.
3: How are you today?
1: I'm cool, and you?
3: I'm okay. My name is Till Olagbinde.
1: Thank you so very much. Good evening, sir.
3: I'm speaking from Akure here.
1: Yes, sir.
3: I just want to ask a question.
1: Please go ahead.
3: What is the significant value of Jesus' 7 words on the cross to Christendom?
1: What is the significant value of Jesus' words, 7 words on the cross? That is Eli Eli Lamak Sapat Thani. I believe that is what you are referring to. Or is it all?
3: The all seven.
0: All the seven's words.
1: All the 7 words that he spoke on the cross. Wow.
3: On the cross, yes.
1: If I'm to go through them one after the other, they are significant. All of them are significant. Our Lord Jesus Christ never at any point in time opened his mouth in vain. Everything he spoke was life and spirit. You go to a simple

0: àwọn fẹ̀ngẹ́ elétò ààbò àkọlé àwọn olùbẹ̀wò káàdì ìdánimọ̀ àtàwọn agbọn tí wọ́n ti ń ṣe àyẹ̀wò sí àwọn nǹkan ò ní wọ́n mú lọ́kùnkúndùn. Ẹ̀wẹ̀, ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ ìjọba ló ṣì ń tiraka láti ní àwọn amáyémúgbàrọrùn tí ó dáàbò bo ilé ẹ̀kọ́ wọn, eléyìí tó lè fa ewu fún ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lápapọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ aládàáni ló jẹ́ kó di mímọ̀ wípé àwọn ń náwó túùlùtùùlù láti rí pé àwọn dáàbò bo ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn. Wọ́n wá ń ké síjọba láti ṣe ìrànlọ́wọ́ fún wọn nípa pípèsè àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ààbò.
1: Àlejò àdẹ kí n gba àwọn àlejò àti máa wọlé sínú compound anyhow, even àwọn parents gan. So tó bá ti fẹ́ wọlé bẹ́yẹn, wọ́n á dó sí security gate wa. Tọ́lẹ́pẹ́ ní tẹ́pẹ́ àmọ̀rí tàdé ṣe ni a nígbà kó wọlé torí òde lè ń sìn.
2: A rí pé gbogbo àwọn igi tó wà láàárín the school wa a gé wọn so that àwọn ọmọ school àti lè máa rí èèyàn tó ń bọ̀ láti ọ̀kan tí àwọn èèyàn lè gbà wá school. Tọ́ bá dẹ̀ ti ń bọ̀ school a máa mẹ́sọ̀ pé a dá wọn dúró, ò bá jẹ́sẹ̀ náà fi wá àbí mọ́tò ni àbí mọ́tòsáìkù ni, a wo orí èèyàn tó ń jẹ́ àyíntabíó wọn.
0: Lọ́nà míì ẹ̀wẹ̀, àwọn olùṣàkóso ilé ẹ̀kọ́ ìjọba jẹ́kodì mímọ̀ wípé àìrí ìnáwó tó tó ń ṣe àkóbá ńláńlá fún ìgbáradì àwọn láti lè kojú ọ̀ràn tó ń kojú ètò àbólẹ̀ yìí.
3: Àwa fi àkókò yìí rọ ìjọba tó má lè bá wa gbé task force jáde kó máa he àwọn ọmọ wọ̀nyí tó má ti rí wọn gbà tó bá yẹ kán wà ní iléèwé.
4: Ó dẹ̀ fún wa ní a lot of problem láti náwó sí à ń bẹ ìjọba pé kí wọ́n wá dá sí wa láti jẹ́ kí fẹ́ǹsì yìí kó kárí ọgbà iléèwé.
2: Gbogbo anybody lè banú gbó wọnú nígbà kan rí àwọn sọ́bọ́tì ẹ̀jẹ̀ sọ́jà àbí àwọn agbófinró mìíràn kọ́yàn sí school.
0: Nínú ìfọ̀rọ̀jẹ̀wọ́ tirẹ̀, kọmíṣánná tó ń bójútó ọ̀rọ̀ ìròyìn nípínlẹ̀ Ondo, Ìdòwú Àjànàkú jẹ́ kó di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ondo mú ọ̀rọ̀ àlàáfíà àwọn ilé ẹ̀kọ́ lọ́kùnkúndùn.
5: Ìyáálé máa kọ́ bẹ́ẹ̀ mọ́ gbogbo skúù káàkiri ní Ondo ti pàápàá jùlọ àwọn skúù tó wà ní ìgbèríko. A tún máa increase number of àwọn ẹlẹ́ṣọ́ ààbò sí àwọn skúù láti máa lo ọlọ́pàá pàápàá jùlọ láti mú àmọ̀tẹ́kùn.
0: Ní ìhà tirẹ̀, alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo, Jimoh Abayomi jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọ̀hún ń lò ti da àwọn ẹ̀ṣọ́ rẹ̀ síta lógunlógun lọ́gbọ̀nlọ́gbọ̀n láti rí wípé wọ́n dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ jákèjádò ìpínlẹ̀ Ondo. Títí di àkókò yìí, ìfọ̀rọ̀jẹ̀wọ̀ náà ń tẹ̀síwájú. Ohun tí ṣèṣe kan rìnjò nínú ẹ̀ ni wípé ìgbésẹ̀ ṣíṣètò ààbò ló jẹ́ tónílé àtàlejò. Adégbóyè Galani ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Àdàbà FM.
6: Ètò ẹlọ́sọ́jà lábẹ́ àsíá ẹgbẹ́ GMT ni ó ti wọ abala kejì rẹ̀ pẹ̀lú ètò náà èyí tí wọ́n ṣe fáwọn ìyálọ́jà lágbègbè ìjọba ìbílẹ̀ Ifedo rẹ̀ nípínlẹ̀ Ondo. Ètò náà ló wáyé ní ọjà ìgbàrọ̀kì níbi tí olùdarí àgbà fún àjọ GMT náà Saka Yusuf Ogunleye ti ṣàlàyé pé mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Túnjí Òjó ló gbétò náà kalẹ̀ gẹ́gẹ́ bí ara ìfẹ́ rẹ̀ láti sẹ̀san fáwọn èèyàn ìpínlẹ̀ Ondo láti ṣàtìlẹ́yìn fún ètò ìrètí ọ̀tún ti ààrẹ Bọ́lá Tinubu. Ó tún ṣàlàyé pé ètò náà ló ti kókojá nínú abala àkọ́kọ́ rẹ̀ láwọn ìjọba ìbílẹ̀ mẹ́fà nípínlẹ̀ yìí tó sì tún bẹ̀rẹ̀ abala kejì rẹ̀ pẹ̀lú ètò láti mú kí ó kárí gbogbo ìjọba ìbílẹ̀ ti bẹ̀ nípínlẹ̀ Ondo. Akọ̀wé ẹgbẹ́ náà Rashid Badmus ló fi ìgbẹ́kẹ̀lé hàn pé ètò ìrónilágbára náà ni yóò tẹ̀síwájú tí ó sì dé ọ̀dọ̀ gbogbo èèyàn nípínlẹ̀ Ondo. Bákan náà olùmójútó ètò ẹlọ́sọ́jà yẹn Lọlá Fágbemí rọ àwọn ọlọ́jà láti tẹ̀síwájú àtìlẹ́yìn wọn fún ààrẹ Tinubu. Lórí nínú ọ̀rọ̀ tirẹ̀, olùmójútó àjọ GMT ní Ìfẹ́dọ̀rẹ́ Ajikeola Ọlọ́run Ògo Clement ni ó pinnu ìtẹ̀síwájú àtìlẹ́yìn ìfà rẹ̀ Tinubu fún àpadà rẹ̀ tó ṣàlàyé pé títẹ̀síwájú pẹ̀lú ìṣèjọba ló mú kí àṣeyọrí bá ètò ìṣèjọba rẹ̀. Lára àwọn tó jàǹfààní ètò náà ná dúpẹ́ lórí ọ̀rọ̀ ìnáwó tí wọn owó tí wọ́n pèsè fún àtẹ̀sọ kó bọ́ sásìkò. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyebanje ni ó ti fọwọ́ sí ọ̀rọ̀ gbígba àwọn olùkọ́ sáwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti bá lè pakún ètò ẹ̀kọ́ nípínlẹ̀ ọ̀hún. Alága àjọ ètò ẹ̀kọ́ jálẹ̀jákò nípínlẹ̀ ọ̀hún Ọ̀jọ̀gbọ́n Fẹmi Akínwùmí ṣàlàyé pé fífọwọ́ síra ló ṣe àgbéyẹ̀wò èrò ìjọba láti rí pé ó mú àtúntò bá ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀hún. Akínwùmí sọ pé sọ̀rọ̀ yìí nínú ètò kan ètò gbé fáwọn oníròyìn nílùú Àdó Èkìtì. Ó ṣàlàyé pé ètò ìgbani síṣẹ́ olùkọ́ náà ni yóò dá lórí ọ̀rọ̀ àwọn ààyè tó sílẹ̀ èyí tí ó ṣí sílẹ̀ nítorí ìfẹ̀yìntì àwọn olùkọ́ lẹ́nu bí ọdún mélòó kan sẹ́yìn. Onímọ̀ nípa ọ̀rọ̀ àwọn kan tí ń ṣe àwọn èèyàn kan ọ̀mọ̀wé Adédèjì Odúsọ́yà ló ti pè fún ìyàtìlẹ́yìn fún àwọn ọmọ àti olùkọ́ èyí tí wọ́n dá sílẹ̀ lẹ́yìn tí wọ́n ti lọ ọjọ́ 72 lábẹ́ akoso awon ajinigbe lagbegbe joba abile oriire nipinle oyo omowo odusin so pe awon eyan ohun ni won ti ni opolopo awon inira leyin ti won ti ri oro pepa awon oluko won meji ati igbe aye e ti o bojumu e ti n gbe labe awon ajinigbe na o wa kilo pe isele na ilo le fa iberu fun won ati ipaya to si le mu ki oro won ki o dabi pe won beru ni gbogbo onima nipa oro tin kan ti se awon eyan na wa ro ijoba lati pese itoju to to fa won omo na lori ati ba le mu ki won le tete bo ninu ipaya e ti won kun si nibe ile igbimo asofin apapo ini o ti lo ti jowo ninu aibala na ofin kan to gbe kale lori oro pe ki won da awon olopa ipinle side to si gba to si farama eyi ti awon igbimo alase ijoba ti won fi sowo si won eyi lo waye lasiko ijoko won ojo isegun lasiko ti awon asofin na ti won ka eto abadofin e ti awon igbimo alase ijoba ti o gbe wa si waju won nigba akoko ati lekeje abadofin na ni o gbe lo sodo igbimo e ti moju to oro agbeyewo iwe ofin orilede yi fun sisese le lori ero na ni won da duro ti le igbimo na si daba pe ki awon igbimo asofin na ki won de bere si moju to yi ti wa latodo igbimo alase abadofin lati odo awon igbimo alase ijoba na ni won reti pe won o se agbeyewo re ninu igbimo na nibi ti awon asofin yo ti sagbeyewo awon ilana kookan ko to de pe won da pada si iwaju ile igbimo asofin ohun awon omo orilede Nigeria ti o wa ni South Africa ti o kẹyin ti won o ko wa ni wo de si orilede yi ni ola ojo kẹẹdogun osu keje ọdun yi agbẹnusọ fun le ise oro okere ọgbẹni Kimi Ebi Imomo ti mi ebi efa ṣalaye pe ọkọ ofurofo earpiece ina reti yo pe yo kuro pẹlu bi okoole ni ọdunro de marun awon omo orilede yi naa ti o si de si orilede lọjọ ọjọru ọkọ òfurufú náà ní retí pé yóò dé sí ìdíkọ̀ òfurufú murtala mohammed ti ń bẹ ní kẹjà nílùú èkó ń báyìí ìjọba àpapọ̀ ń ló ti kó bí ẹgbẹ̀rún kan àti àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà mọ́kànlé ní ogóje látìgbà tí ètò náà ti bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 2026 yàtọ̀ séyìí àwọn èèyàn mẹ́rìndínní àádọ́rin míì ni àwọn ọlọ́dọ ni iná titun kó kúrò níbẹ̀ tó sì jẹ́ pé àwọn èèyàn mọ́kàndínlógójì ni wọ́n ti ṣètò tó jẹ́ pé ilé iṣẹ́ ọlọ́kọ̀ òfurufú apc kó wa kíkọ́ ọ̀hún ló jẹ́ ìfèsì sí ọ̀rọ̀ ìpè àwọn orílẹ̀-èdè nàìjíríà tó wá sí orílẹ̀-èdè south africa lẹ́yìn ìfẹ̀yọ́dún hàn tí ó wáyé nínú oṣù kẹta ọdún látọwọ́ ìkọ̀kan èyí tó ń rọ ìjọba orílẹ̀-èdè south africa láti lé gbogbo àjèjì èyí ti ń bẹ ní orílẹ̀-èdè náà kúrò ní pàtàkì àwọn ọmọ áfríkà àjọ ètò ìdìbò orílẹ̀-èdè yìí ń ló ti gbé ètò tuntun kankalẹ̀ lórí ojúpọ̀ ẹ̀rọ amáyélujára rẹ̀ èyí tí ó fààyè gba àwọn orílẹ̀-èdè nàìjíríà láti forúkọsílẹ̀ fún òye ìdìbò gbígbé ìwé ìdìbò wọn láti ibìkan lọ sí míì ṣíṣe àyẹ̀wò sí ètò ìròyìn tí ń bẹ ní ojú ìwé ìdìbò wọn àti fífi ẹ̀mí rọ́pò àwọn tó sọnù àbí tútún àwọn káàdì wọn tó ti bàjẹ́ ṣe àjọ náà ló ṣàlàyé yìí lọ́jọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí ara ètò ìtẹ̀síwájú ìforúkọsílẹ̀ àwọn ìdìbò rẹ̀ ṣáájú ètò ìdìbò tí ń bọ̀ wá àjọ ètò ìdìbò sọ pé ojúpọ̀ ẹ̀rọ amáyélujára náà ni ó mú kí àwọn tí ó kọ́kọ́ ṣẹ̀fẹ̀ forúkọsílẹ̀ kí wọ́n parí ètò ìforúkọsílẹ̀ wọn lórí ẹ̀rọ amáyélujára pẹ̀lú lílo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pẹ̀lú títẹ ọwọ́ nímí orí ẹ̀rọ báṣọ náà láìsí ti pé wọ́n lọ sí ọ̀dọ̀ àjọ ètò ìdìbò náà sọ pé àwọn èèyàn ọ̀hún iná lè bẹ̀rẹ̀ ìlànà náà pẹ̀lú lílọ sí ojúpọ̀ ẹ̀rọ amáyélujára àjọ ètò ìdìbò kí wọ́n sì gbé orúkọ wọn kalẹ̀ síbẹ̀ pẹ̀lú ìwé ìdánimọ̀ wọn àjọ ètò ìdìbò inú wa ṣàlàyé pé àwọn tí ó forúkọsílẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ pèsè orúkọ wọn ọjọ́ òbí wọn bóyá wọn jọkùnrin àbí obìnrin iṣẹ́ tí wọ́n ń ṣe ilé tí wọ́n ń gbé àti ìwé ẹ̀rí tí wọ́n ní ìpínlẹ̀ tí wọ́n ti wá àti bóyá wọ́n jẹ́ ẹni tí ara rẹ̀ pé olùdarí àgbà kan tó pera rẹ̀ ní olùdarí àjọ kan tí ń dókòwò látilẹ̀ òkèrè fúnjọba àpapọ̀ ìyẹn ọmọọba adéníyà adéyẹmí ni wọ́n ti ní àwọn aláàbò ti mọ́ ní kété lẹ́yìn tí ilé ẹjọ́ ga ìjọba àpapọ̀ kan ti bẹ̀ lábújá tí ó pàṣẹ pé kí wọ́n mú lórí ẹ̀sùn yíyíwé jìbìtì àti pípera ẹ̀mí nǹkan tí ò jẹ́ mímọ́ ọ̀hún wáyé lórí kíkùnà rẹ̀ láti farahàn níwájú ilé ẹjọ́ fún ẹjọ́ tí wọ́n pè é adájọ́ Mohammed Umar ló pàṣẹ mímú Adéyẹmí lẹ́yìn tí agbẹjọ́rò ọlọ́pàá Wisdom Madaki tí ó sọ fún ilé ẹjọ́ náà pé olùjẹ́jọ́ náà ni ó ti ń kùnà láti wá síwájú ilé ẹjọ́ fún ẹjọ́ rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò rẹ̀ ṣàlàyé pé kò wá sílé ẹjọ́ nítorí ìṣẹ̀rùba ẹ̀mí rẹ̀, ilé ẹjọ́ náà ṣàlàyé pé ó kùnà láti jẹ́ ìpè ilé ẹjọ́ ọ̀hún lẹ́ẹ̀mẹrin ọ̀tọ̀ọ̀tọ̀. Adéyẹmí ló ń kojú ẹ̀sùn mẹ́jọ lórí ọ̀rọ̀ yíwé jìbìtì àti pípéra ẹ̀ nìkan tí ó jẹ́ èyí tí ó so mọ́ ọ̀rọ̀ àjọ kan èyí tó gbé kalẹ̀ pé ó dókòwò lórí ikọ̀ ìjọba àpapọ̀ èyí tí kò lẹ́sẹ̀lẹ̀. Àwọn ọlọ́pàá sọ pé ìwádìí náà ló ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí ọ́fíìsì olórí òṣìṣẹ́ fún ààrẹ orílẹ̀-èdè yìí tí ó kọ̀wé sí ọ̀gá àgbà àjọ ọlọ́pàá lórí ẹ̀sùn ìwé ọ̀hún. Ìlara Mọ̀kínlá ti ròyìn láti ilé iṣẹ́ rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ìròyìn láti gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè àti ti aré ìdárayá.
7: Welcome to Great Springs International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbòòrò kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbó.

0: PLC, Beyond Buildings.
1: Oh yeah, shoppers, make una hear correct this. Maggi chicken flavor promo, don't land though.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
5: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
4: Ṣé mi ò sọ fún ẹ?
5: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
5: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: 98.9 FM. Awolu Solu Dero Pese.
1: Te ba fe ma gbo awon eto ati iroyin le se radio adabambi o wu lagbaye kan sojo pe ero ayara bi asa www.adabayi.net.fm esi le gba application le se radio adabasi le ni Google Play Store be si le le darapo wa ma wa lori be Facebook wa www.facebook.com/adabayi.net.9 lori ero Instagram ati X e pade wa ni adabayi.net.fm te ba si fe fun wa ni iroyin le ka iroyin wa fi sowo si email address wa ni suma@adabayi.net.fm iroyin lati le okere Ajo ile Europe lo ti fofin de rira ati kiko awon gold kuro ni orilede Sudan to salaye pe owo na lo nseranwo lati le finawo lori oro ogun abele tin lo nibe ajo ile Europe na lo ti fofin si fofin de kiko awon nkan elo bi mercury ati cyanide lo eti won lo fun wiwa gold lo si orilede na gẹgẹ bi akitiyan lati dina owo tin wo orilede na lati ba le dina ogun abele ibe orilede Sudan na lo ti bere ni osu kerin odun 2023 to si je ko ti le bi million 4 la awon eyan kuro orilede awon to si ti fa okan lara awon isoro to poju fomo niyan lagbaye awon asofin orilede Lithuania lo ti fowo si eto ijoba egbe oselu social democrat eti Mindaugas Sinkevičius ti o saaju to si faye gba pe ki o di olotu ijoba titun forilede na awon asofin awon nadibo meji le ni 70 fun lati satileyin ijoba titun na ti mokandini ogban siti stako bene merin ni odibo rara ninu oro re sile igbimo asofin ohun Sinkevičius inlo pinu lati ri pe ohun se alekun owo nina lori oro abo pelu ida 5 ninu owo tin wole forilede na to salaye pe wiwa awon ologun orilede America ni orilede Lithuania ni yo tesiwaju tin o si tesiwaju lati ti orilede Ukraine leyin ninu ogun tin ba orilede Russia ja egbe oselu tuntun to se joba na ni o ni ijoko die to po ju ni ori ni inu ile igbe ma asofin ohun to si je pe egbe oselu populist ni Nemudas Down ti o je ti egbe oselu Down Party ni ko si ninu ijoba na ile eto idibo ile igbe ma asofin ni teni ati o waye laipe ni o waye ni osu kewa odun 2028 o to bi awon mo orilede Palestine beji eyi ti omodun mewa kan to jokunrin be lara won ti o ku ninu akolu ti orilede Israel se lototo si agbegbe Gaza gege bi oro o se eto ilera orilede na omo ohun ni won yinba pa ni agbegbe Rafa to si je pe okunrin mi ni o ku ninu akolu latofofo eyi ti won se silu Khan Yunus to je pe meta mi si farapa awon ologun orilede Israel ni o ti soro lori isele ohun rogbodiyan ohun ilo n waye bo tile je pe adehun idogundure wa losu kewa laarin orilede Israel ati egbe Hamas gege bi awon alese Hamas ti se n tesiwaju ijiroro ni ilu Cairo lori abala to kan ninu adehun idogunduro na eyi ti ilana lori oro kikun nkan ja ogun kale ati kikuro awon ologun orilede Israel ni agbegbe ohun awon ise eto ilera ni Gaza so pe o le ni bi 1,100 awon eyan to ku lati gba ti idogunduro na ti bere to si je pe orilede Israel salaye pe merin ninu awon jagunjagun won ni won pa lasiko kana ere are idaraya egbe agbábọ́ọ̀lù basketball ti ọjọ́ orí wọn ò tí ju ọmọ ọdún 18 tí ó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà ló ti kógojá fún ìdíje ife ẹ̀yẹ basketball ti Africa ti o fún ti àwọn ọmọ tọ́jọ́ ọjọ́ orí wọn ò tí ju ọdún 18 tọdún 2026 lẹ́yìn tí ó jẹ́ pé wọ́n ṣe dáadáa nínú ìdíje FIBA èyí tí wáyé pẹ̀lú kíkógojá ní orílẹ̀-èdè Burkina Faso ẹgbẹ́ agbábọ́ọ̀lù Junior Dtic Tigers náà ni wọ́n borí nínú ìdíje wọn mẹ́rẹ̀ẹ̀rin èyí tí wọ́n ti na ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Burkina Faso láàmì 84 láti rí pé wọ́n kógojá nínú ìdíje náà láti bá a lè kópa nínú ìdíje tí ó wáyé ní orílẹ̀-èdè Ivory Coast ní oṣù tó ń bọ̀ àjọ aláre ìdárayá orílẹ̀-èdè yìí ló ti kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù basketball náà kú oríire fún ṣe dáadáa tí àjọ aláre bọ́ọ̀lù basketball orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé àwọn nífẹ̀ẹ́ láti mú dàgbàsókè bá ọ̀rọ̀ ìdíje basketball lẹ́sẹ̀kùkú àti láti mú kí àwọn ọ̀dọ́ kí wọ́n lè ní tálẹ́ǹtì rẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ti basketball lọ́kùnrin àti lóbìnrin ni ó ṣojú orílẹ̀-èdè yìí nínú ìdíje FIBA ti ọdún 2026 náà àjọ alárebọ́ọ̀lù àfẹsẹ̀gbà lórílẹ̀‐èdè àgbáyé yẹn fifa ló ti yan olùdarí bọ́ọ̀lù ni ismail elfata láti jẹ́ pé òun ni ó darí ìdíje ìgbáradì àsìkágbá ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 èyí tí ó wáyé láàrin orílẹ̀‐èdè argentina àti england ìdíje náà ni yóò mú kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó jẹ́ pé òun ló ń dáàbò bo adé ìdíje náà tó gbà kẹ́yìn argentina ti lionel messi tí ó jẹ́ aṣáájú fún kí ó kojú orílẹ̀‐èdè england nínú ìdíje láti kógoja fún àsìkágbá ìdíje ọ̀hún argentina ni ló kógoja fún ìgbáradì àsìkágbá náà lẹ́yìn tí ó borí ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè cape verde egypt switzerland ti orílẹ̀‐èdè england tí ó sì na ẹgbẹ́ agbábọ́ọ̀lù dr congo mexico àti norway láti de abala tí wọ́n fẹ́ gbá yìí ẹni tí ó bá wa borí nínú ìdíje ọ̀hún ni ó kóga ni ó kópa nínú àsìkágbá ìdíje náà tí ẹni tó sì bá sì pàdánù yóò kópa nínú ìdíje ipò kẹta ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcon orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ ìgbáradì fún ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ áfíríkà ti ọdún 2026 ní casablanca lórílẹ̀-èdè morocco aṣáájú ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà rasheedat ajibade amúlé wọn ṣe amaka nadoze asisat oshoala àti àwọn agbábọ́ọ̀lù yòókù iná ti gúnlẹ̀ sí àgọ́ wọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ti gba adé ìdíje ife ẹ̀yẹ àwọn obìnrin ní áfíríkà lẹ́ẹ̀mẹ́wàá náà ṣe bẹ̀rẹ̀ ìgbáradì ìdíje ọ̀hún olùkọ́ni ní bọ́ọ̀lù wọn justin maduku àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn yóò lo ìpàgọ́ náà láti múra sí àti kógoja nínú ìdíje tí ń bọ̀ wá ọ̀hún nàìjíríà ni ó kọba morocco gbà ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún sí nàìjíríà ni ó kópa nínú ìdíje tó wáyé lórílẹ̀‐èdè morocco náà láàrin ọjọ́ kẹrìndínlógún oṣù keje sí ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcon náà sì ń retí àti gba adé ìdíje wafcom náà lẹ́ẹ̀kọkànlá ẹgbẹ́ agbábọ́ọ̀lù super falcon yóò kojú malawi zambia àti egypt ní ikọ̀ sí tó bíròyìn ti alẹ́ òní yóò ṣe mọ́nu yòókùn tún di lọ́la lágbára ọlọ́run sunday ajibọye lòlótù adéyẹmílà wá sí ní ròyìn ọlọ́run ọmọ yín kásùn rè.
2: lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: ṣé mi ò sọ fún ẹ.
3: jára ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: jẹ ìgbádùn data rẹ ní wẹlẹmù leave it 100 mtn.
4: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: ó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: For number one radio, Adaba FM, 88.9, Akure.
2: Oh, desi amaro, fanuba miche.
3: Superfaith International Bible Church. Jọ t'Ọlọ́run gbé kalẹ̀ láti bo omirin ọkà tó ń gbé ayé ń gbẹ. Superfaith International Bible Church. Jọ t'Ọlọ́run rán sáyé láti paná poró pọ̀fọ̀ àpẹ̀gùn ìdílé àti ìṣòro ayé ènìyàn run. Superfaith International Bible Church. Jọ tá a gbé kalẹ̀ nínú májẹ̀mú Ọlọ́run láti ọ̀run wá. Fún ìmúdàgbà sókè ẹlẹ́mì àti lára gbogbo ọmọ Ọlọ́run. Lótìítọ́ l'Ọlọ́run gbanilani túni sílẹ̀ ṣàwòtán ayé ẹni. Níbi àwọn ìpàdé àdúrà lágbára látà àlàkalẹ̀ wọ̀nyí. Faith Clinic ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án àárọ̀. Àdúrà bá sọ kún mọ́. Gbogbo last Friday of every month by 10 PM. Gbádùn jayọ Jésù nípẹ́ nínú ìpàdé àdúrà 1-2-3 ní gbogbo oṣù láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́. Sí ọjọ́ ìsinmi wo gbẹ̀yìn láago méje àárọ̀. Ọ̀rọ̀ àwọn ẹni àmì ru Ọlọ́run t'Ọlọ́run ń lò ni. Pastor Abiodun Ajayi. Evangelist Tunde Alamu. Pastor Mrs. Fola Sade Ọlọ́run Sọlá. Nígbà tí bàbá wa Prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yìí yóò máa gba gbogbo ènìyàn lálejò. Ibi àwọn ìpàdé àdúrà alágbára òní ìjọ Deeper Faith International Bible Church tó wà ní number 40 Ajaka Street opposite Imode College ìlú Ọ̀wọ́. Bàbá ẹ wá síbi àwọn ìpàdé àdúrà tá a là kalẹ̀ yìí. Àlàáfíà ni fún ọ.

0: ati 08073846131 08073846131 eja wo yato sawon eto wa ta mo si tele tele kini nkan ti jode pa ni fu wa lose yi
1: egbo me yin mo lonu ni onla eje apade ni dipa faith international bible church opposite made college ni ilu owo ajaka street number 36 Ọlọrun ṣin ṣe bi ti atijọ ma so pe bi kin ṣe ijọ mi wa gbori ofe sori re eri wa eje afi oro egan sile sa eje afi oro egan sile pastor bi odun ṣe lo ṣe lo ṣe ton eje afi ero egan sile eri wa Ọlọrun de nje wa gbara re ni ilu ifon bakan na agun mesan aro Thursday, eji apadi olonu. Ni Friday, champion junction number 13, Fanibi Street. Ni ojo Friday, odu wan shebiti ati jo. Iwa no wawagbo testimony a mwenyo. Kwa de darakbo mwa mwenyo mwenye. Ki ayere non le ni chumo. Yo darafweni kokonyi. In the name of Jesus. Bobo yi dile mwanyi e wani alafia. Ori mwanyi e diorire. Alafia kojoba ninu idile re. Mama, alafia kojoba ninu aya wamo re. Mwani fi omo damu re. Loru kwa Jesu Christi, ofa iku ni ba omo da wore. Kuni ba ya re, besi kuni ba oko re. Ofa to ti ba ishe re. Tisha re fi mubese wati ufi ba emo. Ofa nye jade pata pata. In the name of Father, Son, and Holy Spirit. Orile de kwa wani alafia. Ondo se kwa wani alafia. Bela rubo ojowi. Ojo ni chinyo, ema gbagbe e mura sile de bibo Jesu gbogbo ese to ba wa lowo olukuluku e je ka je wo re ka de ko sile ta le ri anu Olorun gba yo dara fun wa ibi to nlo wa debe wa de ni Olorun logo alafia ni peace be unto you God bless you I love you all it is well good night
0: titi ojo mejo ta lori ofe ati bara wa pade lori kan ni ta wa 08030452735 08030452735 the number loko baba ati gbogbo igbimo ta jo wa si ode titoni ido matthew ti gbogbo yin pe lakobin loko mi o a pade ayo o daro
2: ni olorun ati
3: guy we don't dey talk since ha make I go do my work we go continue this talk later
4: Oh boy, you don't talk. Haba, you know the tire.
3: Now the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
4: Brotherly, involve me now. Make myself the follow ya like you.
5: Talk until you tire. When you day on top the new MTN sachet bundles, dial *312*7# and press 2 to start to enjoy from 100 Naira. Low down, talk the go.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
8: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: you don't
1: àmọ́ sọ lórí àkórí ọ̀rọ̀ kan tí mo pè ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀, àkànṣe àdúrà tá a pè ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́.
2: Kí ló ṣẹlẹ̀ lá?
1: Ìtúsílẹ̀ lọ́wọ́ àlẹ́ ìbá àfààtò. Ìtúsílẹ̀ lọ́wọ́ ogun ìdílé tí ń dojú kọ ni òun. Ìtúsílẹ̀ lọ́wọ́ wàhálà òfin àti ọ̀la ọ̀la ayé yìí tó jẹ́ pé ó hàn balẹ̀ ni bí ìgbà jáde yẹn hàn balẹ̀ rí ẹyin ni.
2: Kí ló ṣẹlẹ̀ lá?
1: Bíná bá ti rú mi, a gbàgbé ilé tó fẹ́ jó. Bí ọ̀wàrà òjò bá sì balẹ̀, ara sì tú ilẹ̀ pẹ̀sùpẹ̀sù. Àṣẹ àdúrà tó níná nú ti ń jáde túdè sílẹ̀kùn àṣeyọrí, ó ń bẹ lọ́dọ̀ bàbá bíi tàtijọ́. Àṣẹ àdúrà ìgbani wíbẹ̀ jẹ́bẹ̀ kó ń fọ ọyẹ̀kùn. Èyí ni àkànṣe àdúrà tí kìí bàátì. Tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní í ṣe ní wàràwàrà. Tá a bá wá rógun tó fẹjú tó to mọ́ ọ. Àbí èyí tó ti gbékágbéká tí ìwo òsì tí ìrójú tú síbẹ̀. Kí ló ń ṣe o tètè forí kọ́yìn àdúrà báyìí? Bí ogun bá fẹjú kẹ̀kẹ́ tán, òkè ní kẹ́wò ẹ mọ́ wulẹ̀ mọ́ wò sálẹ̀ o. Nítorí pé òkè lọ́dẹ Elédùà nìkan nìdáǹdé wà. Ọ̀dẹ Elédùà yìí, ó náà ni bàbá Sásí eyín ni tó ti ń gba àṣẹ àdúrà láti túdè jáde sílẹ̀kùn àṣeyọrí fún ni o. Ẹ̀yin ẹ wo tí obìnrin yìí?
2: Ọṣíjú àánú wọlé.
1: Káyé gba ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ rẹ̀.
2: Elédùà gbà.
1: Káyé gba ògo lọ́wọ́ rẹ̀, wọ́n fogun rọ́pò sílé ayé rẹ̀ gan o. Wọ́n kìí jẹ́ kó sùn wọn òjò lójú oorun. Kìí rí oorun sùn nígbà kọ̀ọ̀kan. Tó bá sì jàjà wá ní pé kó ń gbìyànjú kó ń làkàkà kóun ó sùn. Ìríkúri lójú oorun. Nípa bẹ́ẹ̀ àti sùn gan máa dẹ́rù bobìnrin yìí o. Àìmọye kinní ti ń gbé mu kó má baà lè lójú oorun.
2: Kí ló ń ṣẹlẹ̀?
1: Má mu lọ́wọ́ alẹ́ kó má baà lè tètè sùn. Ẹ̀rù ní ń bà á ní
2: kí.
1: Ìjákulẹ̀ lórí ohun gbogbo, ó wá dánwọ́ lọ́rùn obìnrin yìí. Gbogbo òwò tó bá ti fọwọ́ bà, òun náà ní í di òkúta. Ó ṣeéṣeéṣe títí wọ́n lè kúrò nísọ̀bi tó ti ń tajà tiẹ̀ o. Olóore àti aláàánú, ó wá jìnà sóbìnrin tẹ́ ń sọ èyí nígbà tí wọ́n ti fi àmì ìkórira sí i lára. Àmì ìkórira yìí, a sì jẹ́ kó máa ju aláǹgànà lójú gbogbo àwọn èèyàn tó fẹ́ ṣèrànwọ́ fún un. Àṣírí ogun tó ń bá obìnrin yìí fúnra kò hàn dé títí o. Nítorí pé kò síbi tí ò dé. Ó gorí òkè títí. Ogun pẹ̀tẹ́lẹ̀ náà títí. Ó borí títí orí fẹ́ pa. Ó bo ilẹ̀ ilẹ̀ fẹ́ lu o. Àfìgbà tó rìnrìn gbẹ̀rẹ̀ títí tó fi dé ọ̀dọ̀ bàbá ọkọ oṣù ọkọ ẹ̀ jẹ́. Àṣẹ àdúrà ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Òun ló ṣẹ́gun ọ̀rọ̀ tá ń wí o. Ó ṣẹ́gun rẹ̀ kò kù síbì kan. Ó ṣe aláṣẹ wọlẹ̀ ní pátápátá porongodo. Ó tó di pé mo fàyín lé ọwọ́ aláàjì.

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

0: anni fa inni qaribun ujibu da'wata da'i iza da'ani falyastajibu li waliyumena bi la'alla
1: assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh ọpẹ ni fún ọlọrun ọba
2: ọlọrun ṣe o
1: ọba ọgá àgbà
2: abiyesi olódùmarè
1: ọba àwọn ọba
2: ọlọrun ńlá
1: ọba tí gbogbo ọpẹ ń ṣe tiẹ adúpẹ lọdọ rẹ lọjọ ìní gbogbo ẹyí tẹ ti ń gbọrọ wọ alálẹ yìí ọlọrun etí tẹ fi ń gbọ ọlọba mẹjọ ó di
2: àmì o kò ní di
1: alùbáríkà tí ń bẹ ní ọlọrun mẹjọ ó fòyín lórí lánàbí lọdọ ọlọ àwọn náà tá à ń sọrọ fún yín tá à ń rán yín létí fásakirifa iná síkàrà tá ń fọ ilẹ̀ mọ̀mìnínà ìrìnà tí ká máa rán yàn létí ká máa túyàn lẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba wa ni ọlọ́run tó fún wa ṣe náà kó má padà lẹ́yìn àwa náà alùbáríkà lánàbí lọdọ ọlọrun ṣe kì í ayé akúrẹ́dẹ́ sẹ́gìlì tó yóò rè ọfọlá ọlọ́run mo fi bẹ ọlọ́run fún yín àtẹ̀mí náà tí mo ń sọ̀rọ̀ mọ̀já má padà sí ibi ọ̀là máa ń ṣe ara ọ̀là kúwọ́ta ìlà abẹ́lẹ́ ààrẹ yóò rà sí. tó olóòtú adúpẹ́ fọlọ́pọ̀ sẹ́yìn tí ò ní ìdí ìtúsílẹ̀ gbogbo èèyàn ló ní ìdí ìtúsílẹ̀ ìtúsílẹ̀ sì póríṣiríṣi ọ̀nà. torí pé ìtúsílẹ̀ tá a sọ yìí ó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ní ìdí ìtúsílẹ̀ pé kéèyàn máa ní ogun ìdílé tó jẹ́ pé tó ti pẹ́ tó bó bó dán wà ní ogun ìdílé ni bó débi wà ní ogun ìdílé ni ọlọ́run kápẹ́ ọlọ́run tu ọ sílẹ̀ nínú ogun ìdílé yìí tí ò jẹ́ kó rojú tu ọ̀rọ̀ àti ò jẹ́ kó ní àṣeyọrí tí ò jẹ́ kó lákòjọ àwọn ìtúsílẹ̀ wà ń bẹ̀ tó yẹ kó ní ìdí láti ṣe bẹ́ẹ̀ sì ni abiogun ìbálòpọ̀ abiogun ẹ̀jẹ̀ sínú ẹ̀jẹ̀ tó ti dí ògo rẹ̀ lọ́wọ́ tí ò jẹ́ kí o ní àṣeyọrí tí ò jẹ́ tó bá ti ń fọwọ́ kan báyìí máa túká ni promise and fail àwọn onídìí túsílẹ̀ ńbẹ̀ torí pé bó bá ti ní promise báyìí tán bá ti promise yóò fail ni àbí ìjákulẹ̀ àbí gbogbo nǹkan tó rọ̀ mọ́ kéèyàn ó rógolo àwọn èèyàn lásán àwọn ayú anásu àjẹnásu àkísára làjásù àwọn èèyàn kéèyàn àwọn ẹ̀mí òkùnkùn àwọn tẹ́rì sí àwọn ọmọ ènìyàn tí ìjẹ́kọ́ ọmọ ènìyàn ó jẹ́yàn ló máa fi bá èèyàn jà tó ẹ̀ jẹ́ kéèyàn rojú tú ọ̀rọ̀ ara ẹ̀ ìwọ náà ọmọjọ́ tó ti ń bọ ọdún ló kù sí lótún tán lọ yìí ọ̀nà tó gbà tó rí ìtúsílẹ̀ níwọ̀n bá àwọn ọba tó rí tó lè fi ṣe nǹkan re kó fowó ṣe nǹkan re kó ní ìdí ìtúsílẹ̀ láti ṣàṣeyọrí ó ní ìdí ìtúsílẹ̀ láti ní ìyàwó àlùbáríkà ó ní ìdí ìtúsílẹ̀ láti ní ọkọ àlùbáríkà ó ní ìdí ìtúsílẹ̀ láti ní àkójọ láti ṣe pé kí wọn náà kó ní àlàáfíà ọ̀kẹ́ mi yẹ ni wọ́n ti gbà àlàáfíà lára rẹ̀ kò sí rí hospital tó lè lọ wọn ní wọn rí kankan tí ń ṣe bẹ́ẹ̀ ni ojú oorun wọn ti mú kádàrá ẹ̀ ṣé kí yáyà akóredé ọkọ̀ sóko àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ ló ń bá yín sọ̀rọ̀ ẹni tí à ń lébọ̀ tí ń lé ara iwájú ọ̀pọ̀ ogun sọ́mọ gàlẹ̀gàlẹ̀ iná ń jóróko tewétewé àgbẹ̀dọ olóòsàn ò fi ṣe kálàmù lógo tọ́ lọ́hùn lẹ́nu ibi tọ́dún kù sí ìwọ náà ó ṣe nǹkan re ìdánwọ́lẹ̀ rẹ yóò yọrí sí dáadáa
3: alhamdulillah rabbil alamin ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọba ló ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ló máa ń dára bẹ́ẹ̀ gbogbo ipò yóò tó bá wà nínú ìnira ọlọ́run a máa tu ọ sílẹ̀ àmọ́ aláhùn mùnkẹ́dẹ̀rú ánẹ̀sùn mú sẹ̀bẹ̀bù ọlọ́run máa ń ṣe ọ máa fi èèyàn ṣe sábà bí èèyàn náà ni gẹ́gẹ́ bí ọlọ́run ṣe gbé mi kalẹ̀ lórílẹ̀‐èdè pàkà káàkiri àgbáńlá yé ẹ̀yin náà ṣe wọ àpèjúwe arábìnrin tá a sọ yìí ó ti dòmìnira ara rẹ̀ ọ̀kẹ́ mi yé bẹ́ẹ̀ ọlọ́run ti fi mí ṣe sábà bí fún ìwọ náà tó wà nínú ta mi ń romí tó wà nínú ìnira ọlọ́run tu ọ sílẹ̀ ó rí gbàlà ó rí ọ̀nà àbáyọ̀ gbogbo ìṣòro tó yòówù tó bá lè ní ọlọ́run rẹ́dì láti tu ọ lẹ́m̀bẹ̀ àlùbáríkà lẹ́nẹ́bí lọ́dọ̀ ọlọ́run agbára mi náà kọ́ ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ìyanu ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ láyé èèyàn ṣé ẹni tó ti wọ́ ọmọ látijọ́ tó ti pẹ́ tó ọlọ́run ti jogún ọmọ fún ṣé kò ní mọ ìkọ́ ọlọ́run ṣe fún òní àbẹ́ ẹni tí ń wáyé tí ò rí ṣe abẹ́ ẹni tí ń wọ́nà àbáyọ tí tó ti mú lára tọ́lọ́run ti kó kúrò nínú òṣì tó náà ti ń jẹ títí mọ nírọ̀rùn agbára ọlọ́run ká ìwọ tó ń gbọ́rọ̀ mi nísìnyí ìwọ náà nígbàgbọ́ sọ́lọ́run pé ọlọ́run ṣetán láti tu ọ lẹ̀ ní ìṣòro tó wà nínú àìríjẹ tó wà nínú àìrími tó wà pàápàá nínú àìsàn tó wà yìí ọlọ́run tu ọ kúrò ńbẹ by Zamari to power Yosifil.
4: Jala.
3: Ele ti o ti o ye okoloko ni pe won gba pe keyan ma awa ipidan an be lo fun yan pon bele ni a lo si ma fi ye wa pe nkan ba lo se ona ba lo gba adua ba la se fun sara ba lo se to fi bonu gbekun gbogbo je to ndowo le tin jakule yi ko ni jakule mo gbe se tin be lorun re olowo bo san yo ran laanu si o iwo to n gboro mi nisin nisin I tu si la lese kese yo ma wano a yere to ba tini kwa gboso long o si ma kwe na ba mi bo kwa ite ba wo ate so kwe aferi se ki a yi akole de se o gili tu jilo ko so kwa a jau na imale bo ti wankale ni o goto long inshallah ema bo ni bito nuku si yoro ore o jaso kwe yo jasi dunu o boli e mi o kukutin li o kakiri si o jako le su ti o jako le woi to lala kala inshallah o si boli
4: Allah.
3: O si li tu si le o lo gorelo albarka la nabi le do lo wala manshallah la kuwata illa bilali ulazi
4: ako sho baba kami yogun pe lala fia matori e mi gigun po la inun Kami ogun pe lala fi ma tori mejeji po la irun
3: ti si le lese kese yo wonu aye re lo mashallah la kuwata illa
5: o ya ja tu se bayi iwo ko number baba le ko le raye to pa se bi ti baba gan ba wa gangan ni
3: o se bi o
4: o 7 o
3: 32
4: 32
3: 82
4: 82
3: 58
4: 58
3: double 4
4: 44
3: like I see 07
4: 070
3: 32
4: 32
3: 82
4: 82
3: 58
4: 58
3: double 4
4: 44
3: le to ba tin pe logo to gbogbo bi to ba tin bo won ma direct eni inshallah o raye gbe won fun o laye won tu o sile faye ayo wa gba won iwo to ba ti ni gbagbo ma te dara re lamu igbagbo to ba ni ni omo larada iwo na mo bi won se so nu bible ba se so ni alquran tori pe be yan ba ni gbagbo bo ba gbogbo nkan to ba nse ko ni bossi foko re so do olohun lati kina tu mi rahmatullahi odo olohun ni kewa olohun ma ran yan si yan sababi ma sele fo to je pe ta ba sadua fo pelu igbagbo to ni yo si ara re o si bale okan re o si bale idowo le re yo lo si dada ama ko ma ni igbagbo ko so pe afa o so afa o so afa gugu opolopo won so awon eyan dopuro ngba to ba wa sodo eyan to ni igbagbo si ti okan re nda otu to ba lo tan wa so pe adua re o gba iwo fun ara re ti o ti finish ara re ngba na tori na nko wa ni igbagbo sodo olohun Olorun loba wa lak kul shay fakadara u takdira ma jebe tolorun ni ma jebe lo lele ma yipada olorun ni jebe igbagbo ti mo ni sodo olorun lo kon fi bale bayi tori ko lododo ama loya bi kini iwo to ni soro wala olorun kan ku laye re to ba ti ni gbagbo so olorun ki la fe ko olorun tun se ti o se laye wa nsin afa awa na fe ka ye opolopo olojutu bi olorun se soro ti wa na de bangwa kwa alaji seki ya ya kure de sojili tuyuri oko usu oko aje one imale onile ura ah olong kegebi waka tafai to dafu waleka matori ya migigun magbola lowo wa olong iwona to usoro nise olong ni gbola lowo ya yo to osono yo shino fon okande usi bale o bolo wa ishuru to wai awon emi okukuti to di okale olohun gba okuru lowo won albaraka la nabi lodo olohun ala lahu la wala quwata illa billahi alazim bi teyan o ti ri gbala kin jina lese ni o logo to olohun atemi ateyin ani aburo ni sere siwa na ba ti pe a ma to yin sodo iwo to ba ti nbo a ma direct e logo to olohun eni kabamo ti e ba tu wa nbo eni we abi te ba ti nbo ilu ado ni mo wa ni opopo gboro adehun ka wash to ba ti nbo ko sa ma pe na ba yi ilu ado ikiti to ba tin de ilu ado ikiti ko bole ko si pe number yi mo wa ni opopo gboro adehun ka wash number 3 felere ni ogo to olohun wa ri ti e se wa ri tu sile gbugbo aisan ka iso to ba wa lara re olohun ka ku o wa do mi ni lara re logo to olohun en kankan gbugbo bi kibi te ba tin bo e ni jamu e si ni
1: kona buru lona la nabi lodo olohun awa na esi ba wa pelu dunu albaraka la nabi lodo olohun itusile lese kese olohun ma fun yin bi yan ba de yan male olohun ni tu yan le akasi olohun na lele e ri tusile logo tolohun lu ado ni mo wa ni o popo gboro adehun kan wash to ba tin bo ko sa ma pe number yi ilu ado ikiti to ba tin de ilu ado ikiti ko bo le ko si pe number yi mo wa ni o popo gboro adehun kan wash number 3 felere ni ogo tolohun wa ri ti e se wa ri tusile gbugbo aisan kai so to ba wa lara re olohun ka ku o wa do mi ni lara re awon aje oni bori re ogun osogun aje ogun dile ko ni bori re inshallah ilu ado mo wa te ba tin bo e ma pe mi to si wa foju kan mi ti mo ni bi ti mo wa o bo ba ti kule ba eni ti ma so fun o ni da ti soro rara ti ma so pe nkan ba eni se o nkan ba eni se o ona abayo re lele gbogbo ba se gbe ode a lo lo tu o sile pe olohun ka ah abi ki se awon teri si awon emi okuku wallahi fakati luta ibatabali hula ina olohun ma so lara won ni o si mole o tan saye re okan re o si bale inshallah opolopo lo ti ri tun sile iwo na pe omo e to wa nbe ogun tin ja onbe yo bo kuro nbe number mi le ma pe number nko to ko to jade nle o itusile o de bayin e si re olowo si faye gba yin lowo oso lowo aje lowo emere lowo ogun idile lowo ama atunida olohun tun sile nbe albaraka la nabi lodo olohun mashallah la quwata illa billahi wala si
5: alaje ni pupo awon eyan ti ati gbiyanju ati foro wa lenu lara awon tin wa yin wa bi ogun bi ogun won won salaye pe ki
1: ke kile yin wo ana yen kan kile kile yin wo ashe olohun lo wa nbe ki se mi ashe olohun ni tin ba tin so o ma ri be ni
5: egbe sinu ni abi egbe dani
1: bo de gbogbo nkan ta ba ti so na ni anabi yesu ta gbe ni jesu ko gbe nkan sinu ko gbe nkan lowo anabi wa muhammad ko gbe nkan lowo anabi mose ta gbe ni mose mo ni leyin gba ti awon anabi si lo ale o le ma woro santi ni abi ya awon afa to ba go dede ashe olohun ni olohun ran mi wa
5: ashe olohun
1: wallahi dele to ba jo ko tete ya ma bo ko gbo pin kilo yi ko iwo na ma bo ko pin na bayi to ba ti pin na bayi ma da e ti ashe olohun wo run aye re won tu o sile o ri gba lo o ro do ro
5: o di gba te ba gbe tori won oni diamond le oni diamond la ro pe boya
1: to ba dodo mi wa ma pe ashe olohun ni mo lo
5: ashe olohun
1: wallahi tala e wo so be lodo olohun faisha mo really to fa wo yosifirile olohun ba lo bo ni wosan
5: wosan be lo e se n gbo legbe si ni mo n gbian
1: aso se ri pe nu aso fe ni olohun wa
5: be ni
1: ko si bo ti je ni e o sa mo mi bo ti je nu inna ma amru ishara da shay an yakulu la kun fa yakulu olohun to si le gbogbo iwo gbogbo aisan ti se olohun ka kuro gbogbo ona re to di yo la o ni ma mo bo mo o ni ri jakule mo nkan to n de orogo re lowo olohun bo mu kuro ah bo ti je orisi olohun ba mo ja si je lọba mo ja si je
5: jẹkujẹ ni njẹ loju
1: o ti jẹnu
5: o le alaji namba ti ẹni pe
1: to ba ti pe namba ya ma dareti ẹ awọn ọmọ mi o ma dareti ẹ iru awọn eyan wo a awọn po iwo naa tete ma bo ma ja fara gbogbo ibi kibi to ba ti n gbọ program yi ti ẹ ba ti wa n bọ ẹni wu abi ti ẹ ba ti n bọ ẹ ṣe awọ ọkọ ẹ ilu ado ni o popo gboro adehun car wash 07 032 82 58 58 44 44 like I see 07 032 82 58 54 44 to ba tin bo ko sa ma pe number yi ilu ado ikiti to ba tin de ilu ado ikiti ko bo le ko si pe number yi mo wa ni o popo gboro adehun car wash number 3 felere ni ogo tolohun wa ri ti e se wa ri tusile gbogbo aisan kaisan to ba wa lara re olohun ka ku o wa do mi ni lara re gbogbo gbogbo nkan meta lo olohun ka ma fi jafara alakoko nu e ni pe bi eyan ba n saare ka tete toju e ka mu lo sile iwosan gbogbo ona ti o gba ri iwosan ni ko ma gbo ikeji nbe bi na ba n jo ka tete wona lati bomi pa iketa nbe bi ija ba n de laarin wo pelu ololufe re tete ya pari e torí ìjà òkè bí ma òkè bí àlàáfíà mẹtẹẹta gbogbo nǹkan tọlọrun ká má fi jàfara nù ìwọ tó ń gbọrọ má fọrọ ara ìjàfara lógo tọlọrun nọmba yìí láti pè fún ọ yìí kò sí nǹkan tó fẹẹ fowó sí náà ju pé kó fi gbádùn ayé ẹ kó tọjú ara ẹ ṣètùgbọ báyìí àǹfààní ni fún yín tọlọrun sì gbé mi kalẹ tẹsí ń rọrọ mi báyìí mi ṣe bébì mi sọmọdé àwa ti kọjá ẹni tó tún parọ ìfúlà 60 kama so ko ju be lo se gbo bayi iwo to ni soro lo mo ko ni soro pe number yi mo gba pe ona bayo lele fun won logo to olorun o ni sori ibu emi na o ni sori ibu subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al mursalin walhamdulillahi rabbil alamin amin
5: alaje wa binu elaya die o
1: laya bi bo
5: nse nja o
1: emi ko olododo ama laya bi kini o ni
5: letuni ke ma
1: emi ko lo nje be olorun ni mo so fun mo so mo ni allahun nuru samawati wal albatuni tuni male lani sama ti lele lo gbe mi kale
5: o da na o se tumbo lati ni nfani lati ma gbadun eto na mole dada titi gba mi ti a tumo pade oruko mi o yi pada o akin olumuiwa akrelere ni nke yin pe ipade wa bi oyin o

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: The Redeemed Christian Church of God, Odo Provincial presents Sisters Convention 2026 with the theme Woman Bloom Where You Are Planted. Tuesday, July 14th to Sunday, July 19th. Tuesday, July 14th, Bible study at all RCCG Parish, Odo Provincial 5 to 6 p.m. Wednesday, Mother's Breast, a deliverance service for our children. Venue, Glory Tabernacle, Ijako, 4 p.m. to 6 p.m. Thursday, Regional Evangelism Outreach, Revelation Parish, Shasha, 4 p.m. to 6 p.m. Friday, Regional Evangelism Outreach, Shasha, 7 a.m. to 6 p.m. Saturday, 18th July 2026, Convention Day, Venue, Glory Tabernacle, Ijako, Akure, time 8 a.m. Sunday, 19th July, Thanksgiving service at all parishes in Ondo Province 1. After Thanksgiving service on Sunday, walk on veil at Stanley's Arena, adjacent Futa North Gate, Deeper Life Camp Road, behind Hillcrest Hostel, Akure, by 2 p.m. for Corpus Day out. First Minister, Pastor Mrs. Ayo Ajipade, wife of Pastor in charge of region and Assistant Continental Overseer, Region 22. Pastor Mrs. Oluwakemi Akenowo, wife of Assistant Continental Overseer, West Coast 3, The Gambia. Pastor Adetula Gabriel from South Africa. Convener, Pastor Miss Oluwatoni Akinyemi, announcer, Good Women Planning Committee.
1: Gbogbo etí tó ń gba omi ní kànì yìí pàápàá jùlọ ẹ̀yin ọmọ àtolùgbé ìlú èsì ìmọ̀ àtàgbálùkù àrigidi àkókò nílẹ̀ yìí àti lókè òkun ẹ wọ́n kájọ ṣàjọyọ̀ ìjẹṣọ ọdún yìí tí yóò wáyé lọ́jọ́ 16 oṣù keje láago mẹ́wàá òwúrọ̀ ní ààfin olúmọ̀ ti àrigidi àkókò fẹ́tọ̀ ìjẹṣọ ọdún yìí yóò ṣe lọ rèé o gbogbo wa yóò parapọ̀ láàfin olúmọ̀ àrigidi àkókò fún ìwúre àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí tó gbìn tó sì wù bá a ti ń fi ṣùjẹpo la ó máa gbé àwọn àṣà àti ṣe wa lárugẹ ijó ìbílẹ̀ lọ́kọ̀ọ́jọ̀kan bẹ́ẹ̀ làwọn onílù ìbílẹ̀ àtakọrin yóò máa dá wa láraya a ó máa jó ijó ayọ̀ pẹ̀lú ìṣọ̀kan ibu ọlá fún dàgbàsókè ọjọ́ ọ̀la wa lẹ́yìn èyí ni a ó wa padà sáwọn agbègbè wa fún ayẹyẹ jíjẹ mímu àti dídáwọ́ ìdùnnú iṣu tuntun láwọn àdúgbò kankan wàyí o àwa ọmọ àtolùgbé ìlú èsì ìmọ̀ àti àgbálùkù àrigidi àkókò nílẹ̀ yìí àti lókè òkun ẹ̀mí wa tó ṣọdún yìí a tún ṣe ẹ̀mí ìtọ̀ ọmọtọmọ nínú ọlá àtayọ̀ ńlá bẹ́ẹ̀ la ń fàkókò yìí kí olúmọ̀ royal family community shields and elders in council gbogbo ọmọ àtolùgbé ìlú wa pé àṣẹ yìí ṣàmọ́dún èsì positive thinkers lolùkéde.
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí mà ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ́ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.
7: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
9: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
7: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
12: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
13: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
12: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
13: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
12: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
13: Me and Maggi,
12: so good together.
14: Honorable, ní ife ẹ̀yẹ àgbáyé, trophy kan wà fún àwọn honorable. Ra ìgò ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
12: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
13: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
12: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
13: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
12: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
15: Offer valid while stocks last.
13: Me and Maggi,
12: so good together.
16: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
17: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Mixo. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà ò sí. Always guiding.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
18: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
18: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
19: Oh,
2: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

0: olowo kere Joseph o ni oruko temi e tin gbe nara e lotun e tin gbo losi e jo nso ni soki ile se nara igbe ironi lagbara kan jade laarin emi ateyin mi o mo how long to ma last o ṣugbọn awọn eyan tin jampa ni e o le to su meta kan so pe won tun ti ko promo nle o le to su marun o le todun kan ṣugbọn lowo lowo yi awọn eyan jampa ni e lowo lowo nkan ta kan pe anfani yen ni pe iwo ti o ba je alagbata won tabi to n ba won dowo po ra ogun bo yo fe bi toju are tabo tun fe lo ta to what is 65,000 naira nigba to ba pe odidi 30 days jere nbe ko si sare nbaja kankan nbe to ba tun di osu to nbo to tun ra another ogun to lo ta tabi to lo si ago are pa tun gba the same alert ṣugbọn ẹnu nìkan láti gbọ́ kan wọn ẹja mi kúrò báyà mo kúrò tàbí mo sòótọ́.
1: ẹ ṣe púpọ̀ sá.
0: orúkọ yín.
1: orúkọ mi ni pásọ solomon aṣojú iléeṣẹ nri káàkiri gbogbo àgbáyé.
0: ọ̀rọ̀ kẹ́yìn ara ogun 65,000 kókó lò fún ara ẹ̀ tàbí kò tà
1: bẹ́ẹ̀
0: tún jèrè ń bẹ̀
1: bẹ́ẹ̀
0: tún wá gba 50,000.
1: wọ́n ṣẹ̀ṣẹ̀ bá wa gbé ètò ìjáde ni ó dẹ̀ ti ń wọ tàbí nígbà tí mo rí pé wọ 30 days tí mo rí pé wọ 30 days tí mo ti ní pa ó ti ń drop tó tó rẹ́mọ̀ pastor àìgbé rọ dání òun ni mo tó nígbàgbọ́ pé nri wọ́n ti ṣe bẹ́ẹ̀ láàtọ̀ sí mọ́tò 650 tí wọ́n ti pín sẹ́yìn wọ́n ti wá mọ̀ sọ pé àwọn fẹ́ kí gbogbo ọmọ nàìjíríà kí wọ́n jàǹfààní nri so tẹ́ bá ti ra egbògi nri yẹn gbogbo ẹni tá ì tí ì mọ́ ọ̀pọ̀ ni ó sọ pé lágbájá ló fún mi nọ́mbà tí wọ́n máa ń pè mí lóòtú wípé àwọn lóògùn yín láwọn lò irú ogun yẹn gẹ́gẹ́ náà wò fún yín náà tẹ́ bá ti rán 65,000 yẹn ẹ wá ka 30 days tẹ́ bá ka 30 days yẹn ẹ wá sí kíni ẹgbẹ́ ogun yẹn ẹ lọ máa lò ó èyí tẹ́ bá fẹ́ lò ó ẹ tó bá fẹ́ tà kó lọ máa tà
0: á
1: ẹ tún jèrè mo kéré ju ẹ jèrè 20,000 naira lórí ogun tí wọ́n bá kó fún yín yẹn jẹ tẹ bá fẹ tà ni o yàtọ̀ sí yẹn náà tó bá ti di 30 days exactly iléeṣẹ́ naira máa fún yín ní bonus to worth 50,000 naira.
0: ṣé káàsì lájẹ́ àbá tún fi ṣoògùn.
1: káàsì àwọn fàkà nọmba wọn lẹ wọn tó bá ti lákà nọmba wọn gbà láti wọn tẹ ṣe débi pé ìdájí ìdájí láti kàn dán gbogbo àwọn tó jẹ gbogbo àwọn tó ti wọ 30 days ẹ ti san o so yóò máa drop báyìí ẹ sì máa gba owó yín tó bá ti di pé ó gba tòṣù yẹn ó tún lè ṣe tòṣù tó ń bọ títí tí wọn fi stop ẹ bọ wọn ò tí stop ẹ bá àti ìmọ̀ bóyá oṣù méjì ni bó oṣù mẹ́wàá ni bí ọdún kankan ni àti ìmọ̀ sá.
0: ṣùgbọ́n ìròyìn ayọ̀ bẹ̀ ni pé tá bá máa stop ìmídìí náà sọ fún yín pé lóṣù tó ń bọ̀ o
1: àti
0: stop o gẹ́gẹ́ bí pastor solomon bó ṣe ṣàlàyé wọ́kàn sí iléeṣẹ́ nri eléyìí tó wà ní tòsí ọ̀dọ̀ ẹ ẹ̀yìn tí ẹ wà ní ìpínlẹ̀ londo. iléeṣẹ́ nri wà ní ìlú àkúrẹ́ ẹjẹ́ ń ju ibi tó wà ní àkúrẹ́ fún yín ẹ̀yìn ẹ lọ sí ap filling station ní dojúkojú adé super hotel along iléṣà garage complex tó wà ní ẹgbẹ́ ap filling station yẹn ni tó bá jẹ́ pé ní ondo

0: se ba se se wona ma kogun yin fun yin lese kese
1: e fi number yin sile
0: number bi leleyi 091 57 43 90 wa lori wa
1: sa meji
0: e se sa 090 57 43 90
1: lekosi
0: 091 57 43 90
1: olowo kere Joseph oloruko temi ki ajinde ara ko ma je ki ara gbogbo wa ko ma le
2: ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọ ọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà ilé iṣẹ Choice Agrochemical Limited àwọn ni wọn ń ṣe ìkórè.
3: Elédùmarè mọ̀ gbà mí ta wà mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún ta mo ṣẹ̀ okokòkó oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kéré okokòkó èmi ò rí nǹkan kan mú ń bẹ̀ kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
4: Ọ̀rẹ́ wa kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
3: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dùn lọ́dún tó kọjá okokòkó mi jóná gudugudu tọdún yìí pàápàá tún wá lékè ńkà mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó tilẹ̀ kó mọ̀.
4: Ọ̀rẹ́ wa ṣé bí mo ti sọ fún ẹ bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀ iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà wọ́n ń ta ìkórè ìkórè ní ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá ohun ọ̀gbìn bíi kòkó kòkúmbà ata àti bẹ́ẹ̀ lọ.
3: Ìwọ́ tún ti gbé tí ẹ dénú ọjà rí wọ́n máa pariwo ìkórè ìkórè lọ́dọọdún bó o ti sọ ń duta náà ni bó o ti sọ léṣì náà nu o tún ti gbé e dé lónìí àbí ìwọ òye dárúkọ ìkórè ìkórè gbogbo ògbántì ẹ ìkórè lọ́dọọdún ìkórè lọ́dọọdún ẹ ǹlẹ́ o bàbá àkórè ìkórè kọ́ ìsọjí ni ara ń kan gáza o má jẹ́ ń kanra tèmi mọ́ o.
4: Jẹ́ ń tún ajá ẹ̀ sí bá a bá ti fi ìkórè fẹ́ kòkó gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
3: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi ṣùgbọ́n ní gbogbo gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
4: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
3: Ó dá o jẹ́ ń dán wo kémi náà ò gbìyànjú ẹ̀ torí dán wò báyìí olóbì ọ̀kẹ́rẹ́.
4: Ìtọ́wò la mọ dídùn ọbẹ̀ dán wò lónìí kò rí pé rere ni Olúwa.
3: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyè olómọ̀ lọ dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ tí ń là irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
4: Bàbá àbèjì ọ̀rẹ́ mi ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ló ń tẹ gbà.
5: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ wípé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yìn kan ni ọ̀rẹ́ tí ó rí ire tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀ ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o ẹ̀yin àgbẹ̀ oníkòkó ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó kẹ́ lè kéré oko yín ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkòrera èrè lámọ̀ jẹ́ o àní ṣàṣe dànù.
2: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkùkúmbà akẹ́hìndé gbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gba tọwọ́ wọn ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn ọkọ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì.

0: ni ajeru logun e ka bo sori eto
1: e ku le olotu adura yin agba okan yin abale re a to yin lowo
0: amen
1: ajoba ra lope
0: amen
1: okan wa abale ari je ari mu
0: a se edumare
1: gbo eyan omo nigeria lokunrin lobirin mo ki yin o mo ki onile mo ki alejo mo ki okunrin mo ki obirin ari mo pe ko se nkan to ni bere ti o ni ope bo te je pe laye bo se mi lọtun tó mi sósì mo rí mọ pé bó ìgbà ẹni gbogbo nǹkan bóyá ìdílé yẹn gan tó ifá fúnra láì ti sọ pé ó ní ìgbà mi ìgbà ó ní ìgbà lẹni dá yúnko ó ní ìgbà ni wọn dá bọ ó ní ìgbà lèèyàn dá gbinṣe ó ní ìgbà ni wọn dá jẹ ó ní ìgbà lèèyàn dá ń lọ ilé ọkọ ó ní ìgbà kan náà lèèyàn dá ń sinmi ilé ọkọ lílọ gbogbo wa pátápátá là ní ìgbà rere nílé ayé ọkàn gbogbo wa balẹ̀ bó tẹ̀ jẹ́ pé bí láyé ò ṣe é mì sọdún tó mì sósì ìgbà tó èyí náà mọ̀ pé ìgbà rere ń bọ̀ lọ́nà gbogbo rògbòdìyàn ilé tó ń ṣẹlẹ̀ olódùmarè abáwa ká wọ ẹ̀dù kúrò ìrè adé fún wa ọkàn wa balẹ̀ àrí jẹ àrí màrí náà rí lò mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọ̀gá wa ẹjìn Assam tó bá wa gbé sókè tó bá gbé sí odò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹ̀ àkàndù kò ní mú yín lọ́wọ́ o mo kí bàbá wa náà tó mogún olúbùnmi kìnìún àkókò ọkàn yín abalẹ̀ o ẹ ṣàgbà wa kalẹ̀ o ìrẹ́ a tó yín lọ́wọ́ iléeṣẹ́ rédíò náà àdàbàmú máa kí yín o mo kí ọ̀gá wa Martins títí dé ẹni tó kéré jù níléeṣẹ́ ẹ àgbà náà ò ní wọlé iṣẹ́ yìí o iléeṣẹ́ ẹ àtúbọ̀ máa ní ìtẹ̀síwájú ẹ̀yin ará ìta òbólú náà mo máa kí yín o torí ìbẹ̀ náà lèmi náà dàgbà sómi tọ̀gbólú ni mo mú oúnjẹ tọ̀gbólú ni mo oúnjẹ ìlú tọ̀gbólú yìí kò ní bàjẹ́ mọ́ wa mo kí ọba mo kí ìjòyè ibẹ̀ ọ̀run mi lọ ní aṣọ funfun ní sunkún àró ó ní ìgbàlẹ̀ ìpìnlẹ̀ ọ̀rọ̀ ní sunkún kún tètè mọ̀múrìn léhùn ó nù lóde fá fún adérọ̀mọkùnrin tí ń ṣe ọmọ ọ̀ọ̀ni alànà kan ìṣùrú ẹkún ọmọ ní jésù wọn ní kó wá rúbọ kó wá túbọ ò pé a dọ̀lọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nílé ayé ó wá ní kí babaláwo kún ọ̀yàn ní nǹkan ẹbọ babaláwo wá jẹ́ kó mọ̀ pé kó lọ ní adìyẹ pé kó fi rúbọ wọn sọ fún pé kó lọ ní eku ẹmọ pé kó fi rúbọ wọn wá tún yan ní ewé ìfálókó ó wá gbọ́ ó wá rúbọ babaláwo wá ṣe ṣíṣe ifá ibẹ̀ wọn wá ṣe fún adérọ̀mọkùn adérọ̀mọkùn wá da ọlọ́pọ̀lọpọ̀ ọmọ ijó ladérọ̀mọkùn jó ayọ̀ ní yọ ó yan awa wo yan fa ó ní ẹ̀ṣà ìwá wo ó ní akínfẹ́ ọmọ kù lẹ́yìn ṣẹ̀ṣẹ̀ kìtì ó ní ọmọ yíye là ń bá ní ilé ẹmọ́ ó ní ọmọ rire là ń bá nílé títí gbogbo wa o ọkàn gbogbo wa balẹ̀ ìrẹ́ a tó wa lọ́wọ́ àní wá ka tó rí ilé ìtàrí kò ní bọ́ sófo mọ́ wa lọ́wọ́ àní sì jẹ́ àdẹ̀ ní ṣe mú bá a ṣe ń sùn bá a ṣe ń jí lòlódùmọ̀rẹ́ a máa tán sí ṣiṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan èmi ni ajẹ̀rù lóògùn láti ìlú tọ̀gbólú tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ ajáwé sọ lórúkọ ìlú tọ̀gbólú ni mo takùn mọ́lẹ̀ sí tí mo ti ń ṣiṣẹ́ eléwélégbò tí mo ti ń já tí mo ti ń tú tí mo dẹ̀ ti ń dè olódùmọ̀rẹ́ ní bá wa ṣe kì í ṣe mímọ̀ ọ́ ṣe wa torí tó bá jẹ́ mímọ̀ ọ́ ṣe wa ni a ti ṣe bẹ́ẹ̀ ni pé ó ń sún ènìyàn tí kúkú mọ̀ pé nǹkan tí olódùmọ̀rẹ́ bá ti lọ́wọ́ sí iṣẹ́ ò kì í ní àṣetì pé kò dẹ̀ kì í sún olódùmọ̀rẹ́ òun ni a ṣe ń pe sọ nínú gbogbo ìgbà pé orí ọgbọ́n kọ́gbọ́n ẹ̀bá wù kí ènìyàn gbọ́n pé ìmọ̀ràn kí ìmọ̀ràn ẹ̀bá wù kí ènìyàn mọ̀ pé èèyàn bá ti lè fi tolódùmọ̀rẹ́ tó bá ti ṣe fi ṣe ti àkọ́kọ́ a rí mọ̀ pé gbogbo nǹkan lárọrùn fún yàn láti ṣe báyà ìdílé ilé tí fá fún aláìtí tẹ̀tù fi sọ ó ní òrìṣà lálábá mo ní olódùmọ̀rẹ́ láláṣẹ ó ní bàbá sọ̀rọ̀sọ̀rọ̀ ká fi tolódùmọ̀rẹ́ ṣàkọ́kọ́ kudí fá fún bàbá alábà ẹ̀ka ètè ń lọ sóko ẹ̀rẹ́dún so bàbá alẹ́ka ní lọ sóko ẹ̀rẹ́dún wọn ní kí fi tolódùmọ̀rẹ́ kí ó máa fi ṣe àkọ́kọ́ o arimọ̀pọ̀ olódùmọ̀rẹ́ ni àkọ́kọ́ olódùmọ̀rẹ́ náà làwọn náà gbé síwájú tá a fi ń ṣe àkọ́kọ́ nínú ohun gbogbo tó fi ń jẹ́ pé ìgbogbo jẹ́ wa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tó bá lé ènìyàn tó ń wá wàá bọ̀ yálò ọkùnrin ni àbí obìnrin ni ọmọdé ni àgbà ni tó bá fẹ́ nínú ọ̀rọ̀ ara ẹ kì í ṣe ẹni tọ̀rọ̀ ara ẹ ti sún ẹni tọ̀rọ̀ ara ẹ bá ti sún kó jòkó lé ara ẹ ẹni tọ̀rọ̀ ara ẹ ò bá ti sún òun ni kẹ́ni yẹn gbìyànjú kó kàn sí wa nílùú ìtọ̀gbólú a bá bẹ olódùmọ̀rẹ́ níbi tó olódùmọ̀rẹ́ ti ń gbọ́ ifá là ń dá a kì í pèsè ọyìn ifá là ń dá a kì í sọ pé ká bu ẹ̀dá ifá là ń dá a kì í wo gíláàsì tàbí ká sọ pé bóyá ó ní nǹkan míì tá tún sọ pé à ń wò kan tí òfá bá ti sọ fún wa òun là á gba ẹniyẹn ní ìyànjú lé lórí pé kẹniyẹn lọ ṣe yálà ní pátí ìlera kan ni a sọ fún ẹniyẹn là á gba ní àmọ̀ràn lé lórí pé ọ̀nà bílẹ̀ ni kẹniyẹn wọ ọ̀nà bílẹ̀ ni kó máa wọ lórí iṣẹ́ ni lórí ọmọ ni àbí lórí ọkọ ni àbí ọ̀nà míì tó ṣáà jẹ́ nǹkan tó ẹniyẹn bá ti ní ìgbàgbọ́ lé lórí pé olódùmọ̀rẹ́ lè bá òun yanjú ọ̀rọ̀ ẹ láti ara eléwé òun egbò kẹniyẹn gbìyànjú kó kàn sí wa nílùú ìtọ̀gbólú nọ́ọ̀bà kan tuntun tó jẹ́ nọ́ọ̀bà titi wa òun ni 07063012816 07063012816 6302816.
0: E seun baba mi ajeru logun ni lu ita ogbolu lola eledumare ewe ama je
1: ache
0: asi majushi fun yin
1: ache
0: ba mi e ti so fun gbogbo omo Nigeria patapata tan gbo wa nu le be na si ti gbo number ti won pe tan ba fe wa yin wa idi ni pe te ba fe wa baba wa e pe baba sori number ti won pe yi ko to da be pe e ngbera nile bami enikan o mu oro wa okan ta tejise kan si mi ipe o nbere bi ikan se lo oni baba teyan ti nko ile ti o wa dabi eti ti o le ko lako pari mo to ba ti wari owo ikan miran la ma ya owo yi si kuni ya si ori ile to nko mo oni je asiri wa tan le se funu fe ni be
1: asiri be wa ninu ifa olotu to ba leni to se be ni pe o nko le lo bo te ti bere ile to ba ti ni ile awon baba wa ma se asiri yan ni igba yan ton ba ti se bogo se nje to lodumore ojo togan ba ti bere ogo ogo okin bere ile ko ma ye ri e alako okin gbe le onile so to ba je pe ton ba se asiri yan ton ba se fun eni yan gbogbo ti nje ti olodumore oba eniyan na ba won da eni to je pe won fi panu leri ile ta le so pe ile titeun lele asiri wa gaga bi awon baba wa tin se laye atijo
0: baba wa atijise tun wa o ti won tesi wa won ni eto ina ngbo tan fi raye ti atijise yi eniyan ni olotu omokeyin o oni eku ise gidigidi o mo si ku yi gbogbo omo Nigeria to n gbo eto yi oni oruko mi ni madam titi layo lati ipinle osun oni onisowo ni mi ololohun si gba fun mi mo bi omo mo si to won ti gbogbo won si yan ti won yanju oni olotu pelu bi mo se to won ti won yan ti won yanju igba to ye ki won wa ma se itoju mi baba gbogbo won ni won ko eyin si mi lai se pe ija wa ni aarin wa baba egba mi mo ti jiya lori omo e ma je yin jiya lowo omo egba mi kini ki n se bayi won da si mi ako gbogbo won si ti wa ni ilu oyibo tan si ti n je tan ti mu nbe
1: olodumore oba ko ran wa lowo
0: ami
1: fun anfani awon to je pe won ri number wa gba le kan yen number wa ni 070-63-01-2816 070-63-01-2816 ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí obìnrin kọ tábà ní pé ká gbọ́ lágbọ́yé ó lóun tọ́jú ọmọ ó nígbà tó yẹ káwọn ọmọ máa tọ́jú òun ó níwọ̀n padà tọ́jú òun mọ́
0: òun
1: ló wá ti tó ti bẹ́ẹ̀ kọ ìwé sí wa pé ká gbà ní àmọ̀rìnlélórẹ̀ iná tó wá bèrè pé kí ni mo rí sí ọ̀rọ̀ tí obìnrin sọ jáde mo máa sọ gbogbo nǹkan nílé ayé pátápátá ló dúró lérí àkúnlẹ̀ yàn àkúnlẹ̀ yàn tá a dẹ̀ ń sọ ẹ́ ènìyàn fúnra lára ẹni ló yan nígbà tó ń tòde ọ̀run bọ̀ nílé ayé àwọn yorùbá máa ń pa gẹ́gẹ́ bí òwe ifá gan ló tẹ̀sọ́ bẹ́ẹ̀ ó ní akúnlẹ̀ yàn ló ní àyànpín ó ní adélé ayé tán ó ní ojú wa nǹkan gbogbo wa ní ìgbà tó jẹ́ pé nǹkan tí ènìyàn ẹni fúnra lára fọwọ́ ara ẹ̀yàn kò yẹ kó tó máa da nǹkan tó jẹ́ pé ènìyàn máa tún sọ pé lágbájá ẹ̀ ló ṣì ń lọ́nà àbí nǹkan kan míì bó tẹ̀ wá jẹ́ pé ifá jẹ́ ká mọ̀ pé orí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nílé ayé tí ènìyàn wà òun ló wá mọ orí eléyìí tóun lè gbé wá ilé ayé ń bi ibẹ̀ gẹ́gẹ́ bí ẹsẹ̀ ifá ó ní àràn níjẹ́ tán tó mu tán kò mú gbèrégbè ṣe ìbàdí ó dé fá fún orí ìṣẹ́kú tí ń sọmọ ogun orí ìkémèrè tí ń sọmọ ọjà àbíwá pẹ̀lẹ́ tí ń sọmọ bíbí inú àgbọn mìrìgún ifá ìbẹ́ jẹ́ ká mọ̀ pé orí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà tí ènìyàn ní láti sọ pé kò yàn kan láti gbé wáyé níbẹ̀ ẹni báyìí jẹ́ pé orí ìṣẹ́kú ló yàn irú wọn lẹ jẹ́ pé tó bá ti ní ṣíṣe sí tádéláyé tó ní lólé ayé nígbà tá taku ori ikemere ohun di ohun na lo re to je pe to ma re awon to je pe ori to agbe wa nu aye wa la la wa se se ni ko si nkan kan to wa buru aburu apele te so mo bibe nu agbon meregun ta ba ni pe ka wo nu ifa bibe yen o te je pe ani lo ni le ni
0: bi baba
1: o bo se be so wa mo fe ka tun mo kini kan ninu ori ti be yen pe nkan tun wa tun pe ni pin ori wa je bi eru fun ipin yato sele da o otoni ti ele da bi ibe gbogbo nkan ta fe nu ba e iwo ni ori iwo ni ipin iwo lele da o je ni pati sise fun iwaye eniyan pe ode laye ori ti e se ni ode laye o se la la ori ti e se ni ode laye awon mo toju e ni ode laye awon mo toju e ni awon nkan meteta lo se be ni pe to ba ti se be ni pe o fowo ko wo ninu aye eni leniyan fun so pe ori aye wa ni ninu be ko lo dumo ro ba ko ron wa lowo orun mi la oni tekete onu ni cha wo omode oni te karakata ni cha wo agbalagba oni teni teni onu ko wo kan kin te iji oye oni okoran oye ku lo yi gbiri soju opon ifa oni awon lo parapo to won de fa ojo kan fun laye ore e to fe lo yan ipin lodo orisa oke oni iwo laye ore oni ipin to fe lo yan le odo orisa oke ko rubo ko tubo ko ba le je se ipin rere ni ifa la so ti bibe laye ore rubo ni laye ore rubo ni ifa lo imo ibi ibe ipin te yan ba ba wa nu aye ohun le niyan lo orun mi lo ni ogun da se babalawo eye de fa fun eye eye ni ti ko lorun bo ni ko laye won ni weye won ni ko rubo ile aye to n lo e ki ile aye to n lo e ko ma ba je pe abirade nu omo lasan ni wa bi eye ni pe ba o le yan se n bi mo te omo ni toju eyan loju ale eye fi ibinu ko bo ko rubo igba te eye ma so pe ba ko n de ile aye lo ton eye fi di sole oye eyin igba te eye ma ye eyin o sabale o bi omo a lo si gboju a lo se ni du eni juju a lo wa ounje to ma je igba to ta koko a da bobo omo pe ke o tutu ma pa pe ko jo ma pa igba to mo ba ta koko la so pe ko n be si ro ye ko n be si da pe ko na le dani ta wa ounje to ba ti le fo jade to lo ko tun pada wa se odo iya e mo oun lo fi do we pe ko si nkan to me ye nse fun eye du pe ko dagba ko ko fu lo e mo pe orun nu won ti so fun eye pe a bi mo ni laye sugbon ko rubo ka awon mo ba le to
0: oju
1: e e wo bi oro ti iya e ta fenu lu yi iya na lele o bi mo ba e sugbon so fo mo uto
0: oju
1: orun mi lo ni apade gbalero odun lo soju belebele be ni ti ojo be ri o na awon lo parapo ton se fo ojo kan fo ogunmola ogunmola lele un mu sokun omo won ni wo ogunmola won ni wa bi mo won ni sugbon ko mo ba le toju e ko mo ba le woju e na duju ale ni ko lo ni ko lo rubo le lori ogunmola wa so pe ba o le yan se bi mo to mo kin toju e ni oni babalawo we ku we data tun je onu owo ta tun fi se ara rende o ti to ti be o ko bo ku rubo igba to ogunmola ma fi di so le ta bi omo o bi ache o bi lomo o fi di so la bi omo o bi epe o bi lomo o fi di so la bi mo bi a se gbe o bi lomo igba to je pe o ma da bi oju ale e ogunmola ko ye ko mo iso pe ko lo to oju e o pe a se ase so pe ni to yin so run si pe ko lomo o nu o ti mo o ni o ti raye la so pe ko gbo ti iya be na le epe se so titi e be ni egbe se so ti e ni ogunmola wa so pe won a bi mo meta bayi ko si kankan ta ta toju nbe o wa pada rubo gba to e ma pada rubo o wa lo pada fonu to yun igba ta bi o wa bi ebo ebo lo wa toju e da oju ale iredi lo fi acha abasenu to wa sure fun ebo pe iwo ebo ton ba ti pe la ro pe wa ma je ni sirere ton ba ti pe la le pe wa ma je ni sirere wa pe ni afemoju tin se ye yoru wa ma je ni sirere odi niyan ton fi ru ebo to ba iru ebo lero oro ara iwo la le ni iwo la ro iwo lo san ni ebo a le duro lati se egbe fun eniyan e mo pe igba to ogun mo la sokun omo won so pe ko le bimo won ni a bimo iya e na ba kin se pe baya ko bimo ka gba pe ko bimo ba wa ni ai bimo e ni pe oni awon omo gugu omo to to ni suku ni school ile iwe ba gugu omo to ra rin se fun ba iwo lo se toju fun be sugbon omo ara lele yi kin se pe boya omo lowo tabi omo olowo lo mo fi toju e lo orun mi lo ni ede atago Kenya Paro. Onu to ju ba tin wa loju nri. Onu lo de fa fun nene Ola tin so mo Orisha. O bu fun eni Ola tin se omo Orisha. Ati nene Ola atani Ola omo Orisha la won mejeje n se. Yogba won ti so fun Orisha pe ko rubo ti tori omo ta toju e. Ero ti te ni pe omo to ti ni pe ko si nkan to n le so pe ohun wa. Ti ke sun la la down se un. Yogba ka to wi ka to so ni igba ta ilera irina ko de fun Orisha. Nene ti se omo Orisha o ko baba ti o pe ki lokun tun ti oro baba a eni lo ise be sin sakakiri pe ona wo loju baba won a fila so pe eniyan bimo ki se pe baya ko so pe ohun ti bimo pe omo atoju ohun bi lawyer ohun bi gomina ohun bi minister lomo ki se ohun ni ti itoju fun eda bi ki se ipinte eniyan ba te pin lati ode orun wa waye iyan gaga bi nkan ti mo ri ninu e gaga bi bere yin
2: e seun baba wa ninu eti mo ri dimu nbe ni wipe won ni riru ebo ni gbe ni iru ebo ki gbe eyan ke le titi mo ke si dimu sise pelu awon alakale tan lakale fun wa baba wa se ka wa gba wipe omo le ko eyin si iya re lakoko igba to ye ko ma se itoju re
1: olotu gaga be anfana awon to ri number mi ko ohun ni 07063 01 2816 07063 01 2816 o cheche be last koko to ye ko mo ma toju iya ko mo dede sa fun eni gege be oro ti mo so pe epin abi kadara sugbon nkan ti n ba fi kun be pe be eniyan te yan epin buburu wa nu aye epin se yi ori ni o se yi pada ipin se yi pada te niyan ba de ile aye lori faje amo be pe ipin se yi pada boye eyan yan ipin buruko ni eyan le pada yi si rere sugbon ti mo ri nbi be ni pe iru be kin dede waye lasan ona kini ti ma koko so nbe ka soro nipa tipin ka ma tun so pe atun se atun wi ni lori ibe to ati so chaaju pe ipin le fa esan na tun le so pe baya ko n fa be ni esan le fa pe ko mo ma toju eniyan to ba ti je pe ijoro ti iya tabi baba yin ti gbin tele ni tori orun mi lo ni akekin sinu igbada o ni odo fun idakurulu o ni rogele kin koyin koyin kon ko lo dide o na won lo de fa fun olofin ayan igbo olofin ayan igbo yi oba ni sugbon oba to ti je oba chaaju e to je bi baba nla e nigba to hun iwa lodo to ti mo pe boyo oba kan lo tin ba iyawo awon oba yen to je be ni pe o ba won lajo chepo to je kon roju raye ati gbo ti oko oko won sugbon gba to e ma dagba to oba ma yi kan na gege bi esan ire to fe ko nbi be o wa bi omo omo to wa bi won pe nile onile olojo onile olojo yi iyawo baba lo te kuku iwa n ba ni ajo sepo ba lele ko tun se pe baya ko yo kelekele ta tun ma le ri mo mo baba e ri mo pe esan ti olofin ayan igbo to se o lo mo onile olojo to tun ba n bi be so esan ma n fa lati so pe baya ke niyan bi mo ko mo ma te na ni eni lati so pe baya ko n toju eni aye na tun ma n fa nigba ton ba ti ri mo pe kuku mo pe bi to ba ti dun laye n fe lati so pe ba ko n pa okuta si se lagbaja lai wa je pe omo e lai o ma gbe ni kini ba ta se won ni rogba to je pe ohun ti sise jiya lori omo won le ma ro erokero lati so pe ka wa ona kan abi ona meji lati so pe kon fi se ji woroko lati so pe kon tun ba ile yen je o tun le fa fa na ati orisisi nkan be to ma n fa lati so pe ba ko to iwa eni fun alara eni gan o tun le se be ni pe o n fa fun apere ba e igba ti won ni tomo ba bomo ba wa n kekere gege bi ofi ta awon baba wa ma n so pe o atorin pe o no fi tu wiri aya omode e mo pe bomo ba iwa ni enu ibawi a le so pe ka ma fi opa ka ma fi
2: pate
1: ka ma fi
2: vingba ina fi yo wiri ko ninu won
1: e be ni sugbon ko mo ise to ni bayi to je pe o n lo le oko tabi omo to se be ni pe to lati mu iyawo wale ti baba ise so po pa lohun fe fi yo wire inu e e mo pe iyen ti kuro ni oro yiyo wire oro lo le so pe ba ko ma fi gba omo ni eyanju pe ko ma so iriri to ti ri seyin lati so pe ko omo le ma fi se arikogbon sugbon biru eni bayi to je pe o ti wa nle oko boyo ti bimo nle oko abi o ti se marriage to to tin gbe yawo sile ki baba ise ji laro kutu ko mo pada ni ko so pe un fe lo fi yo wire aya e mo pe iyen lo mu ko omo tun sa fun
2: baba
1: ko so fun baba tabi ko sa fun iya o mo fi so pe nigba mi wa pe iwa eni fun alara eni o tun le fa lati so pe ke eniyan le sa sa fun iru be adura wa gbokan wa bale
2: e seun baba wa oda ni iseju pe tetiri mu woju agwago sin woju mi kini ona bayo tabi amara tele gba irufe awon ti nkan bi eleeto n sele si
1: ko lodumoro ba ran wa lowo elomi kin se pe boya oro tolomode nikan iyawo mi fun alara eni to je pe niyan fe si lo le ta koko lati so pe npe nkan to gbirin okunrin fe nfe iyawo kuro ni pati oro olomo abi nkankan mi ojo ale lokunrin se so pe ba ko ngbe iyawo se sile igba mi le wa to je pe okunrin to je pe o gbe iyawo si lasiko ke iyawo toju baba ni igba to dojo ale baba le iyawo le so pe ohun o se mo ko sa lo keni e wa da eni to je pe ko le ni lodo ma abi bebebe lo so gegun nkan na ta ti la kale boya ni pati iwa eni tabi ni pati anyomo abi bebebe lo ohun le ni ya kiyesi but ke la ti le mo boya iwa eni abi nkan kan won yen akuku mo pe a ma so lojo mejo mejo pe ifa lolodumore fi dari aye ifa na lati le gbo le lenu eni pe nkan kan to nse lagbaja yi o pe bele lo se rin pe akunle eyan nu pe eson nu abi gbogbo e sugbon nkan ti mo mo ni pe ko se nkan kan to wa nle aye to to ni sise ti o ni ona bayo ni odo ifa nigba te niyan ba de odo ifa te niyan ba gbe ifa kale la wa mo ona bayo fun irufe iru isoro te niyan ba wa pe ona bele ni ken le lo se opolopo elomi ba fi rice inu ide to je pe ori ara e lasan lo ye ko bo elomi fi rice inu ide to je pe baba tabi iya e to wa lale de orun lo ye ken niyan se ichuriji fun to je pe oro ti eno a le fi dayo sugbon to mu rice inu ide to je pe ohun lo ni kaluku ba ka kiri titi deni olodumoro ba ko ran wa lowo en to ko iwe abi eni ti irufe be ba nse keni e gbinyanju ko kan si wa ni ilu ita ogbolu ko pe number wa ko to gbe atura wa na oni igba mi to je pe a kin fi gbogbo ara duro si sile teni e ba pe a gba la moro ojo ta wa ojo teni oni wa number wa ohun ni 07063012816 07063012816
2: e seun baba wa to ba ri be gbogbo yin ti e tin gbo wa nu le ori eto abalaye na ni bi ti e tin gbo wa mo si woju ago ago si n woju mi e n ba fe ri baba ajeru logun e pe won so ri number ti won ti pe jade ni lati pe ki e le bo amaran ati alakale jo ke le gbo ni ati odo won to ba ri be ti e ba fe se atejise yin tabi eni kan meji tabi meta ti e fe se lori ategun ni tabi ninu ile yin tabi e fe ki aba yin polongo ikede e pe mi sori number ti temi 08 60 70 42 98 08 60 70 42 98 WhatsApp mi ni tabi gbogbo e te si ki gbogbo e ko ba le ma lo Oladele omodan lo ko te mi nje o eni agbalagba poko e ti o ma pe omode e ba nki engineer Sam Aroge to tin gbe soke to gbe sisale lataro mo kiyin o e ba ki Monday Scott ni lu Akure nbe pe iri ati ayo lajo ma fi pade lole leduma titi dojo mejo leni ta dujo ma pade e pe mi o be ni mo nje di wona no le omodi Oladele omodan lo wi fun yin pe orun ayo lajo sun
3: ire
4: Live it, my father.
5: ADABA.
6: 89 Adawa.
7: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. ojulowo ni awon asa wa awon abalaye wa je iyasoto to ni owo be si ni pali eagle original aromatic schnapps je ojulowo ti ibile fun adura to dayato pali eagle schnapps majesty ti wa bayi pelu awon ami ati apere idanimo asa wa si ajoyo won tun pelu ojulowo ti ibile fun adura eagle aromatic schnapps eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura intercontinental distillers limited lo nse ko si fun eni ti ko ba ti pe odun mejidinlogun ma mu amupara eagle original aromatic schnapps ojulowo ti ibile fun adura.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
3: so good together.
6: Guy, what you doing? Smile like this. Waiting happen.
8: Cause I don't win trip to go abroad.
9: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet. Buy 2 bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
10: What's up? Bere, mo le salai ma panile rin lakoko apejopo itakuroso ri la molebi mi. O ti eda, o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami danimo mi ti se Maggi native jollof rice. Itowo ekan lasan, are kan ko si leyin e.
11: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
10: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
11: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko ma ni gbagbe.
12: So good together.
13: Honorable, if you hear by it, trophy come off one honorable. Right, go to Trophy Premium Lager Con. Yeah, baby, the real thing now. If you call duty, you see, can see trophylagerng.com. That if you look still, if you are so tell her on TS, if you say what's a cacao, you just show up, you see, get card deep, put it down, cacao, you see, you're too near funny. That if you are one way, you know, let's forget, you know, you go to us or say Trophy Premium Lager. Only go if you hear by it, if you are much more, Mukpara, because if you want anything, you're doing it, while I'll be able to look good.
6: Guy, why you didn't smile like this? Waiting happen.
8: Cause I don't win trip to go abroad.
9: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy 2 bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
4: Live it. Live it. My fault.
14: Eddie.

98.9 FM. Awolu Solu Dero.

0: múrin bẹ̀rẹ̀ mọ́.
1: Olú ọmọmọdé lálẹ́ tòní o, àtijọ́bà ọlọ́run, àtijọ́bà ẹ̀yìn èèyàn, kẹ ẹ jẹ́ kó ṣe kínni.
2: Kẹ jẹ́ àṣìṣe.
1: Kó ṣe é ṣe fún wa lálẹ́ yìí o. Ibi tá a ti bẹ̀rẹ̀ ta lẹ́yìn bàbá àlárá máa já wọn sí. Ìròyìn ayọ̀ láàfin bẹ̀rẹ̀ ta lẹ́yìn. Fúnkẹ́ olúgbẹ̀kọ́ ẹ mọ̀ ká lẹ́ńbẹ́ o. Ọmọ wọn ní ìkálẹ̀ èèyàn tíá Safeway Connection. Akínyẹmí o, òṣèré tíátà ọkùnrin kan lẹ́yìn ọdún 18
2: years
1: tó ṣe ìgbéyàwó tọ́lọ́hun ò sílẹ̀kùn fún kán kí kú ewu ọmọ pé tó ẹkú oríire o, kó lòun bí ọmọ ni ọlọ́run ṣíwèé ìrántí kan. Application tó kọ táwọn áńgẹ́lì kọ Keep in View KIV sí ọlọ́run dẹ̀ sáyẹ̀, ó ní approve. Ó bí ìbejì. Akọ àti abo. Àwọn èèyàn ó ti máa wò pé bàbá àlárá yá mi lóyìnbó kan.
2: Who can be?
1: Yes.
2: Who they are?
1: Ẹ̀yin ọmọ oníwà ẹ̀kì, ẹ má kèbo.
2: Who are those?
1: Ẹ má kèbo wàálẹ̀.
2: Pépà kan
1: níbùkan parí ẹ̀ sáà mú yẹn. Ìbáyìí jẹ́ pépà kan, ìbáyìí jẹ́ méjì. Ẹ má kèbo wàálẹ̀ o. Torí àwa ò lọ sukúù, a lọ iléèwé, àbá lọ ni.
2: Dédé ká lọ la mú ká
1: ṣe. Èmi ò lọ sukúù. Mo kàn gbáwájú fẹ́ǹsì wọn kọjá ni. Talẹ́ni náà tá a bá padà dé lẹ́yìn ìpolówó ọjà méjì. Àádé ọ̀dọ́ ní iṣu bàbá bàbá. Àátúndé ọ̀dọ́ Lobsam yeye. Mother General.
2: Mr. Woman.
1: Tó ń tì sí gbótó òun náà tó ń ti ara ẹ̀. CXpress. Ẹja débi méjèèjì. Tá a bá ti dé ẹ̀ẹ́mẹni náà lẹ́yìn ọdún 18 tó ti ṣègbéyàwó òbí ọmọ o ọkùnrin lẹni náà. Ẹ kalẹ̀ àbẹ́ ti sùn. Ẹ tí lè sùn. Ó dẹ̀yìn ètò.
3: Ó má ti dáraba ó kárí ayé o.
4: Ní iṣu dáraba ó gbọ́nà tún yọ.
5: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀. Àti sandals and slippers ó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀. Jinsan ṣinú. Pantan yoga. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní iṣu. Ọ̀tàgbàntàgbà tó tagbọ̀rọ̀gẹ̀. Dàsíbi gbẹrẹgada ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bet àti fìlà àti layadi wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ní kó tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sìn-dọ́sìn. Rẹ́ 7408-0452-0455 ní iṣu abíbàtà kókó ká.
6: Adékúnlé ó mà tọjọ́ mẹ́ta kan ṣé kò sí tó fi wá síbi iṣẹ́.
7: Àìsàn fòníkúfò lágbègbè tó bá mi fínra yìí ni kódà mi ò rọrùn sùn mọ́ ṣé ni mo mí gúlegúle.
6: Ó ti lọ ṣe àyẹ̀wò àgọ́ ara rẹ.
7: Rárá o, mo kò lo oògùn tí mo ní sílé ni.
6: Káyì kò yẹ kó rí bẹ́ẹ̀ self medication lọ́lọ́yìnbó ń pè yí.
7: Níbo ni mo ti wá lè ṣe àyẹ̀wò ọ̀hún.
6: Ìwọ ò tí gbọ́ nípa Lawson National Healthcare Center ní number 26 Ayégúnlé Street opposite First Gate High Court Àkúrẹ́ ni wọ́n wà. Àwọn ẹ̀rọ ìgbàlódé ló wà ń bẹ̀. Ibikíbi tí àìsàn bá sápamọ́ sí lágọ̀ọ́ ara rẹ yóò wá síta. Yóò tún sọ ọ̀nà àbáyọ àṣírí àìsàn àti pípẹ́ láyé tí àwọn bàbá àti ìyá wa fi lo 100 years jù bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ ni wọ́n tún fún wọn ní ìmọ̀ràn lórí àwọn tó yẹ kó jẹ, tó yẹ kó mu. Wá gbọ́ o, àwọn oríṣiríṣi nǹkan tí ò ní jẹ́ kí àgọ́ ara rẹ gbàbọ̀dè. Àìsàn natural product ló wà lọ́dọ̀ wọn. Go to Lobsan National Healthcare Center for body checkup, treatment, natural product and counseling.
7: Níbo ni àdírẹ́sì wọn yẹn?
6: Number 26 Ayégúnlé Street opposite High Court Gate Àkúrẹ́. Wá gbọ́ o, o gbọ́dọ̀ jẹun kó tó lọ ṣe àyẹ̀wò yìí láàárọ̀ kùtù. High telephone 0803-817-7268.
7: Ọpẹ́ o, ara

0: Be palm oil presser, fish dryer, brusher machine, hammer mill machine, mess sheller. E yi ganti mo ko se ni sand mixer. Tin po concrete block agaga, electric block making machine. E yi ti mo se se se lodo ni palm oil digester machine. Tin se popo pa palm kernel cracking and separators. Fo fi yoku owo temi, se electric garri frying machine, ati cassava grater machine. Fun ya wo mi,
1: imoran gidi lo ma fun mi ore mi, nibo ni office won ati telephone number.
0: Jegele Village along Ado Road, Igoba, Kure ni won wa. Won tun ba service here. Pierre, wash a soap tabby paint mixer, espella machine, telephone number 003-473-3508.
2: Sẹyẹ Ọpẹyẹmí Block Industry blocks tó le koko bí òkúta tí kì ń bọ̀ yẹri yẹri. Sẹyẹ Ọpẹyẹmí Blocks ó jábọ́ kò fọ́ kábíyèsí o.
3: Ẹ káre láyẹ̀ yìí mọ̀dé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Sẹ́yọ́ Ọpẹyẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdánkátà fún. Ẹ́ndì ló ń pò ó. Tá a tún mìíràn sí ẹ̀. Táwa dúró déédéé. Gbé kó jù sílẹ̀. Dìbí ló dúró. Kokoko ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kọ̀rọ̀ sí sáìtì yín tàbí ibikíbi tẹ bá fẹ́. Ẹ wo pàṣẹ mi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú-iléeṣẹ́ wa Sẹ́yọ́ Ọpẹyẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ̀gbẹ̀ Ìlàwẹ̀ Grammar School. Okay, Bedo Quarters, Ilawe Kitty. Epe 00-630-31351 Tabi 00-633-50595 Sheyi Opoyemi Blocks. Ala Otoni.

0: Adaba 88.9 FM náà láwa lórí òkè téńté ibẹ̀ la dúró sí níbi tí sẹ́mẹ́ǹtì tó ti dunlẹ̀ gbágbágbá. Olúwamọ́fẹ́mi Ògúndàìsí lorúkọ ṣáìdì ọ̀dọ̀ tèmi. Èmi rò pé ti ṣe change of name. Ok, ẹ jẹ́ ṣe báyìí. Ọ̀kan lára àwọn òṣèré Akinyemi. Ọ̀kan lára àwọn òṣèré tíátà. Tó lọ́wọ́ ọba mi ń gbà fún ti sọ̀rọ̀ pé ẹ̀rín ọ̀pọ̀ àwọn èèyàn tó ń sọ pé irọ́ lòun ń pa pé òun ò lówó láti fi ra ẹṣin 48 sí Fims Village ń ó lẹ́ẹ̀rín wọn ń pa ń torí wọn mọ̀rú èèyàn tóun jẹ́. Ìyẹn ni pé ó ní ẹṣin tó pé 48 Akinyemi. Àwọn èèyàn fẹ́ mẹni náà. Olúwa tọba Adébọ̀wálé ọ̀rẹ́ mi dáadáa 911 lágbára Ọlọ́run ni agbára Ọlọ́run. Ọkàn pàtàkì lára Love and Unity Club members ẹdìyẹ ìtẹsẹ̀ kú o. Láìpẹ́ láì jìnà àárírà wa sójú kòròjú Olúwa tọba Adébọ̀wálé my very good friend 911 ayé ò ní rí ọmú o. Ṣùgbọ́n ká tó mọ ẹni náà àásáré dé òdì kejì torí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kí ọmọ wọn wọ yunifásitì kó má jẹ́ public university ṣùgbọ́n private university kí wọ́n náà ti ẹ̀ buga owó tó tún san bẹ̀ kò sí yàtọ̀. Ọ̀yá ẹja gbọ́ ìpolówó wọn. Ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ní ìkànnì rédíò yìí. Tẹ́ ẹ bá ní ọmọ tẹ́ ẹ bá lọ́mọ tó tó àkókò fún láti wọlé ìwé yunifásitì. Mo láyọ̀ láti wí fún ọ wípé tó àlejò pàtàkì ìtajọ́ wà nínú iṣẹ́ rédíò yìí wọ́n sọ̀rọ̀ tí ó ṣe yín láǹfààní. Kí ni orúkọ yín?
1: Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Babatunde Adejorin.
0: Iléèwé wo lẹ̀ ń ṣe aṣojú fún?
1: Mo jẹ́ aṣojú iléèwé Westland University Iwo.
0: Kí ló gbé yín wá?
1: Ètò ìgbaniwọlé wọlé sílé ẹ̀kọ́ gíga sí yunifásitì ti ọdún 2026-2027 academic section òun ló gbé mi wá. Admission requirement wa leléyìí O level results nínú two sittings dídà WAEC NECO GC tàbí NAPTEP lagba wọlé. Mo ní kẹ́ni tó bá gba 150 and above ní èsì JAMB tó ṣẹ̀ṣẹ̀ kọjá yìí ló ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. Fún gbogbo àwọn tó fẹ́ darapọ̀ mọ́ direct entry wa, gbogbo àwọn tó ní IJMB JUPEP diploma tàbí higher diploma pátápátá ló lè darapọ̀ mọ́ iléèwé Westland fún direct entry admission.
0: Kí ni ìyàtọ̀ tó wà láàrin Westland University àtàwọn tó kù?
1: Ìyàtọ̀ tó pọ̀ ló wà. Àkọ́kọ́, owó iléèwé Westland University kò gani rárá rárá. Ní ìrántí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí 50% scholarship wà fún gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá nítorí pé ètò tí olùdásílẹ̀ wọn ti ṣe kalẹ̀ nìyẹn. Ètò náà ṣì ń lọ lọ́wọ́ lọ́dọọdún. Ìdí nìyí tó yẹ pé ọmọ tó yẹ kó san 500,000 lówó school 250,000 ló máa san. Ìdí kejì, gbogbo ọmọ wa pátápátá ló ní fàní láti jẹ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́dọ̀ ìjọba. Níbikíbi tó wù kó ti wá, ààyè wà fún ní Westland University. A ní àwọn ètò lóríṣiríṣi tí a ti là kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó lè mú kí ẹ̀kọ́ wọn kó yanrantí kó dẹ̀ yege nílé ẹ̀kọ́ Westland University.
0: Kí ni àwọn courses tí students lè ṣe lọ́dọ̀ yín?
1: Àwọn courses tí NUC dẹ̀ ti fi òǹtẹ̀ lù díẹ̀ nínú wọn nìyí. Ní department a ní College of Earth Science. Àwọn courses tó wà lọ́ndà College of Earth Science jẹ́ BSc Nursing, a ní BSc Public Health, a ní BSc Medical Laboratory. Ní College of National and Applied Science, a ní BSc Biology, a ní BSc Chemistry, a ní BSc Geology, a ní BSc Computer Science, a ní BSc Software Engineering. Ní Faculty àti College of Social and Management Sciences, a ní BSc Accounting, a ní BSc Business Administration, a ní BSc Political Science, a ní BSc International Relations, a ní BSc Economics, ani BSc Mass Communication ati bẹ́ẹ̀ lọ.
2: Ǹjẹ́ Westland University ni approval ìjọba?
1: Bẹ́ẹ̀ ni atọ́kùn. Gbogbo àwọn courses wa pátápátá ni NUC àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi òǹtẹ̀ lù. Gbogbo àwọn tó bá fẹ́ wo àwọn courses tá à ń ṣe pátápátá, wọ́n lè lọ sórí website wa tó jẹ́ www.westland.edu.ng www.westland.edu.ng.
2: Báwo ni owó school fees ṣe rọrùn tó lọ́dọ̀ yín?
1: Owó iléèwé wa kò ganilára rárá. In fact, owó ìdákọmu ni. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú pé gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá ló ní àǹfààní láti jàǹfààní 50% scholarship gẹ́gẹ́ bí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí tó ti fi lélẹ̀. Ètò yẹn náà la ṣe ń tẹ̀lé. Gbogbo akẹ́kọ̀ọ́ pátápátá tó bá darapọ̀ mọ́ Westland University ló ní àǹfààní. Yálà àwọn tó ti mú Westland University gẹ́gẹ́ bí first choice ni, tàbí àwọn tó fẹ́ ṣe darapọ̀ mọ́ wa, tó fẹ́ ṣe change of institution ni àǹfààní wà fún. Wọ́n lè lọ sí CBT Center tàbí cafe. Wọ́n lè lọ change institution wọn sí Westland University. Ìwò owó iléèwé wa kò gani rárá.
2: Níbo ni Westland University wà?
1: Westland University wà ní kilometer 2 Ìwò Ejigbo Road, Adenike Ajoke Estate, Ìwara, Ìwò Osun State, Nigeria.
2: Kí ni àwọn certificate míì tó tún lè gbà ní Westland University?
1: Yàtọ̀ sí degree courses tí a ń ṣe, àwọn courses mìíràn tó pọ̀ rẹpẹtẹ ló wà ní Westland. Ìdí ni ta fi ní tí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ kan lọ sórí website wa www.westland.edu.ng. À ń ṣe diploma courses, à ń ṣe A-level courses, à ń ṣe àwọn courses lórí ìṣiríṣi.
2: Telephone number yín ń kọ́?
1: 0708050576961 tàbí 0814014852 0814014852.
0: Ẹ kábọ̀ padà láti Westland University Ìwò ní Osun State. Ìyẹn wà fún gbogbo ẹ̀yin òbí tó jẹ́ pé tó ẹ̀ ń pòǹgbẹ pé kọmọ yín kó lọ sí private university. Ẹ kalẹ̀ káàkiri gbogbo ibi tẹ̀ tí ń wò wá, ẹ kalẹ̀ káàkiri gbogbo ibi tẹ̀ tí ń gbọ́ wá, ẹ kalẹ̀ káàkiri gbogbo àgbálá ayé tó jẹ́ pé live stream yìí tó ń dé. Gbogbo yín pátápátá làkí o. Bámi Oyedele Olúṣọ̀gà Paul SOP bàbá àlùfáà àgbà ní St. Michael's Anglican Church Ifákì. Bàbá ẹ mọ̀ kalẹ̀ o, àbẹ́ ti sùn Lékìtì, ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
3: mo fẹ́ ni láyé wí o, ọ̀nìyàn kan fẹ́ ni léyìn bẹ̀ jẹ̀tẹ̀ lọ, ó korí ọ̀nì ọ̀kẹ́dá ni o, ọ̀kàtẹ́ lọ́nì méjèèjì ká gbọ́dọ̀ bá ní jẹ òwe, ìsìyàyọ̀mídé òwe.

ó bọ̀ jẹ́ tì, ó bọ̀ jẹ́ tì, ọmọ bíbí ilẹ̀ tápà tí ọlọ́run gbà fún nídìí iṣẹ́ tíátà Yorùbá Ibrahim Shatta ó ti gbóhùn sókè pé 49 49 49 làwọn ẹṣin tó kú ní Films Village òun kì í ṣe 48 táwọn nǹkan sọ. Akinyemi o, ó láwọn kan níbo lòun ó ti rówó ra ẹṣin tí ó tó 40. Ó nígbà táwọn kan ń ra jíìpù bọ̀gìnì bọ̀gìnì tí wọ́n ń kọ́lé ńláńlá sí City, táwọn kan ń lọ Canada, America, òun invest owó tòun sí Film Village ní tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní pẹ̀lú bá ti ń sọ̀rọ̀ yìí, òun sì ní ẹṣin tó ku 26. Ẹ̀kọ́ lẹ̀ o, kó má bàa dàríyànjiyàn. Ó lóun sì ní ẹṣin tó tó 26. Ó lóun ìbá ti rà sí, ṣùgbọ́n torí pé olórí ń durí lọ̀rọ̀ orílẹ̀-èdè yìí báyìí, ẹ̀rù ń bá àwọn òṣèré tíátà láti lọ sínú igbó Film Village láti lọ ya sinimá torí àwọn ọ̀rẹ́ bàbá ńlá ló jẹ́ kán ṣe wọ̀ àti ra ẹṣin míì. Ibrahim Shatta ní ẹṣin òun gan-an fi ya àwọn sinimá tán pè ní Agẹṣinkólé. Ẹ̀yin tẹ́ ẹ bá wò ó, ẹṣin Films Village Ibrahim Shatta náà fi ya Agẹṣinkólé, òun náà fi ya Jagunjagun, òun náà fi ya Baṣọ̀run Gáà àti ọ̀pọ̀ Epic Movie. Ẹ mọ̀ ká lẹ́nu ilé yìí, John Àyànfẹ́ Olúwa Gabriel Múbọ̀ Adénìkẹ́, gbogbo yín pátápátá la kí o. Ẹ mọ̀ ká lẹ́mbẹ́ àbẹ́ ẹ ti sùn, ẹ tí lè sùn, ó dẹ̀yìn tó.

0: bọ́lẹ̀yẹ mo tún jẹ́.
1: ọpẹ́ ni fọlọ́wọ́n bá o ọlọ́wọ́n bá tí ò jẹ́ ká fojú sunkún arákùnrin pẹ̀lú gbogbo àwọn ọmọ lẹ́yìn ẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo bọ́ọ̀sì wọn. Akínyẹmí ọpẹ́ ló yí ọlọ́wọ́n bá wípé àfojú sunkún arákùnrin àwátì láàrin àwọn olórin ẹ̀mí tolúwa ni sings lórúkọ ẹ̀ bá mi yí sókè lẹ́ẹ̀kan sí mò ń bọ̀.

0: fẹ́lẹ́yì kásẹ̀ kúrò ńlẹ̀ ká fẹ́lẹ́yì kásẹ̀ kúrò ńlẹ̀ akínyami o ṣe mọ́tọ̀ ṣùgbọ́n máa tẹ̀ lálẹ́ àwọn tí mọ̀ pé mi ò lè tẹ̀ títàn kẹ̀ ọ̀rẹ́ méjì obìnrin onítíátà ọ̀rẹ́ méjì tímọ́tímọ́ ìmùlẹ̀ ara wọn tán kíra wọn láti ọdún karùn-ún wọn ti parí ìjà yámi ilé ìbò kan
1: wúdeà
0: wùmí torí ọlá àti ṣèyí ẹdun ìyá àbejì ni mò ń sọ wọn mà ti parí ìjà wọn ìjà ọlọ́dún márùn-ún tán ti ń jàbọ̀ látẹ̀yìnwá kí ló fa ìjà what can fa kò jú pé ìkànnì ìkejì ò kí òun ngbà tí ọmọ òun ṣe ọjọ́òbí birthday ọdún kan fún ìdí èyí ìjà bẹ̀rẹ̀ àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ìkejì náà ní kò ìgbà tó kí mi ngbà tọ́mọ̀ mi ṣe bẹ́ẹ̀dẹ̀ alábàjọ tọ́lọ́hún bá ò fi yọ̀ǹda ó mọyì ọmọ ni ò jẹ́ kọ́lọ́hún ọba mi yọ̀ǹda fún ọ ṣùgbọ́n ọmọ ti dé ní ìsìn ìbejì tún ni ìjà ti parí ọmọ ńlàjà ìjà ti parí o láàrin wùmí torí ọlá àti ṣèyí ẹdun ẹ ká lẹnu léyìí tẹ ti ń wò mí ẹ ká lẹnu léyìí tẹ ti ń gbọ́ mi àbẹ́ẹ̀ ti sùn ẹ̀ tí lè sùn ó dẹ̀yìn ètò.

0: díẹ̀ kan ń jẹ àwọ̀ díẹ̀ náà là á mọ dágbére pé ó tún di ọjọ́ mẹ́jọ a ní fi yín lẹ̀ sínú ìbànújẹ́ báyìí a dẹ̀ tún ní dé bá yín nínú ìbànújẹ́ àti ń lọ díẹ̀. Yẹ́n máa sign off yẹn gángangán ilé tó bá ti ń gbọ́ orin yẹn wọ́n mọ̀ pé ìlara ti yá nìyẹn. Fẹ́mi Ògúndàìsí lorúkọ tèmi mi ò dá wà. Bàbá Ọlá original wọ́n ti fo original kì í pẹ́ o. Àbí kẹ́mi náà máa jẹ́ olúọmọ original.
1: Olúọmọ original lórí tipẹ́tipẹ́ náà ó ẹ̀kọ́ mú original sí ni.
0: Mi ò nígbéra sọ́mọ igi ti onígbéraga
1: bíi ti Lára.
0: Ẹnígbéraga ni.
1: Wọ́n lè lọ́nà pa ọ̀fíìsì kọ́yà mẹ́jọ sùn.
0: Ṣànjà ni ṣe bá ìjà. Ẹ kọ́ nọ́mbà yìí sílẹ̀ fún ìpolówó ọjà ni kì í ṣe urgent 2K o torí atọ́rọ jẹ́.
1: Fatọ́rọ jẹ́.
0: Kò sí ta jẹsùn lálẹ́ àná torí àwa gan báyìí ebi ń pa wá abẹ ọlọ́run ni. Ẹ pe nọ́mbà yìí fún ìpolówó ọjà 0055 30 428 0055 30 428. Ọrọ̀ ayọ̀ lásùn o dàárọ̀ sà o dàárọ̀ ọmà o dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ wa.

0: Live it. My fault.
1: Eddie A.B.A.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ọ̀nàrẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé, trọ́fì kan wà fún àwọn ọ̀nàrẹ́bù. Ra ìgò ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ ife ẹ̀yẹ àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.

ṣe ìbàrẹ́. Oní kàga ìdíkọ̀. Oní kàga ìtura. Ọ̀dẹ́bà ni lẹ́nu ẹjọ́ wọ́n tó nílé ọjọ́. Ìbàrẹ́ o. Ẹni mímọ Ìsírẹ́lì. Yàgbó yájú ọkùnrin ogun o. Ìbàrẹ́ o. Ọgbẹ́ rẹ̀ jìgì dẹ́rù ògùn. Ìwọ ni Ọlọ́run. Lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíì. Ìwọ ni ọba àwọn ọba. Eléti gbọ̀ngbàròyé. Abẹ́tìlú kárabí àjẹrẹ. Adúró tì ní lọ́jọ́ ògúnlẹ̀. Ìbàrẹ́ o. Ìbàrẹ́ o. Sọ̀lẹ̀ pàtẹ́wọ́ níbi ọ wà. Sọ̀lẹ̀ jásẹ́rẹ́ yín Ọlọ́run. Sọ̀lẹ̀ jásẹ́rẹ́ yín Ọlọ́run. Bóyá mímọ́

0: agbami. Sunday service ma wa.
1: Hallelujah.
0: Lori oke sioni.
1: Ori oke sioni ni o.
0: Aremolekun.
1: Aremolekun.
0: I'm official Thanksgiving birthday.
1: Oh yes sir.
0: I'm a bere lago meji aro ojo Sunday.
1: Kabiyesi o.
0: I'm a pari ni ago mokala.
1: Oh yes sir.
0: 7 to 11.
1: 7 to 11 ni o.
0: 7 to 11.
1: 7 to 11.
0: Bi bati pari.
1: Bani sir.
0: O di sango ota.
1: O di sango ota.
0: 7 to 11.
1: 7 to 11.
0: Ibi kibi oba wa.
1: Oh yes sir.
0: Ori oke sioni.
1: Sioni.
0: Aremolekun.
1: Aremolekun ni.
0: Afese Thanksgiving.
1: Bani sir.
0: Ojo ibi woli.
1: Oh yes sir.
0: Ri po wa nbe.
1: Mabo.
0: Yara lesa.
1: Ilesa.
0: Eku orire.
1: Hallelujah.
0: Osu seti lapapo.
1: Oh yes sir.
0: Eku orire.
1: Eku orire o.
0: Eri irande o.
1: Ah, bi Jesus.
0: In the name of Jesus.
1: Amen.
0: Eyi te send your one three.
1: Bani sir.
0: O si nte si waju.
1: O te si waju o.
0: Gbogbo su ila ma fi se birthday woli.
1: Bani sir.
0: Ojo to ba ti gbo pe.
1: Oh yes sir.
0: Ati kari gbogbo ilu.
1: Kabiyesi o.
0: Ti e ka ijo wa wa.
1: Kabiyesi o.
0: Ta ti se birthday tan.
1: Oh yes sir.
0: Ore yen ti pari ni
1: e.
0: Ojo ibi woli.
1: Yes.
0: O didi osu July ni.
1: Bani sir.
0: Awon kan ti celebrate woli won.
1: Kabiyesi o.
0: Lati July 1.
1: Yes sir.
0: Titi di 13. Titi di on the 30. Iwo ni eri kan o.
1: Major
0: thousand three.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Mọ̀mọ́.
2: Owó olúwa ni.
0: Wẹ́ẹ̀ni Oníọ́lá.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní mo ti ṣe tẹ́lẹ̀.
2: Ó
0: yẹ bá ń túṣe.
2: Lọ túṣe báyìí o.
0: Mo fẹ́ wo májẹ̀mú.
2: Ó yẹ sà.
0: Mo fẹ́ wo bó o ti gbàgbọ́ sí.
2: Àfẹ́sí o.
0: Wọ́n ti o ṣẹlẹ̀.
2: Yes Lord.
0: Ìwọ lọ lọ́run mi sí.
2: Amen.
0: Gbogbo etí tó gbọ́.
2: Gbogbo èèyàn tó gbọ́.
0: Ní àgbáyé.
2: Ibi tó bá ti gbọ́.
0: GTV.
2: Ẹ o.
0: Ọláyẹmí Fẹ́mi. Ready Job Company.
1: Kábíyèsí o.
0: Mo kéde.
1: Oh yes sir.
0: Àsíá rẹ ò ní yá dànù.
1: Àmì Jésù.
0: Igi ológo rẹ ò ní wọ́wé dànù.
1: Àmì Jésù.
0: Igi ológo yóò mọ so èso sí.
1: Àmì Jésù.
0: Ayé yín yóò gbilẹ̀.
1: Amen.
0: Ọláyẹmí Family.
1: Yes sir.
0: Káàkiri.
1: Ẹ o.
0: Bó ti ń gbọ́ mi níbi lílé.
1: Ẹ o.
0: Tá ń gbọ́ mi lóko.
1: Oh yes sir.
0: Ọjọ́ mẹ́ta lolúwa ní kí n fi gbàdúrà fún ìlú
1: yẹn. Kábíyèsí o.
0: Ìdílé Ọláyẹmí Family.
1: Ìdílé Ọláyẹmí Family.
0: Ọláyẹmí Fẹ́mi.
1: Ọláyẹmí Fẹ́mi.
0: Gbogbo ìdílé Ọláyẹmí lápapọ̀.
1: Oh yes sir.
0: Mo kéde o.
1: Kábíyèsí o.
0: Báyìí lolúwa wí.
1: Orúkọ Jésù. Yes sir.
0: Ọkọ̀ ayé yóò ní takú lójijì.
1: Àmì Jésù.
0: Gbogbo ìdílé tó sàmì.
1: Oh yes sir.
0: Ìrú ayọ̀ lámọ̀ gbọ́làgbọ́ alódodo.
1: Àmì Jésù.
0: Ìrú ayọ̀ ni ó mọ dún nílé rẹ.
1: Àmì Jésù.
0: Ariwo ayọ̀ nílé rẹ.
1: Àmì.
0: Láti ìsinsìnyí lọ.
1: Àmì.
0: Àti títí láíláí.
1: Àmì. Àmì. Àmì ni orúkọ Jésù.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, màá ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
6: Abà, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ.

0: you too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't win trip to go abroad.
0: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
6: Honorable, Ife Eye Agbaye, trophy kan wa fun awon honorable. Ra ìgbó ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ Ife Ẹ̀yẹ Àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
1: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majestic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
6: Honorable, Ife Ẹ̀yẹ Àgbáyé, trophy kan wà fún àwọn honorable. Ra ìgbó ọtí Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Kí o sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí o ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ Ife Ẹ̀yẹ Àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
7: Libe, libe, libe, ma fọwọ́ kọ.
8: ADABA.
7: ADABA 9, Adabar.

0: gbogbogun tó lé.
1: Happy heart bat
0: níwájú ẹ.
1: Bípa yìí
0: kò tiẹ̀ rí. Pé orúkọ ọjọ́.
1: Máa tẹ̀lé ma jí.
0: Olúwa lónìí.
1: Wọ́n lọ tún dé.
0: Fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me way out.
0: Ṣé o tí mo là kọjá?
1: Tọ́wọ́ tán bá ti tù.
0: Ṣé o tí mo fẹ́ dà láyé?
1: Tọ́wọ́ tán tó ń kẹ́mi láì.
0: Fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me a way out.
0: Ẹ fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me a way out.
0: Ó yọ. Ìwé Jacob orí kẹrin.
1: That of James 4.
0: Ẹsẹ̀ kínní.
1: Verse 1.
0: Ó ní níbo ni ogun ti wá.
1: From whence come
0: his strength? Ó béèrè béèrè tó lágbára.
1: It's a very powerful question.
0: Our God.
1: Ọlọ́run wa.
0: Is a secret revealer.
1: Ó máa tún máa ṣe.
0: A máa tún máa ṣe.
1: He always reveals
0: secrets. Second King chapter 6.
1: Ìwé àbá kejì orí kẹrin.
0: Verse 5.
1: Ẹsẹ̀ kan.
0: Olú ìbéèrè.
1: The prophet has.
0: Níbo ló bọ́ sí.
1: Where did he fall?
0: Ẹgbẹ́ Jésù.
1: Ìkọ́lá jí.
0: Níbo ni ọ̀nà mi ti dàrú?
1: Where is my way scattered?
0: Olúwa wá solution.
1: Wọ́n lọ give me solution.
0: Ẹjọ́ ẹ gbàdúrà
1: yìí. Please pray this prayer to me.
0: Na answer to
1: me. Please pray this prayer.
0: Àwọn wo ló ní ìdí àdúrà
1: yìí? Who has done that? I need to
0: tell you. Àwọn tó ti gòkè
1: rí. Don't tell me that top
0: it. Tó ń jábọ́ lójijì.
1: Àjọpẹ̀ púta sọ ti.
0: Àwọn wo ló ní ìdí
1: àdúrà yìí? Who did this prayer more?
0: Àwọn tí ìjì kan fẹ́.
1: Don't that the storm is fighting.
0: Wọ́n mọ bí ó ti wá.
1: They don't know where he came from.
0: Àwọn ló ní ìdí àdúrà
1: yìí? Who did this prayer more?
0: Àwọn tí ìlérí
1: òṣèlú. Don't tell me that.
0: Àwọn tí olú ọmọ ń fún
1: ní
0: ìṣòro.
1: Don't
0: arugun ọjọ́
1: a set of days
0: wa solution
1: give me solution
0: oh God. Lábẹ́ ọ̀run
1: yìí. Under the
0: table. Nǹkan kan ò lè yí.
1: Nothing will change.
0: Àfitẹ́nìkan bá sọ̀rọ̀.
1: Unless somebody speaks.
0: Kò sí nǹkan tó ń dá bàjẹ́.
1: Nothing will just
0: become spite by itself. Àfitẹ́nìkan bá bàjẹ́.
1: Until somebody
0: speaks. Ẹjọ́ ò lè ran tó wà lẹ́yìn.
1: Under the talk cannot
0: settle it. Ẹni ẹ̀rí tó bá ti gbà.
1: When the testimony
0: will get. Àdúrà
1: gidi ni. Without turning prayer.
0: Kò pamanẹ.
1: It's not pamanẹ sa.
0: Àwọn kan tó bá sọ ẹ̀rí
1: lẹ́yìn. So
0: I go
1: ẹ
0: kẹ́bi ẹwà
1: ṣé àfẹ́
0: olúwa
1: ọ̀nà
0: ṣé alágídí ogun fún mi lónìí.
1: Kọ́ńkájá àdìbàtú pàbí
0: kí ni mo pẹ́ sá.
1: Alágídí ogun
0: fún mi ṣe
1: alágídí ogun.
0: Kọ́ńkájá sọ́bọ̀ bá tó
1: fẹ́ fọ́ mi sí
0: ọ̀rọ̀ tó dẹ́kẹ́
1: di. Alágídí ogun
0: sọ́bọ̀ bá tó fẹ́ lé mi lọ́yẹ́.
1: Alágídí
0: ogun
1: sọ́bọ̀ bá tó
0: fẹ́ gba ìràwọ̀
1: mi.
0: Ẹ máa ń ṣe
1: kọ́ńkájá
0: lónìí ni
1: ogun.

0: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ti sọ mí di Emmanuel agbára Ọlọ́run ní bíbá yìí. Wọ́n á baptize mi ní bíbá yìí.
1: O fẹ́ kí n baptize yẹ?
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bomi wa. Ká tiẹ̀ tó gbé ẹ lódò, ká kọ́kọ́ ṣe lé kíákíá. Yá fomi ànúbà, a kan bẹ́ẹ̀ tá a máa baptize lé nínú abẹ́yẹ kíákíá. Ó yà kọjú síbi kí lorúkọ yín tẹ́lẹ̀.
0: Orúkọ mi ni Suraju tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Tẹ́lẹ̀ orúkọ wo ló wù ẹ láti máa jẹ́?
0: Emmanuel tí ó sọ mi ní chọ́ọ̀chì ibi tí mo ń lọ tẹ́lẹ̀ kí n tó wá síbí
1: mi. O ti jẹ́ Emmanuel báyìí. Níwọ̀n báyìí gbà tó ti gbà láti di ti Kristi tí ó dẹ̀ ti parọ́ orúkọ ẹ láti Suraju sí Emmanuel. A baptize rẹ lónìí ní orúkọ ti bàbá.
0: Amen.
1: Àti ti ọmọ.
0: Amen.
1: Àti ti.
0: Ẹ̀mí mímọ́.
1: Láti òní lọ, wàá máa jẹ́
0: Emmanuel.
1: Ọyá máa sọ ẹ̀rí ẹ̀.
0: Ẹ̀rí mi ò pọ̀. Ẹ̀rí mi ò pọ̀.
1: Ẹlẹ́ tó ṣe odidi ẹ̀rí lánàá.
0: Kí n tó máa wá síbí, mo máa mutí. Gidi tí ò ń sọ ti kékeré, ọtí ò ń pa mí. Ṣùgbọ́n tí mo bá ti rọ àwọn ọ̀rẹ́ mi báyìí, màá mówó màá dáná ọtí ilẹ̀. Mo kọ́lékọ́lé, mi ò rí kọ́. Mo ní mọ́tò, kò sí mọ́tò mọ́. Nígbà tó wá tó stage, mo wá ń gbọ́ ipe bàbá lórí rédíò. Mo ń gbọ́, ìjọ kan ni màá sá lọ rí bàbá ìsà, ìjọ kan. Ojú nǹkan bí oṣù mẹ́rin sígbà yìí lọ tí mo wá sórí òkè. Ìjọ yẹn lè bá kọ́kọ́ bá mi sọ̀rọ̀ tí mo ní mo máa ń ságun. Mo máa ń ṣe gbá.
1: Ẹlẹ́mọ̀ṣọ́gun.
0: Mo ní mo máa ń ṣoògùn ogun yóò jìjìjì sí, kò ṣiṣẹ́ fún mi, kò sí nkankan. So mo sá ń tẹra, mo ń wá sí orí òkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ìgbà ní ìsìn ọtí yẹn, tí wọ́n bá mú lẹ́gbẹ̀ẹ́ mi gan-an, bí ìgbà kí n máa bì ni.
1: Ẹ pàtẹ́wọ́ fún Jésù yẹn.
0: Bí kí n máa bì lọtí yẹn ṣe rí. Gbogbo àwọn nǹkan tí mo wá ti ń fà láti bí nǹkan bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sógun ọdún sẹ́yìn. Mo wá ń fà báyìí, ó wá ń ṣe ń fà fún mi. Mo wá bí ìgbà tó jẹ́ pé kí n máa lọ báyìí, kí n sọ pé màá rówó. Kí n má ṣiṣẹ́, màá rówó. Èmi gan da mo ń wo ara mi báyìí, inú mi ń dádùn láyé ọ̀tọ̀ láti ìgbà tí mo ti ń wá sórí òkè. Ó ní mo fi sọ pé yà kọ́lọ́run ẹlẹ́dà kó fi ọkàn mi balẹ̀ láti rí pé orí òkè àti ibi tí wọ́n máa ń lọ ní Èkó ní Fágbà, kọ́lọ́run fọkàn mi balẹ̀ láti máa lọ ní gbogbo ìgbà, láti máa lọ nítorí mi ò ní bómi tí mo fẹ́ lọ. Ibi tọ́lọ́run ti sọ pé yà ògo mi ti máa jáde ló ti jáde.
1: Ṣé ti bẹ̀rẹ̀ lé yín padà báyìí?
0: Mo ti bẹ̀rẹ̀.
1: Irọ́ ni o, ilé tẹ́ lè parí láti ọdún yìí.
0: Mọ́kàn mo tiẹ̀ fi lẹ̀ tẹ́lẹ̀ tí n ti ẹ̀ràn tí ẹ̀ mọ̀.
1: Láti ní ọdún
0: mẹ́lẹ̀. Láti oṣù kẹrin tí mo ti wá bí yẹn. Bí ìgbà àní bí ó le ni mo ṣe ń rówó. Bí ó le.
1: Nàwó ẹ̀ sókè. Eyeyeyeye o. Àná ti wà. Ó yá lọ́dún lọ́wọ́.
0: Amen.
1: Ẹ wá ń rọ̀ sí owó yẹn síbi ilé yẹn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Kó tó di.
0: Mo máa ń tọrọ jẹ tẹ́lẹ̀ o.
1: Bẹ́ẹ̀ ni
0: wo.
1: Ẹ mọ tọrọ jẹ tẹ́lẹ̀.
0: Kí n máa fún yàn báyìí. Kí n máa fún yàn.
1: Ẹ fún yàn báyìí.
0: Kí n máa fún yàn ni. Ẹgbà lọ́tún ẹgbà ló sì ní ìsìn.
1: Àwọn yẹn ti gbẹnu sí lọ́dọ̀ tí náà. Ayayayayi. Ẹ mọ̀ pé àgbàna lọ́lọ́kọ́kọ́ mú kó láyé ẹ̀. If you're a drunkard, you can't have savings. Wà tó mọ̀ sojú àánú tí ò yẹ kó ṣe, wà á dẹ̀ máa lùsì àwọn èèyàn gidi. Níwòye ọ̀la
0: ni orúkọ Jésù.
1: Irú ìbùkún tó ti rírí. Sàmí Abamilẹ́kan Ayọ̀ǹda ẹ̀ fún ẹ.
0: Amen.
1: Baba congrats. Mr.
0: Emmanuel.
1: Ẹ pé orúkọ Jésù.
2: What the name of Jesus is.
1: Agbára tó ń ba èròngbà rere jẹ́ nínú ayé
2: mi. Power scattering all my good plans.
1: Agbára tó ń ba èròngbà rere jẹ́.
2: Power scattering all my good plans.
1: Ó yá mà bàjẹ́.
2: Be destroyed.
1: Ẹ̀yin agbára ẹ wọlẹ̀.
2: Be buried.
1: Ẹ bàjẹ́.
2: Be destroyed.
1: Ẹ wọlẹ̀.
2: Be buried.
1: Àdúrà. Jesus Oluwa wa e gbadura keji Oluwa ba mi sai ogun idile to fe so mi da lai mo si
2: Lord conquer that house of battle that to make me competent
1: ogun ati egun idile
2: house of battle and spirit
1: to fe so mi di alai mo si
2: that to make me competent
1: to fe so mi di ope
2: that to make me like a novice
1: ogun da bi mo se da
2: that want to make me like the others
1: ninu iran mi
2: imagination
1: e ba nse wole
2: kai completely
1: ari wo re ko lo
2: From that room of no success.
1: And one can sare.
2: From around in the
1: one lakaka.
2: They are trying.
1: One lagu.
2: They are striving.
1: One osase yori.
2: But they don't succeed.
1: One loto get.
2: You say enough is enough.
1: Mojade.
2: I come out.
1: Who ninu yara mosase yori.
2: From that room of no success.
1: Oh my God.
2: You lift your body as
1: well. One loto los.
2: Lift your legs.
1: Ninu yara mosase yori.
2: From that room of no success.
1: Mojade.
2: I come out.
1: Mojade.
2: I come out today.
1: Mojade.
2: I come out today. Mojade.
1: Baba me ninu yara mo la se yori mo jade loni mo jade loni mo jade loni mo jade loni mo jade loni mo jade loni ninu yara mo la se yori oluwa gbe mi jade eyin oluwa gbe mi jade
2: mo jade
1: mo ba oluwa so
2: I come with the Lord
1: anything jaja
2: he that got ja
1: gbogbo eyin ti ase yori di e
2: you that sometimes have become a taboo.
1: Oh, Lord, Asegu Fu.
2: Hey, now receive victory today.
1: Really, I'm
2: receive victory today.
1: Asegu Fu.
2: Hey,
1: mobile, sir.
2: I commune with the earth.